ìgbẹ́.

èyàn bá ṣe orí kínkínní tí mo ń gba ọ̀pọ̀ ọ̀nà aláwa yìí ó à ń pe àsìkò yìí kí gbogbo àwa mùsùlùmí nílé lóko pẹ̀lẹ́yìn òdì pé a kú ọdún àwẹ̀ a kú ti oṣù ramadan tí a bọ́ sí

kí gbogbo ẹ̀yin listeners wa tẹ̀ngbọ́ káàkiri àgbáńlá ayé mò ń rí ọwọ́ yín láti Libya orílẹ̀-èdè Libya orílẹ̀-èdè United Kingdom United States orílẹ̀-èdè Canada pẹ̀lú àwọn tí a tilétilé náà ní orílẹ̀-èdè Nàìjíríà níbí gbogbo oore inú oṣù yìí ọlọ́run níbí kọ̀ọ̀kan dùn wá ńbẹ̀ Inala Gaburu Rahim lọ́lọ́run Allah forí jìyìn lọ́lọ́run tó bá tún forí jìyìn tán a tún wá ṣe èèyàn lóore gbogbo àwọn àìṣedédé wa àwọn àìṣedédé wa níbi ìrékọjá wa kí olúwa kó dáríjì wá kó wá tún wá kẹwàá tó bá dáríjì wá tán oríwọ náà ló ṣàdéhùn pé tó bá dáríjì tán tó forí jìyìn tán ó tún wá kẹ.

gbogbo àwọn tí wọ́n ra ọwọ́ ra sẹ̀sí ọlọ́run lọ́rùn kí ọlọ́run kí ó gbàdúrà wa kó wọ láàánú oṣù yìí kó wọ láwọn ẹni rere níwájú ọlọ́run kó wá gbàdúrà wa gbogbo ìta ń fẹ́ ní dáadáa kí ọlọ́run kó ṣe fún wa tẹ́tẹ̀mí wa kọ̀ láburú kí ọlọ́run kí ó lè jìnà sí wa insha allah bi qudratillah. Ola àwọn òbí wa tààtàrà àwọn jáde. Ọlá Mẹ́ka, Ọlá Mẹ̀dínà, Ọlá Sàbà àti Mọ́rùwà. Kó wọ́lá ìlú Ọ̀yọ́. Kó wọ́lá Agbolé ẹnìkọ̀ọ̀kan wa.

0: ẹ jẹ́ ká jẹ́ olójú kòkòrò iṣẹ́ ládá iṣẹ́ ore nínú oṣù tá a wà yìí torí àdìpẹ̀lẹ́ẹ̀sán náà ni ọlọ́mà ń dá padà nínú oṣù tá a wà yìí oṣù USA tó bá USA wa tán yóò tún wá kẹwàá.
1: Àfin nílé ní lóko ni àtìlẹ́yìn òdi ẹtẹ́ tí bẹ̀rẹ̀ jẹ́ wá gbọ́. Atótó arére pa àkò yí bàbá mọ̀ gánà ọmọ ọ̀yọ́ aláàfin nílé ní lóko ni àtìlẹ́yìn òdi ẹtẹ́ tí bẹ̀rẹ̀ jẹ́ wá gbọ́ mi gbárò yé mi àwọn ọmọ ẹgbẹ́ OAUF Oyo Atibá Unity Forum ń rán mi sí yín. Wọ́n ní máa lọgun ẹ̀bùn yìí pé àìlásọ ọlọ́run pa kó tó àpérò gbogbo ọmọ eríwo ìwòrí ọlọ́kanra tí ọrin ńlẹ́ ọmọ Arísẹ̀ Gíbàlé kan ikàn ni mo káhùn kásẹ̀kì olóhùn adéhùn ìwòrí onìkan níjọ́ títí ń dárìn onìkan ṣoṣo gí ogí o ìwòrí onìkan àdé dárìn ẹnìkan ṣoṣo táyé fi yẹni àti àgbájọ ọwọ́ la fi sọ̀yà àjèjì ọwọ́ kan gbẹ́rù dórí ìwọ ṣe tiẹ́ tẹ̀mí ó ṣe tẹ̀mí kí kálukú ṣe ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ yìí ní kóńkó jábílẹ̀ yìí ń po ọwọ́ aago òdo ọ̀yọ́ sẹ́yìn torí àìkọ́wọ̀rin ìjò ní ṣe kú pa wọn. OAUF Oyo Atibá Unity Forum ní ìmọ̀ wípé yín pé àìkó yìí tó wà yìí fún gbogbo ọmọ ọ̀yọ́ nílé ní lóko ni àtìlẹ́yìn odi wọ́n ní máa sọ fún yín pé ọ̀pọ̀ nìkan ni ọ̀mọ̀ràn tí balẹ̀ yẹ́ ẹ̀ jẹ́ ní máa tún sọ fún yín pé káyọ̀ fọwọ́sowọ́pọ̀ gbé ọ̀yọ́ lárugẹ ká fọwọ́sowọ́pọ̀ máa panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn olóṣèlú fọwọ́sowọ́pọ̀ panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba gbogbo àwọn ohun tó ń jẹ wá níyà wọ́n ní ká máa pariwo ẹ̀ sókè ká máa lọgun rẹ̀ sókè pátápátá torí ẹni tó bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ kájọ dàpọ̀pọ̀ kó lè ba àwọn òkùsù. OAUF ń fi àsìkò yìí ké sí gbogbo ẹ̀yìn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó lórí tẹ́lẹ́mù gbogbo ẹ̀yìn ọ̀tọ̀ pẹ̀lú ìlú gbogbo ẹ̀yìn bàbá bàbá àti màmá màmá ẹ̀yìn ẹ̀gbọ́n ẹ̀yìn àbúrò wọ́n ní ẹja fọwọ́sowọ́pọ̀ tó ìlú Ọ̀yọ́ ga torí ọjọ́ ọjọ́ ní aṣíwájú lọ́jọ́ kọjá àwa náà sì tún ní àwòkọ́ ṣe rere nítorí ayé ṣe bí ọ̀yọ́ láàárí wàá ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: Ajíṣebí Ọ̀yọ́ láàárín, ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì.

pẹ̀lú ẹ̀kọ́ oríṣiríṣi. Ọkàn máa ń dùn mí ni wípé bí oṣù yìí bá lọ tán, púpọ̀ àwọn èèyàn wa wọ́n máa ń gba àgbẹ̀ ẹ̀kọ́ tí Ramadan tó kọ́.

0: ẹ̀rí pé ilé ọtí ìmọ̀ ń dá ni wọn yóò dá ni páró.
1: Àlà Adábù fọ́kọ́ ní ìlúmọ̀ ní lógo tàwa.
0: Kódà àwọn ilé ọtí wọn máa ń mọ àsìkò yìí lára pé.
1: Ẹni tó ń gbà mí jẹ́ òun àti Àdàbí.
0: Sátòsù yìí bá ti tún wa lọ tán, àwọn èèyàn tó náwọ́ mọ́ ọ rí gbogbo àwọn ìwà àbàjẹ́ wọn lórí kọ́.
1: Tó bá mi.
0: Gbogbo sì iná tí wọ́n ṣe mọ́ ní gbogbo oṣù inú oṣù tá a wà
1: yìí. Bámi jẹ́ òun àti Àdàbí. Obìnrin tó ń bá.
0: Wọ́n máa ń rántí ọjọ́ Sábàtì.
1: Àdàbí.
0: Wọ́n máa ń yà á sí mímọ́. Wọ́n máa ń rántí Ramadánù náà. Wọ́n máa ń yà á sí mímọ́.
1: Àdàbí. Àdàbí.
0: Wọ́n tó bá ti wá di pé àsìkò ọdún oṣù Ramadánù lọ, àwọn yóò tún máa náwó. Ajá wọn tún máa padà síbi èébì wọn.

gbogbo bí a ṣe máa ń fún àwọn ọmọlàkejì yín tí wọn àrí jẹun tí wọn rọwọ họ rí lóúnjẹ lówó lẹbùn lóríṣiríṣi gbogbo àwọn wàyí ń bolẹ kódà sínú asusu ramadan.

0: ọ̀tà kọ́ni ní oṣù yìí tá a bá kọ́ni ní oṣù yìí káwọn replicate yẹn nínú gbogbo àwọn oṣù tó kù náà ni o. Abébí ṣe wà nígboro. Tó yẹ pé àwọn ẹlòmíì báwa ṣe jẹun dáa yóò bá mú bámú yìí. Àwọn mi ò tí ì mọ tí wọ́n fi gbà wẹ̀. Omi lásán làwọn mi ò fi gbà wẹ̀ nínú ilé wọn lẹ́ni.
1: Padà wá máa nira kí n máa ṣẹ̀rù bẹ́ẹ̀gbẹ́ lẹ́yìn ìgbà tí mo dò.
0: Ṣùgbọ́n ògbè wẹnu kó tó wẹ̀ ta o. Ẹ mọ̀ bínú o pé ọ̀rọ̀ àwẹ̀ ni mò ń sọ. Mo tún mú odò fá wá. Ẹ ògbè wẹnu kó tó wẹ̀ ta. Kí mo fẹ́ fi fa àyọ náà ni wípé àwọn ẹlòmíì òde lásàgbà ilé kan bí ìbò ni wọ́n. Òde ni wọ́n ti máa ṣe dáadáa, wọ́n máa ṣe yàtọ̀ àyọ̀tọ̀, máa fún àwọn èèyàn lẹ́bùn, ra oúnjẹ fáwọn èèyàn. Ṣùgbọ́n púpọ̀ nínú àwọn fómìlì ìkè wọn nínú ilé ni wọn gbádùn wọn. Ọkọ ìyàwó gbádùn rẹ̀ nínú ilé, àwọn ọmọ gbádùn bàbá wọn. Wọ́n gbádùn ìyá wọn nínú ilé. Ó gbé ìwẹ́nu kó tó wẹ̀ta. Ẹ kọ́kọ́ túnú ilé yín ṣe dáadáa ná. Gbogbo àwọn fómìlì ìkè yín ẹ̀gbọ́n ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò àtẹ̀gbọ́n àtà àbúrò tí wọ́n rọ́wọ́ họrí hun ẹ̀náwọ́ sí wọn. Ẹ fún wọn ní nǹkan tí wọ́n fi gbà ọ́. Ẹ torí ajúra wa lọ wà láì kí sí ọ̀rọ̀ ìjàkadì. Ọ̀rọ̀ ẹnu kọ́ tẹnu kọ́ tètè bọ̀ lìkọ́. Bó sì ṣe wà látètè kọ́ sí nìyẹn. Ó tún bẹ bẹ́ẹ̀ níṣẹ́ yìí. Adéyinka Pẹ́ńbọ́ bí awo erin. Ọlọ́sùnkàn mi. Yóò tún ṣe máa wà lọ́nu láíláí nígbà gbogbo. Ayé àìnípẹ̀kun àmì o. Kódà bá a ṣàmì ẹ̀ bí ó ṣe máa wà lọ́nu. A mọ̀ jura wa lọ́nu.
1: Ẹ bó lọ́kàn jọ̀kan, ó ti wá fẹ́jú sọ̀rọ̀. Sóhun nìkan ni ó gba amága àwọn tó nà ní.
0: Nínú fómìlì ìkì rẹ̀ ohun, gbogbo àwọn tí wọ́n rọ́wọ́ họrí, kọ́kọ́ sàánú wọn náà, kò tó máa ṣe síta, kọ́kọ́ ṣe sínú ilé náà. Inú orí ní ògbè wẹ́nu kò tó wẹ̀ ta. Ẹ mọ̀ ìyá òde là ń ṣàgbà, ilé kan bí ìbò.
1: Àgbáyé fún ni ọ̀tá wá ṣe ìtanú. Ìsàlékún oore rẹ láyé mi, kọ̀tá máa lékún ní ọ̀nà.
0: Ó ti mọ̀ pé èmi Adéyinka Ọlásùnkàn mi, èmi ò ní fi ìtọ́rọ́ dí kọ́bọ̀ lójú fún yín. Bó bá ṣe rí ni ṣe sọ, torí pé sàn án láàrin, à ń bá bá wa mọ́nímọ́ní, wọ́n ní àjẹ́.

Ọlọ́run bá ń gbọ́. Àwọn tí wọ́n dà mọ̀, tán dédè mọ̀, tán dọ̀rọ̀ mọ̀, Ọlọ́run tán lọ fún wọn ní làákà ìfọ̀. Àwọn ní ẹ̀ máa ń gbọ́ ìkànnì ajé ṣe bí ọ̀yọ́ o. Ọlọ́run bá ń gbọ́. Ó tún ń poró nílùú tèmi nìyí, wá lu àlùdànù.

kí Ọlọ́run ọba kí ó wọlá nu oṣù ta wà yìí. Gbogbo àwọn olólùfẹ́ wa nílé lòkù pẹ̀lẹ́ yìí òdì, gbogbo àwọn aláàánú wa tán máa ń ṣàánú wa, tán máa ń sọ̀pọ̀tì wa yányán. Ọlọ́run ọba yóò wọlá òru yìí, yóò wọlá àlùbáríkà oṣù ta wà yìí. Kò ní jẹ́ kí ẹnájà wàràwàrà láyé ń bí o, yóò jẹ́ kí ó yẹ ẹ̀yìn láyé di alẹ́ látàárọ̀ dálẹ́. Ọlọ́run ọba yóò jẹ́ kó yẹ ẹ̀yìn o. Ọrún náà ó sì yẹ ẹyin ju ayé lọ nígbà tó bá di ọjọ́ kẹyìn. Ní báwọn nájà wàràwàrà lọ́la mọ́ṣáláà làkúwátá ìlàbìlà àlẹ́ yorùbá azim.

wẹ́lẹ̀ yìí mọ̀ pé nínú oṣù tọ́jọ́ ọjọ́ bí mi náà la wà yìí o april ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin ní náà ni ọjọ́ bí mi kẹ lọmọ bá mi fi ẹ̀bùn bẹ́ẹ̀dẹ̀ mi pamọ́ o kẹ lọmọ bí ẹ̀bùn bẹ́ẹ̀dẹ̀ mi pamọ́. Ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin gbogbo ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin ni ayẹyẹ ọjọ́ bí mi Adeyinka.

Segbagbe gbogbo awon akore oro wa ta tin ba bo se mo kidi mo se npo ko lori kan ni mo npo lori omi me gbogbo awon eko no su ramadan ka ma gbagbe won gbogbo se olore ise lada tan se lasiko awe ka ma gbagbe won leyin awe mo tun so fun wa pe ogbe wenu ko to weta han ti mo bin toro gafara pe e ma binu o ti mara ni gbogbo ẹni tí mo fẹ́ fàyẹ tí mo fi ní ogbe ìwẹ́nú tó wẹ̀ta ni pé ká má ya òde là ń sàgbà ilé kan bí ìbò káwọn ara ilẹ̀ wà kán mọ àsìkò ramadan yìí sí dáadáa ká bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ olóore iṣẹ́ ládá láti inú ilé wá kó jẹ́ pé àwọn ara ilé ni wọ́n kọ́kọ́ gbádùn wà dáadáa atọ́kọ àtaya àtàwọn ọmọ àti ẹbí àtàrà gbogbo àwọn tí wọn rọwọ́ họ rí nínú àwọn fómílìkì wa nǹkan náwọ́ sí ọ ká má dà wọn dá lásìkò yìí torí nǹkan ò yí sí nǹkan ò rọgbọ lásìkò yìí o níbi jíjẹ mùmú ká má gbìyànjú bí ìkápá wa ṣe mọ gbogbo àwọn iṣẹ́ olóore iṣẹ́ ládá tí mọ̀ ń mọ̀ èèyàn gba àdìpèlé orí àdìpèlé ẹ̀sán náà ni ká máa rà wọlé ká máa fún àwọn èèyàn ní ìftàrù jẹ́ ká máa fún wa ní sàárì náà jẹ́ kódà kó jẹ́ pé èso làbídùn lásán lára fún ẹni tó gba àwẹ̀ tó fi sí ọpọlọpọ oore ló ń bẹ níbi eléyìí ká tó wá aṣọ ẹni tó gbé ìrẹsì kalẹ̀ fún èèyàn láti fi sínú ká tó sọ ẹni tó gbé wà kalẹ̀ ẹni tó gbé sẹ̀mó kalẹ̀ ẹni tó gbé ògì kalẹ̀ ẹni tó fi ṣúgà tí tó fi méèkì tí láàdá àwọn bí ó ṣe máa tóbi lọ́nu ṣùgbọ́n láti inú ilé nìkan ẹ̀jẹ̀ ó ti bẹ̀rẹ̀ ká má ya òde là ń ṣàgbà tí ilé wa kan bí ìbò gbogbo àwọn mọ̀lẹ́bí wa ti ọ̀rọ̀wọ́ họ rí ẹ̀dàkùn ẹ̀jẹ̀ ànáwọ́ sí ọ ká má dá wọn dá lásìkò yìí o jíjẹ mú mu ọ̀rọ̀ gbọ́ lásìkò yìí ká tó tún wá sọ ìdáná àti ìjẹ ìmú inú àwọn.

ó wá ń kọ́ ẹnìkan ló bá post ẹ̀ lórí status òun ti post ẹni ẹ̀ wá bá tún post ó ní I am cleric cleric àkànfẹ́ do you need solutions to your major issues like working but no gain ẹ̀yọ́ nú àwọn àgbà ìmúlẹ̀ ìmúlẹ̀ àwọn àgbà stopped work you are a hustler but not casting out stubborn client and so on. Ẹ mọ̀ wá gbọ́ ibi tí ọ̀rọ̀ rẹ̀ tó ti fọ́ ní ìsinmi rè ó ti ń bá bọ̀ díẹ̀ díẹ̀ tó ti ń fọ́ ní kéékèèké ṣùgbọ́n ibi tó ti fọ́ nìyàn yẹn ni pé ìwọ́ tó ń sọ pé you are a hustler but not casting out stubborn client n tó ń sọ ni pé àwọn tẹ ọmọ yáwúyáwú tó ń lo àwọn èbó ń jìbìtì èbó tí èbó rẹ̀ bá fẹ́ ṣe kíní tí ò fún lówó tí ò rí lù ní jìbìtì tí èbó náà gbọ́n tí ò rí lù ní jìbìtì ó wá ní kọ́ wá bá òun ibi tọ́rọ̀ rẹ̀ ti wá fọ́nì sí mi ní ẹ máa gbọ́. Ngbò kọ gbogbo tọkọ rádaràda tọkọ ọlọ́tún ló sì tán wá ní with God. Only with God all this is possible. Click the link below to chat me up. Ó wá fi phone number rẹ̀ sí. Mo wá wò ó títí, mo wá rẹ̀ rín, mo wá wòrán rẹ̀, ó wà gbádá, ó wá wéláwà ní kàràbàtà.

àwọn èèyàn mọ̀ kọ̀ mí ti many atrocity lórúkọ ọlọ́run tọ́lọ̀ bó ṣe ọ̀nà wọn. Ọ̀rọ̀ rẹ̀ pọ̀ ní ìsinmi ni sá. Only with God, all this is possible. Kọ́lọ́ sàánú wàhálà wà lórílẹ̀-èdè Nàìjíríà. Kọ́lọ́ wọn sì dárí wàhálà.

kọlọ mọ da wa laamu káwa náà ká mọ dara wa laamu ká mọ máa tojú bọlé káàkiri níbi dáàlọ mi ìbá ti tojú bọlé ni wọn ti gbé jẹbẹtẹlé jagun lọwọ pàápàá jùlọ àwọn obìnrin àwọn màmá wa ká mọ máa tojú bọlé o torí mo ti kiri káyé ojú mi rí tó ọlọ́run bá ń gbọ́ yẹ́ ń padà sẹ́yìn nínú oṣù lámúlànà tá a wà yìí ká jẹ́ kíṣẹ́ olóore wa kó pọ̀ dáadáa torí ọlọ́run ti ṣàdéhùn o kì í sì ṣàdéhùn kan mọ́ musẹ́ ó ní àdìpèlé ẹ̀sán tó máa ń ṣe àdápadà rẹ̀ fún gbogbo ẹni tó bá ṣe dáadáa tó ṣe dáadáa nínú oṣù yìí ké tó ṣe oṣù yìí nìkan adéhùn rẹ̀ náà ni pé gbogbo ẹni tó bá ń ṣe dáadáa sí àwọn ọmọlàkejì rẹ̀ bí ẹsẹ̀ bíbélì kan tí mo mọ́ ń fi ń sábà ṣe wá sí ní àyín tí àwọn disciples tí àwọn ọmọ ọ̀dọ́ jésù àwọn ọmọ ẹ̀yìn jésù tán lọ bá jésù kristi olúwa wa tá ń bí léèrè ọ̀rọ̀ lọ́jọ́ níjọ́ kìnínní àná wípé ọwá ń jẹ́ oyé wọn wípé ó ní àwọn kan wọ́n dàbí àgùntàn nígbà tó bá di ọjọ́ kan yìí wọn máa ní kí wọn máa lọ sínú paradise ní ọwọ́ ọ̀tún bàbá mi ti ń bẹ lọ́rùn irun aláwò elédùà àṣẹ̀dá àdẹ́dá àṣẹ̀dá pé kí wọn máa lọ sí akọ ọ̀tún àwọn yìí wọn dàbí àgùntàn ó ní ṣùgbọ́n àwọn kan àwọn míì wọn tún dàbí ewúrẹ́ wọn tún wọn ní káwọn náà kán tò sápà àlàáfíà apá òsì ni kí wọn tò sí wọn ń bíi pé báwo leléyìí ṣe rí bẹ́ẹ̀ ó wá ní ẹyin tẹ jẹ àgùntàn yìí o ẹyin yẹn dáadáa ẹ máa lọ ní apá ọ̀tún kẹ máa gbabẹ lọ sí paradise nítorí pé nígbà tí ebi ń pa ẹ̀mí ẹyin ẹ fún mi ní oúnjẹ nígbà tí òǹgbẹ ń gbẹmí ẹ fún mi ní omi mu nígbà tí mi ya aláìnílé tí mo ya homeless ẹyin lẹ gbà mí sínú ilé ẹyin ìgbà tí níṣẹ lọwọ ẹyin náà lẹwàṣẹ fún mi ìgbà tí mo wà nínú ọgbà ẹ̀wọ̀n ẹyin lẹ́bẹ̀ẹ́ mi wò ẹyin lẹ́sàbẹ̀wò fún mi sí mi nígbà tí mò ń ṣàìsàn ẹyin náà lẹ́kọ́ yù mí o ẹyin lẹ́tùbẹ̀ mi wò nílé ìwòsàn àwọn tẹ́ni làákà ẹ̀ nínú wọn wọ́n ń bi jésù kristi pé olúwa wa ìgbà wo la wá rí onírú àwọn ipò tó kà á lẹ̀ yìí tá a wá bẹ̀ ọ́ wò tá a fún ọ lómi tá a fún ọ lóúnjẹ tá a bẹ̀ ọ́ wò lọ́gbà ẹ̀wọ̀n tá a tún yẹ̀ ọ́ wò lọ́gbà àwòsàn tá a tọ́jú rẹ tá a rí ọ ní aláìlásọ lára tá a dáṣọ bọ̀ ọ́ tá a rí ọ nínú òtútù tá a pè ọ́ wọnú ilé wa ọwọ́ ń jẹ́ oyè wọn wípé nígbà tí ẹ̀yin tí ẹ bá ti ń ṣe àwọn gbogbo nǹkan wọn yìí fún àwọn ọmọlàkejì yín ẹni tí bí ń pa tẹ́ ẹ fún un lówó tó fi jẹun tẹ́ ẹ fún un lóúnjẹ ẹni tó gbẹ́ngbẹ́ tẹ́ ẹ fún un lómi mu ẹni tó gba àwẹ̀ tó di àsìkò sínú tẹ́ ẹ ra nǹkan sínú fún ẹni tí ò rí sàárì jẹ tí ò tiẹ̀ rí tí táwẹ̀ bá ń bọ̀ bá ìrònú bá àwọn ẹlòmíì ni pé kí láà fi gba àwẹ̀ yìí ná nígbà àwọn ọ̀rọ̀

nígbà tẹ́yìn tẹ́ fi ọ̀rọ̀ ẹnu yín tẹ́ fi pẹ̀tù sí ẹlòmíì nínú ẹni gbogbo ìgbà tẹ́yìn bá ń ṣe àwọn nǹkan wọ̀nyí sí àwọn ọmọlàkejì yín èmi gangan náà ni ẹ ṣe sí ọ̀rọ̀ mi ò yé yín ọ̀rọ̀ nù bíbélì ni o ọ̀rọ̀ olúwa ọ̀rọ̀ olúwa nínú bíbélì. Tó ń túmọ̀ sí wípé gbogbo dáadáa tá a bá rò pa ṣe sọmọlàkejì wọn ọdún ọlọ́run olódùmarè náà lásì sí o. Ọlọ́run ọba yìí sì jẹ́ ṣe ọba tí mò ń jẹ èèyàn gbé. Ó tún wá ń sọ fún àwọn ewúrẹ́ tọ́tà àbí ewúrẹ́ tó fi wọ́n wé ewúrẹ́ tó ní kọ́mọ lọ sí àpò òsì kọ́mọ gbàbẹ̀ lọ́nù náà ìléru. Ó nítorí tí ebi ń pa mí tẹ̀yìn ò fún mi ní oúnjẹ ẹni wọ́n ní oúnjẹ ebi ń pa mí wọ́n sì fún mi wọ́n fi yàn ní lójú ni wọ́n ní omi ò fẹ́ ń gbẹ mí ẹ̀sìn fún mi lómi mú ẹtí yàn mí lójú ni mo ń ṣàìsàn ẹ̀sìn bẹ̀rẹ̀ níwò kódà ẹ̀tọ́jú mi bó ba lè kú kó kú kọ́ máa lọ náà ni ó rí lára yín ẹ̀yin náà tí àwọn èèyàn míì tí wọ́n rí àwọn ẹlòmíì bó ti jẹ́ pé èèyàn burúkú ti bèèyàn rere jẹ́ ní orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n mọ̀ ní cancer patient lẹ́ni yìí o kíní hepatitis kíní kan ló mú ẹni yìí o wọ́n ń re owó jọ láti fi gbé ẹni yìí travel lọ lé òkèèrè àwọn púpọ̀ ẹlòmíì wọ́n sì ní owó yìí lọ́wọ́ ní àníṣó àníṣẹ́kù wọ́n wá máa ń wò wọ́n tó jẹ́ pé ẹlòmíì gan ẹnìkan péré ó lè tẹ̀kẹ́ bíìlì tí wọ́n fi gbé ẹlòmíì lọ sílé ìwòsàn ní ovasi láti lọ fi tọ́jú àìsàn tí ó ń bá wọn jà yìí gbọ́ wọn ò ní ṣe bẹ́ẹ̀ wọ́n owó máa jó wọn lọ́wọ́ ni yóò máa jó wọn lọ́wọ́ ni tó jẹ́ pé kìí ṣe iṣẹ́ ẹyin kan lẹ́sẹ̀ tó dowó yìí o alùbáríkà ni o ọlọ́run bá ló fún yìí o ọlọ́run kò sí sèé tá a mú wọn kò sí ìta àmù lọ́nbẹ̀ ó nígbà tẹ́ rí àwọn èèyàn wọn yìí tẹ́yìn ò sì ràn wọ́n lọ́wọ́ tẹ́ ẹ̀ fún wọn ní owó láti fi ṣètọ́jú wọn tẹ́ ẹ̀ tọ́jú wọn ẹ rí wọn tó ń ṣàìsàn ẹ̀ tọ́jú wọn o. Ẹ mọ̀ wà nínú ọgbà ẹ̀wọ̀n ẹ̀bẹ̀ ní wò èmi gan náà ń gbé prison yard lọ wo àwọn bóyá nígbà bá padà já tá a bá padà ní owó dáadáa táwa náà dá foundation lẹ̀ á máa lọ bí ẹ sí àbẹ̀wò sí ọgbà ẹ̀wọ̀n. Bá a ṣe ń tọ́jú àwọn aláìní láàmú lọ sí ọgbà ẹ̀wọ̀n táwọn lọ fún ọ lásán. Omi káírí. Lálọ́ mọ̀ fún ọ lọ́sẹ̀. Àmọ́ fún ọ lóúnjẹ. Ṣayiran wà á zọ ọmọ ajiran. Iṣẹ́ rẹ̀ máa. Ní mò ń ṣàìsàn ẹyin ọbẹ̀ mi wò ótútù mú mi. Mo wà níta mo jẹ́ aláìnílélórí ẹ̀yin ò sì gbà mí sínú ilé yín. Láńlọ́ọ̀dù mi wàbí kókó ni kókó ní bó ti jẹ́ pé tẹ́nàǹtì mi náà ya wọ́n ya skọ̀rọ̀. A ní òsè ìta àwọn wa kò sí ìta àmú lọ o. Tẹ́ ẹ gbọ́ ẹni yọ sàká a rí ẹ̀sán gbà ó dájú sáká tẹ́ ẹ gbàgbé.

0: mo ti jẹ́ oyè wa pẹ̀lú ọ̀rọ̀ tá à ń sọ bọ̀ pé ká mọ ya alákatà kí tí ẹ̀sìn tí gbé ọlọ́run ọba níjà ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo alẹ́lẹ́sìn kan ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo wa ní elédè kan ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo wa ní aláwọ̀ kan òun tó rí wa tó dá wa báyìí tí ò ṣe wá bẹ́ẹ̀ ọmọ n tó rí ọmọ n tí ń ṣe o ọmọ n tí ń ṣe o káwa ká má lọ́mọ gbé ọlọ́run ọba níjà torí pé aṣòro gbé níjà náà lọ́lọ́run gbogbo ṣe olóore tá a bá ṣe nínú oṣù yìí iṣẹ́ ládá tá a bá ṣe kí ọlọ́run ọba kó jẹ́ ká bá a níbi tó ti lérè kó mọ̀ fi ládá ẹ̀ náà dùn wá a ti jẹ́ òye wa pé tá a bá rí àwọn aláìní ká mọ̀ bọ́ aláìní o ká mọ̀ fún aláìní.
1: dúkìá ọ̀rẹ́ nínú ohun ẹ̀ àkànmú olóye ṣòyà.
0: torí gbogbo wa nígbà tá a délé ayé kò sẹ́ni tó ní nínú wa o. Kò sẹ́ni tó ní o káàmú nǹkan kan wá o kò sí ìdáàdì lọ níjọ́ tá a bá tọ́ bá dìgbà àtẹ̀yìn tá a bá ń lọ káàmú kankan wá kò sí ìdáàmú lọ o. sẹ́yìn náà tẹ́ ẹ bá fẹ́ mọ báwo mo ṣe fẹ́ pé náà tẹ́ bá fẹ́ sponsor àwọn programs sí wa nínú àwẹ̀ báyìí. Kẹ́ẹ̀kan sí wa lórí WhatsApp bó ṣe wá sí àwọn àfa àkànlẹ̀ bá fẹ́ ká máa play láwọn àsìkò kan nínú àwẹ̀ yìí.

sọ̀rọ̀ lórí WhatsApp 0706834274 0706834274 bó ti àwọn wá sí àwọn popular clerics yẹn ẹ̀bá fẹ́ ká mọ̀ play láwọn àsìkò kọ̀ọ̀kan nínú àwẹ̀ ó ṣe kùránì ni àwọn ọmọ ṣe èyí tí àgbà wa ká níwọ̀n bí apá wa bá ti ká ṣùgbọ́n tẹ̀yìn náà bá fẹ́ ká tún bá tún fẹ́ fi kún ó sì jẹ́ pé àfa Abdulrahman nìyí náà ni Adéyinka àfa Adéyinka Ọlásùnkàn mi TV mọ́ mu Ajíṣebí Ọ̀yọ́ online television and radio yányán báyìí pé èmi náà lẹ́fẹ́ kí n máa wá ṣe wáàsí ìwáàsí ìwáàsí inú ààwẹ̀ kò yé yín ẹkú ti mọ̀ pẹ́lẹ́pẹ́lẹ́ pẹ́jọ́ rọ̀ ńlọ́rùn. Aróyé ni ṣe ìbákà igbé kíkẹ́ ni ṣe ẹ̀yẹ lókun.

0: ba mi fa ta ibandele olusola lati America won ti kimi ni ori WhatsApp won ni Ramadan Karim a se opolopo Ramadan laye ba mi a n baba daada nu awon ti an duro ti wa ni kan ni wa ni binu a ti won je kise yo ti su anu Allah ba ngo won duro ti wa gbagbagba a mi baba fa ta ibandele olusola lati America baba sa minu o ma de poju a ebudola lati America ba mi Alhaji Ademola lati America ba mi son ni success Odola lati UK baba ba si wa de niran lati lu Eko ni Nigeria madam Fumi Kemi lati lu Ibadan Fatai ba Lamidi lati Owo Londo State adada ni Mr. Yusuf tan sise lopa bode hospital loyo alaafin bi omo won ni Ibadan Asiru Ahmadu Afa Glo ti won ni etere multipurpose venture ta ti gbo polo won lekan ati Afolabi Nurudeen Alaro lati orile ede Libya artist Michael Awusola Angelo lati lu Abuja omo baladegbo lomu idini Adekunle baba Evangelist Moses Akande Aketunde Adegoke Ise Aka Abiodun lati nu Oyo ati ba Unity Forum gbogbo won baun pẹ̀lú àwọn tí wọ́n fi iṣẹ́ ṣíṣe wọ́n ràn wá lọ́wọ́ Abdulrahman Abdulbasit graphic designer wa Olanike Nipsey Brand Roti Image Plenty Fashion Home àti Best Icon Furniture
1: àwọn ọmọ bá tààlé mọ bàbá lórí bẹ́ẹ̀ bá ní wọ́n tún gbẹ̀mí ara wọn.
0: pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí mo lè mọ̀ràn ti dákọ̀ wọn táwọn náà ń tì á lẹ́yìn àwọn tí wọ́n fàdúrà ràn wá lọ́wọ́ àwọn tí wọ́n fún wa lówó lóríṣiríṣi adúpẹ́ ọ̀ adúpẹ́ ẹ̀pẹ́ òkun. Alhaji Ade Ariwoọlá láti America.
1: Oníṣòwò kò ní sọmọ ilé tàdà fọ́ láyé òní símọ.
0: Ṣé ẹ gbọ́ wà sí nínú orin níjọ kan ẹ̀ yá Maliki yá mọ́
1: tí. Kálẹ̀ ṣàṣẹ yege má jẹ́ pé ṣùgbọ́n tako ní Ọlọ́run takun jẹ́ ńlá.
0: Lámọ́lè pàláwá ládà tí ò ní sówó. Pàlá dúkà gbogbo dúkìá tá a kójọ ní ààrin nǹkan ní sìkọ̀ kan nígbà náà mọ́. Níjọ́ gbẹ̀ndẹ̀ lókè àmọ́ àwọn dáadáa tá a bá ṣe lè ní fi ń jẹ́ kásàmọ́ ṣe dáadáa àwọn nìkan náà ni ó.

I've seen. Ní gbogbo àwọn nǹkan tí mò ń ba àwẹ̀ jẹ́, ká kúrò ńbẹ̀, ká sá fún gbogbo àwọn nǹkan tí mò ń ba àwẹ̀ jẹ́. Ìsọkúsọ, ìsẹkúse, ìjẹkújẹ, ìmúkúmu, ká mọ̀ mu omi, ká mọ̀ jẹun, gbogbo àwọn nǹkan tí ń ba àwẹ̀ jẹ́ rè. Ṣùgbọ́n ìsọkúsọ, ìwòkuwò, ìgbọ́kúgbọ́n, àwọn nǹkan tó ṣe pàtàkì nù, ká sá fún wọn. Ká sì sá fún èpè ṣiṣẹ́ nínú àwẹ̀. Ìyá mi fún ara rẹ̀ náà ni ọmọ ru èpè lé orí àwọn ọmọ rẹ̀. Tọ́wọ́ wá dọjọ́ iwájú tọmọ bá bẹ̀rẹ̀ sí ní dààmú, yóò mọ̀ wá ságàkiri, yóò wá ti pé ara ilé kan ní sòun, ìyàwó kan ní sòun, ìyáálé kan ní sòun, ìyáálé kan ní sòun. Ẹlòmíì ò ṣera rẹ̀ tán, yóò wá máa kí ọwọ́ àbámọ̀ bẹnu fẹ́nìkan ní sòun. Àwọn nǹkan tá a lè máa ṣe náà ni pé ká máa ka Kùránì. Ẹni tí ò bá lè ka Kùránì kọ́ máa fa tẹ̀sùgbà bó ṣe láìláì láìláò lásán ni wàhálà ẹ̀ Ọlọ́run gbà lọ́wọ́ rẹ o. Bó ṣe astaga fúrò láì lásán ni Ọlọ́run ti mọ̀ ọ́, ó ti mọ èrò ọkàn rẹ̀. Ọlọ́run tó mọ̀ wá ká tó mọ̀ òun, kó tó ká tó máa sìn, ó sì ní ká wá òun ká mọ òun ká tó máa sìn òun. Ó mọ̀ wá dáadáa, ọmọ gbogbo ti ń bẹ nínú kọ́lọ́fín ọkàn wa. Ó ṣe láìláì lọ́la lásán lọ bá mọ̀ wàhálà ẹ̀ ó lọ ò ń ka Kùránì náà ni. Bó ṣe astaga fúrò láì lásán ni ó ń ka Kùránì náà nu. Ẹ wá o. Àwọn míì, ẹni tó bá tó tán tó ti lówó lọ́wọ́ ó lè ṣe o, tó jẹ́ pé kò ní ṣiṣẹ́ kankan mọ́ nínú oṣù yìí, tó jẹ́ pé iṣẹ́ ládàá iṣẹ́ olóore nìkan ni òfin gbogbo oṣù yìí ṣe. Tó ti lówó lọ́ tó tán tó jẹ́ pé bí ò bá ṣiṣẹ́ láàrin oṣù méjì kò àfẹ́ ti gbésí ayé rẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ tó nígá tó nígo, má lọ ya ọ̀lẹ́ o, ebi ń bẹ́ ń gbòòrò èèyàn ń bẹ́ o. Kó o lọ ṣiṣẹ́ o lè máa fọkàn fáyà àlá o bẹ́ẹ̀. Bí ààyè rẹ ò bá sì yọ, Ọlọ́run ò understand. Kọ́ ọ má kọ́ concentrate o, torí ẹlòmíì bíi ìdí machine lọ́wà, machine tó lè gé èèyàn lọ́wọ́, tó lè gbẹ̀mí èèyàn lẹ́yìn ibẹ̀ láwọn ẹlòmíì ti ń ṣiṣẹ́. Ìjọba àti ọgbọ́n fọkàn ka láìláì láńlá ni ọba wà kárí ìdèwé, ìjọba kọ́ ọbọ̀ machine lẹ́nu. Ọlọ́run o, Ọlọ́run kò ní ká ara wa lè mọ̀ lórí pé abẹ́ ṣèjọsìn fún un.

0: ọlá ṣùgbọ́n ni o.
1: Check and balance gbọ́dọ̀ wa. Check and balance gbọ́dọ̀ wa. Àníyàn tó ló gọ́tà ọ̀nà àlùkọ́lébù ni ọkẹ́ ní gángan ó náà ni ìgbàgbọ́ ẹni o. Ọlọ́run mọ tí ń bẹ nínú ọkàn wa, ọkàn wa gangan ni ìgbàgbọ́ wa, ọkàn wa ọkàn ẹni ni ìgbàgbọ́ ẹni. Tọ́ ọ̀bá lè tí iṣẹ́ rẹ tí o fààyè gbà tó o lè rí tó yẹ pé from hand to mouth ni iṣẹ́ rẹ tẹ́lẹ̀. Wọ́n lọ jọpọ̀ lọ jókòó sínú mọ́ṣáláṣí látàárọ̀ ìdílẹ̀ sílọ̀ bá ní wà ń tó jẹ lọ. O ní wà ń tó jẹ lọ. Pẹ́ nínú àkọọ́lẹ̀ nínú àdìsí pé àwọn kan wọ́n wà nínú mọ́ṣáláṣí wọ́n kàṣùbà tán. Ànábì fi wọ́n lẹ̀ nínú mọ́ṣáláṣí wọ́n ṣàdúrà Ọlọ́run o. Wọ́n á pàwọn míì náà sí máa ń ṣe nínú wa. Bẹ́ẹ̀ pé Monday táwọn ẹlòmíì fi gbà níbi iṣẹ́ nílẹ̀ àwọn ẹlòmíì fi gba orí òkè lọ. Ọlọ́run o, fún àwọn alóúnjẹ òjò wa lónìí o, fún àwọn alóúnjẹ òjò wa lónìí, wọ́n á fún mi lówó lórí òkè látàárọ̀. 24/7 lójoojúmọ́ wọ́n wà lórí òkè nínú mọ́ṣáláṣí lójoojúmọ́ 24/7 wọ́n fẹ́ ya ọ̀lẹ́tọ̀ Ọlọ́run lọ́run. Ànábì tó dé ní àsìkò ìrún ọ̀sán. Ó tún bá wọn ń bẹ̀ Ọlọ́run wá fún wa lówó fún wa lówó fún wa lọ́kọ̀ fún wa lọ́kọ̀ jẹ́ kí n ra private jet jẹ́ kí n kọ́lé jẹ́ kí n kọ́lé. Ó tún lọ ó tún bọ̀ ló tún bá wọn níbi ìrún ní àsìkò onírọ̀lẹ́. Wọ́n ní lọ yọ àtòrí sí wọn lólé wọn afárá ẹ bó di. Ẹ wá ń tẹ́ jẹ lọ.
0: Gẹ́gẹ́ bí orúkọ tí wọ́n sọ ẹ̀.
1: Adáranjẹ̀ lànàbí Muhammad sallallahu alayhi wa sallam o. Ó níṣẹ́ lọ́wọ́ o. Ó jókòó ti ṣe àfáà nìkan.
0: Ẹ̀sìn o.
1: Ó jókòó ti ṣe ẹ̀sìn nìkan. Ó níṣẹ́ lọ́wọ́ ti ń ṣe o.
0: Alájúwà sí o ní o.
1: Káwa ká máa yọ̀ lẹ́tọ̀ Ọlọ́run lọ́rùn ní àyín. Ọlọ́run gbàdúrà. Àwọn èèyàn wá ti fẹ́ máa jẹ́ káwọn èèyàn máa rò bí báyà dúró ìgbà. Àdúrà ń gbà kẹ́. Àdúrà máa ń gbà. Wọ́n ó ṣiṣẹ́ tó àdúrà lẹ́yìn ni o. Bí ẹni tí ń bẹ Ọlọ́run fún fóun fẹ́ bímọ. Kò yàn lè kò gbéyàwó. A máa jẹ́ pọ́ lọ́wọ́ ìfún yàn lọ́mọ ni. Wọ́n ó fẹ́ yàwó ni kò tó lè bímọ. Bó ṣe rí nìyẹn. Wàá ṣiṣẹ́ tó àdúrà lẹ́yìn ni. Bá gbàdúrà. Ó gbàdúrà. Ó rẹ̀ ṣiṣẹ́ tó àdúrà lẹ́yìn. Ó fẹ́ lówó. Ó ṣàdúrà. Ó ti kírun ó ṣàdúrà. Ó lọ sọ́ọ̀sì ó ṣàdúrà. Ó ń ṣègbìyànjú. Ó ń ṣàdúrà. Ó tún wá máa ṣiṣẹ́ tó àdúrà lẹ́yìn. Ọmọ gbàbí iṣẹ́ lọ. Báyìí pé ò níṣẹ́ lọ́wọ́ náà ni ọmọ bẹ lọ́run fún iṣẹ́ alálùbáríkà. Ọ tún wá máa kọ application. Ọmọ wà káàkiri.
0: Alájúwà sí o ní.
1: Bó ṣe rí nìyẹn ni o. Check and balance gbọ́dọ̀ wá.
0: Ìbejì ẹ tó jọ.
1: Lọ ya ọ̀lẹ́ ti Ọlọ́run lọ́rùn.
0: Màmá ìbejì màmá wa ọkọ̀ ya bẹ.
1: Torí pé 24/7 gan lọ́lọ́run bá fi ń ṣiṣẹ́. Ọba tó dá sinmi ni tí ò ní o. Torí pé tọ́lọ́run bá sinmi seconds kan báyìí. Wàhálà gbogbo nǹkan ni ò ní sí mọ́ o.
0: Ọkọ̀ alájà olúwa bò mí mọ́ dínà.
1: Lọ́rọ̀ bá ti rí báyìí tá a mọ̀ pò náà lọ́ba fọ̀nà ìmọ̀ yẹn. Ọya nílé ló kó pẹ̀lẹ́yìn òdì tẹ́ ti ń gbọmi. Ẹ ṣe alhamdulillah. Ká tó ṣe alhamdulillah. Kò tí ì tó ẹ̀jẹ̀ ká ṣe lẹ́ẹ̀kan sí. Ká dúpẹ́ pọ̀ fọ̀nà mọ̀ wá o. Torí tó bá sọ wá nù wà láì kò sí nǹkan kan tá a bẹ́ẹ̀ ṣe sí o. Ara wo la fẹ́ dáná. Àwọn tó bọ́ sínú ìgbẹ́ tán ń rúgbẹ́ lọ sọ àláìbìkítà kan. Ọ̀rọ̀ wọn gangan pàápàá gan kò ṣẹ̀yìn Ọlọ́run o. Kò sí nǹkan kan tá a ṣe tó ṣẹ̀yìn Ọlọ́run.

0: Ọlọ́run fẹ́ ìrọ̀rùn fún wa ní òde fi gbogbo nǹkan ni wa lára.
1: Ajẹ́ òkókó mi o.
0: Káwa gangan ká mọ̀ ní ara wa láà lọ́kàn kù ni. Ọlọ́run ti fi gbogbo ó ti ṣe gbogbo nǹkan ní ìrọ̀rùn fún wa. Káwa náà ká mọ̀ wá ìnira fúnra wa.

0: wọ́n ń gbọ́ mi láti orílẹ̀-èdè Gabon, Nigeria, United Kingdom, United States àti orílẹ̀-èdè Canada, orílẹ̀-èdè márùn-ún nù tí wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Àwọn tí wọ́n ń gbọ́ mi láti Gabon àwọn méjì ni láti Nigeria náà ẹnìkan. United Kingdom àwọn márùn-ún, United States ọlọ́run àwọn mẹ́fà ni o. Canada àwọn méjì náà ń gbọ́ mi ní ààyè. Ṣé ẹ pé my first travel without no visa. Ohun ẹ̀mí ó ti dé ìlú Èbó káàkiri. Wọ́n gbọ́ mi láti Austria. Ọlọ́run bá ń gbọ́. Gbọ́ mi láti China, Libya, wọ́n ti gbọ́ mi ní láti Libya darí láàárọ̀ yìí.
1: Má lè gbàgbé lọ́jọ́ tí a wí bó ṣe wáyé.
0: My first travel without no visa. Kí n kára mi ọkàn dé gbogbo àwọn ìlú yìí lọ́kọ̀ọ̀kan lọ́gán kù báhùn. Kára mi náà bá ti débẹ̀. Àwọn ohun mi ti débẹ̀, mo ti kọ́kọ́ fọhùn ránṣẹ́ sílẹ̀ síbẹ̀. Kára mi náà padà débẹ̀ lókù. Mélòó sì ń gbogbo ara mi? Ń sọ fún Alhaji Ademola. Tẹ́ bá ti ń padà lọ Amẹ́ríkà, kán dì mí mẹ́rù lọ.

0: orí àjẹ ǹjẹ́ tán o kò ní mọ ní èmi pẹ̀lú ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nìkan o yóò mọ bá wa kalẹ̀ tọmọtọmọ tẹbitẹbi taratara atarọmọdọmọ ọmọ.
1: Àmì kíkún máa fa mọ́ jiná.
0: Ọyẹ̀ ìjà lọ mọ́sálásí.
1: Alájà jẹ́ nípa ìfàsẹ́yìn
0: kan. Ẹyin tí time zone wa tó bá rí bákan náà ìjà lọ mọ́sálásí o.

0: nípa ẹyin olólùfẹ́ wa nílé lóko pẹ̀lú ẹyin odi ọlọ́ọba yóò máa wà pẹ̀lú wa o yóò máa wà pẹ̀lú wa yóò gba àdúrà wa ṣe àti gbọ́ wà sí tòórọ̀ yìí ẹ tó pàdé wa ní àsìkò kan náà ní ọ̀la ọ̀la.
1: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo Ajisebi Babeni kankan.
2: Wọ́n ní kí n sọ̀rọ̀ lórí pé.
3: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajisebi Oyo online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajisebi Oyo laari Oyo Ajisebi Babeni kankan.

0: Ìkẹ́ Ọlọ́run kọ́ máa bá ìwo ojúṣe Ọlọ́run.
1: Fàkọ́lẹ̀ alẹ́ ìsọ̀látù.
0: Anábì náà dá sálámà padà.
1: Yá mẹ̀lẹ́kùn ìmá ó tì.
0: Wọ́n mẹ̀láìkà tó gbẹ̀ mí. Èmi náà kí ọ bó ti kí èmi náà.
1: Àdìtà sàyá àmì kọ́ bìdọ̀.
0: Sọ wá kí mi ni àbọ̀ wá gbẹ̀mí mi.
1: Bọ́ọ̀lá.
0: Anábì níbi ti ń wo yìí, ojú yóò ṣe wo. Àdìtà.
1: Sàyá àmì kọ́ bìdọ̀.
0: Sọ wá kí mi ni àbọ̀ wá ba ilé mi nú jẹ́. Má bọ̀.
1: Bọ́ọ̀lá.
0: Mọ̀láìkú bá sọ̀rọ̀ pé.
1: Kí tu sàyíra wà kọ́ bí dá ilẹ̀ àǹsáǹtàlì.
0: Mo wá kí ọ ni, mo sì wá gbẹ̀mí rẹ ni. Àmọ́ bàbá fún mi láṣẹ pé kí n gbà á. Iná ìní Ọlọ́run tó ní gbà á.
1: Wáyìn láà fàríjẹ.
0: Bàbá wá fún mi láṣẹ fàríjìnì ní màá lọ.
1: Fàkọ́ láyé àbẹ̀lẹ́kùn ìmọ̀ ó tì.
0: Mọ̀láìkà ti pa àyàn bá sọ fún ànábì pé.
1: Àkọ́lá nàbí yù.
0: Ànábì
1: Yá mẹ́lẹ́kùn ìmọ̀ òtí.
0: Ó ní wọ mọ̀láìkà kú.
1: Àyìnà kàkítà jìbìrì ìlà.
0: Ó ní jìbìrì ìlú ọ̀rẹ́ mi, níbo ló fi sí ẹ̀jọ́ wá ni? Àdébí bèrè jìbìrì ìlú nígbà tó dojú kú. Ó ní àyìnà jìbìrì ìlú.
1: Àyìnà kàkítà jìbìrì ìlà.
0: Níbo ló fi jìbìrì ìlú sí?
1: Fàkọ́lá.
0: Mọ̀láìkà kú bá sọ fún ànábì pé. Mo fi sí sọ́mọ ayé nìyí. Níbẹ̀ ni jìbìrì ìlú wa àjọ ń bọ̀ tẹ́lẹ̀ ni. Àmọ́ gbà tó dé sọ́mọ ayé nìyí. Ó dúró kò lè tẹ̀lé mi dé yìí.
1: Wálé mẹ́lẹ̀ ayíká ìyá sùn.
0: Àmàláìkà Ọlọ́run wọ́n kọ́ mi bá ní sọ́mọ. Wọ́n dúró ti màláìkà jìbìrì ìlú níbẹ̀.
1: Pẹ̀lú yẹ̀lì mi ń sa àtà àtà àbítọ̀ jìbìrì ìlú alẹ́
0: ìsàlẹ̀ Anábì ní ọ̀rọ̀ rẹ̀ náà là ń sọ lọ́wọ́. Ó lóun ti mọ̀ bẹ́ẹ̀. Ọ wá Anábì wá sọ fún jìbìrì ìlú pé kó jòkó nígbèrí òun.
1: Wàjàrà sáré ń dà á sí ìhè.
0: Jòkó nígbèrí mi ní ìmọ̀ lọ́rọ̀ tí mo fẹ́ bá ọ sọ.
1: Fàkọ́lá nàbí ìrọ̀lẹ́ ìsọ̀lá àtúwá sàlámù. Àlámùtà àlámù ànàlẹ́ àmọ́ kọ́síkọ̀ rúbà.
0: Anábì bá pi jìbìrì ìlú pé ọmọ ìpásíkò mi ti tó ni. Alámù ya alámù.
1: Alam ti alam.
0: Wọ́n mọ̀ ní.
1: Alam ta alam.
0: Ọmọ ni.
1: Anna ilẹ̀ amíra kọ́díkọ̀ rúbà.
0: Bí ọba ti ń pàṣẹ mi, ó ti náwó ẹgbẹ̀mí mi. Wọ́n jìbìrì ìlú ọmọ ni.
1: Fàkọ́ làbàlá.
0: Mọ̀mọ́ Ọlọ́run ti sọ fún mi mọ̀mọ́. Lójé mi náà tẹ̀lé mẹ̀láìkà kú wa. Mọ̀mọ́ kún nínú wa níbi ọ̀fà yé lẹ̀. Afa yìí ti sùn.
1: Fàkọ́lá nàbí yù wàlẹ̀ ìsọ̀látù wa sálámù. Bàṣírí Màálì ìdálá ìmìnà lẹ́kọ̀ ọmọ tí.
0: A bá sọ fún jìbìrì ìlú, ó ní Bàṣírí àní, ó sì ṣàlàyé fún mi.
1: Màálì.
0: Kí bóun ni Ọlọ́run fẹ́ ṣe mí sí.
1: Ìdálá ìmìnà lẹ́kọ̀ ọmọ tí.
0: Kí ni Tọ́lọ́run palẹ̀ mọ́ fún mi? Mo gbà wípé lónìí ní kú láyé. Àmọ́ kí lè tòótọ́ lòun ṣe kalẹ̀ fún mi pẹ̀lú bí mo ti fẹ́ kú láyé.
1: Fàkọ́lá jìbìrì ìlú.
0: Jìbìrì ìlú bá sọ fún ànábì pé.
1: Iná bí wọ́n bá sàmọ́ ikọ̀ dífù ti àti.
0: Ọlọ́run mọ̀láìkọ̀ Ọlọ́run. Wọ́n bẹ̀ ní sọ́mọ́ àti sí gbogbo olẹ̀kùn sọ́mọ́ ẹlẹ́.
1: Wálé mọ̀láìkà sọ̀fà oṣù fúnfà.
0: Àmàláìkà gbogbo mọ̀láìkà tọ́lọ ní pátá. Wọ́n tò lẹ́gbẹ́ ọ̀tún àti lẹ́gbẹ́ òsì. Fá wọ́n ti fi dálé ara sí Ọlọ́run.
1: Yẹ tẹ̀sí wúnà fi sàmẹ́ ìlú òyìnká.
0: Wọ́n ti palẹ̀ mọ́ ẹgbẹ́ mi wà níbi ọkọjá lónìí. Onílọ́ fàyé lẹ̀.
1: Wà bí wọ́n bùlí jì náà ní kọ́dífù ti àti.
0: Àti
1: sí gbogbo olẹ̀kùn
0: yàrá kọ̀ọ̀kan lọ́sọ̀ pẹ̀lú àwọn obìnrin tó ń dáa. Àwọn obìnrin àjẹ́ náà níbẹ̀ ni wà níbi ó dé sí.
1: Yẹ tẹ̀sí wú náà lé òyìnká.
0: Wọ́n retí pé mi wà níbi ó gòkè lónìí. Fàkọ́ mi ò kú láyé lónìí.
1: Fàkọ́ là nàbí ò alẹ̀ tọ̀là tó wá sàlámọ̀ alẹ́ amúdùlí ńlá ìwọ̀n bẹ́ẹ̀lẹ́ àmì.
0: Ànábì bá ní mo dúpẹ́ ṣé Tọ́lọ́run fẹ́ ṣe fún mi nu. Ìtọ́lọ́run tọ́jú kalẹ̀ fún mi nu. Wọ́n jìbìrì ìlú mo dúpẹ́. Aláhùn máa ń sọ lè sọ látàmú sínú àlá. Sáyídì lè mú sínú iná.
1: Aláhùn máa ń sọ lè sọ.

0: صلاه موسينا على سيد المؤمنين
1: قلبه تجبريلو يبي وجبريلو نعم ما بو
0: قال بس جبريل كيف تكون امتي يوم القيامه
1: والنبي وجبريلو صلاه فمي كي لولون سي kilo pale se kale kilo toju kale fa won ijo mi
0: ala
1: eh jibrilu ba pe
0: o ba si hu ka ya rasulallah
1: te salaye nti olorun ni ki won se leto kale fun o
0: inna la taala
1: oba to ni gugu aye
0: ala
1: eh
0: inna urimtul jinal aramtul jinal ala sayyidil anbiya'i
1: o ti se le won fun gugu o ti se le won fun gugu ojo tin be laye gugu ran tin be laye gugu esin tin be laye won ni wa janna saaju awa ajo anna muhammad
0: fa qala an nabiyyu alai ala ana toba qalbi
1: oni ala ana toba qalbi emi mi bale bo wa ipe pale mo tolorun pale mo fun mi yin na lede awon jama mi o to
0: wa sallu wa salla gami
1: ibanu je pe ni ra awon ijo mi mo indiku le mi mi pelu nti mo gbo yi
0: summa qala an nabiyyu
1: anabi ba pe
0: ya malaku imauti
1: wa malaika ku
0: uduru mi ni
1: summa mi ni
0: fada la yu ali yu qabida ru au
1: ma bo wa gba emi tolorun wa gba lo la
0: fala ba baraka ru ni usurati
1: ngba to di pe malaika ku to ki anabi mele to bere si ni gbe mi lorun anabi
0: balaka ru ni usurati
1: ngba to wa di pe emi anabi wa de bi eri dodo
0: fala nabi yu ya jibrilu
1: anabi ba ke oluwa jibrilu
0: ma asadu maratil mauti
1: ala nimi ya jibrilu
0: ya jibrilu
1: wo emi
0: ya jibrilu
1: wo ni ola wona si mi temi mi fi bale
0: ya jibrilu asadu maratil mauti
1: ina ala nimi emi lo fe bo lorun mi yi won yo won yo pelu pele pele jibrilu ba pe
0: afa ali jibrilu wa ji aku yo
1: eh jibrilu ti woju anabi o ri koju yo se wo jibrilu na ba goju segbe kan inu re baje ma bo
0: fa qala an nabi
1: anabi ba so fun jibrilu
0: akata an nasa ila waji
1: ese to kaju o si wo mi ma
0: qala
1: jibrilu ba pe
0: allahi
1: wo ri olohun
0: man
1: ya habiballahi
0: ya habiballahi
1: wa ni atori edaye
0: ya habiballahi
1: wa ni afise ererun
0: ya habiballahi
1: wo tolorun feran gbeda ni keni lo
0: ya habiballahi man
1: tani
0: man
1: taloluwe
0: man
1: ninu eda olorun
0: man
1: babo
0: yatiku man yutiku qaliba o ayan suraila wajika
1: talole woju re pelu botiri taloluwe to to be ti o wo anabi pe oju re yo se wo ta ma wo
0: wa tabi zakati moti
1: lati ku to ko ka ku lowo ti malaika yu emi lara re talo to be ti o woju re wo na muhammad Mabo
0: fali yu gazale aliyu
1: eh gba to adi pe won gba emi anabi won gba emi anabi emi ni nbo anabi wa ni so tan nanu ni amo asole ti so le
0: fali yu gazale aliyu
1: ti malaika ba ti gbe mi lorun mi tan eni kale o wo mi
0: wali esubu ma alfadilu ibnu abasi
1: ibnu abasi fadilu ibnu abasi ni ko ma bomi si ba mi ba li ba ti wu mi lowo
0: wa ka fanuni fi siyabi inshitum
1: baba wi awti ku bala mi na fi simi ko se kaka
0: fa iza ka salitumuni
1: baba wi mi ka ama wu le wa so kan ki e fi ti be lorun mi na
0: tauni ala sariri fi beti asa
1: Baba wo mi te te mi se ri bed mi e fi mi le ni bi ti mo ku si na
0: so ma
1: le te ba se be
0: ori jo ani sata
1: e te mi nu le fu mi ni bi sa ju die e fi mi ni kan le pelu olohun die e fi mi le nu le
0: fa walu mani yu sali alayya
1: allah
0: asa wa jalla
1: akoko ni to koko kirun si mi la baba wo mi tan o na olohun ko da gugu aye Allah
0: Allah
1: oba to da mi
0: asa wa jalla
1: josure to ran mi ni se ati gbe mi lorun mi ati ko ti ran ke
0: Allah
1: Allah ni
0: asa wa jalla
1: o ke to koko kirun se mi anabi la
0: Allah
1: Allah ke fure
0: asa wa jalla
1: ati mi lo si wu lo ni ma bo la
0: so ma
1: ji o ni kirun si mi la
0: so ma ji birilu
1: ai ma ron ba pari ti e ji birilu o ki ìjẹ.
0: Súnmọ̀ ẹ̀mí káyìlú.
1: Bàbá yẹn mi káyìlú ọwọ́ kírun
0: sẹ́. Súnmọ̀ ìṣẹ̀wọ́ fílù.
1: Bàbá yẹn ìṣẹ̀wọ́ fílù kírun sẹ́.
0: Súnmọ̀ àmàlákú ìmọ̀ o ti máa jùnú mi.
1: Gbogbo màláìkọ̀ ọlọ́run pátá, wọ́n gbọ́dọ̀ débi òkú ẹ̀mí ànábì kọ́ wá kírun sí mi la. Wọ́n tó bẹ́ẹ̀ wọ́n fi àfihàn ọlọ́run lẹ́ wọ́n wá kírun sí mi ànábì la. Má bọ̀.
0: Súnmọ̀ ìdíwù yóò láyé àfọ́rúnjà àfọ́rúnjà mi náà ni mo sì rí mi náà.
1: Lẹ́yìn bí wọ́n bá wá ṣe lé ìtàn ìdíwùlú alẹ́ ìyá. Ẹ wá wọlé
0: tọ́ mi
1: àti gbogbo àwọn mùsùlùmí.
0: Fasọ́lù àlàyà.
1: Ẹ wá kírun sí mi la. Má bọ̀.
0: Fọlá máa sẹ́mi ń fi wọ́n kọ́ nàbí alẹ́ ìsàlátù wa sálámù.
1: Nígbà táwọn yẹn gbọ́ pé ànábì ń dágbére, ń sọ fáwọn yẹn pé òun ti ń lọ.
0: Bá kú ọ̀bùkà ṣẹ̀dídá.
1: Gbogbo àwọn mùsùlùmí mọ́sálásí ànábì Mádínà ó kú wọn fẹ́ ya.
0: Wọ́n bá ká ọ̀bùkà ṣẹ̀dídá.
1: Kálukú bá káwọ́ lórí, wọ́n bá sunkún pé ànábì fẹ́ fà wọ́n lẹ̀.
0: Bọ́ọ̀lù.
1: Wọ́n bá pé.
0: Yá rọ̀súlà láì.
1: Wọ́n jíṣẹ́ ọlọ́run.
0: À ń ta rọ̀súlù náà.
1: Wọ́n náà láṣíwájú wa, wọ́n ló jíṣẹ́ wa. Má bọ̀.
0: Wà sàmúlò ìjàmọ́ náà.
1: Bá ti pọ̀ yìí ìwọ náà ló kó wa jọ tálámà tẹ̀lé báyìí.
0: Wá sólì tọ́ àánú àmúrí náà.
1: Wọ́n là kò rí ọ̀rọ̀ wa. Bá wọ́n lọ jẹ́ àṣìṣe. Bá wí là tẹ̀lé tálá tẹ̀lé.
0: Fáyìsá sàábùtà àná fáyìlá náà rí jíhùn.
1: Ibẹ̀ bá lọ ń jò lẹ́dẹ̀ ẹ̀ dágbére ni. Fáyìsá sàábùtà àná fáyìlá kò lọ́dọ̀ wa.
0: Fáyìlá náà rí jíhùn.
1: Ìjọ wo lẹ́dẹ̀ adùn wọn lẹ́ padà. Má bọ̀.
0: Fàkọ́lá nàbíyù.
1: Àdàbí bá pẹ́.
0: Tàkìtù fi kún àlẹ́ ìwọ̀n àjà.
1: N lọ, àmẹ́lì lọ ti lọ ìfilẹ̀ lásán, mo fi tọ́ dálẹ̀ fún yín.
0: Wà tọrí ikọ̀ tí ìlìbẹ̀ ìdán.
1: Mo sì ti tọ́jú, mo ti tọ́ yín sójú ọ̀nà tọ́tọ́. Tẹ́ máa rìn kí wọ́n fi pàdé àánú ọlọ́run.
0: Wà tàràkìtù náà kò wá ìṣe yìí ni.
1: Mo sì ti fi wá sí méjì ilẹ̀ fún yín. Tọ́ pé wá sí méjèèjì náà, ó tó téèyàn fi ilẹ̀ fún yẹn.
0: Àná ti kú.
1: Ọ̀kan sọ̀rọ̀ nínú wá sí tí mo fi
0: lẹ̀. Wà sọ mi tú.
1: Akún olè sọ̀rọ̀, òun dákẹ́.
0: Fàná ti kú.
1: Ẹ̀rẹ́ yìí ti ń sọ̀rọ̀.
0: Wà ló kù wá.
1: Ọlọ́run ti fọ ànábì fọ Kùránì ilẹ̀ fún wa. Ànábì fọ Kùránì ilẹ̀ bọ̀.
0: Wà sọ mi tú.
1: Ọ̀rẹ́ yìí ti tọ́ dákẹ́.
0: Iye àlìmọ́.
1: Òun náà ni kú tẹ́mi ànábì kú lọ yìí.
0: Fáyìsá àsìkálẹ̀ alẹ́ kò àmìrán.
1: Èyí tá a bá rí kọ́rọ̀ yín fẹ́ dàrú nínú ẹ̀yìn ìjọ mi.
0: Fàríjì wọ ilẹ̀ Kùránì wá sùn náà ti wà sùn.
1: Ẹ lọ gbé Kùránì àbí kẹ́ ẹ lọ bí sunnah ni ànábì ẹ mọ̀ ń tọ́kàn tẹ́sẹ̀. Ẹ dákun ẹ pé sallallahu alayhi wa sallam. Ànábì ni ẹkún táwọn sàábẹ̀ sun jọ náà gbogbo wa náà látún sun yìí. Ìbànújẹ́ ẹjọ́ náà bó ti tó lẹ́mìí àwọn sàábẹ̀ ó tún kó sáwa náà lẹ́mìí lónìí. Ọlọ́wọ́ wọlé ní Muhammad. Gbogbo wa ta pé sí lónìí àní ṣerébú. Yọ wọlé ọba ànábì ti tó orí wa ò ní gbé dànù. Yọ wọlé pé mọ́lúdì ànábì ẹni tó tọ́jẹ́ ìyá tó báyìí ọmọ kan ló fi sáyé. Ní ọmọ méje tá ànábì bí gbogbo wọn ló gbé sí lójú ẹ̀mí rẹ̀. Ẹyọ kan òun náà tó wá fi sáyé obìnrin ni. Ànábì bá ànábì kan fún Fátímà pé má sunkún mọ́ bábá pé ogójì ọjọ́ tí ń bá kú ìnìkọ́ wa bá mi. Àwọn tó wá filẹ̀ náà ni máa ń sá àtẹkùlù náà.
0: Máa ń sá àtẹkùlù náà. Ìsìnkú lẹ́nàbí làkọ́. Máa ń sá fàálì tó mù. Wà á tó mù. A kì í wuli wùmà mi. Máa ń sá fàálì tó wà á tó. A kì í wuli wùmà mi.
1: Máa ń sá àtẹkùlù náà.
0: Máa ń sá àtẹkùlù náà.
1: Yọ̀dá bá pàdé ànábì kílẹ̀ mi pẹ̀lú rí òwì.
0: Máa ń sá àtẹkùlù náà.
1: Wọ́n tó ń pa yàn. Wọ́n bá pàdé ànábì kí ló wì.
0: Máa ń sá àtẹkùlù náà.
1: Wọ́n tó ń pa tèyẹ́ jẹ́. Wọ́n bá pàdé ànábì kí ló wì.
0: Máa ń sá àtẹkùlù náà.
1: Àti bí mi ọmọ gbádùn láyé, ọ palẹ̀ mi ríre fún ọlọ́dọ̀ ọlọ́run. Ọ wá ire ríre náà ṣe dáadáa. Kí ló wì.
0: Máa ń sá àtẹkùlù náà.
1: Wọ́n lówó tó ń fowó payẹ̀ lẹ́kún. Kí ló wì.
0: Máa ń sá àtẹkùlù náà.
1: Wọ́n lọ sí tó ń bínú kólówó náà dùn lọ sí. Kí ló wì.
0: Máa ń sá àtẹkùlù náà.
1: Táwọn yẹn ń bẹ̀rù agbára mọ́ ọ́lá.
0: Máa sá àtẹkùlù náà.
1: Ẹ fagbára yín ẹ fi báyé jẹ́.
0: Máa sá àtẹkùlù náà.
1: Ẹ fowó yín ẹ fi báyé jẹ́.
0: Máa sá àtẹkùlù náà.
1: Ẹ fàṣẹ yín ẹ fi báyé jẹ́.
0: Máa sá àtẹkùlù náà.
1: Ẹ fikún yín ẹ fi báyé jẹ́.
0: Máa sá àtẹkùlù náà.
1: Ẹ fàṣẹ yín ẹ fi báyé jẹ́.
0: Máa sá àtẹkùlù
1: náà. Ẹ fi
0: ìmọ̀tẹ́
1: ni ẹ fi báyé jẹ́.
0: Máa sá àtẹkùlù náà. kọ́.
1: Tẹ́lẹ̀bí bá wá ń bí ọ́, ipé mi ní ìwọ ni, èmi náà ni mo kú nítorí kẹ́yàn ọmọ bàbá.
0: Máa sàfàlì tó wà tán.
1: Àìrọ́lẹ́ ọba mi o.
0: Máa sàfàlì tó wà tán. Àìrọ́lẹ́ ọba mi.
1: Bẹ́ẹ̀ bá ní bọ́ọ̀lù ẹ ti ṣe ju àwọn ànẹ́bí sí, ẹ yà fa, máa sá takulu ni. Kí lẹ fẹ́ sọ? Bọ́ọ̀lù ẹ bẹ̀rẹ̀ sẹ́yìn àná Mahama. Mọlúdì la ń ṣe yìí, irú tọ́ yẹ ká máa gbọ́ bẹ́ẹ̀ la gbọ́ yìí. Adáwò dáyé, àwọn èèyàn pè mí mọlúdì èmi lọ, nítorí pé bàbá lọ bẹ̀, àbánújẹ́ kún bẹ̀ ni. Ìsátà nẹ́bí sí ó ṣe yọ, àwọn sábẹ́ ṣe fìtínà. Ìjẹ́ kọ́ tá à ń kọ́ tọ́ yẹ ká máa kọ́ mi, mọlúdì la ń kọ́. Bẹ́ẹ̀ bá lọ mọlúdì mi, ìbànújẹ́ láfi kúrò láṣùbà. Àbáwọn yóò wọ láàyè èèyàn tó sàǹfààní láàrọ ọrọ tí mo sọ yìí àbáwọn sọọlù àránú ọlọrun oníjẹ ṣubú.
0: Amen.
1: Alápẹ̀sẹ̀ àmì.
0: Amen.
1: Gbogbo àwọn tá a dúró tí wọn ta ní òní bàjẹ́ ọlọrun oníjẹ tí wọn náà bàjẹ́.
0: Amen.
1: Gbogbo ìjẹ àdó ọlọrun oníjó tú.
0: Amen.
1: Inú dáadáa ní ọlọrun oníjó tú.
0: Amen.
1: Gbogbo ayé ń yẹ ọlọrun oní faburú ṣe wá.
0: Amen.
1: Ọlọlá ilá ayélọ́lá.
0: Amen.
1: Ẹ rí kò sí tó kù máa dúró àná ni ọ̀rọ̀ ọlọ́run láti gbọ́ yìí. Gbogbo ayé yẹn ta gbé sòrò débi afárá Mahamudu yà sọ ìbàlẹ̀ àmì.
0: Yà sọ ìbàlẹ̀ àmì.
1: Gbogbo ìbànújẹ́ rẹ bó tilẹ̀ wo tó ọlọ́run kú dànù lálẹ́.
0: Yà sọ ìbàlẹ̀ àmì.
1: Lọ́wọ́ la bíbí àti kúkú àná Mahama ọlọ́run ti ìbànújẹ́ rẹ yóò ti wọlé lónìí.
0: Yà sọ ìbàlẹ̀ àmì.
1: Wọ́n tó rí dùnú lérí ọmọ rẹ lónìí ọlọ́run yí padà.
0: Ìnálẹ́ àmàmú fàríjọ.
1: Ẹni tó kú ẹ̀wùlé ìbànújẹ́ mẹ́lẹ̀ ọlọ́run dùn ọnú lónìí.
0: Àbùsí ìbíra èrì ìfà ìnàlẹ́ fàríjà ńlá o.
1: Adáwò táwọn èèyàn lò ní kú ọbẹ̀ ni lónìí ti ń bọ́ sọ̀rọ̀ yọ ọlọ́run yọ kú ọbẹ̀.
0: Yà sákì adìkí.
1: Ẹ wọ́n tó ń pariwo ní ra tó lè wí fún yẹn.
0: Lọ́wọ́ tẹ̀sí kú bí máa kú ti bá ti fàyọ̀dí tàbí díkí. Àsìkò kan la ó yá fàtí àlọ́kọ̀ èrì. Oṣù iná bí máa sọ́dì rá. Fàyínà máa kí sọ́dà náà ó. Fìlẹ̀ ó bèlè lọ́wọ́. Fàyínà máa kí sọ́dà náà. Fìlẹ̀ ó bèlè
1: lọ́wọ́. Báwo ni bá fà mí tí máa wí bàbá gbẹ́dùn mọ̀? Yóò ní yá fàtí àlọ́kọ̀ èrì.
0: Yá fàtí àlọ́kọ̀ èrì.
1: Gbogbo ẹyin tẹ́ ń fẹ́ kórè ọmọ tẹ̀lé yín. Yọ tẹ̀lé yín.
0: Yá fàtí àlọ́kọ̀ èrì.
1: Ẹni wá sìkìtì.
0: Yá fàtí àlọ́kọ̀ èrì.
1: Ara ò ní ní.
0: Yá fàtí àlọ́kọ̀ èrì.
1: Ẹni fìbànú jẹ́ lọ́yẹ.
0: Yá fàtí àlọ́kọ̀ èrì.
1: Ayé yóò ní dàrú.
0: Yá fàtí àlọ́kọ̀ èrì.
1: Ẹni sẹ́wọ̀n.
0: Yá fàtí àlọ́kọ̀ èrì.
1: Ẹni kú sọ̀rọ̀
0: ta. Yá fàtí àlọ́kọ̀ èrì. Ìmọ̀
1: kọ́mẹ́rin bẹ́ẹ̀.
0: Fàyínà máa kí sọ. Oṣù iná.
1: Wọ́n ti mọ́tò ń wú ọlọ́wọ́ ra fún ọ.
0: Oṣù iná.
1: Wọ́n tó ń fẹ́ kọ́lé ọlọ́wọ́ kọ́
0: fún ọ. Oṣù iná.
1: Wọ́n tó ń fẹ́ káwọn ọmọ rí ọ yẹn wọ́n yẹn.
0: Oṣù iná.
1: Wọ́n tó ń gbẹ́bànújẹ́ rẹ̀ òun náà lọ́jà rẹ̀ yóò máa dà.
0: Oṣù iná. Màkísọ́dínà.
1: Ẹ ní fi ara sínú kú.
0: Oṣù iná bí Màkísọ́dínà.
1: Gbogbo ń tẹ́ fẹ́ òní parẹ́ mọ́.
0: Oṣù iná bí Màkísọ́dínà.
1: Àdéhùn tí ó lè ń kú láyé lójijì kò ní báyé.
0: Oṣù iná bí Màkísọ́dínà.
1: Fàyínà Màkísọ́dà o.
0: Fìlì ó bí Bílá ẹ̀ o. Fàyínà Màkísọ́dà náà. Fìlì ó bí Bílá ẹ̀. Fàyínà Màkísọ́dà náà. Fìlì ó bí Bílá ẹ̀.
1: Bàbá lọ wo gbogbo kásẹ́ẹ̀tì tó níwájú sí àgbáyé ṣe láyé àbí kọ̀ lọ wo gbogbo fídíò tí wọ́n ti ṣe kọ̀ lọ gbọ́ kásẹ́ẹ̀tì èyí tí máa ń jò nínú ọ̀rọ̀ rẹ bọ́ ọ bá mú ẹyọ kan nínú àwọn ọ̀rọ̀ wọn fi ṣe déédéé gbèsè ayé rẹ ó rí gbélé ẹ̀kan náà ọ̀rọ̀ ó sì máa tò.
0: Wà á tẹ̀ sí àdùn àríjú náà bí ma ta ló ẹ̀yà tẹ̀sẹ̀ bọ́.
1: Àlìyám.
0: Àlìyám.
1: Ẹ ọjọ́ níjọ́ náà.
0: Láti wọ́n yà á fún wa yìí.
1: Njọ́ tí atẹ́kùn gbà dé tí atẹ́kùn ti gbé ni lọ tí ìgbà gbé ni padà wá mọ́ ó gbé oníwàṣẹ́ àgbáyé lọ.
0: Wà á tún kọ́
1: ní
0: àlìyám.
1: Ọjọ́ ta wí.
0: Àlìyám.
1: Ọjọ́ náà.
0: Àlìyám.
1: Ó burú fún pọ̀ fún gbogbo Ìlọrin.
0: Àlìyám.
1: Ó burú fún pọ̀ fún gbogbo Nàìjíríà.
0: Àlìyám.
1: Ọlágbá fún gbogbo àgbáyé.
0: Àlìyám.
1: Ọjọ́ ìbànújẹ́ ni ẹ.
0: Ṣé ti mú ẹ láà fún wa yẹ.
1: Ọjọ́ tí wọ́n ti ẹnu oníwàṣẹ́ àgbáyé pa ẹgbẹ́ ìtọ́sọ́ tó.
0: Wà á tún kọ́ ní láti mú ẹ láà fún wa yẹ.
1: Wọ́n retí mi lẹ́kọ̀ọ́ ńlọ sọ̀rọ̀ ọlọ́run ní mo dá ọ lákẹ́.
0: Láti mú ẹ láà fún wa yẹ.
1: Èyí ni wọ́n retí mi ní Kánò ńlọ ṣe wáṣí ọlọ́run ní mo dá ọ lákẹ́.
0: Láti mú ẹ láà f fuwa ye.
2: Wọ́n yà ti mi ni kaduna, ọlọ́run ni mo da ọ lákẹ́.
0: Wà á ti mọ ra fuwa ye, wà á tún kẹ́ limu lẹ.
2: Ayé dé ẹ. Bọ̀bọ̀.
0: Wà á tẹ sí ọdún àríjùlọ bí mọ́. Kà ló ẹgbẹ́lẹ́ wo.
2: Ọ̀dà mo wá bì wọ́n náà. Wọ́n tún wò ní ibi oníwàásí àgbáyé. Ọmọ ọ̀rọ̀ sọ bí oníwàásí àgbáyé. O ti ẹ̀ nílà ká ibi oníwàásí àgbáyé. Èjì tẹ́ nì mú.
0: Èjì tẹ́ nì mú.
2: Ẹ́
0: tẹ́ nì mú. Ọ̀kàlẹ̀ àyà ti.
2: Àkìlọ̀ sí ọ.

0: Oin. Ẹ gbàgbé àwọn tá a fi ṣe wàásù fúnra wa láàárọ̀ yìí tẹ́lẹ̀. Ká tó fi wàásù Amẹ́rùjà sìyẹn sí. Ká sọ pé ká mà lékún níṣẹ́ olóore lásìkò àwẹ̀ yìí. Torí pé aládìpele ẹ̀sán lọ́lọ́run. Nínú oṣù tá a wà yìí, adìpele ẹ̀sán, adìpele ẹ̀sán, adìpele ẹ̀sán. Ó sì rí ẹsẹ̀ yìí ẹsẹ̀ tá a wà yìí. Gbogbo ẹsẹ̀ tá a bá ti sá fún lásìkò àwẹ̀ yìí. Ká mà tún padà lọ bá mọ́. Ìhun tá àwẹ̀ bá lọ tán. Gbogbo bá a ṣe ń ṣe dáadáa tá à ń ṣàánú tá à ń sore lásìkò àwẹ̀ yìí. Bá àwẹ̀ bá tún lọ tán náà, ká tó tẹ pámọ́ ká tẹ pẹlẹmọ́ náà ní ṣíṣe náà ni o.
1: Pálókun kò sí ní tí o lè fi tọrẹ. Àwẹ̀ wá bí kò kẹ́kọ̀ọ́ nínú owó wọn fún ẹ kí.
0: Ó tún sọ̀rọ̀ mo tún mọ̀rọ̀ jáde nínú bíbélì. Nígbà tí Jésù tó ń bá àwọn disciples rẹ̀ sọ̀rọ̀, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, àwọn ọmọ lẹ́yìn Jésù Kristì Olúwa wá sọ, tó ń sọ fún wọn wípé, ẹ̀yin tó jẹ́ pé nígbà tí ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ, ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ, ògbẹ́ngbẹ́ mí ẹ̀fún mi lómi. Ọ̀hìn mo wà ní orí ìdùbò láìsàn, ẹ tọ́jú mi ẹ wò mí sàn, ẹ tún wá kí mi nílé ìwòsàn. Mo wà lọ́gbà ẹ̀wọ̀n ẹbẹ̀ mi wò. Nígbà tí ń rí nǹkan kan jẹ́ ẹ fún mi lóúnjẹ. Mo wà níta nínú òtútù, ẹ̀yin mú mi wọnú ilé yín, ẹ sì daṣọ bò mí. Ayẹ gba pọ̀ tún Olúwa lọ, ẹ máa lọ sí paradísì, ẹ máa lọ àlòjọ náà. Àwọn tá ń lọ́gbọ́n tó ń lóye nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá ń bí pé ìgbà wo làwa rí ọtá ṣe àwọn nǹkan wọ̀nyí fún ọ. Ó ní ìgbà àtẹ̀yìn tẹ bá ti ń ṣe fún àwọn ọmọlàkejì yín, èmi náà lẹ ṣe fún. Gbogbo oore tá a bá ṣe, Ọlọ́run náà là ń ṣe fún o. Ọlọ́run náà là ṣe fún o. Ọlọ́run náà lọ́ba aládìpele ẹ̀sán tí wàá dá ẹ̀sán wá padà fún wa. Yóò san ara lẹ̀sán dáadáa. Ẹnu mi ti ń jẹ́ kásá máa ṣe dáadáa o. Ẹ já máa ṣe dáadáa lóòrèkóòrè. Ọyìn ẹ má jà ya orójú ìyá sọmọ lóore o. Tá a bá sì sóore fún èèyàn dúdú, ó lè gé èèyàn pupa. Ọlọ́run lò tí ó dá padà. Ọ̀rọ̀ mi ò yé yín.
1: Àbẹ̀kùn stéèjì àmà àkọmọ́ra.
2: Ìbàdàn ọdún kan.
0: Ó sì ń tàbí sẹ̀sán dáadáa ju dáadáa náà lọ. Sáyìn Jésù Kristì Olúwa wa, ó tún wá sọ fáwọn táwọn àlápò sí. Ó láwọn náà dàbí ewúrẹ́. Àwọn takọ̀ tó náà dàbí àgùntàn tó ní wọ́n máa lọ sínú párádísì lọ́wọ́ ọ̀tún Olúwa. Àwọn takọ̀ sí ó dàbí ewúrẹ́. Ṣé mọ̀ pé ewúrẹ́ nìyí gbọ́ràn? Ó ní kọ́ máa gba inú náà ìlérú lọ lápò sí wọn. Kátó lọ́wọ́ ọ̀wọ́ tẹ̀lera wọn lẹ́yìn. Ó wọ́n sọ fún ọ wípé torí pé ebi ń pa mí ẹ̀yin ò fún mi lóúnjẹ, ògbẹ́ngbẹ́ mí ẹ̀yin ò fún mi lómi mu. Mo wà nínú òtútù níta nílólórí. Mo ya homeless ẹ ò sì pè mí wọnú ilé yín. Mo wà lórí ìdùbúlà ẹni bí àwa náà ṣe máa ń wà ní ààyè. Dáàrí bánà lóríṣiríṣi táwọn èèyàn máa bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́. Kánsà mọ́ ẹnìkan, jẹjẹrẹ mọ́ ẹnìkan. Wọ́n fẹ́ gbé lọ ilé òkèrè, ìlú òkèrè lọ tọ́jú. Owó tí a sì fi lè tọ́jú irú ẹni báyìí. Kódà ẹnìkan ṣoṣo gíogí ó lè gbé. Tí ó tún sẹ́, a sẹ́kù tó jẹ́ pé àgbọn àgbẹ̀ ọlá ń bẹ lọ́dọ̀ọ́rú wọn. Ó ṣe wá wà lọ́dọ̀ àwọn tó àwò mọ́jú ni wọ́n máa ń worú àwọn bánà bẹ́ẹ̀. A ní kò sí nǹkan kan mi ò jẹ. Jésù Kristì Olúwa wa ń bá yín sọ̀rọ̀. Àwọn tí wọ́n wà lọ́gbà ẹ̀wọ̀n náà, táwọn èèyàn wa tá à yí lọ bẹ̀ wò, táwọn tá a wà tá a ní tá a ní lórúkọ rẹ̀ tá a ní. Kí ni wọ́n ń pè ná? Fírídọ̀mù. Àyìn tá a ní fírídọ̀mù. Tọ́lọ̀ ń fún wa ní fírídọ̀mù.
1: Máṣe mi rè láyé.
0: Tá a ní àǹfààní. Láti lọ bẹ̀ ìran wò, táwo sí láhàámọ́. Ọlọ́run ò ní jẹ́ kí èmi àtẹ̀yìn ká wà láhàámọ́. Táyìn torí pé ayé ní kọ̀rọ̀ tó pọ̀. Ọlọ́run ọba ọlọ́jọ́ òní ò ní fi èmi àtẹ̀yìn sí kọ̀rọ̀ ayé o.
1: Ọba orí pẹ́ lára tó fi ṣe jogo.
0: Báyà ni mo wà nínú àtìmọ́lé ní kugun. Ẹyin ò sì bẹ̀ mí wò. Kódà ẹ̀sán náà ni bí mo ṣe lè jáde ń bẹ̀.
1: Wọ́n ló ń gbé wa rè orí ọ̀dọ̀ bàbá.
0: Ebi ń pa mí ẹ̀ fún mi lóúnjẹ, ògbẹ́ngbẹ́ mí ẹ̀ fún mi lómi. Ò bó ń ṣàìsàn ẹyin. Ẹ sì bẹ̀ mí wò nílé ìwòsàn. Kódà ẹ̀ tọ́jú mi.

0: Ọlọ́run wá ní fi Ramadan ọdún yìí ṣe àṣemọ́. A ṣe ọ̀pọ̀lọpọ̀ Ramadan ayé lókè ìpẹ̀ nínú àlàáfíà. Àfẹ́ tí ń bọ̀ ní pàwà lórí ìdòbò lẹ́ àìsàn ẹ̀sà mi ẹ̀gbẹ́tọ̀ àjọa mi. Adéyìn ká tó ti dé aláwọ̀ ìjánu. Ẹjọ́ rọ̀ ń lọ́rùn púpọ̀ oje. Mo ń fi àsìkò yìí tàdúrà. Ọlọ́run oṣù tá a wà. Ọlọ́run wá gbàdúrà àwọn alátìlẹyìn wa. Àwọn alátìlẹyìn wa wọ̀n gbọ́dọ̀ wálẹ̀ mọ́ láíláí. Òkè lókè ni kí wọ́n máa wà. Torí pòkè lókè náà lọ́wọ́ fún ní gbé o. Òkè lókè ni kí wọ́n máa wà. Fẹ́sí ṣe sọ́dọ̀ tí wàhálà wa náà ń ṣe é síbò mí. Ọlọ́run ó ń sàn ni o. Àyìn bẹ́ẹ̀ sì ń bù fáwà bí òkun. Làwa náà tó ń fún àwọn èèyàn bí ọ̀sà, lá ń fún wọn bí odò kéékèèké. Làwa sì máa ń bẹ Ọlọ́run fún yín kí Ọlọ́run kó bu ọlá àgbọ̀ngbẹ sí ọ̀dọ̀ yín, kó bù fún yín bí òkun kí ẹ lè máa bù fáwà náà bí ọ̀sà tàbí bí odò kéékèèké. Káwa náà ká tó lè máa fún àwọn èèyàn náà ní ẹyọ. Lọ́ra wa náà, àwa náà yé pàkà mọ́. Bó ṣe ń dọ́dọ̀ wa làwa náà máa ń fi títà. Torí pé orí Ọlọ́run sá ti ṣẹ̀ṣẹ̀ hàn lọ́wọ́ ni tá fi ń fún wa lówó. Orí Ọlọ́run ni ẹ̀kẹ́ ẹ̀dẹ́ náà sì. Bórí kan bá sun wọn á ràn gbá ni.
1: Orí kan tó sun wọn tó ràn gbá.
0: Gbogbo ẹ̀yin alátìlẹyìn wa nílé lóko pẹ̀ lẹ́yìn ojú.
1: Ìpalẹ̀ bí agbada.
0: Bàtà Ìlàmídì látọ̀wọ̀ Londo State, Mádám Fúnmi Kẹ́mi láti ìlú Ìbàdàn.
1: Kúlò kátọ̀rọ̀.
0: Ọmọọba Ládìgbò Olùmú Ìdíni, Adékúnlé Adégòkè Iṣẹ́ Aka Abiodun Evangelist Moses Àkàdé Akíntúndé. Gbogbo àwọn tí a nínú Ọ̀yọ́ Àtibá Unity Forum bàbá mi Fàtà Ìbàndélé Olúṣọlá. Lámẹ́ríkà ọmọ wọn lọ́yọ̀ aláàfin òjò pàṣẹ Kẹ̀lẹ́mọdé ọmọ àti.
1: Kúlò fẹ́.
0: Ara Ashiru Amadu Adeniyi Afa Glo Zani Ethere Multipurpose Venture nílùú Pàpó.
1: Ó máa fọlá pé ìtàn kò ní rí aláàánú.
0: Afọlábí Nurudeen Alaro láti orílẹ̀-èdè Libya.
1: Kò ní.
0: Artist Michael Awusola Michael Angelo láti ìlú Abuja. Bàbá mi dáadáa Bashiru ọmọ Adeniran. Ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbèlú Èkó. Arómi Sálẹ̀ Gbẹlẹ̀gbẹ́.

0: ti oya ka ma fe yi se lo ni owa ago 12 abelebe te tun ma gba awon repeated programs si wa da ka ma binu gbogbo e ti e ti jora won ni oya ma wa 24/7 o je tun ti be the sun saba injo ma raaye mo hun wa so online ba to lohun ba ti ni ki gbogbo studio set tan daada a ma wa lojojumo ni lojojumo e ni sala igbohun wa be je tun ma gbo repeated programs ko kan tabi music na ni sala e ma gbo program kan ikeji ni aye iba n wa owo generator a ni di computer ati ni table n baba ti fun won ti awon baba ti fun alowo table won di fun ani owo ati se sia na I didn't say sia baba I didn't say sia owo ta to fun are ni jo meta ati kun owo ta fi n se sia pe ka tun se sia ati tun ra won first apron ta fe ma wo kan le ba ma da ma pe oniroyin ni wa o ta ba lo cover event nita ka ma ba won foju wa yi ri rededede pe eni kan mu phone da ni kan record ni ṣùgbọ́n tó bá ti rí apron ìwọ̀nba ni wọ́n mọ halẹ̀ mọ́ àmọ́ nígboro tó bá ti rí apron pé ilé iṣẹ́ ìròyìn lélẹ́yìn oní rédíò lélẹ́yìn tó bá rí first tán rí cap gbogbo àwọn iṣẹ́ tà ń ṣe lọ́wọ́lọ́wọ́ náà ni a fẹ́ kun ibi tá a fẹ́ máa lò nínú yàrá mi kan ni wọ́n fẹ́ máa lò nínú àyín yàrá kan ni wọ́n fẹ́ máa lò ntẹ́yìn náà bá ní tẹ́ẹ̀ fẹ́ fi hàn lọ ẹ dákun ọlọ́wọ́ bẹ́yìn náà gbé bùkátà yìí gbogbo ẹ̀ ní ọba yín gbé kò ní dá yín dá bùkátà yìí ẹ ṣe wàá dúpẹ́ o a mọ̀ lóore o gbogbo ẹ̀ níta ti ràn lọ́wọ́ ọlọ́wọ́ mọ̀ ràn yìí náà lọ́wọ́ ọdún yìí tún ti ń lọ ìwọ̀nba tó kù tọdún ó fi parí ọlọ́run gbogbo àwọn tí ó ràn mí lọ́wọ́ ọlọ́run mọ̀ bá ràn wọ́n lọ́wọ́ lọ́la láìlá ìlọ́lọ́ muhammadu rasulillah sallallahu alayhi wa sallam lọ́la wípé kò sí ọba kankan níbi kankan tó tó ọba ọlọ́run olódùmarè kò tún sí agbára kankan níbi kankan tó tó agbára ọlọ́run olódùmarè wàlá ọlọ́ wàlá kù wá táyé lábẹ́ láàrin rasi.
1: ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì ajísebíọyọ online television and radio www.ajisebioyoradio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o ajísebíọyọ láàárí ọyọ ò ní ṣe bí baba ẹnì kọ̀ọ̀kan.
0: tó o tẹ ẹ bá ní kọ̀m̀pútà tẹ̀yìn ò lò mọ́ tí sì ń ṣiṣẹ́ tọ́yọ́ ní good configuration ẹ bùn mi ò ẹ jù sí mi ẹ bá lọ́lọ́kù ẹ jù sí mi ẹ jù sí mi ń hàn o. Iṣẹ́ goli ni mo kọ́kọ́ kí n tó wá máa kọ́sẹ̀ sọ̀rọ̀sọ̀rọ̀. Bẹ́ẹ̀ sì bẹ́ẹ̀ ra tuntun náà fún wa fà láì á mọ̀ fún rere yín. Ẹ ṣe o. Bẹ́ẹ̀ tiẹ̀ ń gbọ́ wa gan náà àdúpẹ́. Torí rédíò àwọn èèyàn máa wà wọ́n máa ń tètè ń di wà distracted nípa rẹ̀. Tá a bá dé ń sọ nǹkan tí ò bá kíní mú báyìí àwọn èèyàn yìí kú níbẹ̀. Ṣùgbọ́n pẹ̀lú tiẹ̀ ń gbọ́ wa ẹnìfẹ́ wa ni. Ẹ sọ̀rọ̀ la mọ̀ ọ́ sọ ni èdè la mọ̀ ọ́ pè ní. Èmi tí ń tún máa sọ̀rọ̀ tí ń tún máa ṣe pè. Èmi tí ń tún máa sọ̀rọ̀ gidi tí ń tún máa kàwàdà bọ́. Èmi ò gbàgbé gángan serious o ẹ̀yìn tí mọ̀ ọ́ nù.

tó máa ń cover event náà a lè ṣe live a sì lè bá yín ṣe sí disk náà gbogbo àwọn nǹkan tá à ń mú mọ́ra wọn tá à ń já mọ́ra wọn díẹ̀ díẹ̀ ni ká sá máa wọ̀wọ́ lọ́wọ́ tọ́ra wa náà a máa ń sọ̀rọ̀ wípé àwọn pásítọ̀ àwọn àfà ká má jókòó ti sọ̀rọ̀ sọ̀rọ̀ nìkan káwọn náà kí wọ́n tó máa gbé bó ṣe kó náà bá lè dání bó ṣe à ń fi lé rẹ́ǹtì wọ́n mọ̀ ṣe kí á ti kà ní káwọn náà ká máa fi kún un àwọn tá a máa ń sọ̀rọ̀ ìtẹ́nu wá gbarú ọ̀rọ̀ yìí a gbọ́dọ̀ jókòó ti sọ̀rọ̀ sọ̀rọ̀ lásán ó jẹ́ pé iṣẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ gan náà iṣẹ́ ni lọ́tọ̀ ṣùgbọ́n nígbà tí ò tí yìí tọ́lọ̀ ò tí jẹ́ ká búrẹ́ kẹ́jù báyìí lọ a gbọ́dọ̀ jókòó tó nìkan ọ̀nà kan ọ̀wọ́jà là ń bá káàkiri èmi ni mo tún jẹ́ Lumatech tí mo ní Lumatech Lumatech International àti Lumatech ni àwọn àǹdù yẹn ní gbogbo social media platform a ní à ń build android application a máa ń build website náà tá a máa ń ṣe díẹ̀ mo build android application yìí tó bí ayé ṣe bí ọ̀rọ̀ radio ni ẹ̀ tí mo pè ní all nigerian radio application tí mo kó gbogbo àwọn radio tó jẹ́ ti orílẹ̀-èdè nàìjíríà sí nínú mo wá òwe kò sí kankan tó wá látọ̀yọ́ yìí tó bí ayé ṣe bí ọ̀yọ́ ni ẹ̀ pé kí lọ́wọ́ àníkàpá mi tí mo lè ṣe kó tó wá di pé iṣẹ́ ayé ṣe bí ọ̀yọ́ gan.

Wọ́pọ̀ àwa ní Yorùbá ní ilé ẹ̀kọ́ gíga Emmanuel Alayande College of Education. Ìyún lókè òrò fún lọ́ọ̀yà aláàfin wa ń bí. Bàbá dáadáa àwọn èdèmú àwọn èdèmú àwọn igi ìwé àwọn ní ọkọ̀ ìwé gbogbo wọn ló lè ní wọ́n pè tẹ́lẹ̀. Nínú àwọn á rí pé kíní ìfọ́jú pọ̀ Nàìjíríà mọ̀ ń bà yẹ́ sí ni. A jẹ́ pé gbogbo wa náà ló lè tí lé bá dà o. Ẹni Ọlọ́run bá pa ti àwọn nìkan lè ní rí. Sáké káfẹ́ kan legalize corruption. Mo ìtún mú ọ̀rọ̀ kan wá pé ẹyin tẹ wà nílé òkèèrè bẹ bá fẹ sàánú àwọn èèyàn ní Nàìjíríà láwọn èèyàn yín tán wà nílé tán máa ń gbé bùkátà wá báyìí ẹ máa intaviú wọn èyí tẹ bá rí kó rírì òpé tó àwọn tí òwúlò ní sọpọ́ọ̀tì nínú ipò òṣèlú òun máa ń sọ pé we have to choose between two devils ni tí ò ní rí another options nílẹ̀ tí ò ní torí pé ìyẹn ò ní wọlé ni ò ní jọ́ wọn ó dìbò fún tẹ rí kó rírì tí ìpé tó ẹ má sàánú ru wọn mọ́. Oríire tí ìpè tó ni iye tí ìyè bá sì tí ìjẹ ni iye ìyá ń jẹ nǹkan lọ́wọ́ ni iye tí ìjẹ dáadáa tó ni. Ó yẹ kí orí àwọn èèyàn wo ti pé báyìí. Ká má fi ọmọ ìyá mi nínú ẹ̀sìn mo tún gbẹ̀yìn náà wá nígbà pé ọmọ ìyá mi nínú ẹ̀sìn bẹ́yàn kan gbé wèrè ń dówèrè ọmọ ìyá mi wèrè ń dówèrè kan nínú ẹ̀sìn wá bá mi tí mo wò pé léyìí ò ní làákà ètò láti lè rúlùú Nàìjíríà láti lè ṣe nǹkan fún ìlú.

ilé ẹ̀yìn ló ń gbógo fọ́lẹ̀ wa ẹ̀mí mímọ́ ẹ̀ṣẹ́ ẹ̀mí mímọ́ ẹ̀ṣẹ́ o ẹ̀mí àwọn wòlíì.

0: Kosoluwa.
1: Ẹyin tèmi alábẹ̀ gbé láàdà níkẹyìn.
0: Kosoluwa.
1: Ọ̀rẹ́ ẹyin tẹ jọ ń ṣe wọléwọ̀de o. Tẹ́ ń pèrà yín ní kò rí kò sùn.
0: Ó ṣalágbára nínú ìlú.
1: Ẹni ọ̀rẹ́ mi, ọ̀rẹ́ mi, ọ̀rẹ́ mi, ọ̀rẹ́ mi.
0: Ìgbàdí.
1: Ọ̀rẹ́ mi ni.
0: Ó ṣalá.
1: Alábàjọsọpọ̀ mi ni.
0: Ó ṣalá.
1: Alámọ̀ràn mi ni o.
0: Rárá. Nísàlẹ̀ ilẹ̀ lójú.
1: Onírànlọ́wọ́ mi ni.
0: Táwọn kan lápẹ́rí níwájú apànìyàn wẹ́ máa bọ̀. Àfọlọ́run tí ayé ń pè é kọ. Jesus. Thank you, Jesus. Thank you, Jesus.
2: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣé tẹ́ ń gbọ́ ìkànnì wa o, Ajísebí Ọ̀yọ́ làárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: ẹ̀mí mi mọ ẹ̀ṣẹ́.
1: A ní ìgbé ni fún ẹni tó jèrè gbogbo ilé ayé yìí tó wá sọ ẹ̀mí rẹ̀ nù.
0: Tó bá jẹ́ family member gan ló dúró wá ti máa fi sáàsì wá mi kiri. Tó bá jẹ́ ènìyàn ló dúró.
1: Ìgbé ni fún ẹni náà tó jèrè gbogbo ilé ayé yìí tó wá pàdánù àlùkìyàmọ̀ tó pàdánù ọ̀run.
0: Thank you for loving me, Jesus. Thank you for loving me.
1: Ẹ mọ̀ pé ilé ayé tá a wà yìí fúngbà díẹ̀ ni. Fúngbà díẹ̀ ni o. Ká sá máa ṣe dáadáa. Fúngbà díẹ̀ ni o. Adéyinka, a ní fúngbà díẹ̀ náà ni.
0: Ẹ ṣe tẹkú fún mi.
1: Àní gbé àní máa wà ní àyín lọ́kàn ní fèsì òkú.
0: Abiyamọ lọ́jọ́ ogun le, torí wípé mo lọ rẹ́ kan Jésù lórúkọ rẹ̀.

0: mọ̀ pé bí àwọn nǹkan bá ṣe ń jẹ́ ọlọ́run nípè tó ń tẹ́rígbà sọ lọ́wọ́lọ́wọ́ yìí bẹ́ẹ̀ náà ni a tún ń bí àwọn ẹ̀mí kan náà sínú ilé ayé yìí tó túmọ̀ sí pé ìran kan ń lọ ìran kan ń bọ̀ ni o.
1: Ẹsẹ̀ mi lu ó kọ́ mi kí má gbádùn.
0: Soja go soja come but Barak no dey move o.
1: Kì í sí ma.
0: Ìgbà kan lọ ìgbà kan ń bọ̀ ìgbà kan ò sì lọ bí òréré.
1: Lọ́jọ́ náà ti jẹ́.
0: A ní ká máa ṣe dáadáa. Ẹjẹ́ a máa ṣe dáadáa o. Dáadáa náà ló pé ká máa ṣe ẹjẹ́ a máa ṣe dáadáa.
1: Ọlá sí San Cristo bíẹ̀.
0: Ojúmọ̀ rí ẹ kú ojúmọ̀ o. Ojúmọ̀ aláyọ̀ ni èmi ò jẹ́ fún èmi pẹ̀lú ẹ̀yin o.
1: To God in prayer. Oh, what peace we ask for who forfeit.
0: Ayẹ̀ jẹ́ kí n pàṣẹ pẹ̀lú o pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Mo fẹ́ pàṣẹ pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Ayẹ̀ jẹ́ àwọnú ìwé Deuteronomy lọ. Inú ìwé Deuteronomy
1: ni
0: mo fẹ́ wọ̀ lọ́la àárọ̀ yìí. Mo ń bọ̀ ná.

0: bọ́ sí ẹsẹ̀ kejì. Ó ní gbogbo ìbùkún yìí yóò wà sórí rẹ, yóò wá sórí rẹ, yóò sì máa bá ọ lọ bí o bá gbọ́rọ̀ sí Olúwa Ọlọ́run rẹ. Ìbùkún ni fún ọ ní ìlú, ìbùkún ni fún ọ ní oko, ìbùkún ni fún ọmọ inú rẹ, àti èso ilẹ̀ rẹ, àti irú ohun ọ̀sìn rẹ, àti ibi sí màálù rẹ àti ọmọ àgùntàn rẹ. Ìbùkún ni fún àgbọ̀n, àgbọ̀n rẹ àti fún ọpọ́n ipò ìyẹ̀fun rẹ. Ìbùkún ni fún ọ nígbà tí ìwọ bá wọlé, ìbùkún ni fún ọ nígbà tí ìwọ bá jáde. Adéyinka Pẹ́ńbọ́ bí awo erin.
1: Bismillahirrahmanirrahim.
0: You are blessed in your going out, you are blessed in your coming in.
1: Inna an-nasa qad jama'u lakum fakhshawhum fazadahum imanan wa qalu hasbunallahu

olólùfẹ́ mi nílé lòpọ̀ pẹ̀lẹ́yìn ojú ìbò kún ni fún yín o nígbà tí ẹ̀yìn bá ń jáde lọ ìbò kó tó ni fún yín nígbà tẹ́ bá ń wọlé o. Adéọlá ọba ni kò sì ní yẹ ìbò kún ni fún gbogbo àwọn èso ara wa tó tara wa jáde. Ìbò kún ni fún àwọn tí àwa gan ta tara wọn jáde. Àwọn alálẹ̀ wa, àwọn ìṣẹ̀ṣe wa, torí bá bẹ́ẹ̀ ní ìṣẹ̀ṣe ẹni, yéyé ẹni ìṣẹ̀ṣe ẹni ò

Olúwa yóò fi àlàáfíà fún ọ ní ẹ̀kún rẹ́rẹ́, fún ọmọ inú rẹ, irú ohun ọ̀sìn rẹ, àti àwọn èso ilẹ̀ rẹ ní ilẹ̀ tí ó ti búra fún àwọn bàbá ńlá rẹ láti fún ọ. Olúwa yóò sì sí ọ̀run sílẹ̀, yóò sí fèrèsé ọ̀run sílẹ̀, ìṣúra rere rẹ̀ fún ọ láti rọ òjò tó ilẹ̀ rẹ ní àsìkò rẹ, àti láti bùkún gbogbo iṣẹ́ ọwọ́ rẹ. Ìwọ yóò ya ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè, ṣùgbọ́n ìwọ kò ní ya lọ́wọ́ ẹnìkan, ìwọ kò ní ya lọ́wọ́ ẹnìkan kan. Olúwa yóò fi ọ́ sí orí, ìwọ kì yóò sì jẹ́ bí o bá fi etí sílẹ̀ sí àsè Olúwa Ọlọ́run rẹ tí mo fi fún ọ, kí o sì máa rọra tẹ̀lé wọn. Ìwọ yóò máa wà lókè, bẹ́ẹ̀ ni ìwọ kì yóò wà ní ìsàlẹ̀ láé láé. Má ṣe yà sọ́tún tàbí sósì kúrò nínú èyíkéyìí àwọn àṣẹ tí mo fi fún ọ ní òní yìí, kí o máa ṣe tẹ̀lé, kí o sì máa tẹ̀lé, kí o má ṣe tẹ̀lé àwọn Ọlọ́run mìíràn

0: sẹ́yìn náà mọ àwọn àṣẹ tí ọlọ́run pa wá. Dáramu. Tó ní ká máa ṣiṣẹ́ mọ̀ wọ́n.
1: Aláhùn làhùn fi náà fi àmú.
0: Ọlọ́run pa wá láṣẹ kan ju pé kò pa wá láṣẹ kan ju orúkọ tí mò ń jẹ́ lọ. Orúkọ tí mò ń jẹ́ gẹ́gẹ́ náà ni àṣẹ tó pa wá láti pè délẹ̀ tó fẹ́ ká máa ṣe káàbì máa rí gbogbo àwọn àbùkùn yìí gbà. Ṣé ẹ mú kọ mi?
1: Ẹ sì ní ìrántí.
0: Ẹ tí mọ ẹ rántí. Pẹ́ńbọ́ bí àwọn erin èdè bábá èdè ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ọ̀rọ̀ bábọ̀ ọ̀rọ̀ ìmọ̀ bábá ìmọ̀ ìwà bábá ìwà.
1: Ìrántí ìdàlàlà.
0: Kọ̀ǹkọ̀ bí ẹni tẹ ọmọ ọba aládèjì gánjigán tó gótógótó gọ́tọ̀ gan.
1: Ìdàlàlà.
0: Abọ́ ọgbọ́n náà ni mítọ̀ sọ́tọ̀ sọ́tòrútòru. Emi lọ́kùnrin sì bá olórí aláròyé.

0: ẹn láàdọ̀ ní màá tí màá ń wò sùsùn.
1: Ìgbàlódé.
0: Ọ̀nà mọ́nà mi bá wá kárí bọnú bí ẹni tí ò lọ́gbọ́n nú tádùn tàn mí ń wò bọ̀bọ̀ ọ̀bọ̀ bí ẹni tí ò mọ bí ọ̀rọ̀ ń rìn. Bí ẹni tí ò ní làákàyè.
1: Ìgbẹ́ irun.
0: Ọgbọ́n inú mi gbèjì ẹgbẹ̀jọ ni.
1: Ìgbẹ́ irun. Àárín ìdáná. Ìgbàlódé.
0: Adé Yinka Mèsì tí ń báyà fẹ́ mú dáhùn rẹ̀ wá lókun.
1: Irun ńlá. Ìgbàlódé.
0: Mọ́ Mèsì ọ̀rọ̀. Mọ́ mọ̀rọ̀ pẹ̀lú èsì, mo tún Mèsì ọ̀rọ̀.

0: Alẹ́ yìí náà bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi yìí. Ẹ̀yìn tí ì máa tẹ̀ láṣẹ olúwa o. Ẹ̀yìn tí ì máa tẹ̀ láṣẹ olúwa o. Àyàfi ìgbà tí ẹ bá ń fẹ́ fún ọmọ làkejì yín, òun tẹ̀ ń fẹ́ fún ara yín.
1: Àlàkọ́ ńlá jù wá.
0: Bẹ́ẹ̀ ya onímọ̀tara ẹni nìkan.
1: Dàbẹ́.
0: Tàbí onímọ̀tì ìdílé ẹni nìkan.
1: Amẹ́.
0: Onímọ̀tara àlẹ́ ẹni nìkan.
1: Màmí.
0: Onímọ̀tì ẹ̀yà ara yín nìkan.
1: Fíìmọ̀.
0: Ẹ̀yà lú yín nìkan.

inú rẹ̀ Deuteronomy orí kejìdínlọ́gbọ̀n láti ẹsẹ̀ ìkẹ́mìlọ sí ìsàlẹ̀ bí ìwọ bá gbọ́rọ̀ sí orí wa rẹ̀ lẹ́nu eléyìí ni ìbùkún fún ìgbọràn bí ìwọ bá gbọ́rọ̀ sí olúwa ọlọ́run rẹ̀ ní kíkún kí o sì kíyè sára láti tẹ̀lé gbogbo ohun tí ó pa ọ́ tí ó pàṣẹ tí mo fi kún ọ lónìí olúwa ọlọ́run rẹ̀ yóò gbé ọ lékè gbogbo orílẹ̀-èdè ayé lọ gbogbo ìbùkún yóò wà sórí rẹ yóò wá sórí rẹ yóò sì máa bá ọ lọ bí o bá gbọ́rọ̀ sí olúwa ọlọ́run rẹ ìbùkún ni fún ọ ní ìlú ìbùkún ni fún ọ ní oko kódà kẹ mọ̀ sí lórílẹ̀-èdè nàìjíríà mọ́ bẹ́ẹ̀ ti gba orílẹ̀-èdè míì lọ ìbùkún ni fún yín fún gbogbo orílẹ̀-èdè tí orílẹ̀-èdè tí ẹ bá wà ìbùkún fún ni fún yín o ní ilé ìbùkún ni fún yín ní oko ìbùkún ni fún ọmọ inú rẹ àti èso ilẹ̀ rẹ àti irú ohun ọ̀sìn rẹ àti ibisí màálù rẹ àti ọmọ àgùntàn rẹ gbogbo properties yín pátápátá ìbùkún ni fún o ìbùkún ni fún àgbọ̀n rẹ àti fún ọpọ́n ipò ìyẹ̀fun rẹ ìbùkún ni fún ọ ní ìgbà tí ìwọ bá wọlé ìbùkún sì tún ni fún ọ ní ìgbà tí ìwọ bá jáde you are blessed in your going out and in your coming in olúwa yóò gbà fún ọ pé gbogbo ọ̀tá tí ó dìde sí ọ yóò ṣubú níwájú rẹ wọn yóò tọ́ ọ wá ní ọ̀nà kan ṣùgbọ́n wọn yóò sá fún ọ ní ọ̀nà méje ẹgbẹ́gbẹ̀rún ọ̀nà náà ni wọ́n gbà mọ́ sá fún wa nígbà tí àwa bá ń tẹ̀lé tí à ń gbọ́rọ̀ sí olúwa lẹ́nu tí à ń tẹ̀lé ọ̀rọ̀ olúwa olúwa yóò rán ìbùkún sí ọ àti sí ohun gbogbo tí ò bá dáwọ́ rẹ lénìí àti ní gbogbo ọjọ́ ayé rẹ olúwa ọlọ́run rẹ yóò bùkún fún ọ nínú ilẹ̀ tí ó ti fi fún ọ olúwa yóò fi ọ múlẹ̀ bí ènìyàn mímọ́ bí ti ṣe ìlérí fún ọ lórí ìbúra bí ó bá pa àṣẹ olúwa ọlọ́run rẹ mọ́ tí o sì ń rìn ní ọ̀nà rẹ̀ nígbà náà ni gbogbo ènìyàn tí ó wà ní ayé yóò rí pé a pè ọ ní orúkọ olúwa wọn yóò sì bẹ̀rù rẹ olúwa yóò fi àlàáfíà fún ọ ní ẹ̀kúnrẹ́rẹ́ fún ọmọ inú rẹ irú ohun ọ̀sìn rẹ àti àwọn èso ilẹ̀ rẹ ní ilẹ̀ tí o ti búra fún àwọn baba ńlá rẹ láti fi fún ọ olúwa yóò sì ọ̀run sílẹ̀ ìṣúra rere rẹ fún ọ láti rọ òjò sórí ilẹ̀ rẹ ní àsìkò rẹ àti láti bùkún gbogbo iṣẹ́ ọwọ́ rẹ ìwọ yóò yá ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ṣùgbọ́n ìwọ kò ní yá lọ́wọ́ ẹnìkan ni àwa mọ̀ yá àwọn èèyàn àmọ̀ ní àmọ̀ tún yá àwọn èèyàn báwa ò ní yá lọ́wọ́ ẹnìkan ni ìwọ yóò mọ̀ yá ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ṣùgbọ́n ìwọ kò ní yá lọ́wọ́ ẹnìkan ni olúwa yóò fi ọ́ sí orí ìwọ kì yóò sì jẹ́ èrò bí o bá fi etí sílẹ̀ sí àṣẹ olúwa ọlọ́run rẹ tí mo fi fún ọ kí o sì máa rọra tẹ̀lé wọn ìwọ yóò máa wà lókè bẹ́ẹ̀ ni ìwọ kì yóò wà ní ìsàlẹ̀ láíláí má ṣe yà sẹ́tún tàbí sósì kúrò nínú èyíkéyìí àwọn àṣẹ tí mo ti fi fún ọ ní òní yìí o kí o má ṣe tẹ̀lé àwọn ọlọ́run mìíràn láti máa sìn wọ́n Wala haula wala quwwata illa billahi al-azim. Ya salam sili jalali wal ikram.

0: balbi.
1: Ọlọ́run wa pa wa láṣẹ ohun méjì ju pé ká máa ṣe dáadáa. Ẹ máa ṣe dáadáa gẹ́gẹ́ bí orúkọ mi. Gbogbo àwọn nǹkan tí a ti promise yín yìí. Tí a promise yín. Tí a ṣe ládẹ̀hùn fún yín yìí ni ó sì máa jẹ́ titi yín. Ìbùkún ni fún èmi àtẹ̀yìn nígbà tí a bá ń jáde lọ léni. Ìbùkún ni fún èmi àti ẹ̀yìn nígbà tí a bá ń wọlé. Ìbùkún ni fún èso tí ó tara wa jáde pẹ̀lú. Ìbùkún ni fún iṣẹ́ ọwọ́ wa. Ìbùkún ni fún àwọn ohun ọ̀sìn wa pẹ̀lú. Ìbùkún ni fún àwọn ará ilé wa. Ìbùkún ni fún àwa gangan alára tìkálára wa pẹ̀lú.

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على سيدنا محمد السابق الألك نور ورحمة للعالمين شهور عدد من مدى من ألكك ومن بقي ومن شهد منه ومن شقي صلاة تستغرق الحد وتحيط بالعد صلاة لا غاية لها ولا منتهى ولا انقضاء صلاة دائمة بدوامك وعلى آله وصحابه وسلم تسليما مثل ذلك لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا آمين أدوكني أدولون Ọlọ́run ọba ọba ọ̀gá àgbà ọba alájùlọ lórí gbogbo ń tọ́dá Ọlọ́run ọba ọba ètò tí ń ṣètò lórí àwọn ẹ̀dá rẹ̀ gẹ́gẹ́ bó ṣe fẹ́ àti bó ṣe wù ú Olúwa náà ni a dá ọpẹ́ fún látara orí ńlá ńlá tó ṣe fún wa tó tún kádàrá kí ẹ̀mí wa mọ́ bẹ láti ìjẹ́jọ́ di òní Olúwa Mọ́sà wọ la apá dúpẹ́ Mọ́sà ṣe àlékún orí ẹnì kọ̀ọ̀kan wa lẹ́yìn ìgbà tá a kí Ọlọ́run atọrọ kí ẹ̀gẹ́ àti ìgẹ̀ fún oníṣẹ́ ńlá Nábùwá Muhammad kíkẹ́ náà mọ́mọ lórí ànẹ́bì nìkan àwọn aráalé rẹ̀ àwọn sahábà àwọn ìyàwó àwọn ọmọ àwọn olólùfẹ́ nínú olólùfẹ́ Nábì Muhammad ni àwa náà wà Olúwa Mọ́sà pínkẹ́ náà kárí ẹnì kọ̀ọ̀kan wa ọ̀lẹ́lẹ́ ilẹ̀ ilẹ̀lọ́ gbogbo àwọn àfáìsìn tí wọ́n ti jíṣẹ́ Ọlọ́run tí wọ́n ti lọ Olúwa Mọ́sà bá bùkún kẹ wọn ọ̀lẹ́lẹ́ ilẹ̀ ilẹ̀lọ́ ọ̀lẹ́ Muhammad Rasulullah bẹ̀rẹ̀ látòrí Mọ̀lẹ́ni Sheikh Adam Abdullah Al-Aluri bàbá Kamaluddin Al-Adabi bàbá Yusuf Al-Arbaji Bàbá wa Usman Al-Fulani Tana Bàbá wa Àgbà Abdulrahim Ara Oyo Bàbá wa Salman Alawiye Alawaye Bàbá Àgbà Nisa Rumi ó fi kárí ilé gbogbo àwọn ẹni Ọlọ́run Olúwa Mọ́sà bá wa kíyè sí ilé wọn ọ̀lẹ́lẹ́ ilẹ̀ ilẹ̀lọ́ àwọn tí wọ́n rólé fún wọn tí wọ́n di ilé náà mú tí nǹkan kan ò fi yín jẹ́ ń bẹ̀ látijọ́ tí wọ́n ti lọ Olúwa Mọ́sà jẹ́ kí wọ́n ṣe pé Olúwa Mọ́sà jẹ́ kí wọ́n ṣe jìnà Àlùbáríkà ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀lọ́ Bàbá Mudiru Al-Markaz Mọ̀lẹ́yà Sheikh Muhammad Habibullah Adam Abdullah Al-Aluri Alékún ṣọ́ Alékún àlàáfíà Alékún ẹ̀mí gígùn Olúwa Mọ́sà bá ṣe fún wọn wàlẹ́ ilẹ̀ ilẹ̀ ilẹ̀lọ́ Bàbá Àgbà Mọ̀lẹ́yà Sheikh Ahmed Usman Al-Fulani Olúwa Mọ́sà bá wà pẹ̀lú wọn Alékún Dúrótì Alékún Jẹjà Alékún Anú Alékún Àránṣe lórí ọ̀tá ni Olúwa Mọ́sà bá ṣe fún wọn ọ̀lẹ́lẹ́ ilẹ̀ ilẹ̀lọ́ ọ̀lẹ́ Muhammad Rasulullah Bàbá Àgbà Sheikh Al-Imam Abdulaziz Aminullah Adésọ́kàn Olúwa Mọ́sà jẹ́ kí a rí wọn pé Àlùbáríkà ilẹ̀ ilẹ̀ ilẹ̀lọ́ bá a ṣe tọrọ fún wọn iná la tọrọ fún gbogbo àwọn àfá wa látòkè délẹ̀ gbogbo àwọn tá a ṣàǹfààní lọ́dọ̀ wọn Olúwa Mọ́sà jẹ́ ká rí wọn pé Olúwa Mọ́sà jẹ́ kí a rí wọn jìnà gbogbo jẹ̀mọ́ mùsùlùmí lọ́kùnrin lóbìnrin lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ní gbogbo ibi tẹ́ ẹ̀ ti ń gbọ́ wa iná ni a kí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh

A tún ti dé lórí ètò yín, ètò wa Al-Muqaddas, eléyìí tí ń gun orí afẹ́fẹ́ ní wákàtí tí a wà yìí ní 11:00 ní ti time of Nigeria, 11 to 12 a.m. 12 p.m. bá a ṣe mọ́ ń ṣe ní gbogbo ọjọ́ mẹ́jọ ọjọ́ mẹ́jọ. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ní gbogbo ibi tí ẹ̀ ti ń gbọ́ wa, Ọlọ́run ní jẹ́ kí ó sú yín, kò ní sú àwa náà. Al-Qur'ani tí a kọ́kọ́ tẹ́tí sí tí a gbọ́ yẹn, ẹni tí ó gbóhùn náà jáde, àwọn náà ni àfáà Al-Ustaz Abdul-Mujib Hamid Usman Al-Fulani. Àwọn ni wọ́n ni Fọ́ìsì Al-Qur'ani náà. Olúwamọ́sà jẹ́ kí a rí wọn pé gbogbo ẹ̀yin tí ẹ bá nífẹ̀ẹ́ sí láti download ẹ̀, ó wà ní Audiomack, Suratul Qalam. So ó wà níbẹ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀. Tẹ bá ti tẹ̀ sí Al-Mujibi ní Audiomack, yóò gbé gbogbo àwọn Al-Qur'an tí wọ́n ti kà wá, ẹ mọ́ bá download rẹ̀. Olúwamọ́sà sẹ́nì kọ̀ọ̀kan wa ní ẹ̀san olóore.

Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ètò wa yìí náà, ẹni tí ń dálé lórí náà ni pé a máa dára wa lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn Islam. Kí ni Al-Qur'an wí? Kí ni Nabi Muhammad wí? Kí ni àwọn àfáà tí wọ́n jẹ́ àwọn àfáà ẹ̀sìn? Kí ni táwọn náà sọ? Táyé wọ́n ó fi rọrùn láti gbé, téèyàn ó fi ṣiṣẹ́ Al-Qiyama látayé, tẹ́mi rí ó sì balẹ̀ pé tó bá déwájú Ọlọ́run, ó rí ẹ̀san iṣẹ́ dáadáa tó ṣe ní ayé. Òun náà ni ètò yìí wà fún. Àti àwọn nǹkan lóríṣiríṣi tí bá ń lọ current affairs, iná ni a mọ̀ dá sí tá a sì mọ̀ yà sí. Kọ́lọ́run mọ́ sá mọ́ kún wa ní ọwọ́. Orúkọ tèmi gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti ṣe mọ̀ látàná, òun náà ni Al-Ustaz Abdul Qudus Waliyullah Abdul Aziz Al-Muqaddas.

Lórí ètò ní àárọ̀ yìí, ohun tí a fẹ́ yà sí, òun náà ni ọ̀rọ̀ nípa àwọn ọ̀jọ̀gbọ́n, àwọn tí wọ́n ti wáyé ṣáájú wa, tí ó yẹ pé nínú ọ̀rọ̀ wọn tí a bá rí, a mọ rí òye, a mọ rí mọ̀nà látara àwọn ọ̀rọ̀ wọn. Tí ò fi ní já sí pé ayé tí èèyàn mọ lò, ọkàn mọ lo ayé bẹ́ẹ̀. Gbétò, àwa náà ṣáà ń lo ayé, àmọ́ bó ẹni tí ń lo ayé náà, òun náà mọ̀ páyé tóun lo ìsayé gidi. Àmọ́ bí a bá ń sọ fúnra wa nípa ọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n ti wá, gbétò, ìkánná àwọn àfẹ́sìn tí wọ́n ti wá, ọ sọ báyìí, àwọn sàhábà tí wọ́n bá nẹ́bí lo gbà, òun náà sọ báyìí, tá a mọ rí ẹ̀kọ́ mú láti ara rẹ̀, tó ń kálukú náà fi wá mọ fi ìṣesí wọn, téèyàn fi mọ lo ìgbésí ayé yẹn, táyé yẹn ó sì mọ rọrùn. Alkùránì tí Ọlọ́run fi rán Nẹ́bùa Muhammad sallallahu alayhi wa sallam, Alkùránì ni kò sí nǹkan kan táwọ Ọlọ́run ti àdá sí, àbí tá a yọ kalẹ̀ nínú tí ó mọ ṣẹlẹ̀. Nígbà tó yẹ pé Alkùránì, gẹ́gẹ́ bá Nẹ́bì ṣe ìròyìn rẹ̀ fún Sayyid Naali, ipe Alkùránì yẹn, ó sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ti wá ṣáájú ẹ̀mí Nẹ́bì. Alkùránì sì ń sọ̀rọ̀ nípa bíbẹ ẹ̀mí Nẹ́bì náà, àtẹ̀yìn àlúmọ̀ mi lásìkò tá a wà yìí. Nẹ́bì tún wá ní Alkùránì tún ń sọ̀rọ̀ nípa àwọn tí ó padà mọ wá, lẹ́yìn ìgbà tẹ́mi Nẹ́bì mọ́ bá kò ní ayé àtẹ̀yìn sàhábà. Alkùránì yẹn wá ní, kò sí ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n kan, kò sí ọ̀rọ̀ olórí pípé kan, tí a wá wá lọ tá a wà bọ̀, tá a ní bá ìpìlẹ̀ rẹ̀ nínú Alkùránì. Ọ̀nà ọba ní Kẹ́ọ́lá, gbígbé tó gbé Nẹ́bì Muhammad dé, ní fátírà àgbà tá Nẹ́bì Isa tó ti lọ, ó jíṣẹ́ níwọ̀nba àgbà tọ́lọ́run fi lóhun náà ó jíṣẹ́. Àwọn kan lò sẹ̀mí lọ lẹ́yìn ìgbà tá Nẹ́bì Isa lọ, Nẹ́bì wá dé pẹ̀lú Alkùránì. Alkùránì yẹn ni ó fẹ́ kọ́ mùsùlùmí bó ló ṣe fẹ́ bọ́ Ọlọ́run ọba rẹ̀ lò, bó ni mùsùlùmí ṣe fẹ́ bá ẹ̀dẹ̀ ẹgbẹ́ rẹ̀ lò, bó ni mùsùlùmí bó ló ń gán ṣe fẹ́ bára rẹ̀ lò. Ó tiẹ̀ wá jẹ́ mùsùlùmí, ọ̀ jẹ́ mùsùlùmí o, àti wọ́n tó jẹ́ mùsùlùmí náà, Alkùránì dá sọ̀rọ̀ ìgbésí ayé rẹ̀. Àwọn Lárúbáwá, wọ́n bẹ ní aláìmọ̀kan, nígbà tá Nẹ́bì dé, Lárúbáwá wọn mọ́kọ, wọn mọ́kà, Umiyu ni wọ́n, ọmọ ìyá rẹ̀, tó yẹ pé bí ìyá rẹ̀ ṣe bí náà ni, kò lọ ilé kéwú kan, kò lọ ilé ìwé kan, kò kọ́ṣẹ́ kankan. Wọn sì ní tíra kan tí wọ́n fi ń de nǹkan mọ́lẹ̀ pé nígbà báyìí nǹkan báyìí rí báyìí. Ọlọ́run wá gbà Nẹ́bì Muhammad dìde, láti lè jẹ́ sí pé ká Nẹ́bì wá tún wọn ṣe. Àwọn ọ̀wá bú sí wọ́n ń wù nígbà náà lọ́hùn, ká Nẹ́bì gbà kúrò lọ́wọ́ wọn. Àwọn èyí tí wọ́n ń wù ní dáadáa, Alkùránì tún tún ṣe ju bí wọ́n ṣe ń wù lọ. Tọ́lọ́run ọba ní Kẹ́ọ́lá wá ń sọ fún wa nínú Alkùránì, ípé أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله العظيم. Ọlọ́run ní wọ̀lẹ́dì, òun lọba tó já sí pé bàṣà fíl ùmí yìí na rọ̀súlà mínìhùn, ó gbé dìde, ó gbé òjíṣẹ́ kan dìde,
láàrin àwọn aláìkó mọ̀ọ́kà tí wọ́n mọ̀ kẹ́kẹ́. Ọlọ́run ọba yìí ló wá gbójì sẹ́kàn dìde jáde láàrin wọn. Yẹ́tùlọ àléhìn gbígbé dìde tọ́lọ́run gbà nẹ́bù mọ́mọ́ dìde kó lè bá a mọ́ ka àwọn àyà olóhun kó lè bá a mọ́ ka fún wọn. Wáyùzẹ̀kíhìn ọba ka alukùránì fún wọn tán. Tìlọ́wọ́tù alukùránì tọ́ba ka fún wọn. Wáyùzẹ̀kíhìn kó tún wá mọ́ fọ̀ wọ́n mọ́. Tẹ́sìkìyàtùlùkùlùb ọkàn gẹ́gẹ́n bọ́kàn bá ti mọ́ gbogbo ara yòókù ti mọ́ àmọ́ bọ́kàn ò bá fi mọ́ béèyàn lo kírímù jù bẹ́ẹ̀ lọ ọ lè mọ́ wájú ọlọ́run. Ọlọ́run wá ní wáyọ alimuhumul kitaba kó sì lè bá a mọ́ kọ́ wọn ní tíra kọ́mọ kọ́ wọn ní alkùránì wal hikma ọgbọ́n kọ́mọ yọ ọgbọ́n tí ń bẹ́nu alkùránì jáde gbẹ́tò. Ẹlòmíì mọ̀ntúkù ní ń kà àwọn ọmọ fòhùmù pé kí ni alkùránì yìí ń wí kò gbọ́yé gbẹ́tò òun kàn gbọ́ kí ó lérèfé ni ọgbọ́n alkùránì lérèfé àwọn kí ni tọ́lọ́run wí láàrin yìí mọ̀ fòhùmù rẹ̀ nígbà míì sì ni mọ̀ fòhùmù á ju mọ̀ntúkù lọ. Ẹlòmíì ọkàn mọ túké ó sódì ọmọ tó alukùránì bó ṣe wò àmọ́ mọ̀ fòhùmù pé kí lọ́lọ́run wí kò yí ẹlòmíì. Ọlọ́run láwa gbà nẹ́bù muhammed jẹ agbé dìde wáyọ alimuhumul kitaba kó lè bá a mọ kọ́ wọn ní tíra wal hikma àti ọgbọ́n wa in kanu min qablu la fi dalalin mubin. Alukùránì ní bó ti ẹ̀ jẹ́ pé tẹ́lẹ̀ náà àwọn lárúbáwá tá ń wí ojú ọ̀nà àánú tó fojú hàn ni wọ́n wà bọ́lọ́run ṣe gbà nẹ́bù muhammed dìdenu sallallahu alayhi wa sallam. So anabi yìí kọ̀mọ́ka lóòótọ́ àmọ́ alukùránì tí ọlọ́run fún alukùránì ni ọ̀gá gbogbo tíra pátápátá tọ́já sí pé kò sí tíra kankan tọgbawájú alukùránì. Anabi yìí ini wọ́n ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ sallallahu alayhi wa sallam. Anabi ni ana madinatul ilmi wa aliyu babuha. Anabi ni emi Muhammad emi ni ilu mima gbogbo ọmọ pátápátá ló pe sára mi bẹ́ẹ̀ wá bàlágà ẹ bà lára nẹ́bì bẹ́ẹ̀ wá mọ́ǹtìkì ẹ bà lára nẹ́bì bẹ́ẹ̀ wá fàlsáfà ẹ bà lára nẹ́bì gbogbo ọ̀ràn ìmọ̀ ìní bẹ lára nẹ́bì mọ̀ọ́mọ̀ kódà bọ́ epo orin ni gbẹ́tò orin o ẹ bà lára nẹ́bì àrùdù ẹ bá lọ́dọ̀ ànẹ́bì àwọn kèfèrí wọ́n fẹ́ sàlùkùránì di orin ọlọ́run sì jẹ́ wọ́n mọ̀ pé alukùránì ta fún yìí kìí sorin àmọ́ gbogbo ìmọ̀ pátápátá ìní bẹ lọ́dọ̀ ànẹ́bì muhammed. Ànẹ́bì wa ni bí mo ṣe jẹ́ ìlú ìmọ̀ yìí àbí ká pé inú ilé mọ̀ ànẹ́bì wa ni wọ́n àlíyú bàbùhà ànẹ́bì ní àlí ni ilẹ̀kùn rẹ̀ ilẹ̀kùn mímọ̀ béèyàn ọba sì wọnú ilé ọkànlẹ̀kùn bóò ló ṣe wá fò wọnú ilé tó ní kànlẹ̀kùn ló fi wá já sí pé sayyidna ali karramallahu wajhahu nínú àfàgbà sàbíàgbà tọ́lọ́run parí mímọ̀ sílá ìní sayyidna ali wa karramallahu wajhahu. Fa inna nabiyya sallallahu alayhi wa sallam iza kana madinata al-ilmi lam yakun li'adhi al-madina illa
babun wahidun afaarin to ba ye pa nabi muhammad sallallahu alaihi wasallam ohun ni ilu ime ko si tabi sugbon fun ilu ta wi ko nilekun ilekun kan pere ta si mo pe anabi muhammad sallallahu alaihi wasallam ohun na lo so fun wa pe emi anabi o emi ni ilu mima ama ali ohun nilekun be beyan ba wa wonu ile yo kanlekun ko to wole oluwa masa ba boku ke sayyidna alina karramallahu wajhahu akole oja mo pe nti won fi nlo karramallahu wajhahu fun sayyidna ali ohun ni pe nu odo to gba islam ti o fori kanle fo sari ini sayyidna ali in lo wa ninu odo ti o fori kanle fo sa ini sayyidna ali ini owa ni won fi mo lo karramallahu wajhahu olohun mo sa ba wa pon adoju ko re le ani alhikmatu dawlatul mu'min haythu wajada akhazaha woni ta npe ni ogbon ni to sonu mo.

mọ́ gbàgbé òun náà. Òun kọ́ ló tí ọ̀nà àdánwò, àmọ́ òun ọkọ̀ ṣẹ̀bọ pọ̀ ń bẹ́nu àdánwò, ọwọ́ tún fi ọ̀nà àdánwò náà, àkọọ́lẹ̀ ni mọ́ gbàgbé rẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta náà lẹni tó mú ọ jáde kúrònú àdánwò, òun kọ́ ló tí ọ̀nà àdánwò, òun náà bọ́nu àdánwò ni ọwọ́ yọ kúrònú àdánwò, mọ́ gbàgbé òun náà. Ajá ti pẹ́ ẹni tí ọ̀ba ti lè ràn ọ́ lọ́wọ́ lásìkò tó ń bẹ́nu àdánwò, tó o sì rí pé ó níkápá rẹ̀. Kì í ṣe ẹni tó mọ̀ pé ó níkápá rẹ̀ o, tó yẹ pé àdánwò ti ń bóun gan fínra gan, kì í ṣe kèrémí, òun kọ́ là ń wí o. Àmẹ́ni tó mọ̀ pé ó níkápá àti yọ kúrònú àdánwò, tí ọ̀wá yọ, mọ́ gbàgbé rẹ̀. Sọwárẹ́ ni ó ṣe sábà bí bó o ṣe kónú àdánwò, tọ́lọ́run fóun ṣe àdánwò rí ibú lára rẹ tó fi kónú àdánwò, mọ́ gbàgbé òun náà. Ẹni ọwá yọ kúrònú àdánwò tó mú ọ jáde kúrònú ọ̀fìn, mọ́ gbàgbé òun náà. Nínú ẹ̀, òun náà tún ni Ìzàhárùl gínẹ́ mínà ṣókòrè. Ìzàhárùl gínẹ́ mínà ṣókòrè. Kéèyàn máa fi oore hàn. Bọ́lọ́run bá sore fún yàn, kéèyàn wá jáyọ́ mọ̀ pé Ọlọ́run sore fún mi. Ọ̀rọ̀ tọ́lọ́run ṣe fún ọ, ìmọ̀ ṣàfihàn ọ̀rọ̀ tọ́lọ́run ṣe fún yàn, ń bẹ́nu pé èèyàn dúpẹ́ náà ni. Ń bẹ́nu pé èèyàn dúpẹ́ oore náà ni. Tálkùránì sì ní lá ìṣàkárùtùm làázì ìdánakùn. Àdùkùránì ní Ọlọ́run sọ pé bẹ́ẹ̀ bá ti lè mọ dúpẹ́. Làázì ìdánakùn, màá sì mọ ṣe àlékún fún yín. Àjẹpẹ́ ni wọ́n bá dúpẹ́ oore ni ó tún rí mi gbà. Ẹni Ọlọ́run ṣe nǹkan fún tí wà ń pa mọ́ pé tó kò tiẹ̀ ọ̀rọ̀ bọ̀dágan ò yé wà. Ìwọ tó lówó tó níkápá àti jẹ nǹkan gidi tó wá ń jẹ wàrà sóyá. Òun wọṣọ tí ò ní lárí, Ọlọ́run sì kí ọ. Ará àdúgbò nídìí àǹfààní rẹ ò lè ṣe. Àwọn ará inú ilé gan ọ̀rá àǹfààní rẹ jẹ. Ọ̀ṣàfihàn oore tọ́lọ́run ṣe fún ọnu ni. Sayyidina Ali sì ní Ìzàhárùl gínẹ́ mínà ṣókòrè. Kéèyàn máa ṣàfihàn ọ̀rọ̀ tọ́lọ́run bá rọ̀ fún ń bẹnu pé èèyàn dúpẹ́ náà ni. Nínú ẹ̀, òun náà ni Adabul Mar'i Khairum min Zahabihi. Adabul Mar'i Khairum min Zahabihi. Ẹ̀kọ́ ọmọnìyàn olóore ju góòlù ọwọ́ rẹ̀ lọ. Ẹ̀kọ́ tọ́mọnìyàn bá ní, bọ́yọ̀ kéwu ni, ọkàwé ni, ọkọ́ṣẹ́ náà ni, ẹ̀kọ́ tí ń bẹ lára rẹ̀ ń. Sọ̀rọ̀ ẹni tóun òkè ti ń kó góòdì kí n, ó lóore ju ti tọwọ́ tiẹ̀ lóore jù lọ. Torí ọ̀ṣọ́ ayé, ọ̀ṣọ́ ayé, ọ̀ṣọ́ ayé, kọ́pọ̀, kọ́pọ̀, kọ́pọ̀, iná ni kó wá ń lé káàkiri nísìn. Oníkálukú ń da owó sọ́nláìn. Kó lè mọ pọ̀, kó lè mọ pọ̀. Ibẹ̀ sì rádánwò tẹ́ fi ń kanra yín. Kó wá náà rádánwò tí ń kàn látara pé ọ̀ ń dawó sórí afẹ́fẹ́. Kọ́ sámọ pọ̀, kọ́ sámọ pọ̀. Àti kéwú nira. Kó wọ̀ fẹ́ kéwú mọ́. Àti kàwé nira. Wọ́n ń pè bí òwúlò mọ́. Àti kọ́ṣẹ́ tún di wàhálà. Sayyidina Ali sì ní ẹ̀kọ́ tí bá ń bẹ lára ọmọnìyàn ó lóore ju góòlù ọwọ́ rẹ̀ lọ. Nínú ẹ̀, òun náà ni Àdá Òdéyìn mínà dìn. Àdá Òdéyìn mínà dìn. Ìmọ̀ dá gbèsè padà nínú ẹ̀sìn lọ wà. Ìwọ́tọ̀ jẹ̀yàn gbèsè. O sì lẹ́mí àti sán.
ẹ̀sìn rẹ ń ṣe kí ni ẹ̀sìn rẹ ń lọlẹ̀ díẹ̀díẹ̀ nù. Tánẹ́bì sì ní ẹni ó bá jẹ gbèsè tó bá lẹ́mí àti san ọlọ́run ó sì bá san. Àmọ́ ọ̀tọ́ jẹ gbèsè tó lẹ́mí àti san ọlọ́run ò ní bọ́ san. Wọ́n sì ní alwaadu deynum. Sallallahu alayhi wa sallam. Gbèsè àdéhùn báyìí gbèsè ni. Tó o bá ti ṣàdéhùn ń ṣe nǹkan báyìí fún ó ti di gbèsè. Ń ra nǹkan báyìí fún ó ti di gbèsè. Tọrọ lọ́wọ́n máa wàdà. Ọlọ́run máa wàdà ń tiẹ̀ kìí ṣẹ̀dá bíi tiwa. Débi pé yóò wá mọ̀ pé tó ebi wọn náà mọ̀ kí mọ̀ ń ṣàwàdà ni. Ọlọ́run ò ṣe kí ni kò mọ àwàdà. Nínú ẹ̀ òun náà ni Sayyidina Ali ń sọ wípé adib ìyáàlákà yàn fá òhun. Ó ní kó àwọn aráalé rẹ kọ́ wọn. Àwọn aráalé rẹ Sayyidina Ali ní kọ́ wọn. Ètò lè rán lè kéwú ràn. Ètò ìpínlẹ̀ èwe ló lè ràn. Ètò lè fi sẹ́nu kọ́ṣẹ́. Fi bẹ́ẹ̀ torí pé kí ni yàn fá òhun. Yóò mọ̀ ṣe wọ́n láǹfààní. Àwọn Yorùbá ní ọmọ tá a kọ́ ní gbé létà kọ́tà. Ó torí pé olówó ẹ̀sà mọ̀ bẹ́nu lé oúnjẹ wà ń bẹ̀ náà. Ọ̀rá sọ fún wọn ragbá fún wọn níjọ́ tó bá kò láyé ni wọ́n tó máa gbá kò tọ́ sàwọn. Ọmọ tẹ́yìn ọba sì ti kọ́. Njẹ́ ọba ti kó láyé ilé tó rò pọ̀ kọ́ kalẹ̀ wọ́n tà. Wọn tún ní fi ṣe nǹkan gidi. A sì rí oríṣiríṣi àpèjúwe lára àwọn ànábì Ọlọ́run. Tó yẹ pé wọ́n kọ́ àwọn ọmọ wọn. Gbètò ṣe báyìí. Bẹ́ẹ̀ bá ṣe báyìí yóò rí báyìí. Ànábì sì ní lá àn yọ àdébà rọ́jùlù wàládàwó khairun lahu an yata sadaqa bi sa'in sallallahu alayhi wa sallam. Annabi ni komo niyan kan koko omo re o ba pe we na ni lo le ran to ba ran o ba pe kewu na ni ino ba mo ni to ba pe nu ko se na ni. Annabi ni ki omo niyan kan wa se ba nfo omo re o lóore fún ju kó ṣe sàárà pẹ̀lú múdù dérò lọ. Kọ́mọ ṣe sàárà, òun ṣe sàárà láìkọ́mọ. Owó tọ́ yẹ kó fi tọ́mọ òfin ṣàfihàn. Owó tọ́ yẹ kó fi rán ọmọ iléèwé fàájìlẹ̀ ń fowó ṣe. Ànábì ní kọ́mọ nìyàn kan kọ́ ọmọ rẹ̀. Ó lóore fún ju kó ṣe sàárà kó tọrẹ pẹ̀lú múdù gẹ́rọ lọ àbí nǹkan tó bá lè fi tọrẹ. Tá a sì rí nínú Al-Qur'ani nínú àwọn ànábì Ọlọ́run tó já sí pé wọ́n kọ́ àwọn ọmọ wọn. Bàbá mélòó ní ṣe wá sí fọ́mọ wọn nísìn. Gbètò béèyàn ṣe máa ń ṣe ni o, béèyàn ṣe máa bọ́lọ́n lónìí o, èèyàn máa ń kírun ni o, èèyàn hùwà bàjẹ́ o, èèyàn máa ń ṣe dáadáa ni o. Kánrin ti jìn sófin, wọn káwọn ọmọ mọ́. Oníkálukú náà sáà ń lò gbéṣẹ́ ayé ọ̀hún lọ bó ṣe wù wọ́n náà ni. Ànábì Lukman ń sọ fún àwọn ọmọ rẹ̀. Ó pè wọ́n jó gbogbo ètò ọ́yá mọ̀ tẹ́tí ọgbọ́. Al-Qur'ani ni wà ìṣkọ́lá lukumanu libnihi wà ó wà yà ìzùhù yà abúná yà látò ṣíríkì bílà iná ṣíríkà lazulmo na azim. Al-Qur'ani ni gbàtà nábì lukumanu
ti ń sọ fún ọmọ rẹ̀. Wọ́n wà yàrin zuhu ti ń se wá sí fún, ń se ìsítí fún. Yàbù náà yà, ó nírè ọmọ mi ò. Láàtú ṣíríkì bí là, mọ́ sẹ́bọ̀ pẹ̀lú Ọlọ́run. Ṣé bí bàbá tó bá rọ́mọ ni ó ṣe wá sí fún? Kán rí ọmọ náà ti sá kúrò lábẹ́ bàbá ní ayé lónìí. Ọmọ mi ò gbélé mọ́. Klọ́ọ̀bù ni. Ń gbọ́ ọmọ obìnrin bá ń lọ klọ́ọ̀bù mọ́júmọ́. Tí sì ń bẹ lábẹ́ òbí rẹ̀. Ńgbà tọmọkùnrin tí bá ń lọ láàrin ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì. Tẹ̀sí ń gbúrò pé ń bo lọ́wọ́ kò sí iléèwé, kò sí lẹ́nu kọ́sẹ́, klọ́ọ̀bù ni. Sọ́mọ tí ò gbélé ni òbí ó ṣe wá sí fún. Òun kálukú ọ̀yà sọ́mọ mọ́. Ọmọ fẹ́ sáfẹ́ ayé, àwọn òbí ó sì mọ̀. Wípé tò, afẹ́ ayé tọ́mọ yìí fẹ́ ṣe yìí o, ọ̀la àwọn lọ fẹ́ bàjẹ́. Torí bẹ́ẹ̀ bá ti kú ọmọ tẹ́ bá fi ayé lọ̀la. Anábì Lukumán ni wá ń sọ fọ́mọ rẹ̀ wípé yàbù náà yà, ìrí ọmọ mi ò. Láàtú ṣíríkì bí là, mọ́ sí ẹbọ pẹ̀lú Ọlọ́run. Iná ṣíríkà làzùlmọ̀nà àzìm. Torí ẹbọ ṣíṣe yẹn, àbòsí tó tóbi jù ni. Kéèyàn ṣẹbọ pẹ̀lú Ọlọ́run. Àbòsí tó ṣe kíni? Àbòsí tó tóbi jù ni. Anábì Lukumán ń kí ọmọ rẹ̀ ń lọ nípa Ọlọ́run. Ń pé àkọ́kọ́ tóbi ó fi mọ ọmọ náà ní Ọlọ́run. Kẹ́rin èèyàn láyé nísìn wọn ò fọ́lọ́run mọ ọmọ mọ́. Ohun kálukú ń tọ́ ọmọ torí páwọn fẹ́ jèrè rẹ̀ ni. Wọn ò tọ́ Ọlọ́run bọ́lọ́run ṣe ní kíkó wá tọ́ ọmọ mọ́. Béèyàn bá sì tọ́ ọmọ bọ́lọ́run ṣe ní ká tọ́. Èrè tó rò pọ̀ jẹun. O lè mọ jẹ. Èèyàn ọ̀tọ̀ ọmọ nílànà Alkùránì ní ti Súnà ní Mọ̀ọ́mọ̀. Ilé yóò fi jèrè ọmọ. Gẹ́gẹ́ bá Anábì Lukumán bí ṣe ń ṣe wá sí fún ọmọ rẹ̀. Ó ní yàbù náà yà, ákìmí ṣọláàtà, wà á mọ̀rù bíl màrúf, wà ní hàání múnkárí, wà ṣbìrì àlàmà àṣọ́bàkà. Iná dáàlìkà mina azmil umur. Ìrí ọmọ mi ò bọ́ ọ̀bá ti ṣẹbọ pẹ̀lú òun. Ọ̀ ṣẹbọ pẹ̀lú Ọlọ́run. Mọ̀ wá kírun. Sì mọ́ paṣẹ dáadáa. Kó o sì mọ́ kọ̀ fáwọn èèyàn kò níbi ìbàjẹ́. Kó o sì mọ́ ṣe sùúrù lórí tó bá dé wá bọ̀. Láyé lónìí. Kánrin èèyàn mélòó ní ṣe sùúrù? Kánrin ò ṣe sùúrù mọ́. Ohun kálukú náà ṣe kíni? Ohun kálukú ń kánjú. Bí èèyàn bá sì ti lè ṣe sùúrù tó rò pé ó lè kánjú ju kádàrá rẹ lọ, ọ fẹ́ gé kádàrá rẹ lége. Ìwọ náà ọ rìsọ́ọ̀tì tó bá rí ọmọ pé tọ̀dọ̀ Ọlọ́run kọ́ lélé kí kánjú rẹ tó kánjú yín lélé. Kí a mọ kíyèsí, ká mọ wòye sí ńgbétò. Ó gba àwọn ọ̀rọ̀ tá à ń wí fúnra wa yìí sórí bí àbí kò rí bẹ́ẹ̀. Kí òbí ọkọ ọmọ lẹ́kọ̀ọ́. Ẹ̀kọ́ kéwu ni ńlọ rọrùn ni kọ́. Ẹ̀kọ́ ìwé lọ rọrùn ni kọ́. Iṣẹ́ ọwọ́ lọ rọrùn ni kọ́. Nínú àwọn ọ̀rọ̀ Sayyidna Ali bákẹ́nẹ́, ó ní Hasin ilal Mosihi Tasud. Ó ní mọ́ ṣe dáadáa sọ́dọ̀ ẹ̀ tí ń ṣàbúrú fún ọ Tasud. Ó gbà wájú rẹ̀. Ó ṣe kíni? Ọkàn mọ́ bára rẹ̀ wájú ni. Aburú ọwọ́ rẹ̀ náà ni ó padà kó barun pa. Ó ní ó kó ìparun bá. Ẹ mọ́ ṣe dáadáa ṣe ẹ̀ tí ń ṣàbúrú. Kò ní wọ ọmọ débi tó dé. Kéèyàn mọ ṣe dáadáa ṣe ti ń ṣàbúrú sí yẹn èèyàn mọ gba iwájú rẹ ni. Gbogbo eléyìí tí à ń wí fúnra wa yìí.
nínú ọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tá a mọ̀ kẹ́kọ̀ọ́ ń bẹ̀, tá a mọ̀ wòye sí gbétò láyé lónìí bá náà ṣe ń lò, bàbá lè mọ lo ọgbọ́n wọn, ta lè mọ lòye wọn, ìgbésí ayé tiwa náà ò sì mọ rọrùn.

nínú ẹ̀. Òun náà ni ìhùwánà azazamẹ́n jáwá sí Solihunyó. Ó ní àwọn ọmọ ìyá àsìkò tá a wà yìí, wọ́n ń tọ pinpin àléébù ara wọn ni. Wọ́n kálukú ọ̀sẹ̀ kí ni kò rántí ẹ̀ mọ́, wọ́n kálukú ọ̀yà sí ìgbésí ayé rẹ̀ mọ́, tẹni ẹlẹ́ni ní ṣe kí ni ní yá sí. Béèyàn báyìí ti mójú tó ra sí ẹ̀ táyé ó fi bàjẹ́, ìgbésí ayé aláyé tó rò pọ̀ ń sọ̀hún, ayé ọkàn padà bàjẹ́ títí ẹ̀ náà ní wúlò mọ́ ni. Ń kọ́ wa lẹ́kọ̀ọ́ pé kó ń kálukú gbájú mọ́.

nínú ẹ̀, òun náà tún ni istira'atu nafsi filias. Ipé ìfún ẹ̀mí nísinmi ń bẹ́ bí kí èèyàn mọ́ jákẹ́n pé wọ́n mọ́ ran kẹ̀kẹ́ jù mo gbọ́dọ̀ lélé, mo gbọ́dọ̀ lélé, mo gbọ́dọ̀ nígbá, mo gbọ́dọ̀ láwo, mo gbọ́dọ̀ ní kókù bàbá sásùn. Ìwọ kan náà lọ fẹ́ kọ́lé nínú ọdún kan, ọ fẹ́ rọkọ̀ nínú ọdún kan, ọ fẹ́ lọ mọ́ká nínú ọdún kan, ọkàn para rẹ ni. Ìfún ẹ̀mí nísinmi, bó o bá fẹ́ fún ẹ̀mí rẹ nísinmi, oògùn fún ẹ̀mí nísinmi, òun náà ni kéèyàn mọ́ jákẹ́, mọ́ mọ́ ran kan níbi nǹkan, gbogbo nǹkan kọ́ jẹ́ tiẹ̀, kí tọ̀hún kọ́ jẹ́ tiẹ̀, kí lè kọ́ jẹ́ tiẹ̀, èyí ó ṣe kí ni, èyí ó hàn.

eléyìí tí ó kẹ́yìn tí a fi kásẹ̀ ètò wálẹ̀ ní òní òun náà ni ìfá òṣàdá ìdí minel moro hati ìfá òṣàdá ìdí minel moro hati òun náà ni ìmọ̀ fi lékókó àwọn lékókó kí èèyàn mọ̀ fi pamọ́ ní bẹ́nu ìjọmọlúàbí ìtí bá ń séèyàn bóyá àdánwò kan lọ́lọ́run mú wá báyẹn ni ọwá ń gbé mára pé ọlọ́run tó ni mí ní í ṣe bẹ́ẹ̀ kìí ṣẹ̀dá kan ń bẹnu pé èèyàn ní ìjọmọlúàbí ẹni tí ọba yìí ti lọ́mọlúàbí kìí ṣèèyàn bọ́mọlúàbí bá ti kúrò lára èèyàn a lè ká kéèyàn gidi ẹni tí ó jẹ èèyàn gidi náà lẹni tí ó jẹ ọmọlúàbí torí ọlọ́run ọba ní kíọ́lá ó ní ẹ̀dá ó mọ kígbe èmi ló fẹ́ da ẹgbẹ́ rẹ̀ tó yẹ pé mi ọlọ́run mọ̀jọ dáhùn méjèèjì òun rojú ọ̀mí fẹ́ni témi náà ní kápá lórí ẹ̀ o rojú ọ̀mí fẹ́mi ọlọ́run tí mọ̀jọ ní kápá lórí ẹ̀yin méjèèjì mọ́ Said Nali ni ìfá òṣàdá ìdí minel moro hati ìmọ̀ fi ilé kókó pamọ́ nínú ìjọmọlúàbí ni nínú pé èèyàn pé lọ́mọ nìyẹn ni ó wà abẹ́lọ́run nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ eléyìí tí a gbọ́ ní òní náà kọ́lọ́run mọ́ ṣáà jẹ́ kí ó ṣe wá ní àǹfààní kọ́lọ́run sì jẹ́ kí a lè mọ̀lò ká sì bá nínú òṣùwọ̀n ẹsẹ̀.

0: Lórúkọ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Ajíṣebí Ọ̀yọ́ Online Radio, ọ̀gá àgbà Adéyinka ọ̀rọ̀ jẹ́ kí ẹnu rú. Ọba títí bá ń ṣe látàánú mọ́ sọ pé òun ò ṣe mọ́ o. Àlùbáríkà àwọn àáfàá níwájú Ọlọ́run. Wọ́lá aláìlá ìlàlá. Gbogbo ibi tí a lérò pé iléeṣẹ́ náà ó dé ní ti dáadáa, Ọlọ́run mọ́ sà jẹ́ kí
1: Wakina aba banari.
2: Wakina aba banari.
0: Gbogbo ẹ̀yin olólùfẹ́ jákèjádò Nàìjíríà ní gbogbo àgbáyé lápapọ̀ tí ẹ̀ ti ń gbọ́ wa. Kò ní sú yín, kò ní sú àwa náà. Àwa ni a mọ̀ wá, ẹ̀yin náà ni a sì mọ̀.

abẹ́ gbogbo ilé, ẹ mọ́ bínú sí wa. Ojú ọjọ́ ni ó ṣe bákan-bákan tí ẹ fi rí wa gbọ́ ní àsìkò tí ó yẹ kí a bára wa pàdé. Ní ago 11 sí ago 12 ọ̀sán náà ni ètò wa. Ó ṣì wà bẹ́ẹ̀, ẹ má gbé kúrò ní gbogbo ọjọ́ jímọ̀-jímọ̀. Iná ni a mọ bára wa pàdé ní ago 11 sí ago 12 ọ̀sán. Fún ẹni tó bá fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò wa yìí, àǹfààní ayé wà, ayé sísílẹ̀. Olúwa ran gbogbo wa.

ìbéèrè àbí nǹkan míì náà, phone number wa ti wà, yóò mọ lọ ní ojú ní 081-43-07-8253 fún ìbéèrè àbí nǹkan mìíràn náà, 081-43-07-8253. Àwa ti ń lọ fún ètò tòní, oníyanṣẹ́, ọlọ́bẹ̀ náà ṣe, gbogbo ẹni tí ẹ fìfẹ́ tẹ fi jẹ́ náà, gbogbo yín náà ni a kí. Ọlọ́run ò ní jẹ́ kí ó sú wa, kò ní sú yín, kò ní sú àwa náà. Ó tún tó di ọjọ́ mẹ́jọ tí a pàdé lórí àkọ̀tun ètò yín, ètò Al-Muqaddas. Wọn ò ní fi wá ṣàwátì, àwa náà ò fi ní fi ẹ̀yin náà ṣe àwátì. Masalam.

0: ẹyin ti ọlá island aki níbẹ̀ yẹn o.
1: Omi jíba lẹ́lẹ̀ dìkan tó yọ.
0: À ń bà bá wa àwọn alátìlẹyìn wa ní orílẹ̀-èdè United States of America. À ń bí bàbá wa àwọn ẹni bí ẹni nù o. Bàbá wa Sàmínú ọmọ Adépọ̀jù ọmọ Èrúwà. Èrúwà òjòkó agbẹ́dúdú orí òkèlé ọmọ àkọ́kọ́ gàgàrà tí ń kọlé Èrúwà àgbẹ̀ ní dájọ́ wọn. Báà mi tó lọmọ Mùsí olómú apàrán ọmọ ọlọ́rọ̀ agogo de àsìgbà lọ́nà tó mú. Bàbá lọmọ ewúrẹ́ gbúrúgbẹ́ tó sọnù lóhùn wọn ni ẹ mọ̀mú lọmọ bàbá ta ní sẹ́gbẹ́ gbéwúrẹ́ gbéwúrẹ́. Bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́ran gbẹ́ran. Àkùkọ́ gàgàrà tó tún sọnù lóhùn. Bàbá ní ẹ mọ̀mú lọmọ bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́yẹ gbẹ́yẹ. Ta ni ń gbádìí? Bàbá ní ọmọbìnrin tó bá tó pupa rọ̀gọ̀dọ̀ rọ̀gọ̀dọ̀. Ẹyin àpọn bí kùrẹ́ adúmárà dán. Ẹlẹ́yin ìjọ ẹ̀gẹ́ tó rí lògòlògò yumi alagba tumi alagba. Ẹyin tó tún wá jẹ́ àwọn obìnrin tó dáa tí wà wọ́n da. Bàbá ní ẹyin o ẹyin irú àwọn èèyàn lẹ́lẹ́ máa fi lọ àwọn.
1: Wọ́n lódún yàtì yàtì.
0: Bàbá yìí ṣàjínigbé o. Ọ̀rọ̀ mi ò tí ì wọ́n ayé yín. Àwọn alátìlẹyìn wa nù o. Bàbá mi dáadáa bàbá Sàmínú ọmọ Adépọ̀jù ní California ní United States of America àti ìyàwó wọn Miriam Simpkins. Mo tún fi fò bẹ̀rẹ̀ dọ́dọ̀ bàbá mi nílùú Èbó tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dá kọ wọn. Bàbá mi fà táì bá mi délé.

0: tẹ̀tẹ̀ ọmọ tẹ̀ náà ni tẹ̀tẹ̀ tẹ̀.
1: Ẹ tọ́jú sars dada.
0: Tọ́lá àwọn èèyàn wo fẹ́ràn òótọ́ ààyín, olóòótọ́ yìí sì lẹ́ni. Ìmí ọmọ ti wá ní káwọ̀ ọmọ sóòótọ́ nǹkan parọ́ ọ̀hún. Ẹyin ká báwo ni ká gọ sẹ́yìn kankan o. Káwọ̀ mẹ́wọ̀ọ́ gọ sẹ́yìn kankan o. Ẹ ti gẹ́ẹ̀tì irú rẹ̀, ẹ ti gẹ́ẹ̀tì rẹ̀. Ọ ti yẹyin.
1: Ẹ̀fọ́ mi abẹ́ o.
0: Ìbí ni a ti ní kí káwọ̀ purọ́. Ìbí ọmọ ti ní a purọ́. Ìbí ọmọ ni ká ṣe bí ìpojú wo rí. Ká pìrìtẹ́ǹdì.
1: Ẹ̀fọ́ mi.
0: Ká pìrìtẹ́ǹdì. Má rí nǹkan gan. Ibẹ̀ gangan làwa ti máa ń rí nǹkan. Ọ̀rọ̀ mi ò yẹyin. Ẹyin o. Ẹyin àwọn èèyàn wọ̀ wá ní fẹ́ rú òdodo bẹ́ẹ̀ o. Bí ìjẹ̀gbọ̀n bí ọkọ̀ kan náà ni làwa máa fi ń ṣe kíni. Ẹ lọ́wọ́ Facebook wa. Ẹ̀rì bí wọ́n ti ń lọ fó kámẹ́rà mọ́ mi lọ́wọ́ ń jò ní. Tó di woro sí woro.
1: Ọgbọ́n ìwọ dọ̀bí.
0: Tí wọ́n fọ́nà ọ̀kadà tatapùpò tí mo fi ń bá láàfin jẹ ayé lọ́yọ̀ wá yìí. Bàbá bàtà Ẹ̀bàǹdélé wọ́n rí ya lásún. Èló ni ó fi tún ọ̀kadà rẹ ṣe yá wá gbowó ọ̀kadà rẹ. Bàbá ní they need your type in politics. It is your type they need in politics. Bàbá ní irú yìí iná fẹ́ nínú kíní nínú ètò òṣèlú ìlú Nàìjíríà yìí. Sọ́ré nǹkan ti fẹ́ bàjẹ́ kọjá àlà. Táwọn olóòótọ́ díẹ̀ díẹ̀ ọ̀bá máa wà láàrin wọn. Àwọn tèèzì wọ́n kàn máa wágàn head ni. Bí who is wagging who? Is the tail wagging the head or the head wagging the tail?
1: Ó ṣe mọ̀ dárúkọ ayọ̀lá ṣàǹfà mi ṣẹlá o.
0: Ọba
1: ayọ̀lá sí ni ìwà ṣàǹfà mi ṣẹlá o.
0: Bàbá mi fàtà Ìlàmídì.
1: Àwọn
0: ọmọ Ọ̀yọ́ làwọn náà. Wọ́n ń gbé ní Ọ̀wọ̀ Londo State. Bàbá mi Bàṣírù ọmọ Adéníran. Ọmọ Ọ̀yọ́ làwọn náà. Wọ́n ń gbé nílùú Èkó Aromisa lẹ́gbẹ̀lẹ́gbẹ̀. Máàmì Madam Fúnmi Kẹ́mi bí ìpọ́mọ Ìbàdàn làwọn. Wọ́n ń gbé nìbàdàn. Àwọn alátìlẹyìn wa
1: mi.
0: Afọlábí Nurudeen Nalaro ọmọ Ọ̀yọ́ lòun náà. Ó ń gbé lórílẹ̀-èdè Libya. Ẹ máa la pàmpá mi síra ń bẹ̀ náà ọ̀gá ẹ máa sẹ́lẹ̀ ń kẹjọ.

ẹgbọ́ lè ṣe wà tẹ́ bá gbẹ́ mọ́sálà ìgbọ́ wa ooo ẹgbọ́ lè ṣe wà o ege àní ẹgbọ́ lè ṣe wà o ajíṣe bí ọ̀yọ́ o gbogbo ẹ̀yìn tẹ́ bá rí líǹkì wá ẹgbọ́ lè ṣe wà lẹ́yìn ká ẹgbọ́ lè ṣe wà tẹ́ bá ti rí líǹkì wá kẹ́ẹ̀kì kẹ́ẹ̀kẹ́ mọ̀ gbọ́ wa ooo ìgbàbí kankan serious.

0: wọ́n ní kèmí gan wọ ẹ̀yìn mi wò mí wọn lọ́mọ ogun bíi lọ́mọ ogun àwọn bàtálíọ̀mù rí lẹ́yìn mi yìí o àwọn bàtálíọ̀mù bàtálíọ̀mù.
1: Adájí Suleiman náà lẹ́bàá nẹ́bí ti dá.
0: A ní ẹ̀kọ́ ọ̀kọlà ewé ló kọlà sẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ọ̀kọlà.

A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn alátìlẹ́yìn wa tó yà wá náà. A ti ń ṣe ìgbìyànjú bí a ṣe ṣe studio wa tí ó fi tábí máa mú ètò wá fún yín ní òrèkóòrè. Àwọn alátìlẹ́yìn wa bíi Bàbá Sàmínú Adépọ̀jù, alátìlẹ́yìn wa bíi Bàbá Fatai Bamidélé, àwọn bíi Fatai Lamidi, Bàbá Fatai Lamidi, àwọn bíi Asiru Amadu Etiri Multipurpose Venture nílùú Òpàkú, àwọn bíi Bàbá Basiru Adẹniran, àwọn bíi Mr. Yusuf Tánṣẹ́ ní Ọ̀pábọ̀dé Hospital ọmọ Ìbàdàn nílùú Ilúyọ̀lé, àwọn bíi Màmá wa Fúnmi Kẹ́mi. Àwọn èèyàn wá pọ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan. Azeez Sarafadeen Ọláìyá, artist Michael Awosola Angelo Látàbújá, ọmọ Èkìtì, Mọ́lẹ́kìtì làwọn níjọ ní sọ fún Mọ́lẹ́kìtì làwọn ò sì pé kò làwọn gbé dàgbà. Àbújá wá ni àwọn bí Àbújá làwọn bí ṣe lébà. Gbogbo àwọn alátìlẹyìn wa látòkè dókè, gbogbo ibi táwọn èèyàn ti ń ràn wá lọ́wọ́. Afọlábí Nurudeen Alaro, ọmọ ọba Ládìbòlùmú Ìdíní Adékúnlé Lọ́yọ̀ Ayín, gbogbo àwọn tó ń ràn wá lọ́wọ́. A ti ń ṣàdá, a ti ń ṣe setup yẹn díẹ̀ díẹ̀. Ẹyin tẹ́ ẹ̀ bá mọ̀ tẹ́lẹ̀ orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti ń ṣe gbogbo ètẹ́ ń gbọ́ yìí o, ètẹ́ ń gbọ́ lọ́wọ́ ìgànnà orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi mo ti ń ṣe àti ní stúdíò kankan. Ṣùgbọ́n ìdíkàlùkù bá ní kọ́mọ gbogbo ìlú ẹ̀ga láti ń gbìyànjú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti ń ṣe gbogbo eléyìí. Bẹ́ẹ̀ lọ Facebook wa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ là ń lò. Àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn wọ́n ti wá ń ràn á lọ́wọ́. Iná ṣe ń fún wa ní tọ́rọ kọ́bọ̀ pé ká máa fi ṣe díẹ̀ díẹ̀ ní bọ́wọ́ ìpúṣe mà ti ṣe fi bọ́jú. Mo ti ní rúùmù kan tí mo fẹ́ tá a fẹ́ lò tó ti wà ńlẹ̀ tóun ti rẹ́dì. Bàbá Sàmínú wọ́n ti fún wa lówó mixer àti ra àwọn máikrófóònù díẹ̀, àti ra máikrófóòn stand tàbí lè hang máikrófóòn. Ní ọ̀sẹ̀ tó lọ kọjá ìlàyẹsẹ̀ gbé tébù tá a fẹ́ máa lò wọlé. Ó tún wá pò ó kù nìbọn ro tẹ́yìn náà bá fẹ́ fi ràn á lọ. A nílò jẹnẹrétọ̀. A ti ń ṣe àwọn àga àjókòó náà ní díẹ̀ díẹ̀ bí ọwọ́ ìpúṣẹ mọ ti ṣe bíbọ́jú. A ti ra webcam tá a lò. Ṣùgbọ́n a nílò kọ̀m̀pútà. Bẹ́ẹ̀ bá lálòpù ti ń ṣiṣẹ́ dáadáa tá ẹ lè bọ́ a gbà o. Ẹ̀yin ẹ̀kan sọ́ọ̀sì mi látọ̀ọ̀kan ń bẹ̀ wàhálà ẹ̀yin hàn ní hàn a sì mọ ọ̀pọ̀ rere tì í nà tá a mọ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin lójoojúmọ́. Ọpẹ́ olóore àdáǹdá tán ni o. Gbogbo ìgbà àtẹni ó bù wá ní 1000 àtẹni ó bù wá 500 làwa máa ń kí ni gbogbo ìgbà. Gbogbo ìgbà tá a bá ti ń kí àwọn alátìlẹyìn wà láwọn rántí gbogbo wọn. Ọlọ́run ọba níjọ́ tá a bá tún wá rántí yín nínú àdúrà torí àwọn èsì a máa ṣàdúrà fún yín lójoojúmọ́. Ọlọ́run ọba yóò mọ tún jẹ́ kádùn ọba yín ò tọ́rẹ́ yín ti ṣe oore fún wa. Ọlọ́run ọba yóò mọ wà pẹ̀lú yín. Iṣẹ́ ẹ̀ ń ṣe yín ò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́. Torógí nígbà ìlàdí ẹ bò pè mọ́ o torí nígbà nígbà ìtẹ́ ẹ ṣe fáwà yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ti ń kọ́ ilẹ̀ wa náà. Mo ní stúdíò yín wà torí pé kè tí rẹ di kọjá lè mọ̀ sọ. A fẹ́ mọ wá sọ́dọ̀ àwọn náà fẹ́ mọ wá ṣètò kíní kan. Àìmọye talent làwọn náà fẹ́ mọ wá sókèsì ara wọn ní ààyè. Níwọ̀n bá àgbà tẹ́yìn ràn á lọ́wọ́ yìí àwọn náà ó tún fa àwọn míì náà lọ́wọ́ sókè. Àwọn ilé ìbò sì bọ̀ ẹ mọ̀ bínú tí ìbò bá fẹ́ yọ ńlẹ́yìn mi ọlọ́sùn kúrò lówó ni wọn. Wọ́n ní a candle doesn't lose a light by lighting up another candle. Ìmọ́lẹ̀ ó fi pọ̀ ni o. Tèmi bá ní tẹ́yìn ní táwọn ní kò ní sẹ́ni tí wọ́n mọ tọrọ lọ́wọ́ ara wọn. Làwọn bàbá wa rí bọ̀ wọ́n ní àjọjọ òdùnfẹ́ nìkan ò bá ní. Ṣùgbọ́n tẹ́yìn bá ti ṣe tásọ́lẹ́ tẹ́yìn ṣe fáwọn àwa náà tún ṣe fáwọn míì. Bá a ṣe ń ṣe nù. To whom much is given, much is also expected of them. Adéyinka Ọlásùnkànmí ló kọ mi ò pàpín baálẹ̀ fìlà. Ìlàsà àròkò ní mi ti sọ lórí ọbẹ̀ nínú àwòtán gan. Adéyinka Ọlásùnkànmí kásá máa ṣe dáadáa. Ajókọ bí ẹni kìlọ̀ wà. Gbogbo ìṣe tí àwa náà mọ̀ fi ń ṣe dáadáa ni o. Báwa gan ò ṣe tún ní gátà nígòyè. Níwọ̀n bá àwọn táwọn alátìlẹyìn wa ń ṣe sọ́dọ̀ wọn àwa náà tún ń ṣe sáwọn sọ́dọ̀ àwọn ẹlòmíín bó ṣe wà nù o. Torí àmọ́ jura wa lọ ni kìí ṣe ti ọ̀rọ̀ jàkadì kìí ṣe tàsọ́dún. A jura wa lọ àmọ́ jura wa lọ ni. Ntẹ́ lánìkan tán kan yìí sì níwọ̀ ẹṣin. Ntẹ́ mi ní ẹlòmíín ò ní. Ntẹ́ ẹlòmíín ní èmi náà ò ní. Àmọ́ jura wa lọ ni o. Ntẹ́ àbá wa ní láàjọ mọ̀ pé ara wa lọ́wọ́ sókè. Gbogbo ẹ̀yin alátìlẹyìn wa ojú ò ní tì yín ojú ètì náà lẹ́ o. Torógí nígbà ìlàdí ẹ bò okùn ìmọ́ ẹ kiri òkò délé ẹ mọ lọ rí ẹ mọ bọ̀ rí. Ikọ́ ìkọ́bálà ìkọ́ ìkọ́jù lọ́nà sí ti bó ń ṣe ọlọ́run.

Àwọn tán ń gbóhùn sáfẹ́fẹ́ ní àárín, àwọn tán ń sọ̀rọ̀ gbóhùn sáfẹ́fẹ́ láti Ìjẹ̀bú wà ń bí, àwọn tàtẹ̀kọ́ wà lọ́dọ̀ wá ń bí, àwọn ti àti sákì ògbọ́n ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá, àwọn látò gbọ́mọ̀sọ, àwọn kan ń bẹ láti Bìnín, Bìnín sí ti àbí sí Ìbíní, àwọn Ìbàdàn nílé olúyọ̀lé, àwọn tọ̀yọ́ wa ní àárín náà, káàkiri káàkiri bá nu. Àwọn èéfi àìsè tẹ́lẹ́yàmẹ̀yà báwo la ṣe fẹ́ pé tó fẹ́ jẹ́ káwọn èèyàn náà mọ̀ nípa ẹ̀ tá a ti lè bọ́ lẹ́bùn so sáti lẹ́bùn ìlú yòówù tó o bá rí ọjẹ́ máa bọ̀ kódà tó lọ́mọ yíbò àyìn ọjọ́ sunday ni máa ń ṣètọ́ rẹ̀ ní aago mẹ́sàn-án sí aago mẹ́wàá alẹ́ Prince Godwin Amechi ni máa ń ṣe ní àlàáfíà yóò ṣe yorùbá yóò ṣe gẹ̀ẹ́sì gbogbo ọjọ́ sunday.

0: bẹ́ẹ̀ni o ẹ yà kẹ mú ti ní o níbi tá a bá ti ń ṣàwàdà àwa ti tún máa ń fa kò mú òkun yọ bọ́bá lè pàwàdà lẹ́yìn fẹ́ mú ẹ má wàdà nínú ọ̀rọ̀ mi nínú ètò mi láwọn ẹgbẹ́ kò mú òkun bẹ̀ nìkan ni ẹ fọwọ́ mú kò mú òkun bẹ̀ bó ṣe wà nù nípele ìpele báyìí náà la ṣe é gún.
1: so and so
0: ọyìn abibili abibili àti bẹ́ẹ̀ lọ dẹ́yìn nǹkan tí ò kọ́mọ̀ pẹ́ ń bọ́ bí awo ẹni. A ní ẹgbẹ́ wa gbowó ẹyí ẹ̀wọ̀ ẹjẹ̀ ẹwọ̀ ẹjẹ̀ wá wò sáàrin ara wa ẹ̀rí pé mo ṣiṣẹ́ iṣẹ́ kí n tó dakọ́ ni mo jìyà títí n tó jẹ́ èèyàn mọ́jọ pọ́tọ́ rìtọ́ ìyá ń jọ tí wọ́n tó jẹ́ nkẹ́rù mi dáàfin dẹ́yìn kápẹ́ ń bọ bí àwọn erin ajáàlú ọ̀yọ́ tí ègbó lásán bẹ́mi ọ̀bá ẹranko máa ṣe rábà mi èèyàn.
1: Ẹ ti wọ́n,
0: ẹ dánṣíà, ẹ ti wọ́n.
1: Dublin yẹ ṣeun lápẹ́ kàjíwá.
0: Ẹ ti ṣeun lẹ́yìn tẹ́ ń gbọ́ mi láti Ireland o. Ẹ bá mú owó kíkì tí bàtò ń kìyìn o, ẹ ti ṣeun. Àbí ẹ ti ṣeun ní. Ẹ ti UK ṣe ẹ ti ṣeun, ẹ ti ṣeun, ẹ bá mú owó kíkì.

gbogbo 11-11 lọ́jọ́ tàbí ẹsáyé. Every 11 of 11 lọ́jọ́ tàbí yẹ. Bàbá mi máa gbọ́ Tunas olóríire. Bàbára Yomide bá mi ṣètọ́jú ẹ̀. Dr. Sọ̀kọ̀jẹ́bọ̀dé Ọlọ́lá tí mo bá rọrẹ̀. Àwọn awọn ẹnjiníà bọ́.

fọwọ́sowọ́pọ̀ ìkọmọ̀lé. Àwọn èèyàn wọ́n fọwọ́sowọ́pọ̀, wọ́n máa kì í. Àsí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Ọ̀yọ́ àti Ìbàdàn Unity Forum ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀ mọ̀ gbẹ́rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀ sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfi fà ó. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá. Ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùnà. Tí ó bá wá pu ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti Ìbàdàn Unity Forum ń wípé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o, torí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní rà. Ìkan fọwọ́sowọ́pọ̀ ìkan mọ̀lé. Àwọn èèyàn wọ́n fọwọ́sowọ́pọ̀, wọ́n máa kì í. Àsí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Ọ̀yọ́ àti Ìbàdàn Unity Forum ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀ mọ̀ gbẹ́rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀ sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfi fà ó. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá. Ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùnà. Tí ó bá wá pu ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti Ìbàdàn Unity Forum ń wípé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o, torí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ adé bá ìlú Ọ̀yọ́ lásìkò wa. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyinga Ọlọ́ṣùkànmí lèmi ń jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí baálẹ̀ ẹ̀pẹ̀. Tèmi náà ní látàrò kò ti sọ lórí ọ̀rọ̀ náà. Ọ̀yọ́ àti Ìbàdàn Unity Forum ni ó rán mi níṣẹ́. Àwọn àná ni máa lọ gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá káni lára ni là á dìkú ijó. Àti wípé àjíṣe bí ọ̀tọ̀ là á rí. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: láti ń kí gbogbo àwọn supporters àti ràn án lọ lọ́nà kan ọ̀nà kejì a ti tún fi ń bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹ̀yìn tí ẹ ti bá wa débẹ̀ kẹ́yìn náà bá wa dá sí ẹ ṣeun project gbogbo wa ni àwọn tí a ti ń bá wa dá sí láti ìbẹ̀rẹ̀ pẹ́pẹ́ látọ̀rí bàbá Fatai Lamidi ọmọ Ọ̀yọ́ tó ń gbé lọ́wọ́ l'Ondo State.
1: Èèyàn mi ò ti kú kálẹ̀.
0: Madam Funmi Kemi ọmọ Ìbàdàn tó ń gbé níbàdàn Olúyọ̀lé. Artist Michael Awosola Angelo ọmọ Èkìtì State. Àyẹn tí wọ́n bí wọn sékò tán dàgbà sékò ṣùgbọ́n tó yẹ pé ìlú Àbújá ni a fi ń ṣelé. Afọlábí Nurudeen Alaro ọmọ Ọ̀yọ́ tí ń gbé ní orílẹ̀-èdè Libya ẹni tí ń ṣiṣẹ́ ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́. Bàbá mi Bàṣírù Adéníran ìlú Èkó ni wọ́n fi ṣelé o bàbá dáadáa. Àwọn bàbá dáadáa pọ̀. Àfà Gílò Asiru Amadu Yasalam Adeniyi Àfà Glo tí wọ́n ní ètèrè multi-purpose pension nílùú Pàkó. Àwọn náà máa ń bá wa dá sí ìwé ìdá wa dá. Ìjọ owó dátà ìjọ credit ìjọ gbowó yìí hàn-án. Mr. Yusuf ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé Ìbàdàn Jòrósùn tí wọ́n ṣiṣẹ́ ní Ọ̀pábọ̀dé hospital lọ́yọ̀ wá àyín tí wọ́n ṣe máa ń bá wa dá sí ẹbí bá pàdé wọn lójú ọ̀nà bá ní bá ní ẹnu gbẹ́ o Mr. Yusuf sẹ́sẹ́rù wà lẹ́mẹ́rù lẹ̀ ọyẹ́ wá gbà wá gbà wá gbà wọ́n ṣe máa ń ṣe àwọn èèyàn dáadáa wọn ni òjò Joshua ni àtijọ́ rẹ̀ wá o.
1: Ẹgbọ́n náà dọ́ lẹ́kùn
0: orí iwo tún wá tó gbé wa kan aláwòore bàbá Saminu Adépọ̀jù tí a ń gbé ní United States of America ọmọ Èrúwà ni bàbá mi Èrúwà Òjòkó Agbedúdú orí òkèlé ọmọ àkọ́kọ́ gàgàrà tí kọlẹ́rùwà gbé ní ndájọ́ wọn bàbá lọmọ Mùsùlùmí olómọ apàrán ọmọ ọlọ́rọ̀ agogo de àsìgbà lọ́nà tó mù bàbá lọmọ ewúrẹ́ gbúdúgbẹ́ tó sọnù lómù wọn ni ẹ mọ̀mú lọ́mí àkùkọ gàgàrà tó tún sọnù lómù wọn ní ẹ mọ̀mú lọ́mí bàbá ta ní sẹgbẹ́ gbẹ̀ràn gbẹ̀ràn bàbá ta ní sẹgbẹ́ gbẹ̀yẹ
1: gbẹ̀yẹ.
0: ṣùgbọ́n ọmọ tó dáa fífi bàá mi bàbá dáadáa àwọn tẹ bá ra àwọn ìyàwó bàá mi wọ́n wà ń bẹ̀ orí wọ́n wà ń bẹ̀ bàá mi gan kọ́ ẹ ti rí bàá mi sí orí bàbá wà ń bẹ̀ orí wọ́n dúró déédé tẹ bá ń gbọ́ sọ dúró déédé ni àbẹ́sẹ̀ rẹ̀ ń mì a ní mo dúró rí ẹsẹ̀ mi ò yẹ̀gẹ̀rẹ̀ ọyá sún mi dé mu sí ọba já mi sí kẹjà bàá mi bàbá dáadáa. Àwọn tí a nù ìyàwó wọn Miriam Simpkins lamẹ́ríkà àwọn tí a nù àwọn dáadáa. Bàbá mi Fatai Bandele ọmọ Ọ̀yọ́ ni wọn ọmọ Ọ̀yọ́ ni wọn ọmọ Ọ̀yọ́ ni bàbá mi. Bàbá mi Fatai Bandele ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjò pàṣẹ Kẹ̀rẹ̀mọdé ọmọ àtibá nígbà wọn ti ń kólówó kówó kí wọ́n fọ́ fọgbà lẹ̀ àsìkò lè bá àdìjà kó lè bá àdá pọn kọ́mọ aládé ó lè bá rí nǹkan pọn láńbẹ̀. bàbá mi bàtà Ìbàǹdélé Olúṣọlá lamẹ́ríkà àwọn tí a nu àwọn bàbá wa nu àwọn nigi lẹ́yìn ọgbà wa tí n bá ti lọ fa gbùrù báyìí ó di inú Ọ̀yọ́ àti bá yìí ní tí fúnra lọ́dọ̀ àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn ọmọ ọba ládìgbò lùmú ìdínní Adékúnlé bàbá mi Evangelist Akande Moses Akintunde Adégòkè yìí sí aka Abiodun tí n bá ti lọ fa gbùrù nígboro tọ́ra àwọn èèyàn ò fóòtọ́ aráyé ò fóòtọ́ ọlọ́run ọlọ́run ò sì fẹ́rọ́ ọ̀ṣùgbọ́n ọmọ aráyé kọ́ wọn ò fódodo tẹ́ ẹ bá fẹ́ sòdodo báyìí wàhálà ni àbí bí ẹni tó fẹ́ jẹ gbẹngbẹ tó gbọdọ̀ tilẹ̀kùn gbẹngbẹng ní Nàìjíríà tá a bára wa inú nílùú àwa ara wa tá a ti ródodo lẹ̀ tá a gbọdọ̀ sọ ṣùgbọ́n àwọn ò sọ ẹyin iṣẹ́ tá a bá ran ikọ̀ ni kò jẹ́ o èyí tá a sì ránkọ̀ yìí papọ̀ èyí tá a rán àdá yìí pàdá títọ́ ọkọ̀ ìyọkọ́ lẹ́nu Adéyinka Pẹ̀mbọ bí àwọn erin torí bí wọ́n ní gbégbé ọmọ gbégbégbé bẹ́ẹ̀ ó hewú lórí túurútú èyí tí wọ́n níbi tí wọ́n ní tẹ̀tẹ̀ ó mọ̀ tẹ̀tẹ̀tẹ̀bẹ̀ ó tẹ̀bẹ̀ ó pẹ́ńbẹ̀ ó gbébẹ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ tora lò pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ló wú ṣe nílé àárọ̀ o pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ báyìí náà ló wú ṣe nílé àárọ̀ ẹyin àlódébẹ̀ tẹ̀tẹ̀tẹ̀bẹ̀ ó gbébẹ̀ ó hewú lórí túurútú sáárásá. Adéyinka Pẹ̀mbọ bí àwọn èèyàn ọmọ àdọ àgbà ajá ló Ọ̀yọ́ tí gbó lásán bí ọba rẹ ranko àti ìrábà mi èèyàn ẹyin àwọn tí a nu àwọn alátìlẹyìn lóríṣiríṣi àwọn tí mo rántí dákọ Azeez Sarafadeen Ọláìyá ọmọ Ọ̀yọ́ làwọn náà ṣùgbọ́n kò ní a fi ṣelé tá ń gbé ní Korodu lọ́hún Korodu orí wù ọmọ Ògún Mọ́dẹ̀dẹ́ àwọn tí a tàn jẹ́ ó ti sú àánú o ẹyin náà tẹ́ ẹ bá fẹ́ jó àwọn alátìlẹyìn wa ẹyin ẹ pè mí o. pe mi lori ero bani soro mi 07068874274 tabi te ba lo si kan aye du kara wa ni www.ajisebiradio.com ri ero bani soro mi gbagadagbada gada loke 07068874274 ma fi +234 si ni ojo ba ye pe ni outside Nigeria mi yin tun wa fe message straight lori WhatsApp lai safe number yen. Eyin ka scroll lo si sale. E ti ri logo WhatsApp. Eyin click re yo fun WhatsApp lori phone yin.

ọgbàyà nígbà tá bá ti gbó lọwọ wọn a lè sọ ìtí ń jó dodo ọrọ a lè sojú abẹ ń kó ẹ ṣe o gbogbo ẹyin alátìlẹyìn wa kò ní tán lọwọ yín o ọlọrun ọba yóò máa wà pẹlú yín lọjọ kọjọ lọjọ gbogbo gbogbo ìgbà tẹyin náà bá ti ń rawọ ra bẹ sọlọrun tẹyin rawọ ra sẹ sọlọrun lọrun ẹ má bínú ẹjọ pọ ni náà ló jẹ àti wí òtá sì sọ ìyàwó mi bígi ńlẹmọ ńlọ gémọ lóko gbogbo ìgbà tẹyin náà bá ń rawọ ra sẹ sọdọ ọlọrun tẹ́ẹ̀ ra ọ́ ra ṣẹ̀ sọ́lọ̀ ńlọ́rùn ọlọ́run ayé ọmọ báyìí ní ti yín náà pàdé ẹ ṣe o adúpẹ́ ọkọ̀ olórí

0: gbogbo àwọn tí wọ́n ràn wá lọ́wọ́ tà bá rántí dákọ yín Abdulrahman Abubasit àbúrò mi dáadáa ọmọ mi dáadáa ní mọ̀ bá wa ṣe graphic design graphic work wa. Bí ká ṣe logo ká ṣe banner àwọn tí wọ́n ṣe program nǹkan ò ní bá wa design rẹ̀ ṣùgbọ́n lumatec èké mi gangan ni mò ń jẹ́bẹ̀ ẹ bá ti dọ̀rọ̀ fídíò ìmíràn mo máa edit gbogbo ẹ̀ tí mo máa ń ṣe gbogbo ẹ̀ síra wọn.
1: Especially láàrin àwọn akátá o.
0: Ayé tó máa polówó fún yín o. Bẹ́ bá ní bẹ́ẹ̀dì tẹ bẹ́ẹ̀ sọjọ́ bí irú orin bẹ́ẹ̀dì tẹ gbọ́lẹ̀ kan àwa lásẹ̀ o. Àwa lásẹ̀ o èmi àtòkun lọ́lá fún Láyọ̀ Lásùkàn mi. Lásẹ̀ o ẹ pè wá ẹgbẹ́ fún wa àbáyín sí. Bẹ́ẹ̀ bá lè jẹ́ kó jẹ́ pé fọ́tò ẹni tẹ́ fẹ́ kí nìkan náà lẹ́fẹ́ ká báyín mix pẹ̀lú orin tó bá wù yín àbáyín mix rẹ̀ mọ́ra wọn. Lówó tásọ́rẹ́ tí ògún pa. Ò bá ṣe máa ń ṣe nù. Ẹ dákun ẹ gbéṣẹ́ fún wa. Ebi ò ní pa yín o. Ẹ gbéṣẹ́ fún wa Nàìjíríà ọ̀rọ̀ gbọ́ lọ́wọ́lọ́wọ́ tá à ń wà yìí o. Tẹ́ ẹ bá ti fẹ́ káwa náà di dàkudà ẹ máa gbéṣẹ́ fún wa. Ẹ gbéṣẹ́ fún wa o. Ẹ ti gbé ẹgbéṣẹ́ fún wa. Ẹ gbéṣẹ́ fún wa. A máa ń ṣe bẹ́ẹ̀ de song a ń ṣe jingle kò sí ìta ìṣe tẹ bá ń gbọ́ bó ṣe ń gbọ́ bó ṣe ń jálálálá ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣẹ́bí ọ̀yọ́ gbogbo ẹ̀.

0: wọ́n ṣe surprise visitation náà tá lọ jí kí o ní ọjọ́ ìbí nílé lábẹ́jọ́ pẹ̀lú orin pẹ̀lú lù pẹ̀lú fèrè ọ̀nà kan ọ̀wọ́jà adé olùkọ́ tí ń kọ́mọ ní iṣẹ́ kíkọ́wé tí tó ń kọ̀ pẹ́ ó tún wá kọ̀rọ̀ ọ̀wọ̀ sí sẹ́mọ̀ pé kíkọ́ náà ní gbogbo ẹ̀ a ní sí ká legalize corruption yìí èèyàn mi ká legalize rẹ̀
1: láti lè mú ìkìlẹ̀ wá sí wo
0: kán wá mọ̀ moderate rẹ̀ pé corruption ti ọ̀gbọ́dọ̀ ju tèmi lọ tí tèmi ọ̀gbọ́dọ̀ ju tiẹ̀ lọ tó bá ti lè hùwà àbàjẹ́ tó ju báyìí lọ á dàṣẹ́ rí àfọ́n torí kò sẹ́ni tẹ́ bí nísìn pé tó bá dépò òṣèlú bò ló ṣe yóò lọ ní ọlọ jí ni national cake ni mindset ti gbogbo wa nu ní nàìjíríà lọ́wọ́lọ́wọ́ kọ́ lọ́ sàánú bó ni nàìjíríà ti fẹ́ tẹ̀síwájú báyìí.
2: ìdòwò tí ọkọ fi mọ́ sí la.
0: àwọn tá sì lówó gbogbo wọn náà ti ń jápa ṣùgbọ́n àwọn tá a ní nǹkan kan tá a ní gá tá a ní gbogbo la fẹ́ já lọ. àwọn ò níbi tá à ń lọ. ọrùn sún la parò kú sí.
1: ilé lásán pa mi sí àmọ́.
0: àbí káwọ dúró tì í pé ààyè ó dáa ní o. làwa bí yaláwí ìjánu làwa bí máa ń rí tá a máa ń wí. táyì ṣe bójú rí ẹni adákẹ́ lọ́dọ̀ ti a kì í sọ̀rọ̀ ti a ni bójú rí ẹni adákẹ́ o. tọ́lá wàá fẹ́ nàìjíríà ò dáa á wí ní o. ń ṣe wá adákẹ́ ní tí wàá fẹ́ ti ọjọ́ ọ̀la mi tí wàá fẹ́ ti ọjọ́ ọ̀la àwọn ọmọ mi ń wà adákẹ́ ẹni bá dákẹ́ tara rẹ̀ ọba adákẹ́ o àìwò ìdákẹ́ pọ̀ àbúrò àwọn àgbàlagbà ṣe máa ń wí ẹni bá dákẹ́ tara rẹ̀ ọba adákẹ́ o. gbogbo alamọ̀ pé nàìjíríà ń ṣàárẹ̀ lọ́wọ́lọ́wọ́ ń ṣàìsàn. ẹ mọ ìjà ọwọ́ tó bá sì ń dùn yàn yé fi ibà bẹ́ aṣọ kí gbogbo wa kájọ mọ́ tẹnu mọ́. gbogbo ẹ̀yin tẹ wà ń lé òkèrè ẹ mọ́ bá wa.
2: ó lọ́rọ̀ bọ ohun yẹn dà o.
0: ṣe orientation fáwọn èèyàn wa ní àyín kẹ́ ẹ mọ́ orientate tí wọ́n.
1: nation ṣe bí n bọ̀ rastafari.
0: ẹlòmíì yóò ní torí pẹ́nìkan òní wọlé ni oníjó òun ó dìbò fún. yóò máa ní let's choose between devils. between two devils must you choose between two devils. ṣé dandan ni kò choose láàrin àwọn ọ̀daràn méjì àwọn oníjìbìtì àwọn olè méjì nígbà tẹ́lẹ̀ omi ń bẹ́ ọmọ

0: nítorí pé ẹni tí tó tún lè túṣun kò ní wọlé ṣé dandan ni kí wo dìbò rẹ fún ẹni tí ó wọlé tọjọ lè tọjọ ń jìbìtì tọjọ sùn láàlú ògiri oko.
1: ẹjọ́ gbà yìnyín ẹyin lẹ́rìn.
0: ṣùgbọ́n bẹ́ẹ̀ bá kékeré tẹ yányányán wọn ní gbọ́.
1: tẹ́tẹ́ máa sọ.
0: orí rẹ̀ wájọ́ ń ta gbogbo wa ní ìsìn àti gbogbo àwọn tí wọ́n yé dìbò àwọn tẹ́ ń mọ ọ̀tún yàtọ̀ sósì tí wọ́n ní torí owó dìbò tọ́jú pé sẹ́yìn bá ti ẹ̀ gbowó lọ́wọ́ olóṣèlú owó dìbò fún kọ́ńsẹ́ǹsì wọn. wọn wá ní dìbò wọn mọ sásẹyìn ńbẹ orí rẹ sì jọ ń ta gbogbo wa papọ̀ ní ṣé bí ẹ rí gbogbo policies àwọn ìjọba tó wà lóde ṣé ọmọ àfẹ́ẹ̀tì gbogbo wa tí wọn bá transfer 10,000 sí wọ ìwọ tó ń support wọn tí wọn yọ 50 naira ńbẹ bó ti jẹ pé ó dá kí gbogbo wa náà ká mọ san tax ṣùgbọ́n bó náà ń kó o sí gbogbo ẹ̀ tán yọyọyọyọyọ subsidy tán yọyọyọyọyọ ń bò lọ́wọ́ salary wọn san reduce rẹ. gbogbo ètò kórímọ́tà ló tán ń ṣe bóun náà ṣe ń pin ṣe ń pin yín tó ń kárí gbogbo owó owó tí òsínbàjọ ń hákàkiri trader money sọ́dọ̀ àwọn èèyàn wa máa mi rẹ́gísítà bá mi rẹ́gísítà kankan lọ́wọ́ náà àwọn méjèèjì wọ́n wá máa wí wọ́n máa ní millions iye kan làwọn èèyàn táwọn fún ní trader money o kò ṣe dọ́dọ̀ máa mi kò ṣe dọ́dọ̀ bá mi kò yẹ yín. bí ó ṣe jọ mọ àfẹ́ẹ̀tì gbogbo wa nù.
1: yọmi adé ọmọ níbi ìkó tó.
0: àwọn policies wọn yọmọ àfẹ́ẹ̀tì wa.
1: àwọn pẹ́ ẹ̀
0: o. lẹ́ẹ̀sì gbọ́dọ̀ sún sẹ́yìn nídìí òṣèlú o.
1: adé
0: ẹ gbọ́dọ̀ tàdé ẹyin o. ẹ mọ́ tàdé ẹyin o. ẹjẹ́ àjọ mójútó ni o. kájọ mójútó ni o. ohun tá a bá dìjọ wò gúngún ní gún o. àwọn bàbá wa ní ìsínwó ìkòrò wo o. ẹ mọ́ tàdé ẹyin o. ẹ pakuru mọ kẹ ẹ súnmọ dáadáa o. òṣèlú ìsìn tá à ń sá sẹ́yìn ńbẹ o. orí rẹ̀ ọjọ́ mọ́ ta wá ni o. bó o lówó gan bó o fẹ́ travel out. policy wọn lè àfẹ́ẹ̀tì rẹ láti mọ lè travel.
1: adélèwọ lẹwọ kí lóun ti ṣe yọ.
0: ẹ dọkọ ẹ orientate àwọn èèyàn wa ẹ máa bá wa fún ọ ní ọrọ ẹ máa bá wa sọrọ sínú orí wọn níbi wọn ti ń gbọ. bí wọn bá tọrọ owó lọwọ yín bẹẹ bá fẹ fún wọn lówó ẹ bá kọkọ fi ọrọ dẹkin agbárí wọn. ta ni wọn máa ń dìbò rẹ fún. ó ń yẹyẹ.

torí àwọn èèyàn wa àwọn wèrè yìí wọ́n ti improvise àwọn èèyàn wa tó jẹ́ pé wà láì tàláì torí 200 àpò kan owó tí ò tó ra oúnjẹ fún ọmọ kékeré lójúmọ́ tí ò tó jẹun torí àpò kan wà láì ẹlòmíì yóò dìbò ọjọ́ ọ̀la rẹ̀ dànù fún ẹni tí ó jí owó kó lọ torí àpò kan 200 naira lẹ́lòmí ò fi ta fútsọ̀ ní òbí ta ọjọ́ iwájú òun àtàwọn ọmọ rẹ̀ àti ìrandínà rẹ̀ wọ́n ti mortgage almost the future of the next generation and the generation yet unborn. Owó yíyá lójoojúmọ́ ní níbo ni wọ́n ń kó o sí níbo ló wà níbo lówó ọ̀hún wà. Àánú yín ò ṣe mí ẹ mọ́ dìbò ẹ mọ́ sòṣèlú. Ní tí mo wá ń dùn mí ni pé bẹ́lẹ́sẹ̀ bá wá ń jí ìyàwó lòdòdó náà mọ́ ń bá wọn pín bẹ̀. Àtàwá tá a dìbò fáwọn èèyàn gidi àtàwọn tí wọ́n dì fáwọn tó kú tí wọn gbádùn yìí gbogbo wa lórí ẹjọ́ máa ń ta papọ̀ kì í dẹ́nì kankan sí o bẹ́ẹ̀ náà lẹ̀rọ̀ bọ̀ tán náà ń gbọ̀ pa á ṣe yóò ta bálé yóò ta bóko ni o. ẹ dákun ẹ máa fọ̀rọ̀ dẹ́kin àwọn èèyàn tẹ́ máa ń tọrọ owó lọ́wọ́ yín lé tẹ́ bá fẹ́ fún wọn lówó ẹ gbá wọn lọ́rọ̀ ẹ sọ̀rọ̀ sí wọn níbi wọn ò ti gbọ́ kí làákàì wọn lè bọ̀ sípò torí mílíìkì torí ráìsì agolo mẹ́ta agolo méjì tí ò tó èmi gan jẹ lójúmọ́ tí ò tábúrò mi jẹ lójúmọ́ tí ò tọmọ tí ń gbé lọ́dọ̀ mi jẹ lójúmọ́ ni wọ́n sì mortgage fútsọ̀ gbogbo wa papọ̀ bólódòdó bá wá bẹ́lẹ́sẹ̀ bá wá ń jìyà olódòdó wa náà mọ̀ bá wọn pín bẹ̀ ẹ dákun ẹ mọ̀ bá àwọn èèyàn wa sọ̀rọ̀ níbi tí a ti ń gbọ́ àbí ṣé ká legalize corruption gẹ́gẹ́ bí àkòrí ọ̀rọ̀ tí mo fi bẹ̀rẹ̀.

Alẹ́ èyàn tèmi tẹ wà nílùú ọba. Ẹyin tẹ mọ̀ pé tẹyin bá fẹ́ jẹun tẹbi bá ti pààyàn dáadáa. Tẹyin wá rí ẹnìkan tí tọ́fẹ́ fún yín lóúnjẹ tọ́fẹ́ fún yàn lóúnjẹ. Tẹ́ pé oúnjẹ wà lọ́dọ̀ rẹ̀ tá a ti mọ̀ pé ọ̀dọ̀ rẹ̀ ní ìjẹ mú wá wà o. Kò sí nǹkan tọ́fẹ́ bá wa sọ lásìkò tẹbi ń pa wá tá a fẹ́ gbà nǹkan lọ́wọ́ rẹ̀ tá a ní gbọ́. Ẹ mo sì mọ̀ pé gbogbo wa la ní àwọn tá a wà lókè ilé òkèrè tàbí àwọn tán wà Nàìjíríà náà torí wọ́n ń gbọ́ mi lọ́wọ́ Nàìjíríà náà dáadáa. Àwọn tán wà Nàìjíríà náà tó jẹ́ pé Ọlọ́run gbé ọwọ́ yín sókè díẹ̀. Lára àwọn tán máa ń tàbò yìí, tán máa ń sọ̀bù ònú yìí, tán máa ń choose láàrin two devils yìí tí wọ́n ní lè dìbò fún ẹnìkan, wọ́n ní dìbò fọ́dọ̀, wọ́n nítorí pé kò ní wọlé. Ẹ dákun ẹ máa fi ọ̀rọ̀ dẹ́kun orí wa kó rí pé orí ń ta ọba yìí tó rí pé bí ní ń pọ̀ yìí. A máa jẹ́ pọ̀ ọyọ̀ lẹ́ni, a jẹ́ pọ̀ lè ṣiṣẹ́ ni, sọ àwọn pípọ̀ náà ń gbìyànjú òun ṣiṣẹ́. Ṣùgbọ́n pọ́lísì àwọn tán wà níjọba ní àbẹ́ tirẹ̀ yìí ò ní àbẹ́ ti gbogbo wa yìí ò ní òjẹ́ kẹ́ni tán lọ sùkúù tán kàwé oríṣẹ́ o. Lọ́sọ gbogbo àwọn ọmọbìnrin tán lọ léèwé lọ́sọ wọn daṣẹ́ wọ̀ san gan o. Alẹ́ wọn máa ń wẹ̀ o. Alẹ́ wọn máa ń wẹ̀ o tán bá ní pààrọ̀ nínú wọn máa ń dùn o. Ẹ̀wọ̀n àgbà mi o, ẹ̀wọ̀n ẹ fi àwàdà tí mò ń ṣe ń lẹ̀ o, ẹ fi ti pé dáhùn pé mi ò serious tẹ́lẹ̀, ṣùgbọ́n ẹ di òṣìṣẹ́ ìṣe òdodo ọ̀rọ̀ tí mò ń sọ ń bẹ̀ mọ́ ni o, ẹ dákun torí ọlọ́run. Sẹ́yìn òkété ẹ bá ti ní pààrọ̀ nínú yín máa ń dùn o, sọ̀rọ̀ pé ọba ti tẹ̀ lọ́kùn yín jáde, o lè ro oúnjẹ jẹ o, ìwọ bó bá lu jìbìtì. Bó o ṣe kàwé tó tó oníṣẹ́ lọ́wọ́ tó bẹ́ẹ̀ ò bá lu jìbìtì kò sí nǹkan kan fún ọ. Aláta àrágó náà lọ́mọ ń bá kiri torí pé ìdìbò fún àwọn èèyàn tó gidi tó jẹ́ gidi ni o. Àwọn ìdìbò fáwọn tí wọ́n lọ́pọ̀lọ́ tí wọ́n lè tún lu ṣe ni o. Ẹ máa ń choose láàrin two devils ni o. Ẹni lè wò pé ẹni yìí tó ní nǹkan tó lè ṣe fún lu ẹyin. Torí ẹ tún fọ̀rọ̀ gbá wọn lórí débi pé ṣe bí wọ́n ń tiẹ̀ ṣe bọ́ ọmọ ìyá mi nínú ẹ̀sìn ni wọ́n máa ń dìbò fún. Gbogbo ọmọ ìyá rẹ̀ tó ṣe ń dìbò fún nínú ẹ̀sìn látijọ́ yìí. Èwo ló débẹ̀ tí ò jí owó kó, èwo ló débẹ̀ tí ò kówó jẹ, èwo ló ṣe dáadáa fún lù nú wọn. Ọmọ ìyá rẹ̀ nínú ẹ̀sìn ẹ dìbò fún. Kíní kan báyìí ni ẹ dìbò fún o, Muslim ni ẹ dìbò fún o, Kristẹni ni ẹ dìbò fún o, ṣe bí ilẹ̀ ń bá káàkiri àti pásítọ̀ àti ìlẹ̀mọ́mù tó ti ń débẹ̀. Èwo ni òkówó jẹ? Àwọn ẹran tí wọ́n máa ń sunkún ìyà ẹ̀kún burúkú wọ́n máa sunkún rédeède. Tí wọ́n bá ń wàásù lórí púpìtì báyìí ẹ fi bí èèyàn ọlọ́run tán. Tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sunkún ìyà ẹkún òfò tí wọ́n ayé wa sùn. Tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sun ẹkún òsì ẹkún rádaràda ẹkún burúkú. Ẹrù bí èèyàn ọlọ́run tán ni ìwà títí oró tí ń bẹ nínú wọn ó sì ju tà kéèké lọ ó ju tejo lọ. Ẹ̀yìn ẹ̀ wá sọ̀rọ̀ sí wọn pé àwọn ọmọ ìyá rẹ nínú ẹ̀sìn tèmi bá tọ́ba tó ń dìbò fọ́mọ ìyá rẹ burúkú kan tó wò pé séléyìí ní nǹkan tí ó ṣe fún lù ú tó dìbò fọ́mọ ìyá rẹ burúkú kan nínú ẹ̀sìn tí ò tún lù ṣe tó bà lù jẹ́ sí. Má dọ̀dọ̀ mi tọrọ owó ní next kíní o láftà kíní o kò sí owó kankan fún ọ lè wá sọ ńdó ló burúkú. Ó lè wá sọ ńdó ló burúkú.

07068874274 lẹ́lẹ̀ pè mí sí ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi láti orílẹ̀ èdè Nàìjíríà. Bọ́yẹ̀ fẹ́ dá sí ẹ̀yin náà fẹ́ dá sí tí àyàn kójú kẹrí nǹkan èmi ní bóyá kẹjẹ́ legalize corruption. A padà tún ṣe ní Facebook Live náà táwọn èèyàn ọmọ wò àti ọmọ kọ́mẹ́ǹtì ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa lọ́wọ́ náà. Ẹ lè send èsì yín sórí WhatsApp mi pẹ̀lú nọ́mbà kan náà ní text message. Tàbí kẹ́ ẹ pè ní orí normal call sórí 07068874274. Àsìkò ìdìbò míì ní tó ń bọ̀ yìí o. Àwọn ajẹlójú onlékọ́lẹ̀ tó ti ń gbé lórí gẹ̀gẹ̀gẹ̀ bí àwọn ògbúkulè, àwọn known thieves. Àwọn kọlẹ̀ tó ti ń gbé lórí gẹ̀gẹ̀gẹ̀ bí páwọn nìkan náà lè ṣe àwọn nìkan wọ́n lè tún Nàìjíríà ṣe. Tí wọ́n máa ń pe olè, ẹ pe olè wájà. Ẹ tún pe okle, ẹ pe olè. Ẹ pe olè, ẹ tún fẹ́ pe olè wájà. Ẹni tó ń gbìyànjú, ẹni tó ń tẹ́ráì, ẹni tó ń ṣe làkà, ẹni tó ń làkàkà láti tún pe olè wájà. Ẹni tó ń ṣe làlà kókó fẹ̀fẹ̀. Ẹni tó ń gbé àwọn olè lórí. Àwọn olè tó yẹ pé tọ́mádé ìjọba tán báyìí gbogbo government properties náà máa ń tọ́ọ̀nù sí private property títí wọn. Ẹ dá wọn mọ̀ bí ṣe bẹ́ẹ̀ mọ̀ wọ́n. Ẹ mọ̀ wọ́n. Àwọn ni mẹ̀sáyà yín sólè ni mẹ̀sáyà yín. Ẹnìkan sọ mi ò ní kọ̀ṣẹ́ ẹni tọ́lọ́ ò lè lọ. Kọ̀ṣẹ́ ẹni tọ́lọ́ ò lè lọ. Ẹni tọ́lọ́ ò lè ṣe. Kò sí ẹni tọ́lọ́ ò lè ṣe. Àmọ́ nǹkan tó lè ṣe tí ò ní ṣe ọ̀pọ̀ ju tó lè ṣe tí ò ṣe lọ. Ní tó lè ṣe tí ò ní ṣe. Torí ẹ̀ ló fi fún wa lọ́pọ̀lọ́. Tọ́lọ́ bá bá wa sọ̀rọ̀ dáyé kan nínú Kùránì. Yóò tún ní àfàlà àtàkì lùn. Sẹ́yìn ìṣe làákà yìí ni. Ẹ gbé kinní yìí sínú ròrí. Ẹyin stupid people yìí, ẹyin dèdèrin yìí. Ẹ̀yin rọ ọpọlọ, ẹ̀yin lọpọlọ yín ni. Ẹ ronú.

0: ẹ mọ̀ wá jẹ́ wọ́n fi ẹ̀sìn kò yín papá mọ́ra lẹ́sìn tán ti fẹ́ sọ di bísínẹ́sì ní nàìjíríà nísìn bólóṣèlú kan bá ti gbówó wá sọ́dọ̀ bàbá àmọ́hùn tó kó wá sọ́dọ̀ dádi jí o ẹ mọ̀ gbọ́ sọ́lú olùnàbílì kẹrí can somebody shout hallelujah lẹ́mọ̀ gbọ́ nísìn kọ́ bá jẹ́ pé owó jìbìtì ni wọ́n mọ ibi tó ti rówó wọ́n fẹ́ mọ ibi tó ti rówó rẹ̀ àwọn olóòótọ́ nínú àwọn àwọn ẹlẹ́sìn yìí ní ìsìn wọn tó nǹkan ndí kálukú òjẹ́ ni kálukú ń bá káàkiri tí wọ́n bá ti jẹ́ dòdò wọn wà nílé sòdodo.
1: àwọn ìlọrin rẹ́mi sì ni ọmọdé ṣe.
0: ṣé ẹ ti gbọ́ bí ìmọ̀ọ́mù kan tó ti ń criticize gọ́ọ̀mẹ̀ntì tó wà lóde present government of the day ẹ gbọ́ bí ìmọ̀ọ́mù kan ti ń criticize rẹ̀. ṣé ẹ gbọ́ bí pásítọ̀ kan àwọn láwọn pásítọ̀ àgbàlagbà àwọn GO tó ti ń criticize rẹ̀. ẹ kàn mọ́ gbọ́ ẹjẹ́ lọ gba àwẹ̀ àwẹ̀ ọlọ́jọ́ 21 days ẹ ṣàdúrà fún nàìjíríà láti yọ tẹ̀sí ṣàdúrà ṣá máa jẹ́ pàdúrà ọgbà ni ṣé àdúrà ọgbà ni ṣàdúrà máa jẹ́ pàdúrà ìgbà ṣàdúrà ìgbà ọlọ́run gbàdúrà kẹ́ ṣùgbọ́n ìgbà tọ́lọ́run ti ṣe àwọn nǹkan kan fún wa òun náà expect pé ká ṣe àwọn nǹkan kan in returns ni he gave us valuable natural resources we have minerals copper name it a ní ìta tún fi lè sọ̀nà bitumen ń bẹ londo state a ní epo crude oil kódà wọn tó ti rí lẹkọọ ìgbọ́n tó sọ pé wọ́n rí lóògùn state náà ń bẹ londo state bẹ́ẹ̀ ní river state ń bẹ ní àwọn bayelsa nkankan yẹn tá a fi lè sọ̀rọ̀ ajé a ní kòkó láwọn ibòmíì a ní kí la gbìn tí ó wù torí ọlọ́run kí ni nǹkan tá a ṣe tó ń jẹ́ wá fi wọ́n gógógógó báyìí ẹ mọ̀ gbọ́ àtúnṣe pé torí báyà torí báyà import àwọn kan ẹ mọ̀ gbọ́ wọ́n ń sọ nísìn wọ́n ń lé sí a ti dangote refinery sí bá ti tún bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ epo wàlẹ̀ petrol wàlẹ̀ ẹ mọ̀ tanra yín mo yín mú sí sùkẹ̀ dangote sí ọmọ ṣe sìmẹ́ǹtì ní nàìjíríà njẹ́ ò lẹ̀ ti import sìmẹ́ǹtì wọ́n ṣe bí nàìjíríà náà ti ń ṣe sìmẹ́ǹtì kí ló dé tí sìmẹ́ǹtì fi gbówó lórí gẹ́gẹ́gẹ́ 4,300 naira ní ara ní last week ní ìṣojú omi 4,300 naira ní sìmẹ́ǹtì tá à ń ṣe ní nàìjíríà ẹ mọ̀ wá mo yín mú sí tó máa ní dangote refineries ní òmù kẹpọ̀ wálẹ̀ nígbà táwọn wèrè tán wà ní àwọn wèrè àwọn tí wọn lọ́pọ̀lọ́ tán wà ní ẹyin agbọ̀n ìjánu ìjọba wa tí wọn mọ pọ́lísì wọn kì í checkmate àwọn pípò yìí wọn kálukú ń ṣe tó wù ní kálukú ń ṣe tí wọn ní kó ń kó jábélé ní ìtọ́ bá wù kálukú ní ìtajà kò sí consumer protection unit kankan bẹ́ẹ̀ bá lòdù káàdì bí ọba wọlé báyìí ẹ lòdù ẹ forí ara yín kò wọlé forí ara yín nu kò sáwọn kankan tó jẹ́ ká ìjọba tí ó jà fún yín pé nẹ́tíwọ́ọ̀kì yìí o kí ló gbá ẹ mú táìní yìí fi lòdù káàdì tó sanwó rẹ̀ tí ò wọlé kò sáwọn kankan tó ń checkmate tí wọn tán bá ti fún wọn lówó báyìí àwọn tán wà ní kíní yìí ẹ wá ẹwọn á sọ kíní ọlọ́run ti fún wa ní natural resources tábílẹ̀ better life to each and every one of us nígbà tí nǹkan ojú òtún ti là tó báyìí wọn mọ bàbá mi bàṣírù ẹyìn bàbá mi fata ìlàmídì ajọ sọrọ atlanti níjọ òní nígbà tí bàbá fi lọ ìlú èbó nígbà tí wọn ti ní bí ọdún táìsẹ̀ ń bí àwa ní 30 years ago tí bàbá fi lọ amẹ́ríkà tí bàbá ṣàlàyé wípé àti lọ amẹ́ríkà ò le kankan kan báyìí nígbà ọ̀hún ó sọ òyì sí ìbá ọbẹ̀ lọ united kingdom wọ́n mọ̀ ń sùn wàrà ní gbogbo ìgbà tí nàìjíríà ẹsẹ̀ gbòmìnira wọ́n mọ̀ ń fẹ́ kán wá bẹ̀ nítorí owó ń bẹ wọ́n mọ̀ pé owó kòkó ń bẹ owó gbẹgbẹ everything is bare nígbà yẹn ní ìsìn kọ́ ẹ mọyì millions billions of naira billions of dollars táwọn èèyàn wa tán ń wèsì ní us embassy tán bá tún máa gba kẹ́lánkù visa wọ́n dé bẹ̀ báyìí wọ́n ṣe páálí wọn ni wọ́n ní jẹ́ kán lọ wọ́n ní wọ́n decline request wọn ni wọ́n ẹ̀bẹ̀ kí ń refund owó wọn ṣé ẹ mọyì billions millions of dollars tó ń sọnù lójúmọ́ bẹ́ẹ̀ bá lọ sí kẹ́sìntì àdúgbò náà pé àdúgbò ńlẹ́kọ̀ọ́ tán ti máa ń lọ ṣe interview fún american visa kínní wọ́n ní bẹ́ẹ̀ sì báwọn èèyàn ń bẹ̀ ni àwọn míì tí ẹ̀ fẹ́ sọ bẹ̀ dílé àtàrọ̀ kùtùkùtù àtàlẹ́lẹ̀ báwọn èèyàn ń bẹ̀ ẹlòmíì ó ti wẹsẹ̀ wá lóríṣiríṣi ni pàfóòmù lóríṣiríṣi ni nígbàtí nàìjíríà ò dá ni o àwọn kọ́ńtì tán gbádùn tí orílẹ̀-èdè wọn dá wọn bẹ́ẹ̀ lè mọ fún wọn ní físà lọ́fẹ̀ẹ́.

0: àwọn èrè yìí tán rí gùn tara wọn yìí bá bá tún fẹ́ lọ tán wọ́n tún fọmọ wọn bẹ̀ ẹ mọ òkó òkórócha ní Imo State Imo òbí jẹ gọ́vnà deputy chief of staff àna rẹ̀ ló fi bẹ́ àna rẹ̀ ni àna rẹ̀ ọkọ ọmọ rẹ̀ ló fi síbẹ̀ ọkọ ọmọ rẹ̀ ló fi síbẹ̀ ní ìròyìn kan wọn ń kà níjẹta àbánà ni wọn ọlọ́pàá tí wọ́n ti mú yùn wọ́n ti arrest rẹ̀ wọ́n máa ń rí kú tara wọn bẹ̀ ni tán bá tún kú ń bẹ̀ tán wọ́n yìí fẹ́ kú nígbà tó kú gọ́vnà ó sì gọ́vnà ọdún mẹ́jọ ó tún lọ sí sẹ́nítọ̀ ó ti tún wà ní sẹ́nítọ̀ báyìí bájímọ̀bí náà ti fẹ́ sinú lọ́yọ̀ state wá hàn yín ó ṣe ó ti ṣe sẹ́nítọ̀ rí tẹ́lẹ̀ bóyá ọdún mẹ́jọ náà ló fi ṣe yàn rántí mọ́ ní CNPP àbí kí ló tiẹ̀ fi ṣe ń gbà kó tó tún ṣe gọ́vnà ọdún mẹ́jọ ó tún gbégbà kó òun tún fẹ́ lọ sí another sẹ́nítọ̀ tí ó bá ti pa àwọn èèyàn fóòtì against ẹ̀ nígbà tí wọ́n rí yí àti bí wọ́n ṣe yí tó tí ò fi wọlé tójú bi tí ojú odidi sitting governor tí ò wọlé senate odidi sitting governor tí ò fi wọlé senator wọ́n mọ àwọn ìfẹ́ kù ń bẹ́ẹ̀ wọ́n ìfẹ́ kù ń bẹ́ẹ̀ ẹ̀ mọ́yọ́ ọdún tí buhari tó ti ṣe ààrẹ abàṣẹ wà ní orílẹ̀-èdè wa yìí tó ń kú lọ ń kú tán lọ sírù rẹ̀ lọ́yọ́ ọmọ ṣe dáadáa ń kú tán lọ ó tún wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń kú tán lọ.
1: Ẹ máa jẹ́ wáyé ti dábì.
0: Kí ni wọ́n ń ṣe nígbà wọn wà ń bẹ̀? Kí ló ṣe nígbà wọn? Àsọ́lọ̀ fẹ́ tàṣírí rẹ̀ náà lójú wọlé. Torí tí ò bá lọ wọlé nígbà ni a máa ní the best we never had. The best president we never had. Ìlà bá máa sọ. Bọ́lọ̀ ń ṣe fi kú bu MKO náà láṣìírí. Báyà wọn náà tán bá débẹ̀ báyà jẹgúdú jẹra ni wọn báyà. Ṣùgbọ́n lọ́n fa ikú bù wọn láṣìírí. A máa sọ pé orílẹ̀-èdè yóò bá dáa ni tọ́wọ́ ẹgbẹ́ MKO lọ wọlé ngbà náà. Bàbá ṣe máa sọ nu kí Buhari tó wọlé ngbà tó lọ́n fẹ́ tàṣírí rẹ̀. Ìgbé ṣe rẹ ni tẹ́ ẹ fẹ́ gbọ́kànlé. Tẹ́ ń gbọ́kànlé. Àṣé kò fùtù fẹ́ tẹ̀ báyìí ni. Àṣà tí ò ní kán nú. Ẹyin tèmi àsìkò election mi ló ti tún dé yìí o. Ẹ pé àrókè pé ọ̀dọ̀fín nú yín o. Pàápàá jùlọ ẹyin tẹ wà nílé òkèèrè. Táwọn èèyàn wa tán wà nílé bá ti ń tọrọ owó lọ́wọ́ yín bá ti fẹ́ fún wọn lówó ni ẹ máa nù wọ́n ń gbólóhùn. Kẹ́ ẹ máa gbá wọn ń gbólóhùn. Kẹ́ ẹ máa bí wọ́n ta ẹlẹ́tàni wọ́n tiẹ̀ fẹ́ dìbò kẹ́ ẹ tó fún lówó. Bó tiẹ̀ ní Nàìjíríà ta bó ni bí Nàìjíríà ṣe ń lọ ya wọn báyìí owó ló tiẹ̀ dìbò fún nú wọn. Wọ́n bá ti fún yín lẹ́sìn kan tí ò ṣe ẹ mú owó yín ẹ fi pamọ́ wèrè retí ìgbọ́nú o ebi ìyà ètí ìjẹ́ tó nú ebi ìpádàdánú o torí retí ìsílẹ̀ nú o ẹ má fún lówó ẹ má wéṣẹ owó yín o ẹ ń wéṣẹ owó ni.
1: Mo bá láwùn ṣọ́ ẹ̀ o.
0: Torí bí oríta àwọn èèyàn dé yìí ọ yẹ kí làákà ìwọ ti mọ̀ sílẹ̀ o kí brain wọn máa ṣiṣẹ́ lẹ̀ ni o ká máa count down 2023 okùn ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún lẹ́ni ọkọ̀ ọjọ́ mẹ́wàá lẹ́ni bó ṣe yẹ ká máa count down rẹ̀ nù ká gba àwọn wèrè ipò níjọba sì ní fi wèrè míì bẹ́ẹ̀ ní ṣe ní two devils àwọn èèyàn gidi tá support ni.

ẹ mọ̀ bínú jà network ló disconnect yìí wá ó já wa tíntín ni ṣé ẹ mọ̀ yẹ wọ́n ń ṣẹ́ náírà ní ìsín sí dọ́là ṣé ẹ mọ̀ yẹ minimum wages ṣé ẹ mọ̀ yẹ tó jẹ́ tẹ̀ bá calculate ẹ̀sọ́ owó dọ́là. Fún ìdí èyí àti àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀dí ẹni tẹ́ bá fẹ́ bùn lówó ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ máa yẹ ọpọlọ rẹ̀ o pé só ti jẹ̀yà ṣé yà ti pa lórí só ti jẹ̀yà tó ṣé yà só ti gbọ́n torí ọmọ òjìyà ọlọ́gbọ́n tani sísà rẹ tí ò bá tí ì gbọ́n ẹ jẹ́ kí yẹ ọ̀jẹ́ díẹ̀ sí báyá yóò gbọ́n nìkẹ́ tó fún lówó ẹ má wo èsì owó yín o èsì owó yín o ẹ má jẹ́ kẹ́nìkan blackmail yín. Made in Oyo lèmi o, Adeyinka Pembo bí àwọn erin. Ajáàlú Ọ̀yọ́ ti gbó lásán, ní ìbáraẹranko máa ṣe rábà mi èèyàn. Àwọn yin ọ̀rọ̀ jẹnu ohun rún. Kásá máa ṣe dáadáa, ajó kọ bí ẹni kìlọ̀ wà. Made in Oyo lèmi o, òkè òrò kí ni mo fi kalẹ̀ sí Lọ́yọ́ aláàfin wa ní àyín, Adeyinka Pembo bí àwọn.

Ẹ̀ẹ̀tún mo kọ́ tẹ́ máa ń pè mí, wọ́n ní Ṣálíù, ẹlẹ́nu gbọ́rọ̀, lára àwọn ọkọ mi nù, Dẹ́yìnká, Ọlásùkànmí, Kásàmásì dáadáa, pàpín, báàlẹ̀ fìlà, bá àmì ká mọ́ tún ní pàgbínjẹ, pàgbínjẹ kẹ́rù owó òòsà, èmi náà wọ́n máa ń pè bẹ́ẹ̀, wọ́n tún ní pàgbín, pàgbínjẹ, pàgbínjẹ, wọ́n tún máa ń pè mí ní Adéyinka Pẹ̀mbọ bí àwọ erin, èmi náà tún ni mò ń jẹ́ bẹ́ẹ̀ o, èmi náà tún lajẹ́ ọkọ bí ẹni kìlọ̀ wà, èmi náà tún lajẹ́ àlọ́ ọ̀yọ́ tí ègbó lásán, èmi tún ni wọ́n máa ń pè ní Ṣálíù, ẹlẹ́nu gbọ̀rọ̀, kọsọ́rọ̀ tá a lè sọ. Mọ́námọ́ná tí a kárí bọ́nú bí ẹni tí ò lọ́gbọ́nú, àgùntàn mí wò sùnsùn sùnsùn bí ẹni tí ò má bí ọ̀rọ̀ ń rè, bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí ọgbọ́n inú ẹ̀ egbèje ni o, Adéyinka Pẹ̀mbọ bí àwọ erin, ajáàlú ọ̀yọ́ ti ègbó lásán bí ọ̀bá rí ẹranko a sì rábà mi èyàn. Ayin òdodo ọ̀rọ̀ làwọ́ sọ, a ò ní fọ́pò mọ́yọ̀, a ní fọ́pò mọ́yọ̀ ń tíá, bọ́ bá ṣe rí là á ṣe sọ, nítorí àwa mọ̀ pé sàn láàrin ajé báyìí náà ní mú ní pẹkọrọ, Adéyinka Pẹ̀mbọ bí àwọ erin.

lemi se wan bi se ka be kan legalize corruption eh David Black abi kiloko SUK minister prime minister of UK David kini kan ko lo ko eh Tony Nigeria is fantastically corrupt ninjo na to so o gbona lara wa bi pe kini sugbo to lo so ododo oro sire bi isoguso ni ododo oro bi isoguso ni o we are fantastically kali corrupt ta ba tun le multiply kali in uncountable times our very very corrupt gbogbo alasi jomo abuja o go ni ti wa na nse ah ma bo se ma sun so congo iresi sinu omi gbona ko le ba sun ki ton din osun wa ku sesin re oko pe ko ma din osun wa ku sesin re oko ko ma do sun wa ku owo ina lo ma lo dan mi fi se bile like na ma ni e wa san wa lubari ko mo ninjo am ko mo owo ina ko le ma mu lo be bi owo telephone eru kojo e wa lo ma nya ya ku ya won ma nda won da luru ka ki awon mo te fowo buku te bi sadura fun won ninjo te nko won jade awon mo te fowo buku owo ti o mo ko te bi to owo eje àwọn tẹ́ fowó jìbìtì tọ́ ẹyin tẹ́ ń jálé onílé fi ibò tì yín mọ́lẹ̀ ẹ máa ní kálíìbù good ìlú dáadáa ká fi ìlú dáadáa lẹ̀ fáwọn ọmọ wa àbí ká fi ọmọ dáadáa lẹ̀ gan fún ìlú tọ́rọ àwọn burúkú tá ń fi lẹ̀ fún ìlú dáadáa náà ni wọ́n padà ń ba ìlú tọ́ dáa jẹ́ o kí ni rè ní ìsìn àwọn òwòrán lówó lọ́wọ́ àwọn tábà lè fi rìpọ́ọ̀tì ẹ̀ ní ò ní nàìjíríà yìí bọ́ọ̀ bá dílé lu jìbìtì bọ́ọ̀ máa sọ̀sọ́gúsọ bọ́ọ̀ bá sọ̀sọ́gúsọ ọ́ máa ṣèṣekúṣe bọ́ọ̀ bá ṣèṣekúṣe ọ́ máa jalè bọ́ọ̀ bá jalè ọ́ máa jí owó ìjọba kó ẹ̀yin tẹ́ wà ní ministry of work gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ìjọba ẹ̀yin náà mọ bẹ́ẹ̀ ṣe máa ń jí tẹ́ ṣe ń hùwà bẹ̀jẹ́ àwọn míì iṣẹ́ ìjọba wọ́n ti sọ pé iṣẹ́ ìjọba ìṣeṣẹ́ àti làágùn wọn ní ṣiṣẹ́ ọ̀yà wọn tọ́ bá sì ti di pé ìjọba ọ̀sánwó báyìí ṣíráìkì ni ìwọ́ tó lọ ibi iṣẹ́ tó ṣiṣẹ́ ó ṣiṣẹ́ owó tó ń gbà gan tẹ́lẹ̀ ó tún máa ṣíráìkì pé ó tún fẹ́ kúnwó bá a ṣe ń jẹ ègún mọ́yánnu o ní ní yọ gbogbo wa lẹ́nu o gbogbo wa la corrupt o gbogbo wa lólè bí ìwé bàbá mi sayo oyèrèdè bàbá dáadáa of blessed memory tán kọ wá ní yorùbá ní ilé ẹkọ gíga emmanuel alayande college of education àwọn ni wọn ṣe ìwé gbogbo wọn lólè ìgbà kan ni wọn kọkọ ṣe nígbà tá a fi wà ní secondary school náà ti ṣe ìwé yẹn ní ń jẹ gbogbo wọn lólè ní nígbà nígbà padà ìyá bàbá padà upgrade ẹ tí bàbá rí pé kì í máa ṣe gbogbo wọn gbogbo wa náà máa ṣe lólè tí ilé bá dà ẹni aláwòrán bí bá pati ẹ lèèyàn rè ẹni aláwòrán bí bá pati ẹ mọ nìkan lèèyàn rè nínú wa o kìsì bàbá bá tuntun ìwé wọn bá tún ṣe àtúnṣe rẹ wọn bá ṣe sọ táìtù rẹ sí àkọlé rẹ sí gbogbo wa lólè bí ilé bá dà o ẹni ọlọrun bá pati ẹ mọ nìkan lèèyàn rè o bẹẹ bá sì fẹ mọ wá tálákà bẹẹ bá fẹ tálákà ẹjẹ kówó dé o bẹẹ bá fẹ mọ wá tálákà ẹjẹ kówó dé kí burú jẹ ó yapa ṣùgbọ́n ní ìsìn ńkọ́ ìwo ni wà ní wò.

tẹ́ gbàgbé àkòrí ọ̀rọ̀ wa should we legalize corruption in Nigeria. Kákò ti mọ̀ pé àwọlẹ̀ àkókò gbádùn náà gbogbo wa náà lólè káfẹ̀ kan legalize ẹ̀ káwá máa moderate rẹ̀ pé ẹja máa moderate rẹ̀ tọ́bẹ̀ lè jí owó tó báyìí ní China nísìn ó ti níye billions tó iye owó tó lè jí kó tóbi pé wọ́n yìnbọn pọ́ ni. Kò sí wákàtẹ̀ pé wọ́n lo ẹ̀wọ̀n kan kò sí ń bẹ̀ ṣùgbọ́n tí ò bá tó bá ń tọ́jú pé ta sọ rẹ wọ́n sì lè gbé bá yákọ́ lẹ́wọ̀n. Ṣùgbọ́n tó bá di pé ó ti jí kódé lẹ́wù yìí eléyìí fẹ́ bàlújẹ́ ni o eléyìí kàndánù rẹ sì ni wọ́n yìnbọn pádànù ni. Báyá káwa náà moderate corruption báwọn pé tọ́ bá ti lè jí lu jìbìtì kọjá lẹ́wù yìí agogo ti mọ̀ páwọn èèyàn ò lè pa jìbìtì tẹ́lẹ̀. Ṣé ẹ̀ tún gbàgbé ọ̀rọ̀ míì tí mo sọ tí mo fi ń dojú ẹ̀kọ́ èyí tẹ́ wà nílé òkèèrè pé tẹ́ bá fẹ́ bun àwọn èèyàn tán wà nílẹ̀ yìí lówó ní Nàìjíríà lówó ẹni tẹ́ bá rí pórí èrè tí ò tí ì pé tó tẹ́ ti ti ọ̀rọ̀ òṣèlú sí tó tọrọ owó lọ́wọ́ yín ẹ wá ti ọ̀rọ̀ òṣèlú sí bó ti ẹ̀ lọ́rọ̀ òṣèlú Nàìjíríà ta ni wọ́n ti ẹ̀dìbò fún irú ẹni báyìí nínú ẹni báyìí nínú ẹni báyìí ta ló wọlé dìbò fún ta ló dìbò fún tó bá ti ń sọ ọ̀rọ̀ tí ò nẹ́sẹ́ tí ò bá kíní gbé ẹ mọ̀ fún lówó iye tí ìjẹ́ tó nù o torí ìyá ń jẹ́ àwọn èèyàn ní Nàìjíríà lọ́wọ́ o àtàwọn tá à ń dìbò àtàwọn kan tí wọ́n ń dìbò àwọn tí n tí mo wá ń dùn mí ni pé àwọn tí wọ́n wà educated tí wọ́n mọ̀ tún yàtọ̀ sósì tó jẹ́ pé wọ́n bá gbowó lọ́wọ́ ẹni tó ń sọ pé kán dìbò fún òun tán gbowó lọ́wọ́ àwọn olóṣèlú yìí gan wọ́n mọ ẹ̀tọ́ pé àwọn ò ní dìbò fún irú ẹni báyìí èèyàn gidi làwọn ó dìbò fún wọn kà gba owó pé owó yìí òkú gbégbé náà ní tẹ́lẹ̀ ojú kó náà ní tẹ́lẹ̀ àwọn yìí gangan tán mọ̀ tún yàtọ̀ sósì ni wọ́n mọ wá ń sá fún bò àwọn ìyá aláta ìyá elépo àwọn àbókí àwọn ni wọ́n mọ ń dìbò àwọn àjọ mọ complain ẹ máa gbọ́ opinion oríṣiríṣi nínú ìròyìn nínú newspaper various countless numbers of opinions kálukú ló ní opinion ẹ bá sì rí wọn ìdìbò gbogbo àwọn jákujàku tá ń borílẹ̀-èdè yìí jẹ́nu wọ́n máa gbọ́ excuse rádaràda excuse tí ò ní jẹ́ wọ́n rẹ̀ wọ́n dìbò tẹ́ bá mọ bí tèmi ti máa ń lọ́ dìbò láti ilé mi ń gun ọ̀kadà lọ wá sí pooling unit mi níbi tó jìnnà síbi tí mò ń gbé nísìnyí dé wọ́n máa give excuse rádaràda ò lọ give tó bá sọ pé violence máa wà ń bẹ̀ move pooling unit ẹ option wà tó fi lè move ẹ lọ sí pooling unit mi tó mọ̀ pé ó máa ń wà secure tó wà nígboro there is no excuse you have no excuse láti má dìbò you have no excuse kò sí excuse kankan tẹ́ lè give tẹ́ pé ní ò jẹ́ dìbò you have no excuse àyàfi báyà ẹ sì kẹwà lórí ìdìbò láìsàn ló kù tí ò bá ti sí yún bẹ ẹ ní excuse kankan ojúṣe yín ni o ojúṣe gbogbo wa ni ká dìbò ojúṣe wa ni o àgbọ̀dọ̀ ọmọ complain lásán láì dìbò ẹ mọ iye billions trillions of naira tí wọ́n ti yá tó jẹ́ pé àrọ́mọdọ́ ọmọ wa ọmọ ọ̀sán gbèsè rẹ̀ lọ ni àwọn náà ṣe náwó yìí wọ́n ẹ̀ǹbẹ́sù rẹ ni mí kíni náà fi ṣe kí láì ń rí tán ń ṣe wọ́n ẹ̀ǹbẹ́sù rẹ ni insecurity wọ́n ń jí yín gbé àwọn tán wà nílé òkèèrè ò lè wá Nàìjíríà mọ́ pẹ̀lú insecurity wọ́n mọ bẹ̀rù fẹ́mi ara wọn ni bábá tó ń sọ pé wọ́n jí yín gbé ẹ̀ mọ bẹ̀rù ọ̀nà tí ò dá accident ni àwọn lẹ́wàá dìbò fún tí wọ́n lè tún gbogbo àwọn nǹkan yìí ṣe ẹ wo ẹni tó ní ọpọlọ tó mọ ọ̀tún yàtọ̀ sósì ẹ ní mọ tó fọmọ ìyá yín nínú ẹ̀sìn dìbò ọmọ ìyá mi nínú ẹ̀sìn ọmọ ìyá wèrèwo nínú ẹ̀sìn wèrèwo ẹ mọ bínú ẹnu ẹgbẹ́ ṣe máa ń rí lára tèmi ọ̀rọ̀ máa ń gbóná lára mi ní èyí ń fẹ́ sọ̀rọ̀ nígbà mi torí ń sọyọ bó ṣe ń ká ńlá níṣe máa sọ ọmọ ìyá wèrèwo nínú ẹ̀sìn wo tó bá ti di kíní ká gbé kíní ti sẹ́yìn bóyá ogun gan ni ká máa fi búra fún yín ni máa fògùn àti sàn tó búra fún yín bá ti fẹ́ gba àìsàn.

gbogbo ọmọ ìyá adá ń dìbò fún wèrè kan wèrè kan gọ́vnà wèrè kan olóbu kú gbogbo gọ́vnà wèrè kan ní nọ́ọ̀tì lọ́hùn ẹ má bínú pẹ̀lú choice of words mi o torí mo mọ̀ pé wọ́n regulate radio station eléyìí private radio station online dẹ̀ ni ló jẹ́ ilé máa sọ̀rọ̀ bó ṣe wù mí láyé pé ibi táwọn NBC ó ti máa tí wọ́n ti máa ṣe inú ìjẹ́ kèmí ó ti lọ pé ká lọ máa ṣètò lórí kíní lórí mi ò mọ bá a ṣe ń fi tọ́rọ́ dí kọ́bọ̀ lójú pé ká lọ ra time sórí àwọn normal terrestrial radio station.

ẹni máa yìí sá ní orí tàtí round about wà tọlọ gbé mọ́ṣáláṣí tí ó bá ti gbórí èèyàn ti dàrú àwọn táwọn àjọ jẹ kínní ọmọ ìyá wa nínú ẹsìn wọn máa gbógo fún ni wọn máa sá ọdà rẹ àwọn tí ò bá ní làákàyè tọpọlọ wọn ti jòrò tán yányán wọn máa gbógo fún ni nínú mọ́ṣáláṣí àbí kínní bá ìyẹn lọ ń kọ mosque sí round about tí ọkọ̀ ń gbà yípo tẹ bá fẹ́ sọ̀kalẹ̀ báyẹn sọ̀kalẹ̀ sáàrin ọ̀nà ni ṣáàpé wèrè ń jẹ lórí irú eléyìí báwọn ṣáàpé kò sì kọ̀yẹ́ kásẹ̀nù kù sọ̀rọ̀ sí wèrè eléyìí báwọn pé orí eléyìí ti burú yányán ni round about tọkọ̀ ń yípo láàrin ọ̀nà lóríta àwa lọ gbé mọ́ṣáláṣí síbẹ̀ àwọn àáfàá àti àwọn kiní lè má mú wọn wà má wọn àgbàdo ní nàìjíríà tẹyìn kan bá gbé ọmọ ìyá mi nínú ẹsìn kan wèrè ń dó wèrè kan dọdọ mi kì í ṣe pé fún ni o.

láwa religious jù. A wá ní ilé ìjọsìn pọ̀ fún jù ní country tí ó nílé ìjọsìn jù. Kódà tó fi mọ́ inú gbó tí wọn àti ìkó débẹ̀. Ẹ mọ bá bí mọ́sálásí bíi mélòó pàdé. Láwọn bá sọ́ọ̀sì pàdé lóríṣiríṣi káàkiri. Àwa náà sì ni ìwọ̀wọ̀ wa ló burú jù. Àwa là ń lu jìbìtì. Àwa ni ó fún wa ní nǹkan ká fi jí sẹ́fẹ́ nìkan tá yọ̀ ọ́ lẹ̀ ń bẹ̀.

fún ìdí èyí àti àwọn ọ̀pọ̀lọpọ̀ ìdí ẹyin èèyàn wa tẹ wà nílé òkèèrè àwọn tẹ wà nàìjíríà tẹ bá tọrọ owó lọwọ yín tẹ bá wò pé ẹni èyí. ẹ mọ bínú jà ẹ network lọ já tíntín tẹ bá wò pé ẹni èyí ó deserve kẹ ṣe àánú fún torówó yín ni ẹ ń ṣiṣẹ́ rówó ni o ẹ ń ṣiṣẹ́ rówó yín ni o nígbà tó ṣàánú fún rú wọn ẹni tẹ bá wò pé ìyá ẹ tí ì jẹ ni ìyá rẹ tán. Tí ń sún sọ̀pọ̀tì àwọn aládáadáa tí ò ní làákàyè débi pé à á sọ̀pọ̀tì èèyàn ni ẹni tí ò bá ti ní

ẹni tí ẹ tún ṣe báyìí ẹni tí ọba ti ní photos card tó lóun ò ní photos card tí ó sì ṣe akitiyan láti gba photos card tí ò ní jẹ ní reason láti má ní photos card bóyá sọnù ni bóyá wọn jí gbé ni. ẹ mọ fún rú wọn ẹ mọ sàárùn rú wọn bẹẹ mọ o torí nàìjíríà ò lè ṣàdédé dá o àdúrà tá à ń ṣe a máa jẹ́ kọ́lọ́hún ọ̀gbàdúrà ni nàìjíríà dà ọlọ́run fún wa ní gbogbo nǹkan tá a lè fi tún nàìjíríà sí ọpọlọ ń bẹ ibi jìbìtì là ń lò ó sí ni resources ń bẹ tá a fi lè tún nàìjíríà sí tí ó tún dáa ju mecca àti dubai lọ tí ó dáa ju america lọ ṣùgbọ́n ńkọ́ service nurse ìmọ́tàrẹ́ ẹni nìkan ní kálukú wa ń bá káàkiri nínú òjò ó dá sọ́lọ̀ wa ní ọ̀wá sí nǹkan tá a lè ṣe fún ara wa fún wa sọ́lọ̀ ní bá wọn ṣe ní saudi ní bá wọn ṣe ní dubai abẹ́rẹ́ ọlọ́run àbí àwọn leaders ibẹ̀ wọ́n wà selfless àbí wọn ṣe máa ń pè mo ti fẹ́ fi ṣe ìbòsọ ẹ̀ ń lọ sùkúrò lówó ẹ̀ mọ́ bínú jàre wọn wà service wọn wà selfless àdúgbò lé ṣe selfless náà ni ẹ̀ ń lọ sùkúrò lówó ni o báyìí bàtà ìbá ń délé tó bá ń gbọ́ mímí ni wọn bá ti yá ni.

0: ẹ̀sùnkù ẹlẹ́ṣìn mi ti tún ń bọ̀
1: ooo.
0: Wọ́n tún máa fún àwọn èèyàn láàyè láti lọ gba voters card o. Ẹ sọ fún àwọn èèyàn kan rẹ́gísítà o. Àfi bí orí ò bá ti tàwá dáadáa tó. Mo mọ iye tí mò ń fún ọmọ lóúnjẹ lójoojúmọ́. Mo mọ iṣẹ́ tí mò ń ṣe kí n tó rówó. Bàbá fi máa appreciate àwọn tí wọ́n bá ń gbìyànjú, tí wọ́n bá ń struggle, tí wọ́n ń hustle. Tí wọ́n yé sọ̀lẹ́ irú Christmas ìtọ́lọ̀ yìí. Pẹ̀lú orúkọ àwọn alátìlẹyìn wa tí wọ́n máa ń bun àwa náà lówó. Àwa náà bun àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ní ọjọ́ Christmas lówó. Owó tí mo ná lọ́jọ́ 9,000+ ni close to 10,000 naira. Ni mo ná lọ́jọ́ ẹni tó kán lẹ́sẹ̀ tó wà nílé tí ò ríbi lọ. Tá a fún lówó. Tá a gbìyànjú sórí afẹ́fẹ́. Àwọn tá a lọ bá nídìí tán ti ń ta epo tá a fún wọn 1,000. Oríṣiríṣi báwa náà ṣe ṣe. Báwọn èèyàn ṣe ń fi sọ́dọ̀ wa làwa náà ń fi síta. Àpàká mọ́. To whom much is given, much is also expected of them. Lórí ọkọ̀ àwọn alátìlẹyìn wa, bàbá mi Ṣàmínú Adépọ̀jù, bàbá mi Fatai Bamidele, bàbá mi Bashiru Adeniran, bàbá mi Yasalam, Etere Multipurpose Venture, Alpha Glo, Mr. Yusuf Tani Ọ̀pábọ̀, Tani Zeni Ọ̀pábọ̀, The Hospital, Artist Michael Awosola Angelo, Máa mi Madam Funmi Kemi, Asis Sarafadin Ọlá Ìyá. Bàbá mi Fatai Bamidele Olúṣọlá Lamẹ́ríkà. Àwọn tẹ́ máa ń mú àlówó nù, wọ́n ń fi sọ́dọ̀ wa, àwa náà máa ń fi ta. Níwọ̀nba bí kàpá àti àna ṣe mọ, báwo ìkúṣe máa bí ṣe bí bọ́jú. Owó wọn ní ká lò fún nǹkan kan nínú stúdíò wa, àwa náà bá yọ ṣàkà.

0: Ayo baba mi Saminu Adepoju Miriam Adesewa Simkins America Oyinbo la won o gba awon ta ma ran a lo ni a dupe o amo lore o gbogbo yin o ni na o ni tawo yin Olorun ma wa pelu yin ta ma pa ilo ati abo yin toro gini la die bo oko e mo iko iko bala iko ikejo lona aseti bo nse Olorun eh ni si se o won ni daran si yin lorun akoba adaba oran Olorun ati mo o jo ni koni je ditin yin o ni wale lai lai okay okay lo wa fun ni nbe o okay loke le ye fun loke loke le ma wa lojo gbogbo adupa o gbogbo yin te mo ran lowo eyin omo ba ladigbo lo mu idini adekunle baba mi evangelist akande moses akintunde emi fe ran wahala nje oni tawon amotekun tan gba phone lowo mi phone mo si fun abi se gbogbo eto mi ade ti mo se lo ori facebook so ye live video ni ade ti mo se lowo bi ru e te ngbo yin na ni ori phone na ni gbogbo ara aje ni wa mo fe ba yan edit video ni mo fe se jingu mi ni ti mi lo si studio lo se ni ori phone na ni tan gba phone mi fo dide ose ejo meta baba akande moses akintunde gbogbo awon agbalagba ninu oyo ati bayi ni ti phone pipe ni ti ba bi ri phone mi gba e ton wa mo phone ohun gan ni gba phone ore mi ni ke tun se temi mo pe ran wahala po bo se jenu Olorun ma wa pelu yin o o si se mi bi ke mo ilo ke mo arojo lo ejo ro nlorun wa lai mo le se bayi dola Olorun ba ngbo mo le mo arojo lo bayi dola tin si mo wi tin ni ti kan ni jora won tin ni fi kan pe meji
1: igan fowo so opo ikan mo le awon eyan won fowo so opo won ma ki asi otito ni ora won baba wa ni ile yo to ni pe karin apo apo karin iye ni iye oyo ati ba ni ti poro lo ran mi si ina ni mo wi pe ajeje owo kan soso ko mama beru lori eje afi mo so kan gbogbo omo ilu oyo nile ni loko ni ati leyin odi ta fowo so opo gbe ilu oyo ga agbara nbe nibi ipimo so kan I eye pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú ọ̀yọ́ gòkè àgbà kó dùn púpọ̀ kó fẹ́ ọwọ́ ara wa láti fà ó tí ó bá wá kọjú sí yín kí ẹ tá ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùn mọ̀ tí ó bá wá pu ẹ̀yìn nìkan kí ẹ tún èrò ara yín pa ọ̀yọ́ àtibà ní ti fòrọ̀ mú wípé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀ ni yóò yẹ wá o torí iyẹ̀ ní yẹyẹ lé yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn ìlú ọ̀yọ́ ò ní mẹ́rí àgbéga àgbéga ní ọmọ adébá ìlú ọ̀yọ́ lásìkò wà lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́ adéyínká ọlọ́sùkànmí lè ní jẹ́ pàpín tí gbogbo yín fẹ́ ti mọ̀ sí baálẹ̀ ẹ̀ pè tèmi náà ní lásàrò kò ti so lórí ọ̀rọ̀ náà ọ̀yọ́ àti fàyí ní tí kò rọ̀ mí rán mi níṣẹ́ àánú àná ni mo máa lọ gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá kàní lára làádìkú ìjó àti wípé ayé ṣe bí ọ̀dọ́ làárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: Má yín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò, lájí ṣe bí ọ̀yọ́ online radio.
0: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣé tẹ́ ń gbọ́ ìkànnì wa o, Ajísebí Ọ̀yọ́ láàárí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
3: Ọya fi orin Mùsùlùmí ọdún lọ sópin. Gbogbo àwọn atọ́lọ́yẹ tí wọ́n ràn wá lọ́wọ́ kọ́lọ́n bá wa ran àwọn náà lọ́wọ́. Ọya fi orin sí láti ilé agbára. Ẹ mọ̀ dà ń lóhun èmi náà nílé agbára orí fóònù mo ti ń tẹ ọ. Ìgbà mi kankan báyìí serious kọ́ lọ sàánú mi. Packaging pọ̀. Packaging là ń jẹ o. Gbogbo àwọn tí ń ràn wá lọ́wọ́ Ọlọ́run bá ran àwọn náà lọ́wọ́ o. Mọ̀ dá àwọn náà dábùkátà wọn. Ká mọ̀ rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ká máa lọ dáadáa, ká máa bọ̀ dáadáa.

yoni oni ba lo ni jo dasi o ba mi sa mi na o ma de po ju o mi ru wa n baba o awon ni n ba wa gbe awon baba mi fatai ba mi dele adam sa nu wa nu o awon ni ojo ti suwa o awon ni oja kawo ti gboko bomi lo ni ali ya pa kini ti gbogbo oro ta n so ti n janfani fa awon eyan won ba ti mo on ti ri eko kankan ko lara ti ti o ba si awon talent o ba pare mo ala awon lolorun lo ni sababi o ani gile yan gba wa awon na ni won je ko ti suwa awon na won je ke bi o pa wa te bi ba pa ayan ju baby ba pa ayan koja aye baby ba pa ayan koja bi ki eyin o se segusi awon na je ka wo ti se segusi awon ni won ti je adada ku mi to je pe salu elenu gboro lo ko enu mi o ba ti le gboro mo tori eri okan ma je mi bẹ́ẹ̀ ń bá sọ̀rọ̀ sáwọn ọmọ tán lu jìbìtì tán lu ṣe yàwó tèmi náà sì tún ṣe jìbìtì tèmi náà ń ta kásàpù láwẹ́rẹ́wẹ́ ẹ̀rí ọkàn ò ní jẹ́ ń gbádùn ṣùgbọ́n torí bá wọn ń ṣàánú tilé oge náà tún tó gé jẹ torí ń tọ́lọ́ ń ṣe fún wa náà tún tẹ́ a lọ́rùn ni ò jẹ́ káwọn náà ti dàdà kú dáwọ́ ọlá yín ọlọ́ ọlọ́run lára wọn adéyínká pẹ̀mbọ bí àwọn erin kásàmọ̀sẹ̀ dáadáa ajé ó kọ bí ẹni kìlọ̀ ọ̀rọ̀ bábọ̀ ọ̀rọ̀ èdè bábọ̀ èdè ìjìnlẹ̀ bábọ̀ ìjìnlẹ̀ ọ̀rọ̀ bábọ̀ ìmọ̀ bábọ̀ ìmọ̀ ìwà bábọ̀ ìwà kọ̀ǹkọ̀ bí ẹni tẹ́ ọmọ aládé jìgan jìgan tògótògó.

0: Bọ́lá ká mọ̀ pé yìí ṣe lọ ní ọwọ́ aago méjìlá abẹ́rẹ́ bí kẹ́ẹ̀ tún máa gbọ́ àwọn repeated programs ìwà ẹ̀dàkọ̀ ẹ̀mọ́ bínú gbogbo ẹ̀ tí ètí ìjọra wọn ni ọ̀yà àmọ́ wá 24/7. Ó ti ẹ̀ tún ti bẹ́ẹ̀ dì sáà sábà ìjọ bá ráàyè mọ̀ òun wá sí online. Ṣùgbọ́n tọ́lọ́ bá ti ní kí gbogbo studio set tán dáadáa àmọ́ wá lójoojúmọ́ ni ojoojúmọ́ ẹ̀ ní sáláì gbóhùn wa. Bẹ́ẹ̀ tí ẹ̀ tún máa gbọ́ repeated programs kọ̀ọ̀kan tàbí music náà ẹ̀ ní sáláì máa gbọ́ program kan ìkejì ní àná. Ṣùgbọ́n à ń wá owó generator, a ní di kọ̀mpútà, àti ní tébù. Àwọn bàbá ti fún àlówó tébù, wọ́n ti fún wa ní owó àti ṣe sí àná. Àti ń ṣe sí àbábà, àti ń ṣe sí àbábà. Owó tán tó fún àlẹ́nu ọjọ́ mẹ́ta àti fi kún owó tá a fi ń ṣe sí àpé ká tún ṣe sí àpé. A ti tún ra àwọn first apron tá a fẹ́ mọ wọ̀. Kán lè bá a mọ dára mọ̀ pé oníròyìn ni wá ọ̀ tá a bá lọ kọ́ fà event níta. Ká mọ̀ bá àwọn fojú wa yí rí rẹ́dẹ̀rẹ́dẹ́ pé ẹni kàn mú fóònù dání kàn rí kọ́ọ̀dù ni. Ṣùgbọ́n tán bá ti rí apron, ìwọ̀nba ni wọ́n mọ halẹ̀ mọ́ wa mọ nígboro. Tán bá ti rí apron pé ilé iṣẹ́ ìròyìn leléyìí oní rédíò leléyìí. Tán bá rí first, tán rí cap, gbogbo àwọn iṣẹ́ tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ náà ni. A fẹ́ kun ibi tá a fẹ́ máa lò nínú yàrá mi kan ni mo fẹ́ máa lò nínú àyín yàrá kan ni mo fẹ́ máa lò. Ìtẹ́yìn náà bá ní tẹ̀ fẹ́ fi hàn lọ. Ẹ dákun, ọlọ́wọ́ bẹ̀yìn náà gbé bùkátà yín. Gbogbo ẹ̀ ní ọba yín gbé kò ní dá yín dá bùkátà yín. Ẹ ṣe wàá dúpẹ́ o, a mọ̀ lóore o, gbogbo ẹ̀ ní tẹ̀ ti ràn lọ́wọ́, ọlọ́wọ́ mọ̀ ràn yín náà lọ́wọ́. Ọdún yìí tún ti ń lọ, ìwọ̀nba tó kù tọdún ó fi parí. Ọlọ́run, gbogbo àwọn tí ó ràn mí lọ́wọ́, ọlọ́run mọ̀ bá ràn wọ́n lọ́wọ́. Lọ́lá láìlá ìlọ̀lọ́ Muhammadu Rasulillah sallallahu alayhi wa sallam. Lọ́lá wí pé kò sí ọba kankan níbi kankan tó tó ọba Ọlọ́run Olódùmarè. Kò tún sí agbára kankan níbi kankan tó tó agbára Ọlọ́run Olódùmarè. Wàlá ọ̀là wàlá kù wá táyé lábẹ́ láàrin Rasim.
1: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajísebí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.
0: Tó o tẹ́ ẹ bá ní kọ̀m̀pútà tẹ́yìn ò lò mọ́ tí sì ń ṣiṣẹ́ tọ́yọ́ ní good configuration. Ẹ bùn mi o, ẹ jù sí mi. Ẹ bá lọ́lọ́kù, ẹ jù sí mi. Ẹ jù sí mi, ń hàn o. Iṣẹ́ goli ni mo kọ́kọ́ kọ́ kí n tó wá mọ̀ kọ́sẹ̀ sọ̀rọ̀sọ̀rọ̀. Bẹ́ẹ̀ sì bẹ́ẹ̀ ra tuntun náà fún wa láì. A mọ̀ fún rere yín. Ẹ ṣe o. Pẹ́ tí ẹ̀ ń gbọ́ wa gan náà, àdúpẹ́. Torí rédíò, àwọn èèyàn máa wà, wọ́n máa ń tètè ń wà distracted nípa rẹ̀. Tá a bá dé sọ̀gá tí ò bá kíní mú báyìí, àwọn èèyàn yín kú níbẹ̀. Ṣùgbọ́n pẹ̀lú tí ẹ̀ ń gbọ́ wa, ẹnìfẹ́ wa ni. Ẹ sọ̀rọ̀ la mọ̀ ọ́ sọ ni, èdè la mọ̀ ọ́ pè ní. Èmi tí ń tún máa sọ̀rọ̀ tí ń tún máa ṣe pè. Lẹ́yìn tí ń tún máa sọ̀rọ̀ gidi tí ń tún máa kàwàdà bọ́. Èmi ò gbàgbé gángan sírìọ̀sì o, ẹ̀yìn ti mọ̀ ọ́ ní àbùdá mi. Ìjọ́rọ̀ mi ó sú yín.

tó máa ń cover event náà a lè ṣe live a sì lè bá yín ṣe sí disk náà gbogbo àwọn nǹkan tá à ń mú mọ́ra wọn tá à ń já mọ́ra wọn díẹ̀ díẹ̀ ní ká sá máa wọ̀wọ́ lọ́wọ́ tọ́ra wa náà a máa ń sọ̀rọ̀ wípé àwọn pásítọ̀ àwọn àáfàá ká má jókòó ti sọ̀rọ̀ sọ̀rọ̀ nìkan káwọn náà kí wọ́n tó máa bí bó ṣe kó náà bá lè dání bó ti à ń fi lé rẹ́ǹtì wọ́n mọ̀ ṣe kí á ti kà ní káwọn náà ká máa fi kún un àwọn tá a máa ń sọ̀rọ̀ ìtẹ́nu wá gbarú ọ̀rọ̀ yìí a gbọ́dọ̀ jókòó ti sọ̀rọ̀ sọ̀rọ̀ lásán ó jẹ́ pé iṣẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ gan náà iṣẹ́ ni lọ́tọ̀ ṣùgbọ́n nígbà tí ò tí yìí tọ́lọ̀ ò tí jẹ́ ká búrẹ́kẹ́ jù báyìí lọ a gbọ́dọ̀ jókòó tó nìkan ọ̀nà kan ọ̀wọ́jà là ń bá káàkiri èmi ni mo tún jẹ́ Lumatech tí mo ní Lumatech Lumatech International àti Lumatech ni àwọn andu yẹn ní gbogbo social media platform a ní à ń build android application a máa ń build website náà tá a máa ń ṣe díẹ̀ mo build android application yìí tó bí ayé ṣe bí ọ̀rọ̀ radio ni tí mo pè ní all nigerian radio application tí mo kó gbogbo àwọn radio tó jẹ́ ti orílẹ̀-èdè nigeria sí nínú mo á rò pé kò sí kankan tó wá látọ̀yọ́ yìí tó bí ayé ṣe bí ọ̀yọ́ ni pé kí lọ́wọ́ àníkàpá mi tí mo lè ṣe kó tó wá di pé iṣẹ́ ayé ṣe bí ọ̀yọ́.

gbogbo àwọn tó ti ràn wá lọ́wọ́ ọlọ́run ní jẹ́ wálẹ̀ o ẹ ní wálẹ̀ o ẹ ní wálẹ̀ o òkè lẹ́yẹ fọ̀hún òkè òkè lọ́wọ́ àfúnni ń gbé lókè lókè lẹ́ẹ̀mọ wà níjẹ́ gbogbo ẹ má gbàgbé àkọ̀rí ọ̀rọ̀ wa should we legalize corruption in Nigeria ṣé ká fẹ́ kan legalize corruption ṣé ká legalize corruption.

wọn kọ àwa ní Yorùbá ní ilé ẹ̀kọ́ gíga Emmanuel Alayinde College of Education yìí lókè òrò fún lọ́yà aláàfin wa ń bí bàbá dáadáa àwọn èdèmú àwọn ẹ̀rọ èdèmú àwọn igi ìwé àwọn ní ọkọ̀ ìwé gbogbo wọn ló lè ní wọn pè tẹ́lẹ̀ nígbà wọn á rí pé kíní ìfọjú pọ̀ nàìjíríà mọ̀ ń bàjẹ́ ṣe ni a jẹ́ pé gbogbo wa náà ló lè tí lé bá dá o ẹni ọlọ́run bá pàtí àwọn nìkan lè ní rí kábẹ̀ kan legalize corruption. Mo ì tún mú ọ̀rọ̀ kan wá pé ẹ̀yin tẹ́ wà nílé òkèèrè bẹ́ẹ̀ bá fẹ́ sàánú àwọn èèyàn ní Nàìjíríà láwọn èèyàn yín tán wà nílé tán máa ń gbé bùkátà wá báyìí ẹ máa intaviú wọn èyí tẹ́ bá rí kóríire ò pé tó àwọn tí òwúlò ní sọpọ́ọ̀tì nínú ipò òṣèlú òun máa ń sọ pé we have to choose between two devils ni tí ò ní rí another options nílẹ̀ tí ò ní torí pé ìyẹn ò ní wọlé ni ò ní jẹ́ wọn ó dìbò fún tẹ́ rí kóríire tí ìpè tó ẹ má sàánú oru wọn mọ́ oríire tí ìpè tó ni iye tí ìyè bá sì tí ì jẹ́ ni iye ìyá ń jẹ nǹkan lọ́wọ́ ni iye tí ì jẹ́ dáadáa tó ni ọ yẹ kí orí àwọn èèyàn wo ti pé báyìí ká má fi ọmọ ìyá mi nínú ẹ̀sìn mo tún gbé yun náà wá nígbà pé ọmọ ìyá nínú ẹ̀sìn bí èèyàn kan gbé wèrè ńdówèrè ọmọ ìyá mi wèrè ńdówèrè kan nínú ẹ̀sìn wá bá mi tí mo wò pé léyìí ò ní làákàyè tó láti lè rúlùú nàìjíríà láti lè ṣe nǹkan fún ìlú

0: More music on trendybeats.com.
1: Àti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí Bábẹ́nì kọ̀ọ̀kan.

0: ẹni tó ti rò pin yanyan pé káwọn jẹ ẹkọ kólòbó kan yòókù káwọn sì máa gbọrun alákejì lọ wà láì. Ìyanu padà ṣẹlẹ̀ náà ni ìyanu ṣẹlẹ̀ nínú ayé ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí náà.
1: Ó ṣófo.
0: Wọ́n fi àsìkò yìí ṣe shout-out sí bàbá mi kan láti orílẹ̀-èdè Brazil. Wọ́n ń bà mí ń ṣe ìtakùrọ̀sọ lórí ẹ̀rọ WhatsApp mi. Wọ́n ní orúkọ àwọn ni Felipe Olúọfà. Felipe Olúọfà. Àmọ́ tó wá rí pé Felipe Galvão láti orílẹ̀-èdè Brazil, ọmọ ìlú Brazil ni wọ́n sọ wọ́n nífẹ̀ẹ́ sí. Àṣà àti ìṣe Yorùbá kódà wọ́n ń jóyè mi pé ó ń wo àwọn lẹ́mìí àwọn láti wá sí orílẹ̀-èdè Nàìjíríà báwọn ó sì dé ìlú Ọ̀yọ́. À ń bà mí sọ̀rọ̀ lọ́wọ́ bí a ti tún sọ̀rọ̀ yìí o. Ẹ̀yin tèmi ìyanu yóò ṣẹlẹ̀ níwòye ọ̀la o.

0: fi agbọ́ ni.
1: Àǹtí mi tẹ́ ń gbọ́ orin wọ̀nyí, Kristi Afọlábí orísun ìyè. Kristi Afọlábí orísun ìyè. Àwọn ẹ̀rọ orin yìí, fọ́nrán orin yìí, fídíò rẹ̀ ń bẹ ní orí YouTube wọn. Kristi Afọlábí orísun ìyè náà níbẹ̀ dé YouTube. Àtẹ bá fẹ́ bá wọn jọ rẹ̀ lórí Facebook wọn, orí Facebook wọn, Kristi orísun pẹ̀lú Ivan pẹ̀lú ìyè. Kristi orísun ìyè náà ní Facebook. Ní orí Instagram ẹ̀kọ́ papọ̀ ni Kristi orísun ìyè ẹ̀kọ́ papọ̀ ni. Ní orí TikTok Kristi orísun ìyè náà ni o, ní orí TikTok. Ní Facebook Kristi orísun ìyè 2. Ayo, bẹ́ẹ̀ bá wà lọ sí orí YouTube, Kristi orísun ìyè náà ní orí YouTube. Ní orí wọn èyí tí wọ́n ṣe pẹ̀lú Dr. Láyìmí Kábàbs aka Àtàbàtúbú. Àtàbàtúbú orin yìí ti wà ní orí ìkànnì ayélukára káàkiri, kódà bẹ́ẹ̀ dọ́díò máàkì ẹ bá ń bẹ̀, bẹ́ẹ̀ fẹ́ download rẹ̀ ẹ bá ń bẹ̀ o. Orin yìí ẹ̀rí pé ó ń súre ayọ̀, ó ń pàṣẹ ìtura, ìtùnú àṣẹ ìyanu ló ń pa sínú ààyè wa. Kẹ́ẹ̀yà lọ máa download rẹ̀, kẹ́ ẹ máa gbọ́, kẹ́ẹ̀ fi sí repeat. Àtìgbà tí mi ti gbà á repeat ni mo fi sí o, torí pé mo nígbàgbọ́ wípé ìyanu ńlá yóò tún ṣẹlẹ̀ nínú ààyè tèmi náà, torí pé kò sí nǹkan tó ṣòro fún Ọlọ́run ọba mi láti ṣe. Àṣòro ṣe bí Ọlọ́run ọba mi ò lọ́wọ́ sí. Tọ́lọ́run bá fẹ́ lọ́wọ́ sí, tó bá ti lọ́wọ́ sí, ìyanu oríṣiríṣi ọtún ọ̀tún náà ni yóò mọ ṣẹlẹ̀ sẹ́ẹ̀sì màtẹ́lẹ̀ ń kọ́ pé ọtún ọ̀tún lọ́jọ́ yọ ọ̀tún ọ̀tún náà lóòrùn ràn. Adéyinka mo tún ti dé o, aláwẹ̀ ìjẹun èdè bábà èdè, ọ̀rọ̀ bábà ọ̀rọ̀ ìmọ̀ bábà ìmọ̀ ìwà bábà ìwà, kọ̀ǹkọ̀ bí ẹni tẹ ọmọ ọba Aládèjì gọjìgan tògo tògo tọ̀gọ́ tọ̀gọ́, abọ́gbọ́n nú tó ni mí tọ̀ san tọ̀ san torú torú o, èmi lọ́kùnrin sì bà olórí aláròyé ńlá ló ní mà tí mà ń wò sàn sàn sí. Mọ́námọ́ná mi ṣe kárìbọ nú bí ẹni tí ọ̀lọ́gbọ́n nú ọgbọ́n nú mi gbèjì ẹgbẹ̀jọ ní àgùntàn mi ń wò sàn sàn sàn bí ẹni tí ọmọ bí Ọlọ́run rè. Adéyinka ta ló nígbàgbọ́ ń bẹun, ẹ ti nígbàgbọ́ ìyanu ti ṣẹlẹ̀ ní. By this time tomorrow, ìyanu ńlá yóò ṣẹlẹ̀ ní wòye ọ̀la. Ẹyin òtẹ́ bá ti wá dé YouTube wọn, ẹjọ́ nítorí Ọlọ́run kẹ́ subscribe síbẹ̀, ẹ subscribe síbẹ̀. Àwọn orin lọ́lọ́kan ọ̀jọ̀kan tó dùn tó je tí ń gbèsè náà ló wà níbẹ̀. Kẹ́ subscribe níta tún lè fi support wọn. Àǹtí mi tún jí ó yé mi pé bẹ́ẹ̀ lóde pé òde ìyàwó òde ọmọ òde nínú ṣọ́ọ̀ṣì yín ní gbogbo àwọn àpéjọpọ̀ yín. Ẹ̀tẹ́ bá fẹ́ káwọn wá fi orin dá yín lára yá ń bẹ̀, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn èyí náà lẹ́ pè wọ́n sì mọ̀ ń bọ̀ ná.
2: Dandan ni kò ṣe.

Bẹ ba fẹ won wa minister ni so si ti ero ba ni soro yi na le pe won si o na ni won tun lo ni ori kan ni WhatsApp won o ni 080 ti ati mu gege ati takada eyin temi 080 3541 4956 080 3541 4956 le kan si 080 3541 4956 ẹni kan sọ pé òun ò tí ì mú gègé àti tákàdá ayé ẹmu ẹrọ yìí náà ni wọ́n ń lò lórí WhatsApp 080 3541 4956 ẹ sì mọ́ gbàgbé pé gbogbo àwọn ẹ̀rọ ìkànnì ayélukára social media sí wọn lọ́kan ọ̀jọ̀ kan kristi orísun iye náà ni o kristi orísun iye máa mi afọlábí kristi o kristi afọlábí aka orísun iye ọ̀hún ìyá yìí máa gbà sí ńlá kó máa gbáràkà sí dáńbẹ̀rún.

0: Ọlàfun Láyọ̀ Aláṣọkan mi lòun náà ń jẹ́ lórí YouTube. Ó náà ní ń jẹ́ ní orí Facebook. Okun Ọlàfun Láyọ̀ Aláṣọkan mi Amejoy. Hamegoy Amejoy. Okun Ọlàfun Láyọ̀ Aláṣọkan mi Amejoy. Of Jesus Harmony Ministry. Lọ́yọ̀ wa níbi náà ni. Ẹni tọ́lọ̀ ń bá sàánú fún lọ́bọ́ nínú ewu gbogbo pé wọ́n kidnap èèyàn lọ́tún lọ́sì yìí àìmọye àwọn ẹlòmíì tí wọ́n ní wọ́n láyẹta wọn ní nǹkan kan wọ́n légèdè wọn ní nǹkan kan. Tọ́jẹ́ pé Ọlọ́run sì ń kó wọn yọ. Ẹ mọ̀ gbọ́ ẹ̀yin kété báyìí náà ní bímọ ń sẹ̀. Àánú lọ́lọ́run fi ń gba àwọn là o. Àánú ni o.
1: Ọ̀dọ̀ rẹ̀ lọ́rẹ́ ti ń wọ.
0: Lẹ́yìn bá sá ti nígbàgbọ́ pé Ọlọ́run nìkan náà ló lè so ohun gbogbo. Kò sí nǹkan kan báyìí tó ṣòro fún Ọlọ́run ọba mi láti ṣe fún ni. Pàdé àmì yìí. Ìyìn tí ẹ mú kọ sí ṣùgbọ́n ẹ̀yin náà ẹ súnmọ́ mi níbí ẹja dásọ̀rọ̀ yìí ọyá Ọlọ́run ọba ó ṣe o ẹ̀mí mímọ́ ó ṣe ẹ̀mí àwọn wòlíì torí pé ìwọ ló ń gbógun ó fọlẹ̀ wa àwa ọ̀mọ́ ṣe o ó ṣeun.
2: Ẹ̀yin ló ń gbógun ó fọlẹ̀ wa ẹ̀mí mímọ́ ẹ ṣe o ẹ̀mí àwọn wòlíì. Ẹ̀yin ló ń gbógun fọ́lẹ̀ tiwa ẹ̀mí mi mọ ẹ ṣe.
0: Yà sálàm sílẹ̀ jàlá àlewàlẹ̀ ìkìrà.
2: Tó bá jẹ́ fámílì mẹ́mbà gan ló dúró wá ti máa fi sáàsì wá mi kiri.
0: Ọlọ́run ọba nìkan láìsú o. Bẹ́ẹ̀ ká bá ń ràn ọ́ lọ́wọ́ lè ní tó tún lọ ń dà láàmú lọ́la tó tún dà láàmú lọ́tún látó ń dà láàmú jẹ́ mẹ́rin. Ọ̀rẹ́ padà sí o. Ìjọ́ mi ò tiẹ̀ lè bọ́ sí kanra. Kọ́jà ẹ̀yẹ́ pé bọ́yá kò bẹ́ẹ̀ kanra mọ́ ọ̀gá. Bọ́yá wọ́n bá nǹkan míì nílẹ̀. Ó bá nǹkan míì dé. Ní ọ̀bá kanra mọ́. Ṣùgbọ́n Ọlọ́run kó sìgbà tó kanlẹ̀kùn tó náà kì í dọ́ Ọlọ́run tí ò jẹ́ o. Àbàìmọ́ ké sí làbà ìdọ́ Ọlọ́run. Àbàìmọ́ ké pè àbà ìdọ́ Ọlọ́run. Tó o bá ti mọ̀ ké pè tó mọ́ bó ṣe lè bẹ Ọlọ́run. Ọba tí ń gbọ́ àdúrà ni.
2: Ẹ ṣe tẹ́ payá mi jẹ lórí kí a gbélé bú.

0: kindness.
1: Ẹyin tèmi, tó bá ṣe pé Ọlọ́run bá máa ń ṣe àmì ẹ̀ṣẹ̀ ni o, ta ni ò lè dúró ná? Ta ni ò lè dúró?
0: Orí gbà yóò, ọ̀pẹ́ ni fún ọba.
1: Tí ò bá ṣe pé Ọlọ́run fàánú gbà wá, èmi àtẹ̀yìn tó jẹ́ pé kìkì dá ò kúrò ẹlẹ́ṣẹ̀ jọ ni wá.
0: Mo ní láyé.
1: Máa ṣe ń tèèrà mọ́lẹ̀ là ń tẹ̀ ká mo dùn.
0: Fàánú gbà ó.
1: Àti ẹ̀tún fi mọ lórí àwọn dábà Ọlọ́run nìkan, àwọn nǹkan ọ̀sìn míì náà. Ẹlòmíì àfọ ọkọ̀ àdìdì fi ọkọ̀ kọlu ẹran ẹlẹ́ran. Ẹlòmíì àgbà ajá, àgbà ń gbàkúgbà. Ẹlòmíì àtẹ ọmọ dìẹ pa, kò tiẹ̀ ní human feeling pé bá yóò ti ẹ̀sìn sí ni pé ó ṣèṣì, yóò sì dì tẹ ọmọ dìẹ pa. Àwọn ẹlòmíì ti dájú débi wípé wọ́n á máa fi odidi odó, odidi odó. Ha torí Ọlọ́run.
0: Ayé.
1: Wọ́n mọ bí gún.
0: Osolú.
1: Olóngìn nílò yẹ.
0: Ayé.
1: Fi gún odidi adìẹ ló yẹ.
0: Osolú wa lórí.
1: Àánú Ọlọ́run fi ń gbà wá ọ̀ tó bá wo ti àìṣe dédé wa ni.
0: Sí ayé.
1: Ọlọ́run ní Nàìjíríà ní ọ̀kọ̀ọ̀kọ̀ parẹ́ dànùdànù.
0: Nínú yìí.
1: Ṣùgbọ́n torí pé ń fàánú ń gbà wá.
0: Gbára nínú ìgbà díẹ̀.
1: Iná la fi wà ní àyín o. Àánú tó fi ń gbà wá yìí. Ọpẹ́ ni fún ọba ògo.
0: Kò sálágbára ní pẹ́sídẹ̀ǹsì rárá.
1: Yasalam, yasalam, Súlì Jalalẹ̀ wa lè gbéra.
0: Fún o, táwọn kan lápẹ́rí níwájú apànìyàn wẹ́ máa bọ̀. Àfọ Ọlọ́run tí ayé ń gbé. Thank you, Jesus. Thank you.

ẹ mọ̀ gbàgbé o, orin àǹtí mi dàbí wọlé Kristi Àfọlábí orísun òye bẹ́ẹ̀ bá lọ wá wọn ní gbogbo ìkànnì ayélujára àwọn social media sí oríṣiríṣi Facebook ní Instagram ní Twitter ní TikTok ní kódà bẹ́ẹ̀ lórí YouTube ẹ̀yẹ ṣe ti sẹ̀jì fún Kristi Àfọlábí orísun òye ọ̀hìn. Ẹni tẹ́ ń gbórin rẹ̀ lọ́wọ́ yìí okun lọ́lákùnmí láyọ̀ ọlásùnkàn mí lòun náà gbogbo ìkànnì ayélujára pátápátá ń dẹ́ ibi lọ́wọ́ àánú okun lọ́lákùn láyọ̀ ọlásùnkàn mí amẹ́jọ. Ẹ mọ̀ gbàgbé pé ẹ lè subscribe sí YouTube channel tiwa náà Ajisebi Oyo TV ní ní orí YouTube page wa ní Facebook Ajisebi Oyo Radio TV Ajisebi Oyo Radio ní Facebook Bẹ́túndé orí IG náà Ajisebi Oyo Radio TV ní o a wà lórí Twitter orí ìbẹ́yẹfo ìkànnì ìbẹ́yẹfo Twitter Ajisebi Oyo Radio lẹ́ẹ̀kúndí wa ń bẹ̀ bẹ́ẹ̀ lórí YouTube Ajisebi Oyo TV ní o èmi gangan ti ká lára mi Adeyinka Ọlásùnkàn mi lè mí ń jẹ́ o pàpín balẹ̀ ẹ́bí Adeyinka Ọlásùnkàn mi kásàmà sí dáadáa ajókọ̀ọ́ bí ẹni kìlọ̀ wa.

0: ni wọn tí o ti retí admission. Gbogbo àwọn ẹ̀gbọ́n dáàdì ẹni ò wá bá wọn. Nígbà tó dé ọ̀dọ̀ wọn, wọ́n tilẹ̀kùn géètì wọn ni wọ́n sọ fún ọpá wọn ò sí nílé. Ẹni tí mò ń bá wí gangan, tí mo fẹ́ kó ronú jinlẹ̀.
1: Mo tún ń fi àsìkò yìí rántí àwọn tó ń fi iṣẹ́ ṣíṣe wọ́n ràn wá lọ́wọ́ náà. Látòrí
0: tí ọmọ rẹ̀ ṣàìsàn
1: tí Abdulrahman Abdulbasir, first graphic designer wa, àtòfin dórí Ọlánìkẹ́ Ọlárìnrere, Nipsey brand náà, graphic designer wa, gbogbo àwọn bánà wa, òní máa ń ṣe obìnrin ni o. Ó gbòòdù dáadáa, gúdúgúdú ni, ó ṣe gúdúgúdú méje àti yàyà mẹ́fà. Tóbi lórí ẹ̀gbọ́n mi Road Image, ọmọ wọn nílọrin àfànjá ẹnu dùn ojú ọ̀ láti àwọn sọ̀rọ̀ òkè ọya Ọlọ́run. Àánú Ọlọ́run ní ń fọhùn orí ọ̀fẹ́ rẹ̀ ní ń fọ̀rọ̀ ní sọ̀rọ̀ láyé wa. Tóbi lórí S Malik Wireless Communication Concept SweetDataDrive.com ń tò náà ní Rinsọ̀ Bud. Àdélọ́wà ọ̀rẹ́ mi nù ara Wolf Culture lókè òròkí lọ́yà Aláàfin wa ń bí 08076003202 Àdélọ́wà nù tẹ̀bárì tó bá gbé aṣọ nù tó bá dúró dáadáa oníbàwà gbẹ̀ ọ̀rẹ́ mi. Tóbi lórí Best Icon Furniture lókè òrò kí gbogbo àwọn àgánú ìkànnì kulu wa nínú studio wa ń hàn yín. Òye yín, àwọn náà máa ń bá wa kàn, nígbà wa kàn, nígbà wa kàn wọ́n. Kíkàlùkù wọn ní náà fi ń support. Adúpẹ́ wa, adúpẹ́ pẹ̀pẹ́ òkun, ó pè lórí àdánù dátà ni. Orí ẹyin tá a bá ṣe lórí ìpìnlẹ̀ tí ò dúpẹ́, ó fi pa àdánù egbèje náà ni o.
2: Iṣẹ́ ọwọ́ rẹ ni Jésù mo mọ pẹ́ mi wà o.
1: Tóbi lórí AY Venture, AY Communication, Idris Rotel Mustaki, tí ìsọ rẹ̀ wà nínú Erelu Shopping Complex lókè òrò kí lọ́yọ̀ Aláàfin, Block 11. Ṣé Block 11 ni? Bí èpè Block 11 náà ni.
2: Ami bí mo ṣe wà o, mo ma wá dúpẹ́ ọrẹ mọ dú.
1: Àbí Block 7 ni? Àìlọsọ àìníyè inú ibi ń ṣe nǹkan. Mo tún ní ẹ̀ka sí òkè Mògì lọ́yọ̀ Aláàfin wa ń bí. Gbogbo bẹun, gbogbo àwọn fọ́nrán ètò tá a máa ń ṣe ni máa ń lò láwọn ṣọ́ọ̀bù rẹ̀ táwọn yẹn máa ń gbọ́ níbẹ̀. Adúpẹ́ o, adúpẹ́ ẹ̀pẹ́ òkun. Ayé gbogbo àwọn tó ń sọ̀pọ̀tì lọ́nà kan ọ̀nà kejì tá a rántí dákọ́ ọlọ́mọ ìyá ọmọ yojú ìyá ọmọ nọ́mbà lé yín. Elédùá a máa wà pẹ̀lú gbogbo wa o. Nítorí tí ẹ̀yin ràn wá lọ́wọ́ làwa náà ṣe ń tẹ̀ síwájú. Elédùá a ṣẹ̀ dáadẹ́dá yóò máa ràn ẹ̀yin náà lọ́wọ́ ní gbogbo àdáwọlé yín o. Yóò máa yọrí sí rere.

gbogbo ẹni tó ti ṣubú ó tún di ìdérin. A gbé yín di ìdé nítorí pé ẹ ti nígbà àgbọ́. By this time tomorrow, ìyanu ó ṣẹlẹ̀. A ti gbé yín di ìdé òun. Èmi gan pa láṣẹ ni tó rán máa láṣẹ ni mò ó ṣe. A gbé yín di ìdé. By this time tomorrow, ẹ máa wá lẹ́nu ọ̀pẹ́.

gbogbo bó ṣe ń já lálálálá ẹ máa yin kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebiọyọradio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o Ajísebí Ọ̀yọ́ láàárí ọ̀yọ́ ò ní ṣe bí baba ẹnì kọ̀ọ̀kan.

Ọlọ́run ba a dúpẹ́ lọ́wọ́ rẹ fún ìfẹ́ àti àánú tó ní sí wa. Nítorí pé kìí ṣe mímọ̀ ṣe o, àánú nìkan náà ló fi ń gba àwa o. Nítorí àwa nímọ̀ àmọ̀ lámọ̀ dájú wípé ọ̀pọ̀ ojú náà ló ti rọ̀ tilẹ̀ ti fi mú. A máa wá jẹ́ pé mímọ̀ ṣe wá ní. A máa jẹ́ wípé ọpẹ́ kan la máa dú, a máa jẹ́ pé ẹ̀wẹ̀ kan náà la máa gbà ní. Àánú ló fi ń gbà wá. We thank you for your love, your grace and mercy.

wàhálà ìta láyẹ̀ pàkútì bá ti mú àparò mi adéyinka pẹ̀mbọ bí awérin tí ò bá sí ọlọ́run egbé ni fún èèyàn èèyàn tó fi èèyàn ẹlẹ́ran ara bíi ti ẹ̀ ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀ ńlá wá fi gbọ́kàn wálé ọlọ́run ọba. Ọlọ́run ti ń tọ́jú èmi ní Nàìjíríà níbi ní ń tọ́jú ẹ̀yin tẹ́ ẹ wà níbẹ̀ náà níbi tẹ́ ẹ ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yẹn gangan. Italy, Ireland, UK, US, Canada, Australia, Nàìjíríà, Benin, Ivory Coast, Ghana, Gambia, Libya, Ifun, Russia, wọ́n ń gbọ́ wa láti Russia náà, wọ́n máa ń gbọ́ wa dáadáa níbẹ̀. Kódà àwọn a máa gbọ́ wa láti Chinko, China lọ́hùn. Tọ́ sí wa ó kà wáyé ni o àánú ló fi gbà wá o adúpẹ́ adúpẹ́ pé òkun alhamdulillah rabbil alamin ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba tí ọlá rẹ̀ ga ọba tó ga ju gbogbo nǹkan tá a lè máa fi ṣàkàwé gíga rẹ̀ lọ.

ẹyin tèmi ẹ ma bínú tá sọ rẹba yìí lókù tẹ fi mọ gbádùn wa lóòrèkóòrè ayin lóòrèkóòrè ṣùgbọn oríṣiríṣi ẹyin oríṣiríṣi oríṣiríṣi tókè ayin ni ò jẹ arítọ ọhún ni ò jẹ ti mọ gbọ wa aláì ó ẹnu rẹ ń jọra wọn lọ ó ń jọra wọn tán lọ tẹ mọ gbádùn wa lóòrèkóòrè lásìkò lákásìkò ní gbogbo ìgbà. Ètò náà ń tò lọ wẹ́rẹ́wẹ́rẹ́ díẹ̀ tásọ́rẹ́ báyìí náà ló kù tètò fi tò tán. Pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àti àtìlẹ́yìn ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa lọ́wọ́ yìí nílé ló kò pẹ̀ lẹ́yìn odi. Gbogbo ẹ̀yin tẹ̀ ti ràn wá lọ́wọ́ tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ jó su yẹn mọ̀jó su yín o. Ọ̀rọ̀ yín náà ò ní su ọlọ́run. Àtẹ̀yìn náà tẹ́tùn ẹsẹ̀ máa bá wa dá sí tẹ́yìn náà mọ kún wa lọ́wọ́ nípasẹ̀ yìí. Ọlọ́run mọ wà pẹ̀lú ẹ̀yin náà kò ní dẹ̀yìn náà dábò káàtà yín o. Adúpẹ́ o adúpẹ́ pé òkun gbogbo ẹ̀yin alátìlẹ́yìn wa nílé ló kò pẹ̀ lẹ́yìn ó dé. Látòrí madam Fúnmi Kẹ́mi ọmọ wọn nílò Ìbàdàn Bàbá Fàtáì Lámídì tó ń gbé lọ́wọ́ Londo State. Mr. Yusuf tó ń ṣiṣẹ́ lọ́pàá Bọ̀dẹ̀ hospital lọ́yọ̀ọ́ ń bí ọmọ wọn níbàdàn. Asiru Ahmadu Afa Glo tí wọ́n ní ìtìrí multi-purpose pension láti ló pa àpò. Ọmọ ọba aládìgbò ló mú ìdí ni Adékunle Adégòkè yìí ṣe àkàbí ọdún Evangelist Moses Àkàndé Akíntúndé. Artist Michael Awosola Angelo láti ìlú Abuja. Afolabi Nurudeen Alaro láti orílẹ̀-èdè Libya. Bàbá mi bá Siru ọmọ Adéníran. Bàbá mi Sàmínú ọmọ Adé pọ̀ jù lamẹ́ríkà ebu dọ́là àjàní ọba. Tóbi dórí bàbá mi Fàtáì Bandele Olúṣọlá lamẹ́ríkà náà. Alájà Adémọ́lá Ariwọlá Alájà Adé Ariwọlá láti Amẹ́ríkà náà. Sunny Success Odùọlá ọmọ Òkúndàrí ọmọ wọn nílùú Ìbàdàn láti United Kingdom lọ́hún. Tóbi dórí bàbá mi dáadáa Lukman Fọlárin Akinlóye láti London lọ́hún. Pẹ̀lú ẹ̀yin tẹ̀ mọ́ fiṣẹ́ ṣíṣe yín ràn wá lọ́wọ́ látòrí Abdulrahman Abdulbasit graphic designer wa àkọ́kọ́. Ọlánìkẹ́ Nixi Brand graphic designer wa ẹlẹ́ẹ̀kejì. Aroti Imeji ọmọ wọn ní Ìlọrin Àfọ̀njẹ́ Ẹnúdùnjú yọ. Graphic designer wa kẹta tóbi dórí furniture wa Best Icon Furniture tóbi dórí télọ̀ wa àwọn tẹ̀ mọ́ ràn sọ́ sí àlọ́run. Àwọn ìgbòho lọ́wọ́ wa àrọ̀ wú kọ́chọ̀ lókè òròkí lọ́yọ̀ aláàfin wá ń bí. Pẹ̀lú gbogbo ẹ̀yin tẹ̀ mọ́ ń kún wa lọ́wọ́ ràn wá lọ́wọ́ tá a rántí orúkọ yín. Àbúrò madam Fúnmi Kẹ́mi ọmọ wọn nílùú Ìbàdàn àbúrò wọn ti ń gbé Lẹ́kọ̀ọ́. I have dominion mi mo fi ṣèwọ nọ́mbà yín mo kọ yín gàgà o. Adúpẹ́ o adúpẹ́ pé o fún gbogbo ẹ̀yin tẹ̀ ti ràn wá lọ́wọ́ rí. Gbogbo ẹ̀yin tẹ̀ ti ràn wá lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ mọ́ ń ṣe láṣẹ ìṣètúnṣe. Adúpẹ́ o iná ò ní tanwo yín láíláí fà àbàdà. Ọlọ́run ọba yóò mọ kún ẹ̀yin náà lọ́wọ́. Kẹ́ ẹ tó kọ ha Ọlọ́run ti dá ẹ̀yin náà lóhùn. Yóò mọ mint yín God will meet you at every point of your need. Adúpẹ́ adúpẹ́ pé òkun o. Ẹ ṣe o títí láíláí làwọ́ ọmọ ṣe dúpẹ́ ọpẹ́ olóore àdánidátán ni. Ẹ kú ìtọ́jú wa ẹ̀yin tí a ẹ kú ìtọ́jú wa o. Ọlọ́run ọba ó kú ìtọ́jú gbogbo wa àtẹ̀mí àtàwọn olólùfẹ́ mi.

Live and Direct náà lẹ̀ ń gbọ́mi lọ́wọ́ láti yẹ̀wù wa tó wà ní òkè òròkí lọ́yọ̀ aláàfin wa níbí náà lẹ̀ ti ń gbọ́ ohùn wa tó ń jákẹ́lé tó ń jákò yẹn tó ń takálé tó ń takápò.

bí mo ṣe mọ̀ ń sọ nínú àwọn ètò adé tí mo ń gbọ́ tẹ́lẹ̀ tí mo mọ̀ ń sọ pé ọ̀lẹ́ ni wá ọlọ́run ọba nìkan náà lálágbára ọlẹ́ ni wá o ọlọ́run.

0: gbogbo àwọn tí wọ́n ti ń dúró tì wá tán ràn wá lọ́wọ́ kọ́lọ́ mọ́ bá wa ran àwọn náà lọ́wọ́ kí wọ́n mọ̀ wálẹ̀ mọ́ láéláé fà bàdà lókè lókè lọ́wọ́ afúnni ń gbé òkè lókè náà ni kí wọ́n mọ́ lọ lókè lókè náà lẹ́yẹ fọ̀hún. Gbogbo àwọn tí wọ́n ń pè fún wa tí wọ́n máa ń fi wá sínú àdúrà tí wọ́n máa ń ṣe máa ń fa àjẹ̀gbọ́n káàkiri yìí abíkọ́lọ́ máa bá wa sọ ó máa bá wa sọ ẹnu rẹ̀ tádùá yín ṣe ń gbà lórí wa. Ọlọ́run ọba ayọ̀ máa wà pẹ̀lú ẹ̀yin náà wà nínú òní ṣìṣẹ́ ẹ̀ ní ṣìṣọ́ o. Gbogbo ẹ̀yin tó jẹ́ pé owó lẹ̀ fi ń ràn wá lọ́wọ́ tẹ́ ẹ̀ fi ń gbé iṣẹ́ wà yìí lárugẹ tẹ́ ẹ̀ fi ń ràn wá lọ́wọ́. Gbogbo bá a ṣe ń kó gbogbo ẹ̀ jọ irinṣẹ́ à ń ṣe gbogbo ẹ̀ à ń kunlé à ń ṣe gbogbo ẹ̀ ara jẹnẹrétọ̀ ara half engine sí jẹnẹrétọ̀ tún gẹ́ jẹnẹrétọ̀ ṣe sí gbogbo ẹ̀ tá à ń ṣe gbogbo ẹ̀ táwa náà ń dá bí ẹdùn táwọn èèyàn fi ń débi dán ní àjí ṣe bí ọyọ adéyinka ọmọ ti gbìyànjú tí a mọ̀ pé ìrò mi wa ti ń jó ẹyin ló nílù tí ń bẹ nísàlẹ̀ odò tí ń lùlù fún wa. Ẹyin náà ẹ̀ ní wálẹ̀ láéláé aṣírí yín ò ní tú o aṣírí yín ò ní tú o aṣírí yín ò ní tú o ayé ò ní le mọ́ yín o ẹ̀ ní rogun òfin pínpín o. Ọlọ́run ọba yóò máa ran ẹ̀yin náà lọ́wọ́ o.
1: Gba ìwé tí ń lọ.
0: Lánìí tán kan kì í níwu ẹṣin o. Gbogbo àìní tí yín náà Ọlọ́run ọba yóò máa bá àìní tí yín náà pàdé o.
1: Ẹwà yìí tún.
0: Owó tẹ̀ mọ́ wá ń fún wa náà iná ò ní tánwó yín o. Iṣẹ́ ń ṣe yín ò ní dì sẹ́mọ yín lọ́wọ́ o. Ẹ ní rí ń gbé sọnù bí o ṣe bí ọ.

àwọn tán tí ń ràn wá lọ́wọ́ tá a ṣe máa ń ka orúkọ wọn kalẹ̀ tí mo ti kà lẹ́ẹ̀kan ṣùgbọ́n àkàǹtúkà náà mo máa ń fowókọ wọn ṣe tọ́rọ àwọn iná dúró tì á káwọn èèyàn máa mọ àwọn olóore ẹlẹ́rìí tá a bá tún rí nínú àwọn tá a bá gbọ́ wa tán mọ̀ wọ́n ó fi lè máa bá wa kí wọn wọ́n máa bá wa dúpẹ́ lọ́wọ́ wọn kọ́lọ̀ ọmọ ràn wọ́n lọ́wọ́ ẹ ní wálẹ̀ láéláyé o ẹ ní wálẹ̀ láéláyé ní ringi sọnù bí o ṣe bí ọmọ Fatai Lamidi lọ́wọ́ l'Ondo State bàbá Fatai Lamidi ọmọ Ọ̀yọ́ tán gbé lọ́wọ́ l'Ondo State Madam Funmi Kẹ́mi ọmọ wọn nílùú Ìbàdàn. Àtàbúrò wọn tí mo fi Ahab Dominion save nọ́mbà rẹ̀ tí mo kọ́ tí wọ́n. Tájọ jẹ́ fómìlì kìkan náà ṣùgbọ́n ìlú Èkó làwọn ń gbé. Tóbi Dórí Mr. Yusuf tí wọ́n ṣiṣẹ́ ọlọ́pàá bọ̀dẹ̀ hospital lọ́yọ̀ọ́ aláàfin bí ọmọ wọn nílùú Ìbàdàn. Artist Michael Awusola ń jẹ́lò láti ìlú Abuja. Adégòkè Isiaka Abiodun ọmọ Baládìgbò lòmú ìdí ní Adékunlé. Evangelist Moses Akande Akintunde. Asiru Ahmadu Afa Glue tí wọ́n ní ètèrè multi-purpose venture nílùú Pàpó. Afolabi Nurudeen Alaro láti orílẹ̀-èdè Libya. Bàbá mi bà sírù ọmọ Adéníran. Àwọn tí wọ́n ń gbélé kó ọmọ Ọ̀yọ́ aláàfin ni bàbá. Ká gbogbo ẹ̀yin tẹ́ wà nílé òkè láàání ẹ̀yin tẹ́ ràn àlọ́wọ́ ìkiri òkò délé òkè. Abudé ntomi òkun Abudé ntomi ọ̀sà iná òní táwọn òyìn òkè. Tí mo tún fi fòfẹ̀rẹ̀ dé ọ̀dọ́ bàbá Sàmínú ọmọ Adé pọ̀ jù lamẹ́ríkà ọmọ wọn lè rúwọ́ ojú òkò. Agbẹ́dúdú orí òkè ilé ọmọ àkọ́kọ́ gàgàrà ti kọ́lé ru àgbè ní dájọ́ wọn. Bamilọ́mọ Mùsí olómo àpààrán Ebúdọ́lá Àjàní Àjàní ọba lamẹ́ríkà tóbi dórí bàbá mi Fatai Bandele Olúṣọlá lamẹ́ríkà náà. Tóbi tún dórí bàbá mi dáadáa Alájì Adémọ́lá Àríwọlá lamẹ́ríkà náà. Tóbi dé ọ̀dọ̀ Sunny Success Odùọ́lá ọmọ Òkúndàrè ní Yúróòpù lọ́hùn àwọn ti UK nu àwọn ti European àwọn ti UK lọ́hùn. Tóbi dórí bàbá mi dáadáa Lukman Fọlárin Akinlóye láti UK lọ́hùn London lọ́hùn. Pẹ̀lú àwọn tí wọ́n fi ṣẹ́ṣe wọ́n ràn wá lọ́wọ́ ní Nàìjíríà ń bí. Látòrí Abdulrahman Abdulbasid Graphic Design Awa àkọ́kọ́. Ọlánìkẹ́ Nixie Brand Graphic Design Awa ẹlẹ́ẹ̀kejì. Rotí Image ọmọ wọn nìlọrin àfọ̀njẹ́ Nudu Juyọ Graphic Design Awa ẹlẹ́ẹ̀kẹta. Àrọ̀ Wolf Culture Tailor wa tí mo ń ránṣọ sí àlọ́run táyé fún lówó kankan. Tóbi dórí Best Icon Furniture lókè òròkí lọ́yọ̀ wa níbí. Pẹ̀lú gbogbo àwọn tá máa ń fàdúrà ràn wá lọ́wọ́ gbogbo àwọn tá a rántí dákọ̀ wọn tí mo ń ràn wá lọ́wọ́ àwọn tá a rántí dákọ̀ wọn tá náà máa ń ràn wá lọ́wọ́ gbogbo àwọn tá máa ń fàdúrà kún wa lọ́wọ́ Ọlọ́run ọba yóò wà pẹ̀lú ẹ̀yin náà. Gbogbo àwọn tí ó ran ẹ̀yin náà lọ́wọ́ Ọlọ́run ọba yóò ran àwọn náà lọ́wọ́. Mọ̀-ẹ̀mọ̀-ẹ̀yìn ṣe jẹ́ aláràn lọ́wọ́ tiwa kọ́lọ́run ọba kọ́ máa ran ẹ̀yin náà lọ́wọ́. Gbogbo àdáwọ́lẹ̀ ẹ̀yin kọ́ máa yọrí sí rere nílé lóko pa ẹ̀lẹ́yin ó dí.

0: Ọlọ́run ba adúpẹ́ o fún ìtọ́jú tó ń ṣe fún wa. Torọ́ mọ owó tà sí ṣe wọ́ owó tẹ̀sẹ́ wọ́. Tó bá ṣe pé èèyàn là ń kó gbogbo bùkátà wálé lọ́rùn lójoojúmọ́ ni ọ̀rọ̀ owó ti sú wọn o. Ṣùgbọ́n Ọlọ́run tọrọ wà yìí sú nígbà kọ̀ọ̀kan dúpẹ́ lọ́wọ́ rẹ o.
1: Ìwọ tó ní kú àti your mercy has kept me.
0: Àánú ló fi ń gbà wá kò tọ́ sí wa o. Ó kàn ká wá yẹ ni ó wù ọ́ nínú ọlá ńlá àtàánú rẹ ni.

0: gbogbo rí.
1: Ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ sáré sọ láàárọ̀ yìí náà ni tí mo fẹ́ sáré sọ díẹ̀ tí mo fẹ́ kí gbogbo wa jọ gbọ́. Gbogbo wa kò fẹ́ sí ẹni tí ò mọ̀ pé Nàìjíríà ò gbádùn lọ́wọ́lọ́wọ́, pé òjòjò ń sògùn Nàìjíríà, arògùn Nàìjíríà ò lé.
0: Olórí ló ń ro kààrọ̀ wa ń sùn.
1: We all know we have problems.
0: Ọrùn ọrùn.
1: And I believe the first attempt of having a solution to the problems is to identify the problems. And the self-awareness that you actually have the problem. We all know Nigeria is passing through a lot of things, a lot of problems, a lot of hardship. A mọ̀ pé oríṣiríṣi àlàkọjá, oríṣiríṣi ìṣòro náà ni Nàìjíríà ń dojú kọ. We are facing so many obstacles. Ṣùgbọ́n àkọ́kọ́ ọbẹ̀ náà ni pé tí èèyàn bá ti fẹ́ wá ojútùú sí náà ni kí èèyàn kọ́kọ́ mọ̀ pé òun níṣòro. Ẹni tó bá ti kọ́kọ́ gbà pé òun níṣòro yóò wá máa wá ojútùú sí ṣòro. Ṣé bí gbogbo wa lágbà lájọ mọ̀ pé wàhálà wà, pé ìṣòro ń bẹ, wàhálà wà, wàhálà bọ̀ kú for grand. Plenty wàhálà. There is fire on the mountain. And nobody seems to be on the run. Bola wa ti ẹ̀fẹ́ sá lọ. Sáwàtà lówó. Táàbí wọkọ̀ dé.

Ṣé gbogbo wa la ti kọ́kọ́ gbà pé Nàìjíríà ń mòrú lọ́wọ́lọ́wọ́ pé wàhálà wà? Tá a bá ti wá gbà pé wàhálà wà, àkọ́kọ́ wíwá ojútùú sí ìṣòro náà ni pé kéèyàn gbà bóun ní ìṣòro. Ṣé gbogbo wa la mọ̀ pé a ní ìṣòro? Abẹ́ tó ti gbà kò tí ì yé yín pé ìṣòro wà, ẹ tí ì mọ̀ pé wàhálà wà báyìí? Wọ́n láwọn ti mọ̀, gbogbo wa la ti gbà pé wàhálà wà. Àkọ́kọ́ ojútùú sí ìṣòro tí wàhálà rẹ̀ wà náà ni kéèyàn kọ́kọ́ gbà kó sì mọ̀ pé òun níṣòro. A mọ̀ pa níṣòro, kí wá ni ojútùú, kí ni ọ̀nà àbáyọ? Ẹyin tèmi, mo ní 11:30 ní ṣàkú tẹ́lẹ̀, ṣùgbọ́n ọ̀rọ̀ ti tó fẹ́ máa wọ̀ ńlá, ó ti fẹ́ máa wọ̀ ńlá, ọ̀rẹ́ sì gbé ká ńlá. Torí kíní ìkíní rẹ ni Ọlọ́run roko ọ̀run rodò, tó o bá toko tó o todò déso ní bá kíní ẹ̀ ń bẹ̀. Abíkájọ mójútó, ẹni tó bá tiẹ̀ ti dọ̀rọ̀ Nàìjíríà, ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tàbọ̀rọ̀ ìlú Ọ̀yọ́, ìjà máa ń fún jàálẹ̀, máa gbá lápẹpẹ tèmi lójú ni o, torí mi ò ní gbà kílẹ̀ yóò bàjẹ́ nbomo ní tí mo fẹ́ sá lọ. Bẹ́ẹ̀ni, ẹni bọ̀ ló mọ̀, ẹni tó bá wẹjú inú bí irú wa ilẹ̀ rú máa ń bà. Wàhálà ò dá o, ọlọ́mọjà rí wàhálà. Ogun ò dá, ogun ò rí bí iyán, ogun ò tún rọ̀ bí ẹ̀kọ́ o, kọ́lọ́mọjà rógun. Kò sọ́gun onílẹ̀ yóò dòkèrè, ọlọ́mọjà rógun. Ẹni tó bá ti dórílẹ̀-èdè rí Libya ò ní jẹ́ pòwe bú. Àìsùn inú ilé ẹni àfọrùn rọ, owó òfúùtù fẹ́ tẹ̀ ní o. Torí bọ́rọ̀ bá di àdàgbà, tó bá kà àdàgbà dá tán, a mọ̀ kan jẹ́jẹ́ mojoko mi, Adéyinka. Ẹ lọ bí wọ́n lórílẹ̀-èdè Libya, ẹ bí wọ́n ní Syria lọ́run níbẹ̀ náà.

èèyàn máa rí lókèèrè náà ni o. Kọ́mọ̀ ṣẹlẹ̀ sí àní àyín. Ẹni tó bá wẹ̀jú inú bí irú èmi, Adéyinka báyìí, iná ni ọmọ bẹ̀rù. Ẹni tó wẹ̀jú inú ń lẹ̀rù ń bà. Aya, kí ni mò ń bá bọ̀? A ti mọ̀ pa níṣòro. Ẹ dákun, ẹyin tẹ́ bá ń gbọ́ mi lọ́wọ́. Torí níná lórí fóònù, ó yẹ kí n ti jápa. Ìlẹ́hùn ta tì, mo ti ní ìjápa. Ṣùgbọ́n torí pọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ gbogbo wa ni. Ẹ bá mi chat lórí WhatsApp. Kí lẹ̀yìn rò ká lè ṣe bí tábí lè wójútù sí gbogbo bí gbogbo ẹ ṣe rí? Kí n lójútù? Ẹ jẹ́ kájọ sọ̀rọ̀, kájọ sàsọyé pọ̀. Ẹ jẹ́ kájọ reason together. Let's reason together. Ẹ jẹ́ jọ sàsọyé pọ̀. Kí ni ojútù gbogbo àwọn ìṣòro tá a ti mọ̀ pa ní? Àbíṣẹ́yìn ò mọ̀ pé a níṣòro. Tẹ́yìn bá wá mọ̀ pé Nàìjíríà, ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀ a níṣòro. Pàápàá jùlọ ilẹ̀ Yorùbá. Tẹ́ ẹ bá ti gbà pé ìṣòro ń bẹ́ o, kí wá ni ọ̀nà àbáyọ? Kí lójútù sí ìṣòro wa? Ẹ bá mi chat lórí WhatsApp 0706887-4274. Nǹkan kí n lo iná yìí pa tányányá sórí rẹ̀ tí má ti rá àwọn èèyàn bá ń dá sí. 0706887-4274. 0706887-4274. Ó ní mò ń lò lórí WhatsApp. Àtẹ̀jíṣẹ́ ni ẹ̀tẹ̀ ẹ̀dákun. Tó bá jẹ́ pé ẹ̀wá fẹ́ kọ́ọ̀lù lórí nọ́mà kọ́ọ̀lù ni, ẹ lè kọ́ọ̀lù lórí nọ́mà kọ́. Ṣùgbọ́n ẹ má kọ́ọ̀lù WhatsApp kọ́. Ẹ̀dákun.

torí àwọn èèyàn lóríṣiríṣi bá dé Facebook oríṣiríṣi page ni bá dé bí oríṣiríṣi channel YouTube channel ni oríṣiríṣi radio station ni kò sí ọjọ́ kan tí ilẹ̀ ò mọ́ tí wọ́n ní sọ nípa àwọn ìṣòro torílẹ̀-èdè Nàìjíríà ni àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ nípa ọ̀nà àbáyọ àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ ojútùú báwo la ti lè ṣe àbí sáàbẹ́kó ẹ̀gbọ́n fóònù mi ló ṣe kùkùkùkù ó ń yan mi létí pé oye tó di 9% àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ pé ọ̀nà wo la lè gbà wá ojútùú sí kinní yìí o tí wọ́n bá ṣe ń rí ìṣòro náà ni wọ́n ń provide the solution àbí a kàn rí ìṣòro lásán ni a wá solution sí a wojútùú sí. Kéèyàn kan àbéèyàn méjì kán sáré dàkún kán tẹ àtẹ̀rẹ̀ jíṣẹ́ kí n la lè ṣe àwọn nǹkan owó la lè ṣe lọ́nà àbáyọ àwọn nǹkan owó ló lè jẹ́ ojútùú sí ìṣòro tá a ti mọ̀ pa ní. Àkọ́kọ́ ojútùú ìṣòro ni pé kéèyàn gbà póun níṣòro àti gbà kí wá ní ọ̀nà àbáyọ.

mo ń bá ẹnìkan sọ̀rọ̀ lórí WhatsApp lánàá, lórí ẹ̀rọ WhatsApp lánàá, tó wà ní ilé òkèrè lọ́wà ìlú ọba. Ajọ sọ̀rọ̀, wọ́n kọlù mi. A sọ̀rọ̀ ta rojọ́ lọ tilẹ̀kùn. Ní àbáyìí wá ń fún mi ní làbáre. Ó dìgbà tó ń ṣẹ̀ṣẹ̀ délùú ọba, tó ń ṣẹ̀ṣẹ̀ délùú Èbó. Ó ní òun wá wà pẹ̀lú Èbó ọ̀rẹ́ òun akátá kan. Pé làbúrò rẹ̀ kan bá kọ̀lù rẹ̀ pé ará màmá wọn ò yá o. Pé ará màmá wọn ò yá o. Ó sojú òun tó kọ̀lù rẹ̀. Ó ní intakata ọ̀rẹ́ òun yìí ó sọ ni pé are you crazy or something? Níṣẹ́ ló ń bú àbúrò rẹ̀ pé kí ni tó wá ń pe òun sí? Pé kí ni tó wá ń pe òun sí? Pé ọ̀rọ̀ yẹn wá jẹ́ kàyéfì sóhun, ó strange sóhun pé èèyàn pè ọ́ para àmọ́ rẹ̀ ò yá. Ọtún wọ́n kan ń bu pé sí ò get ààrẹ sí ò serious ni. Ọlọ́run sókun sóhun, gbàtọ́ wá kọlù tán lòun wá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀, mò ń bọ̀ ná.

0: ó lóun wá ń bí léèrè ọ̀rọ̀ pé ṣàṣemọ̀ báwọn baba wá ní ẹni tó bá fẹ́ mọ̀ dí ọ̀rọ̀ tó bá béèrè ọ̀rọ̀ náà ni mo ń lọ fẹ́ díẹ̀ gbọ́ ẹni tó bá béèrè ọ̀rọ̀ náà lọ fẹ́ díẹ̀ gbọ́ o òun bá bí pé lámọ́ yín kí ló ṣe ọ́ tó fi ṣe báwọn ṣébì mọ́ rẹ̀ ná lára rẹ̀ ò yá ni ilé ìwòsàn wọ́n mọ̀ láwọn ti gbé lọ àìpẹ́ ara rẹ̀ ò yá ni lọ́wọ́ lanu kó tó lórin àwo bá bọ́ sí lọ́nu ó ní tóun ṣe ń bù ní wípé gbogbo kí ni kò sí nǹkan kan tán ní ìdò òun fún yàtọ̀ fún pé bóyá létà ò kóun lọ kàn lọ wo màmá òun lọ hospital gbogbo àwọn nǹkan yìí ló wà in place so oníṣòwò ni ambulance tí ó gbé ìyá òun lọ sí hospital ni àbò ní doctor tí ó gun iye òun lábẹ́rẹ́ àbò ní nọ́ọ̀sì tí ó fòmí sí ilá tó fi ń pe òun pé nǹkan tó yẹ kọ́kọ́ ṣe náà ni pé kó pe 911 kí 911 kọ́dẹ̀ tèké ká take up issue yẹn bàbá yìí ó tún ń bá mi sọ̀rọ̀ ẹ̀gbọ́n yìí tí mo sọ kó kọ́ lù mí láti lu ọba lánàá ó tún ń bá mi sọ̀rọ̀ oúnjẹ oyé mi wípé ní orílẹ̀-èdè tó ń wá
1: ó
0: pé kódà kọ́ ọmọ́jọmọ onílùú tí nǹkan emergency bá ti dé tẹ́ bá ti pé 911 wọ́n kọ̀kọ́ attend sí ọ̀nà o.
1: Orúmọ́rú.
0: Síbẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ ọ̀tí yín bẹ̀rù. Ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi ní Germany, ẹ̀yin ti Faransé. Ṣé bó ṣe rí lọ́dọ̀ ọ̀tí yín náà ń bẹ̀rù? Ẹ̀yin ti UK, ẹ̀yin ti United States of America. Síbẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ yín. Ṣùgbọ́n lọ́dọ̀ wa ní àyín. Ó ti gbé èèyàn lọ sí hospital, wọ́n ti attend sí ọ̀nà. Bó gba káàdì wọn ní dọ́ọ̀lùm pẹ́ẹ́pẹ́. Ibi tí a bá ti ń gba káàdì tí wọ́n ti ń ṣe kinní tí wọ́n fẹ́ ni ní first aid. Wọ́n tún ní ọgbọ́dọ̀ sí dẹ́pọ́sìtì ilẹ̀. Ibi tó ti ń wá dẹ́pọ́sìtì àtòwò káàdì kí lẹ́lòmí ó ti gbẹ́mí mì. Kí ló dé tá à ń fi irú eléyìí ṣe ra wa? Kí ló dé tẹ̀mí èèyàn ọ̀jọ́ àwa lójú níbí? Ìyá yìí lẹ́tìrí tí bóyá bandits àbí tẹ́rọ́rìsì ọ̀pọ̀ àyàn níbí tí odidi ààrẹ orílẹ̀-èdè tí ó tún máa gba ibi ayẹyẹ míì lọ. Tó didi ààrẹ gómìnà tí ò ní lọ kí wọn níbi tí jàǹbá ti ṣẹlẹ̀ nílùú tí oúnjẹ olórí ilé wọn lórí.
1: Ẹni bọ̀ọ̀rù mọ́.
0: Ìwà àmọ̀ bóyá tí gbogbo àwọn èèyàn bá kú tán ta lẹ fẹ́ máa jó lórí ilé lórí náà. Kí ló dé tẹ̀mí èèyàn ọ̀jọ́ wa lójú? Kí ló dé tà fà lò woman life? Wọ́n fi bá a dé di pé ọmọ ọdún 17 ó pààyàn tó náà fẹ́ fi èèyàn ṣẹ́só. Wàhálà ti wà o, iná wa ń kàn ga o, mo rí iná nínú kàn ga o. Iná ń jó lórí omi ẹ̀yin tèmi. Tí n bá wá sọ fún yín pé iná ń jó lórí omi, ẹni lọ kó irú ẹ̀ wá ni o. Iná ń jó lórí omi o. Ṣé bá ṣe máa wá bá lọ rèé? Ṣáà máa wòran ni? Ṣé bá ṣe máa bá lọ rèé? Torí bàbá ń bá a lọ báyìí wà láì, nǹkan kan ò ní ṣèǹjì o. Ṣé bá ṣe wá fẹ́ máa bá lọ rèé? Gbogbo àwọn tán jẹ́ educated fellows. Tẹ́ ẹ̀ mọ̀ fojú ọmọ wéwò, wọn ní voters card. Èyí tó ní voters card ò ní dìbò. Gbogbo wọn ní ìsìn káà náà rí ṣéǹjì kankan jápa. Kán sá lọ, kán gboko bòmíì lọ. Ìníkàlùkù ń lé káàkiri ní ìsín yìí o. Òǹkàlùkù ti wá wà só service. Tóbi di pé ìhà kọ̀kànmí àdónkíẹ́ kò kàn mí ní kàlùkù wá wá ń hù.
1: Ẹni bọ̀ọ̀rù mọ́.
0: Ẹgbọ́ bóò ni náà ṣe jólóko tí mọ̀ jàlọ̀ ní délé tí ò ní délé sọ tí mọ̀ jàlọ̀ ní délé sọ. Mo sì ń jó yé yín o. Àlà ni ó padà fokọ̀ ọ̀lẹ́ hàn o.

0: Àrùn ò mọ́ọ̀rù máa o, ayé gaga ní mọ́ọ̀rù nìsín, Nàìjíríà ní mọ́ọ̀rù o, Nàìjíríà mọ́ọ̀rù lọ́wọ́lọ́wọ́ o, Nàìjíríà mọ́ọ̀rù lọ́wọ́lọ́wọ́. Ajínigbé látùn lọ́sì, agbẹ́ni iṣẹ́ ṣoṣowó látùn lọ́sì. Nípa iṣẹ́ bísínẹ́ẹ̀sì ìmọ̀tara ẹni nìkan, ọ̀la òjọ́ tà ń wá káàkiri láì níṣẹ́ lọ́wọ́. Àwọn bàbá wa ṣe bọ̀, wọ́n nídi iṣẹ́ ẹni ńlá mọ́ni lọ́lẹ́. Ìdí iṣẹ́ ẹni ńlá mọ́ni lọ́lẹ́.
1: Ẹni bò rò mú.
0: Àwọn bàbá wa láyé ọjọ́, wọ́n tó ló lè nìkan ló bọmọ jẹ́ o. Ọba àmọ́ ṣẹ́ gítà, ọba àmọ́ pọ́n mítà, olè ń ló bọmọ jẹ́.
1: Ilé ọ.
0: Ṣùgbọ́n níbi ìta wa yìí. Mo sọ lánàá lórí ètò tí mo ṣe. Mo ní wàhálà ìfòró fóònù mi ti fẹ́ kú. Pẹ̀lú ìdààmú tí ó sì àti ìyà tí ó dálẹ̀. Wàhálà agbára ẹgbẹ̀ lẹ́gbẹ̀ owó ní ká o. Mo sọ lánàá o, ẹni tó wẹjúlẹ̀ rú ń bà o. Wàhálà tí ó sì tí ó dálẹ̀ apá owó kò ní.

Bọ́yá tó bá di lọ́la, kọ́lọ́n kọ́mọ̀ jẹ́ kẹ́lẹ́mì ó tí ì gbá. Kọ́lọ́n mọ̀ jẹ́ kẹ́lẹ́mì ó tí ì gbá. Kọ́lọ́n sì jẹ́ ká rí iná chaàjì fóònù. Ká tún máa ṣẹ̀ṣẹ̀ bẹ́ lọ́hùn ká tó rí iná chaàjì fóònù. Ṣé ẹ mọ̀ pé wàhálà wà? Ká máa bẹ́ lọ́hùn fúnná. Ẹnìkan èèyàn wa kan tá a jọ máa ń sọ̀rọ̀ lórí WhatsApp tó ti lọ sórí èdè Canada. A jọ wà nínú gúrùpù kan náà ni kó tó travel lọ sí Canada ní bí ọdún méjì sẹ́yìn. Bí ipa ìtọ̀ lẹ́nu ní Nàìjíríà tẹ́lẹ̀. Ó ní nígbà tó ń dé Canada tán, ó ní àwọn prayer point òun sì yàtọ̀. Ìsọwọ́gbàdo òun gan ó yàtọ̀. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tóun ọmọ gbàdúrà sí lórí, tí ọmọ gbàdúrà lé lórí, ìjọba ó ti pèsè rẹ̀ fóun lọ́hùn. Òun á ti channel energy àdúrà òun lọ sọ́nà ibòmíì. Ó ní ìsọwọ́gbàdo òun ó yàtọ̀. Torí àwọn nǹkan tóun ọmọ gbàdúrà fún, bẹ́ẹ̀ náà sí ń gbàdúrà, kọ́lọ́n jẹ́ ìrìnà chaàjì fóònù. Kí lọ́kàn òun pẹ̀lú kọ́lọ́n jẹ́ òun ìrìnà chaàjì fóònù. Tí ò bá chaàjì rẹ̀ fún ara rẹ̀ ló kú, iná ń bẹ tí èyí lọ nígbà kọ̀ọ̀kan. Àwọn prayer point ti àná, kọ́lọ́n jẹ́ ìrìnà chaàjì fóònù. Kọ́lọ́n jẹ́ ìrìnà chaàjì fóònù. Kọ́lọ́n mọ̀jọ́lé òkú sọ́ọ̀pù wa. Wí ara àsì, ọlọ́pàá wà. Oríṣiríṣi àwọn ètò ààbò ló wà lọ́dọ̀ wọn ń bẹ̀. Mo lọ sọ́dọ̀ arábìnrin kan sí ọ̀ndì 13 kan ló sọ pé wọ́n kó sọ́ọ̀pù òun nínú ọdún yìí ni, àbí ọ̀ndì 13 mọ̀dẹ̀ lọ́ọ̀dọ́ rẹ̀ ni. Nínú January tá a wà yìí, látẹ̀ tó tí ó parí lónìí, January tí ó tán lónìí, ọ̀sọ̀ ọdún tán, ó gba owó cooperative 150,000 ní December. Ó sì fi rajà àtẹ sínú sọ́ọ̀pù rẹ̀. Wàláì January ni wọ́n palẹ̀ gbogbo àtẹmọ́. January ni wọ́n pagbo, wọ́n palẹ̀ gbogbo àtẹmọ́. Wọ́n àṣẹ nǹkan kan báyìí kù. Àtọwọ́ àjọ alájọ tán kó sí lọ́wọ́ tó kó sínú sọ́ọ̀pù, wọ́n palẹ̀ rẹ̀ mọ́.

0: ẹni tó kàn lọ́mọ o nǹkan fẹ́ lórílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ebi bẹ ní gbòòrò wàhálà wà wàhálà ó wà kọ́lọ̀ má jẹ́ kí wàhálà débé mi àti yín o wàhálà ti wà o ọlọ́run bá ń gbọ́ wàhálà wà o torí ebi ń bẹ ìyàn mú kò sówó lóde àwọn ọ̀lẹ́sìn pọ̀ nílùú.
1: ó ní kí wọ́n gbọ́ adé òun.
0: n ò fẹ́ sọ tẹ́lẹ̀ n ò fẹ́ sọ fún yín tẹ́lẹ̀ ẹjẹ́ mi ò já yín tán ẹjẹ́ ń já yín tán lè ní. mo ti sọ lọ́jọ́ kan tí mo ní ìyàbá àmọ́ sẹ́ tí mo mọ́ ń ṣe lálaalẹ́ kò sí alẹ́ ọjọ́ kan tí ilé oṣù ní orílẹ̀-èdè nàìjíríà tèmi é sí ọ̀kadà tí mi é fi ọ̀kadà ayé ta lọ tí ń fọ ọ̀kadà wà ń tá jẹ láàárọ̀ àtàlẹ́ lọ tí ń sin ọ̀kadà lọ lálẹ́ ń è ṣe lójú ọmọ ṣùgbọ́n wà lẹ́ ń bá ti ta tata pupu mi ń pa báyìí mo sọ ọ̀kadà lọ́nu lọ́wọ́ àlálẹ́. nígbà táwọ̀ èso ọ̀lẹ́ tá a sì fẹ́ wọ̀wọ́ lọ́wọ́ tá a sì fẹ́ jalè. ṣùgbọ́n èèyàn mélòó ló ní ayọ̀ ọkàn bí àwa èèyàn mélòó. èèyàn mélòó ló láyọ̀ ọkàn bí àwa èèyàn mélòó. sáwọn ọ̀lẹ́ yìí tí wọ́n kún gbòòrò tí wọ́n ṣe bàbá tẹ̀ mọ́lẹ̀ kọjá àwọn bàbá tẹ̀ mọ́lẹ̀ ń kọjá yìí tí wọ́n bá yìí kankan tọ́ bá dọ̀wọ́ alálẹ́ tójú bá pofiri sí wọn nímọ̀ já ṣọ́ọ̀bù ẹ báwọn náà wọ́n ti ń já ṣọ́ọ̀bù gẹ́sẹ́ tí wọn nímọ̀ já ṣọ́ọ̀bù irú ṣọ́ọ̀bù arábìnrin yìí tí mo lọ bẹ̀ tẹ́ ẹ bá lọ facebook wa ẹ bá ń bẹ̀ mo ṣe fídíò rẹ̀ síbẹ̀ tí mo fi fọ́nrán rẹ̀ síbẹ̀ bí wọ́n ṣe kó gbogbo

0: doctor lohun o gba 70,000 lo ni ka deposit demi na o se lowo mo fi 2,000 le wala o wa o wala ti wa o awon ole afajo ti won si fese se awon ni won kun gboro wala ti wa o
1: gbogbari
0: Alo ba ngbo biru awa iba fe ma lu jibiti o so yi si baje baje ayo kan la wa ni o ni o jawo ma lu jibiti o so yi si baje baje
1: won ti ju wo wa roba won soro
0: sugba awon eyan melo na da bi awa amelo na la ayo kan amelo na le farada iya Nigeria tori ka ma ba ma ba lo bayi lo je ka tete ma ke lọ́ọ̀kan lọ́ọ̀kan ka máa pariwo tó dá àwọn wèrè tán wà lókè wọn fẹ́ wa o wọn fẹ́ ràn wa o era o era wọn fẹ́ pòpò dẹnu o era o fẹ́ pòpò dẹnu o. ẹ tún wá máa wo àwọn àṣòro táwọn tán wà nípò aṣáájú tán tún ní òun náà ni àwọn àsọmọgbìn àwọn tí wọn mú gbá àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn àwọn gangan ní púpọ̀ ṣòro wọn torí wọn ní bá wọn ṣòro tọ̀ọ̀rọ̀ èyí tí wọn fẹ́ gbọ́ ni wọn máa sọ sínú etí wọn wọn ní bá wọn ṣòótọ́ ọ̀rọ̀ àwọn ni wọn máa wá kọrin máa jó lọ à ń wẹ̀yìn rẹ torí tí wọn rí jẹ lọ́wọ́ wọn. tọ́ Adéyinka fóònù mi ti kú 4% ẹ jẹ́ kí n máa wá dágbére wẹ́rẹ́wẹ́rẹ́ ṣùgbọ́n mo lérò pé a ti di ẹ̀kọ́ kan àbí kejì mú nínú àròyé mi tààrọ̀ yìí. sọ́dànù mo sì lérò pé ẹ̀gbọ́dànù Adéyinka pẹ̀mbọ bí awo erin aago méjì láti kọjá àṣẹ́jú kan 11:30 mo ti ní ìdànù dúró tẹ́lẹ̀ ṣùgbọ́n aago méjì láti padà kọjá àṣẹ́jú kan. ọ̀rọ̀ tó bá ti wọ̀ ńlá báyìí ń fẹ́ dánu dúró mọ́. àròyé niṣẹ́ ìbáàkà igbe kíkẹ́ niṣẹ́ ẹ̀yẹ lóko ẹjọ́ lọ́rọ̀ ńlọ́run bẹ́ o. ọ̀run mòru naija mòru ilẹ̀ yorùbá mòru o ẹjẹ́ awójútu sí a ti mà pa níṣòro ẹjẹ́ wá ojútu sí ṣòro wa. tọ́ Adéyinka ọmọ ọ̀dọ̀ àgbà kásà máa ṣe dáadáa ajọ́ kọ bí ẹni kìlọ̀ wà. Adéyinka pẹ̀mbọ bí awo erin wọ́n máa ń bàtà lẹ́ọ̀n ẹyinjú olódùmarè tí ò ṣe é fọ́. ajá ìlú ọyọ ti gbó lásán bèmí ọba rẹranko mo rábà mi èèyàn ní o. tọ́ a mọ̀ bẹ́ o nítorí ọ̀bẹ ní bẹ́sù àtẹ́lẹsẹ̀ á sì bẹ̀nẹ̀ o ẹni bá ní ẹmọ bọ̀ nìkan là ní dé bá ń lé nítorí bọ́bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òrùn arọ̀ wọ̀ adéyàbùn bàbá jẹ̀rọ̀ mọ́ jèlé ẹ̀yin tèmi ǹjẹ́ kí n láyé ìgbín ṣe ẹ̀rọ̀ wọ̀ láyé ìgbín ṣe o ilé olúwa rí gbóná o inú ilé tẹ̀ tí ń gbọ́ mi yìí ọ̀dẹ̀ tẹ̀ tí ń gbọ́ mi ibiṣẹ́ tẹ̀ tí ń gbọ́ mi yìí inú ọkọ̀ tẹ̀ tí ń gbọ́ mi gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí ilé yìí ọ̀nà yìí ò ní gbóná kò ní dojúrú o ìgbésí ayé yín náà ò ní dojúrú ilé ayé yín ò ní gbóná nítorí pé tútù tútù báyìí làárọ̀ dẹ́ tútù tútù báyìí náà làárọ̀ bàbà mo fà yín lé ọlọ́run ọba lọ́wọ́ mo fi ọlọ́run ọba sọ yín ìsọ ọlọ́run ọba àbò rẹ̀ tó nípọn tó dájú tó ju ẹ̀wòrin lọ kó máa wà lórí ẹ̀mí àti dúkìá ẹ̀mí àtẹ̀yìn ká má gbọ́lá burú síra wa ká má dolódì lẹ́yìn ara wa. ẹyin tèmi títí dìgbà mi ta tún máa pàdé mi fi ilẹ̀ sínú ìbànújẹ́ Adéyinka mi ní báyìí nínú ìbànújẹ́ o ẹ fèmi náà sínú ìbànújẹ́ ẹ ní bá mi nínú ìbànújẹ́ ẹ ní bá mi nínú fòrò. nítorí pé tútù tútù báyìí làárọ̀ dẹ́ o tútù tútù náà làárọ̀ bàbà. ká tún ríra láyọ̀ ká wá pàdé níre ìpàdé wa ó tún di wọ̀ bí ọjọ́ ọ̀rọ̀. Ha ha ha.

0: Sen gbogbo se njala la la la e ma yin kuro nibe ni kan Ajisebi Oyo online television and radio www.ajisebioyoradio.com ese ten gbo ikan ni wa o Ajisebi Oyo la ri oyo ni se bi baba en kokan
1: Ajisebi Oyo la ri oyo ni se bi baba en kokan
2: ikan fowo so opo ikan mole awon eyan won fowo so opo won ma ki asi otito ni ora on baba wa ni ile yo to ni pe karin kapo kapo karin iye ni iye oyo ati ba ni ti ko ran lo ran mi si ina ni mo wi pe ajeje owo kan soso ko mama beru lori eje afi mo so kan gbogbo omo ilu oyo nile ni loko ni ati leyin odi kapo wo so wo po gbe ilu oyo ga agbara nbe ni bi ipimo so kan I eye pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú ọ̀yọ́ gòkè àgbà kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfi fà ó tí ó bá wá kọjú sí yín kí ẹ tá ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùn mọ̀ tí ó bá wá pò ẹ̀yìn nìkan kí ẹ tún èrò ara yín pa ọ̀yọ́ àtibà ní ti kò rọ̀ mú wípé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀ ni yóò yẹ wá o torí iyẹ̀ ní yẹyẹ lé yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn ìlú ọ̀yọ́ ò ní mẹ́rí àgbéga àgbéga yóò máa dé bá ìlú ọ̀yọ́ lásìkò wà lókè lókè láàmà wà lọ́jọ́kọ́jọ́ adéyinga ọlọ́ṣùkànmí lèmi ń jẹ́ pàpín tí gbogbo yín fẹ́ ti mọ̀ sí baálẹ̀ ẹ̀pẹ̀lẹ̀ tèmi náà ní látàrò kò ti sọ lórí ọ̀rọ̀ náà ọ̀yọ́ àti fàgbé ní tí kò rọ̀ mìíràn rán mi níṣẹ́ àánú àná ni mo máa lọ gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá kàní lára ńlá dìkú ijó àti wípé Ajisebi Oyo làárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

orílẹ̀-èdè márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Wọ́n ń gbọ́ mi ní Nàìjíríà, wọ́n ń gbọ́ mi ní àti Ivory Coast, United States of America, United Kingdom àti orílẹ̀-èdè Denmark. A ti ta gbangba ta gbangba. Nítorí pé ìta gbangba náà lábẹ́wò.

Oh, ẹyin tèmi, o tún ti dé pamọ́ ntí kan bí o ṣe rin o. Emi náà le dé bàbá èdè. Emi lọ̀rọ̀ bàbá ọ̀rọ̀. Inú ọ̀rọ̀ mi náà lẹ́tọ̀ ti máa rí ìjìnlẹ̀ bàbá ìjìnlẹ̀. Ìmọ̀ bàbá ìmọ̀ ìwà bàbá ìwà nítorí àtúnṣe dáadáa. Gẹ́gẹ́ bí o kọ̀ mi, kásà máa ṣe dáadáa. Ayin kọ̀ǹkọ̀ bí ẹni tẹ ẹyin náà tún rèé o. Sẹ́mi gangan tún lọ ọmọ ọba Ládéjì gan-jìgan. Èmi lọmọ ọba àtàndá lówólódù bí ìyere. Togbó togbó tọ̀gọ́ tọ̀gọ́ abọ́gbọ́nú ni mí tọ̀sán tọ̀sán toru toru o. Sẹ́mi tún lọkùnrin ṣìbà olórí aláròyé. Yẹ́ ẹ̀sìn mọ̀ pé àròyé rọ̀ ń lọ́rùn. Àròyé ni ṣe ẹ̀bákà, igbe gígé ni ṣe ẹyẹ lóko. Nílànà onímọ̀ mi o, títún wò sùnsùn sùn. Mọ́nàmọ́nà mi a máa káríbọnú nígbà mi bí ẹni tí ò lọ́gbọ́n nú. Àgùntàn mi wò bọ̀bọ̀bọ̀bọ̀bọ̀ ó wò sùn. Alágùntàn mi wò bọ̀bọ̀bọ̀bọ̀bọ̀ ó tún wò sùnsùn sùn. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí ń kọ́ ọgbọ́n nù mi.

let me give you an example. Lára àwọn policy tán ṣe policy gidi ni o, ṣùgbọ́n mode of implementation wọ́n ṣe implement rẹ̀ ìlòkù díẹ̀ káàtó. Ó náà ni èyí tí wọ́n ṣe pé ká mọ̀ kó rẹ́ẹ̀sì wọlé mọ́ o láti ilẹ̀ òkèrè, ká máa jẹ rẹ́ẹ̀sì tiwa ní Nàìjíríà nìkan. Ṣé ẹ mọ̀ pé yóò wúlò fún àwọn àgbẹ̀? Àwọn àgbẹ̀ ó mọ̀ lówó lọ́wọ́ látàrí rẹ̀, ṣùgbọ́n báwo ni wọ́n ṣe implement rẹ̀? Ṣé wọ́n implement rẹ̀ dáadáa? Kí ló fà á tí rẹ́ẹ̀sì gbówó lórí tó wá fi di pé ó tún wá fẹ́ le ju ìgbà táwọn import rẹ̀ lọ? Ọ̀rọ̀ mi ò yé yín. Wọ́n àṣe feasibility studies sí wọn dáadáa. Àwọn èbó mọ̀ nílà aka ipọ̀ o, àwọn èbó fún wọn nílà aka ipọ̀. Àwọn website kan bẹ nílùú Èbó táwa náà ti participate, bó tiẹ̀ jẹ́ pé kò sí àǹfààní fún wa dáadáa torí pé a jẹ́ ọmọ Nàìjíríà. Táwa bá fẹ́ participate níbi àwọn website, a gbọ́dọ̀ lo VPN. Wọ́n máa ń pe àwọn kinní ẹ̀ ní survey, website tó ń dì pẹ̀lú bí survey. Nǹkan tó máa ń ṣe ni pé tá bá fẹ́ báyà product kan náà fẹ́ introduce tàbí product kan náà ti ń ṣe tẹ́lẹ̀, wọ́n wá ṣe àwọn company wọ́n ná owó bèbèrè rẹ lórí kinní yìí o. Àwọn mi ń ṣe research ni o, wọ́n tún fẹ́ fi mọ ibi tán kù sí ni o, wọ́n tún fẹ́ fi mọ èyí tán ṣe tó dáa ni o. Àwọn website gan wà tó jẹ́ pé iṣẹ́ tí wọ́n nu, àwọn company yìí báyà ìjọba náà wọ́n wá gbé báyà policy kan tó fẹ́ ṣe, wọ́n wá ti sí irú àwọn survey site yìí, wọ́n fowó sí fún wọn. Àwọn website yìí náà wọ́n wá fi owó lé lórí, wọ́n gbé fáwọn èèyàn. Àwọn tó bá ní access sí àwọn website yìí, wọ́n máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn, wọ́n wá máa fún wọn ní ìdáhùn, mo sọ tí àwọn ọtí ibi tó yẹ pé àwọn èèyàn wa bẹ́ẹ̀ wà náà ṣe ń ṣe táyẹ pé ní táa lówó lọ́ọ́ dáadáa ni irú rédíò ṣẹ̀ṣẹ̀ yìí, mo lè gbé lọ sí àwọn website kan pé ta ló ti gbọ́ nípa Ajísebí Ọ̀yọ́ rédíò rí o? Tabálẹ̀ àwọn ti gbọ́ nípa rẹ̀, ṣé ẹ ti gbọ́ àwọn program wọn rí o? Òun ti gbọ́. Èwo ni wọ́n ń ṣe tó dá o? Èwo ni wọ́n ń ṣe tí ò dá? Àwọn a máa ná ìyálàyé owó lórí pé wọ́n fẹ́ improve. Báyà wọ́n ń ṣe product kan tí wọ́n bá fẹ́ improve rẹ̀, wọ́n máa fẹ́ wo ibi tí kùdìẹ̀kudiẹ àwọn kù sí. Mo rò bọ́rọ̀ mi yé ẹ̀yin olóye tiẹ̀ ni mò ń bá sọ̀rọ̀, torí àwọn tán ní làákàì tán lóye ni wọ́n máa ń gbọ́ ìkànnì Ajísebí Ọ̀yọ́. Ọ̀rọ̀ mi ń yé wọn ju bí mo ṣe ń sọ lọ, mò ń bọ̀ ná.

0: ká kó rí ọ̀rọ̀ tá ń yanjú tá ń pẹ̀ kẹ́lù láàárọ̀ yìí náà ni measurement and evaluation. Measurement and evaluation. Kí ló mọ̀ ń ṣe àwọn ẹran tí a ní àyín tá kí ń lè evaluate ara wa? Pé ibo ni kùdìẹ̀ kùdìẹ̀ wá kù sí? Ewu lèyí tá a lè ṣe tí a tún fi lè jó lórí tá a tún fi lè máa tẹ̀síwájú? Ṣùgbọ́n níta bá ń jẹ lẹ́nu lọ́wọ́lọ́wọ́ ńlá wa mọ̀, ẹnìkan sọ̀rọ̀ nínú gúrùpù kan nísìn, ó ní Áfíríkà wa ń bí, ó ní in the next 50 years. Ẹ jẹ́ kí n kà bó ṣe bẹ̀rẹ̀. Ó ní who do Africans these things abeg? We deter future progress so much we cling on to the past. Ìtẹ̀síwájú ọjọ́ iwájú ó jẹ́ àjòjì sí wa. Àfẹ́ ìtẹ̀síwájú ọjọ́ iwájú àwa cling mọ́ past. Ẹ máa wá wo ibi tá a ti ń ṣàbòsí rè o, ni pé àwọn tó jẹ́ ìwọ ọmọlúàbí tó jẹ́ titi àtijọ́ tó yẹ ká dìrọ̀ mọ́ ọ́n á gbẹyin jù sí ẹgbẹ́ kan níṣẹ̀yún. Ṣùgbọ́n àwọn nǹkan míì tó jẹ́ ti pé ó yẹ ká ti improve lé lórí, ká ti kí nǹkan míì ó tún ti wá tí ó tàbí improve lé lórí àní improve lé. Ní kẹ́ni tó sọ pé báyá ní ìsìn náà bá ṣe wà yìí. Pẹ̀lú owó tá ń ná, owó náírà, owó ká sọ pé náírà kí n máa fi yun ṣàpẹẹrẹ, náírà owó pépà náírà pẹ̀lú kọ́ìnsì náírà, bó tilẹ̀ ti fojú kan 1 naira àti 50 kobo nísìn, Ọlọ́run lọ́mọ yé ọdún. Ìlú Èbó gan-an wọ́n ná kọ́ìnsì lamẹ́ríkà, wọ́n ná láwọn ìlú Èbó. Ìgbà wà ń bí a máa fi pọn pé àtijú ká máa kó kọ́ìnsì tọwọ́ lọ bí ọmọ ọdún worowóró lápò wa. A sì fi ba gbogbo nǹkan jẹ́ yányán, kò sí nǹkan sílè márùn-ún, kò sí nǹkan 1 naira mọ́. Ice water tá a máa ń rà nígbà kan 50 kobo nkankan, kò tiẹ̀ sí ice water, ká tiẹ̀ sọ pé kò tiẹ̀ sí ice water mọ́. Kò sí nǹkan 5 naira gan tipatipa lẹ́fi fi agidi lẹ́fi rí nǹkan 5 naira lórí igbá. Agidi kí ni nǹkan 5 naira tó ṣe ẹ̀wà gan? Kò sí nǹkan 5 naira, sí nǹkan 5 naira bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ fẹ́ ra ẹ̀pá yérí tán yan múrí kan láti bẹ̀rẹ̀. Magi tá a máa ń fi sọ́bẹ̀ pọ̀n 5 ni. Pure water tá a mú 15 naira ni. Sí nǹkan 5 mọ́, kò sí bisikíìtì 5 o, wàláì kò sí o. Mo ti fẹ́ máa digress díẹ̀. Ṣùgbọ́n tí mò ń sọ ni pé owó náírà tá a ná pépà pẹ̀lú kọ́ìnsì, ká tẹ̀ yẹ pé kò sí kọ́ìnsì ní Nàìjíríà tá a ná, àwọn òyìnbó ti tún improve, innovation ti wà nísìn. Níjọ́ ní tá a ń sọ̀rọ̀ kíni, táwọn àwọn tẹ́ máa ń bùn wá lówó, wọ́n wà lamẹ́ríkà ni o, èmi wà Nàìjíríà, èmi wà ní UK, èmi wà Nàìjíríà. Wọ́n kàn ní Deyinka o, Lásùkànmí, Kásámásí dáadáa, Fàpín ẹlẹ́nu gbọ̀rọ̀, Sálì ẹlẹ́nu gbọ̀rọ̀, sẹ́ndì àkáǹtì nọ́mbà rẹ o, níkà ju àkáǹtì nọ́mbà sí wọn. Wọ́n kàn tẹ́ni gbẹ́ra wàrà láàrin bí ìṣẹ́jú 5 lówó ọba ti wọlé sàkáǹtì mi nígbà tó ti fi thousands of naira nítorí wà richard nítorí lówó lọ sí. Nítí mò ń fà ayọ̀ ni wípé ní ayé ọjọ́ nígbà tí ojú sì dúdú dáadáa, àwọn kan yìí ò yí sí dáadáa, wọn ò yí sí pẹ́ẹ̀pẹ́ o. Láti ẹni tó wà nílùú Èbó láti send owó sí ẹni tó wà ní Nàìjíríà kò yí sí o. Bá a bá fẹ́ kọ lẹ́tà láti ìlú Èbó, tẹ́lẹ̀ kinní kan, Ọlọ́run lọ́mọ yìí oṣù tí bàbá mi ọ̀wọ́n sí àlàáfíà ni ẹ wà, gẹ́gẹ́ bí èmi náà ṣe wà ní àyín. Inú mi dùn láti kọ lẹ́tà yìí sí yín o. Pàtàkì ọ̀rọ̀ mi sí yín ni bàbá mi ni wípé mò ń gbèrò láti wá sílé ní oṣù bí ọdún tí ń bọ̀ o. Tàbí mò ń gbèrò ń fi owó ránṣẹ́ sí yín bàbá mi, ẹ bá ń ra lè oko, mo fẹ́ máa dáko. Tàbí ń fi owó ránṣẹ́ sí yín bàbá mi, ẹ máa bá ń kọ́lé lẹ̀ nílé o. Wọ́n kọ lẹ́tà, ó lè lo oṣù 4 kó tó dé Nàìjíríà. Ṣùgbọ́n nísìn ni mo n fa bo ni pe pelu innovation innovative ideas ti mo so le ka pe thinkers are the one ruling the world awon tan ronu jile awon tan ni opolo tan ronu jile awon ni won rulu agbaye batari e ironu won imajile won won ti fi improve ba se n gbe igbe aye lati America nisin bi mo se n soro yi bi ba mi se wa ni Ivory Coast yen pa general overseer baba segun baba sina pastor sina ta ma fe ba mi soro lati Ivory Coast won kan te gbegbegbegbegbe deyin ka won ti sadura fun mi laaro idari tan ti sadura fun mi laaro idari lati Ivory Coast to ye pe ni ati aye John ni mo fe sadura fun mi laaye John a ti a fe collector olodun lo mo ye odun ti o su ti o lo ti o to de Nigeria lati Ivory Coast to ti a tun je pa Africa nle le nbe ni sugbon latari innovation innovation awon imajinle pelu awon eyan tan ronu tan ma nro ri daada o ti so easy latori WhatsApp won kan tele pe pe pe pe pe olodun olonu latori phone pepepepepe won di send owo sile pepepepepe ile wo lo n ba mi kolo e ya lo se video call nibe ma fi so gugu yara nka kiri fi han mi document ni aye jo ta eyan mo ti won ma send owo lati ile ibo kan ba won kole ti won ni kole o ta ma fi le on le han won nisin fi document han mi latori phone ni won ti mo ya ma scan re ma ya photo document ni so nigba ta wa sanwo awon owo ni okowo fun ti won ma fi tem ba fe se monitoring full monitoring won se lati lo ebo nisin latari ironu agbon majinle awon awon eyinbo alawo funfun pa lawon eyan wa na tori awon eyan wa na won aduro won bo na
1: a ti se bi oyo laari oyo ni se bi baba enikokan a ti se bi oyo laari oyo ni se bi baba enikokan
2: ikan fọwọ́ sọwọ́ pọ̀ ìkan mọ̀lé àwọn èèyàn wọ́n fọwọ́ sọwọ́ pọ̀ wọ́n máa kì í àsí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ yorùbá tó ní pé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀rìn ọyọ́ àti bà nínú sípò rọ̀ ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀ mọ̀ bẹ́rù lórí ẹ jẹ́ àfìmọ̀sọ̀kan gbogbo ọmọ ìlú ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdi ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú ọ̀yọ́ ga agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú ọ̀yọ́ gòkè àgbà kó dùn púpọ̀ kó fẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò tí ó bá wá kọjú sí yín kí ẹ tá ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀ tí ó bá wá pu ẹ̀yìn nìkan kí ẹ tún èrò ara yín pa ọ̀yọ́ àtibà ní ti forọ̀ ń wí pé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ ní iyẹ ni yóò yẹ wá o torí iyẹ ní yẹyẹ lé yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn ìlú ọ̀yọ́ ò ní mẹ́rí àgbéga àgbéga ní ọmọ adébá ìlú ọ̀yọ́ lásìkò wa lókè lókè láàmọ́ wa lọ́jọ́kọ́jọ́ adéyínga ọlọ́ṣùkàn mi lè ní jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí pàálẹ̀ ẹ̀kẹ́ tèmi náà ní látàrò ti sùn lórí ọ̀rọ̀ náà ọyọ àti bàbí ní tí kò rọ ni ó rán mi níṣẹ àánú àná ni ìmọ ọlọgun ọrọ sókè pátápátá wípé ijó tó bá káni lára làádìkú ijó àti wípé ajíṣe bí ọ̀tọ̀ làárí ọyọ ò ní ṣe bí bàbá ẹnì kọọkan.

0: ọyọ́ mi tí ó.
1: Tílà ń bá bọ̀ measurement and evaluation pé bàbá tiẹ̀ wà níjọba o, bàbá fẹ́ gbé pọ́lìṣì kan jáde o, ká evaluate rẹ̀ ká rò dáadáa. Mo tún fi ń sọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ̀yìn tẹ́ ẹ̀ ń bá mi bọ̀ tẹ́lẹ̀ látilẹ̀ wípé pẹ̀lú àwọn òyìnbó àwọn a máa wọ́n máa ń lo ọpọlọ wọn dáadáa. Iná ní ń jẹ́ kí wọ́n máa lọ àdùnnú wa lórí o, ní ń jẹ́ wọ́n máa jẹ́ olórí wa o. Bí wọ́n bá fẹ́ ta product náírà 5 péré, wọ́n lè kọ́kọ́ fi múrí 5 ṣe research lórí rẹ̀ láti fi jẹ́ pé wọ́n fẹ́ improve lórí product yẹn. Débi pé product ní ọ̀wà padà máa mú millions of dollars, billions of dollars wá. Wọ́n ọ̀kọ́ ná wọ́n lè lórí product náírà 5, wọ́n lè ná múrí 5 lé lórí research nìkan. Wọ́n àti ìṣe tí wọ́n ọ̀kọ́ ná múrí 5 lórí research nìkan. Mo fi wọ́n sọ̀rọ̀ pẹ̀lú àwọn policies tọ́wà àwọn táwà níjọba tán máa ń ṣe. Wọ́n àti wọ́n ní wọ́n kàn ro àlọ́bà ẹni pé kí ni ìdá gbúrúgbúrúgbúrúgbúrúgbúrú, wọ́n kàn implement ẹni bù lẹ́ẹ̀kan náà. Wọ́n àní kọ́kọ́ wo, wọ́n àní rò lọ wájú, kán tún rò lọ sẹ́yìn pé kán evaluate. Wọ́n tún kí ń jókòó pé nígbà tá a ṣe policy yìí tó tiẹ̀ wá rí báyìí o, ká wá evaluate, ká tún wò pé ewo la ṣe tó kù díẹ̀ ká tó, ewo lọ yẹ ká tún pẹ̀pẹ̀lẹ̀ mọ́, ká tún continue láti máa ṣe dáadáa lọ. Pẹ̀lú tí mò ń sọ pẹ̀lú product pẹ̀lú àwọn ìlú Èbó, tí mo fi ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn website tí àwọn òyìnbó yìí tán dálẹ̀, survey website, àwọn tán wà ń lo Èbó, bẹ́ẹ̀ lomi ò bá níṣẹ́ nílùú Èbó, tó bá jókòó ti survey nìkan lásán gan yóò yìí tó máa rówó ń bẹ̀. Àwọn ìtẹ́yìn tí mi gangan fún ara mi tí mo ti participate mẹ́ VPN la máa ń lò, tá máa ti dictate pé VPN la ń lò báyìí, wọ́n kàn block wa ni. Ṣùgbọ́n àwọn tó ń ṣe tó yẹ pé wọ́n ti bẹ̀ gan lówó lọ́wọ́ tó yẹ pé iṣẹ́ gan ni lọ́tọ̀ fáwọn kan. Ní tó sì wà fún náà ni pé bóyá wọ́n fẹ́ ṣe product kan o tàbí wọ́n ti ṣe product yẹn o, wọ́n wàá máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn tí wọ́n ń lo product yẹn pé kí ni tá a ṣe o, ewu lẹ̀ wò pa tún lè improve lé lórí o, bóyá policy kan ni wọ́n ń ṣe. Oríṣiríṣi company oríṣiríṣi bá àwọn míì tún wà tó yẹ pé bóyá application kan náà build ni, wọ́n wàá sanwó fáwọn kan pé kán bá wọn explore application yẹn, kán wò kán lo tinú tẹ̀yìn, èwo ni ó kù díẹ̀ káàtó káwọn improve, èwo ni káwọn yọ kúrò nínú àwọn functions tó wà níbi application yìí, àwọn software báwọn ṣe máa ń pè wọ́n náà. Bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn software yo bí wọ́n ṣe máa ń ṣe, àwọn brand big brand bí àwọn mọ́tò àwọn cars, àwọn náà wọ́n máa ń ṣe irú àwọn wọ́n máa ń sanwó fúnra àwọn survey website yìí látún ti fi improve product wọn. Ṣùgbọ́n lọ́dọ̀ wa ń bí pẹ̀lú àwọn tán wà ní ṣáájú wa, àtàn ṣáájú wa yìí, orin tán máa ń fẹ́ gbọ́ táwọn èèyàn máa ń kọ, táwọn èèyàn wa náà sì máa ń kọ fún wọn náà ni pé ẹni yìí ṣe dáadáa ni o, wọn ní gbọ́ fẹ́ gbọ́ bíi tí ó kù díẹ̀ káàtó sí. Ẹni tọ́ bá wá ń sọ fún wọn pé eléyìí tó ṣe yìí ó kù díẹ̀ káàtó, ọ bá sì gbìyànjú, ọ bá má ṣe báyìí o, wọn wà fẹ́ gbé umuru wọn sójú torí wọn ní fẹ́ gbọ́ ibi táwọn kù díẹ̀ káàtó sí wọn. Èyí tá ń ṣe tó dáa nìkan wọ́n fẹ́ kí wọ́n máa fọ́n rere, wọn ní fẹ́ kò sẹ́ni tí èèyàn lájẹ́ ìyẹn lẹ́ran ara jọ ni gbogbo wa, kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe, kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe, kò sẹ́ni tí ò lè overlook àwọn nǹkan tí ò yẹ kó overlook. Ṣùgbọ́n tó bá ti rí èèyàn pé ó ṣàkíyèsí náà ni kéèyàn ṣe padà, kéèyàn padà sẹ́yìn. À ń bàbá wa nílẹ̀ Yorùbá gbọ́n o, wọ́n ní bọ́mọ kékeré bá ṣubú á wò wájú, bá gba àgbà tán bá ṣubú ẹ̀yìn ni wọ́n máa ń wò pé níbo ni mo ti ṣiṣẹ́ o, kó tó di pé mo wá ṣubú níwájú, níbo ni mo ti ṣẹ̀ṣẹ̀ gbé kí n tó wá fẹsẹ̀ kọ níwájú. Ṣùgbọ́n tẹ̀yìn bá wá ń sọ fún ìjọba, tẹ̀yìn bá ń rí tẹ̀ ń sọ fún ìjọba, ẹ̀yìn gangan ni wọ́n wà á mú ní ọ̀tá, wọn àwọn pẹ̀yìn gangan lẹ fẹ́ràn àwọn. Ṣùgbọ́n gbogbo àwọn tán kó rọra mo ń wo fídíò kan níjọ ní ní Facebook tẹ bá gbọ́ orin tí wọ́n ń kọ́ fún Ṣèyí Mákindé, ẹ má sì mí gbọ́ Ṣèyí ń ṣe dáadáa Lọ́yọ̀ State o, ń ṣe dáadáa Lọ́yọ̀ State o. Wọ́n wá ń kọrin kí ni kẹ́ mo ti gbàgbé orin tí wọ́n ń kọ orin.

tẹ bá bi Jonathan lónìí. Ọlọ́run lọ́mọdún tó ti rí ìmí nínú wọn gba ẹ̀yìn. Báwọn èèyàn ṣe rí nù nature àwọn èèyàn nù o. Ibi ọmọ èyí tá máa ń jẹ lọ́wọ́ nìkan náà mọ̀ ẹ̀yìn o. Dòdò tí wọ́n wá ń jẹun gangan ni ò ní jẹ́ kí ẹnu wọn lè sọ òdodo fún àwọn tán wà nípa aṣáájú. Kí sì gbogbo àwọn tán wà nípa aṣáájú ni wọ́n jẹ níbi o. Àwọn tán kó rọra gangan ni àwọn ni ìyẹ́ tó ń bo gbogbo ìgbìyànjú gólóbà tí ò jẹ́ kí ìgbìyànjú gólóbà ọ̀hún àdé o. Yàtọ̀ fún pé àwọn míì wọn gbádùn nínú wọn tán ní lọ́wọ́. Ṣùgbọ́n àwọn tán kó rọra gangan ni ìṣòro àwọn ẹlòmíì. Ẹ jẹ́ kí n tún wá padà sẹ́yìn torí mo ti tún ń digress.

Dan Rice, wọ́n stock pilot, Yasuo Rocky, wọ́n wá ń se wọ́n so fídíò rẹ̀. Bí wọ́n ṣe ń bù ú tí wọ́n fi ń dá náà rẹ̀ tí wọ́n fi ń gbé tí wọ́n fi ń ṣe fún àwọn tí wọ́n wà lókè lọ́hùn. Ẹyin tẹ́ mọ mú àwọn policy kan wá tí ọmọ against àwọn èèyàn. Ẹyin gangan sì rèé. Ní tí ẹ̀ ń rìn against gangan lẹ́yìn gangan náà ń ṣe ní abẹ́ òrùlé yín. Ọ̀rọ̀ mi ò yẹ yín. Ni mo fi máa ń pariwo tí mo fi máa ń sọ̀rọ̀ pé alábòsí ni.

0: ta gbogbo.
1: Raji Alamuna le ngbo o. Baba Rahimi Aweda loyo alaafin wa nbi. Orin tile tile ni, tile tile. Oyin.
0: Baba raye. Ita banse o.
1: Measurement and evaluation. Te ba ti e ton ati se gbogbo kini. E ton wa wo eyin wo. Pẹ̀gbẹ́ pẹ̀lú òwe tí mo pa lẹ́ẹ̀kan. Ní measurement and evaluation mi náà ni pé bọ́mọ kékeré bá ṣubú ìwòwájú bágbà bá ṣubú àwọ̀ ẹ̀yìn wò ni pé ibi omi mo ti ṣe àṣìṣe o kí n mọ́ tún ba lè ṣe irú àṣìṣe bẹ́ẹ̀ mọ́ o. Ìrìn ẹsẹ̀ wo ni mo gbé, ojú bo ni mo gbẹ́sẹ̀ lé, tí mo fi fẹsẹ̀ kọ, tí mo fi ṣubú, ni wọ́n wàá wò wò, wọ́n wàá wò wò tí irú rẹ̀ ò tún fi ní ṣẹlẹ̀ mọ́. Ṣùgbọ́n wa àṣubúlébú ni. Ní tó gbé wa ṣubú lánàá, òun náà ni ó tó gbé wa ṣubú lénìí. Ní táwọn òyìnbó fi ń jù wá lọ́nu o.

0: Mo n sọ̀rọ̀ innovation lẹ́ẹ̀kan. Innovation. Tí o bá sí innovation, tí o bá sí ìrònú àwọn kan. Báwo lẹ́yìn tẹ́ ẹ wà níbi tẹ́ ẹ wà? Ní Ivory Coast, ní Nàìjíríà, níbí náà tí mi mọ ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi ní Nàìjíríà. Ní United States of America, láti orílẹ̀-èdè Canada, láti United Kingdom àti Denmark, Ivory Coast, Libya, South Africa, Ghana, káàkiri gbogbo àgbà ńlá ayé dẹ̀bí tẹ́ ẹ ti ń gbọ́ mi. Tí o bá sí ìrònú àwọn kan, innovative ideas àwọn kan ẹ nílé láǹfààní àti gbọ́ mi o. Torí irú àwa yóò lówó lọ́tà bí lera time lórí normal radio táwọn máa ṣètò lórí radio. Ara mi ò yẹ yín. Ṣùgbọ́n innovative ideas àwọn kan ló mú mi máa wà báyìí nínú yàrá mi mọ́ wà láì lórí couch. Lórí àga kan ni mo jókòó tí mo fẹ́ yìn lé tí mo fi ń bá yín sọ̀rọ̀ tí mo fi ń rojọ́ yìí. Lórí ayé Android fóònù mi náà ni mo fi ń yin òkè tí mo fi ń yin ilẹ̀ tí ẹ fi ń gbóhùn mi bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí lórí fóònù mi. Fóònù tí mo fi ń WhatsApp tí mo fi ń ṣe gbogbo ẹ̀ náà ni o, kò yé yín. Àìlápàlà dọ̀mú o, ayé ti rọrùn o, ayé ti rọrùn. Àwọn èbó, àwọn tẹ́ ń ronú, àwọn tinkers, wọ́n ti jẹ́ kí ayé ó rọrùn.
1: Àlímí àkànbí onílé ojú wo.
0: Ṣùgbọ́n ní àyín, ìrònú ló jìnà sáwà. Tábà tún wá rí àwọn tẹ́ ń gàgà ń ronú yìí. Àwa nífẹ́ àgùntàn wò, wa nífẹ́ paṣọ ìsìndà. Àgùntàn wò nífẹ́ paṣọ ìsìndà. Àwọn òní wò pé báwo náà làwa ṣe náà sì lè jẹ irú àǹfààní. Innovation, innovative technology, programming, coding, softwares, ti táwọn òyìnbó ń lò táwọn fi ń better life for ara wọn. Báwo náà làwa náà ṣe lè lò níbí àbí lè better life for wa? Tá bá ti wá rí company tó ń thrive díẹ̀díẹ̀ kí wọ́n bá fi corruption lé wọn kúrò nílẹ̀ yìí, wọ́n sì fi policy jákujáku lé wọn tí wọ́n fi kó gbálé. Wọ́n bá fi corruption à ń béèrè owó à ń demand owó lọ́wọ́ wọn yín wọn lọ́rùn, wọ́n sì fi policy lé wọn tí wọ́n fi kó gbálé.

0: Asiru Amadu Afad Gilo. Àwọn ni wọ́n ní ètìrí multi-purpose venture nílùú Pàkó tẹ́ máa ń gbọ́ polówó wọn. Ẹ̀gbọ́n mi dáadáa ni. Àwọn alátìlẹyìn wa nù. Awúsọlá artist Awúsọlá artist Awúsọlá Michael Angelo. Ọmọ wọn Lẹ́kìtì. Tọ́gbé kò dàgbà tó fi ìlú Àbújá ṣẹlẹ̀. Àánà alátìlẹyìn wa ni o. Wọ́n máa ń náwó sí wa lóòrèkóòrè. Ẹ ṣeun o, adúpẹ́ o, iná ò ní tán o, gbogbo yín o. Mo fi tún dórí bàbá mi Bàṣírù, ọmọ Adéniran, ọmọ Ọ̀yọ́ Aláàfin, tí wọ́n ń gbé nílùú Èkó, Èkó Àrómì sálẹ̀ gbẹlẹ̀gbẹ. Àáfàá Glo, ìlú Pàkó làwọn ń gbé o. Asiru Amadu, tí wọ́n ní ètìrí multi-purpose venture nílùú Pàkó, ọmọ Ọ̀yọ́ làwọn náà, ẹ̀gbọ́n mi dáadáa. Ó fi dórí bàbá Bàṣírù Adéniran láti ìlú Èkó, ọmọ Ọ̀yọ́ làwọn náà ni, ṣùgbọ́n ìlú Èkó ni wọ́n fi ṣẹlẹ̀ o. Tó fi tún fi dé orí. Bàbá mi dáadáa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dákọ̀ wọn. Bàbá Sàmínú. Ọmọ Adépọ̀jù láti California ní United States. Ọmọ wọn ní Èrúwà. Èrúwà ojo òkò. Agbẹ́dúdú orí òkèlé. Ọmọ àkọ́kọ́ gàgàrà tí kọ́lé Èrúwà gbé ní dájọ́ wọn. Bàmí tún lọ́mọ Mùsùlùmí olómù apàrán ọmọ ọlọ́rọ̀ agogo dé àṣegbà lọ́nà tó mù. Bàbá lè wúmọ ewúrẹ́ gúdúgbẹ́ tó sọnù lómù. Wọ́n ní ẹmọ́ múlọ̀ ní bàbá ta ní sẹ́gbẹ́ gbégúrẹ́ gbégúrẹ́. Àgùtàn bọ́lọ́jọ́ tó sọnù lómù. Wọ́n ní ẹmọ́ múlọ̀ mi ò bàbá ta ní sẹ́gbẹ́ gbégúrẹ́ gbégúrẹ́. Àkọ́kọ́ gàgàrà tó tún sọnù lómù. Wọ́n ní ẹmọ́ múlọ̀ mi bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́yẹ gbẹ́yẹ.
1: Òṣogbo.
0: Bàmí tún lọ́mọ ojúra bẹ̀sẹ̀ kí òṣogbo. Bàbá mi tó fọ́pọ̀ lọ́jà tó jàre Lẹ́kọ̀ọ́. Ńláwọn èèyàn fi nígbà táka ṣe wọ̀rọ̀kọ̀ kí ni Lẹ́kọ̀ọ́ yà díẹ̀ sí. Ọmọ ojúra bẹ̀sẹ̀ kí òṣogbo. Tó fi tún dórí bàbá mi dáadáa tí mo fi tọ̀ọ̀tọ̀ọ̀ dákọ̀ wọn. Fatai Bandele Olúṣọlá Lamẹ́ríkà ọmọ wa lọ́ọ̀yọ́ Aláàfin. Ẹ ò jọ pàṣẹ kẹrẹ mọ́dẹ ọmọ àti ní mo bá ti ń kó lówó kó kí wọ̀ fọ́ fọgbà lẹ̀. Aṣẹ́ kò lè bá àdìjà kó lè bá dápọn kọ́mọ aládé ò lè bá rí gàbùlà ńbẹ. Àwa tún lò gbìn gbàdo ọ̀ràn sẹ́ǹkùlẹ̀ ẹlẹ́ǹkùlé tẹ́lẹ́ǹkùlé ò gbọ́dọ̀ jẹ tí ò gbọ́dọ̀ tú dànù. Mo tún fàsìkò yìí kí sàn ní Success Odúọlá láti United Kingdom lọ́hùn-ún bẹ̀. Àwọn alátìlẹyìn wa nù o. Àwọn náà onídùúró lè ṣe wa tẹ́ máa ń dúró tì á. Àwọn náà ń jàwọ̀ ó lè máa rẹ́jọ́ rò ká lè máa rétò ṣe. Ẹyin pẹ̀ látìlẹyìn wọn lọ́tún lọ́sì lójoojúmọ́. Tó fi tún dé orí bàbá mi dáadáa. Alhaji Adémọ́lá láti Amẹ́ríkà lọ́hùn-ún bẹ̀. Bàbá dáadáa nu. Àwọn èèyàn ti á nu o. Àwọn ti á ń ti á nu. Mo fi ń kí àwọn tẹ́ máa ń lù alọ́gọ ẹnu. Wálé Bàbá Wálé Bàbá Wálé láti Germany. Báà mi dáadáa Pastor Sina láti Ivory Coast. Látàwọn èèyàn wa ní ìlú Nàìjíríà ní àyín náà. Gbogbo yín ẹni tí mo rántí dákọ tí ìrántí dákọ tẹ́ ẹ máa ń ṣàtìlẹyìn fún wa níbí. Ọlọ́ọ̀ba yóò máa wà pẹ̀lú ẹ̀yìn náà yóò máa ti ẹ̀yìn náà lẹ́yìn. Ojú yìí ti náà lẹ́ ojú òní ti yín o. Toro gírin la jẹ́ bọ̀ ọkọ̀ mọ́ ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí ikọ̀ ìkọ́bálá ikọ̀ ìkejì lọ́nà àti ti ìbò ń ṣe ọlọ́run. Ẹ ṣe ò àdúpẹ́ lọ́wọ́ yín o. Ìyá yín náà ní ti fẹ́ máa gé pété. Gbogbo àwọn tẹ́ mọ́ kí n tó gbàgbé. Mo ń fi àsìkò yìí kí rótì méjì tẹ́ ń bá wa ṣe gravy tẹ́ ń bá wa ṣe bánà Ajíṣẹ́gbé Ọ̀yọ́ àti Ọlánìkẹ́ náà tó náà bá wa ṣe bánà bánà fún Ajíṣẹ́gbé Ọ̀yọ́. Gbogbo àwọn tẹ́ ń fi iṣẹ́ ṣíṣe wọ́n ràn wá lọ́wọ́. Best Icon Furniture Plenty Fashion Home. Lóríṣiríṣi gbogbo ẹ̀yin tí mo rántí dákọ. Abdulrahman Abdulbasit ọmọ mi dáadáa. Gbogbo yín yányán ni mo kí o. Ẹyin tí n bá rántí dákọ ẹ dákọ ẹ mọ bínú. Àìníye inú ni o. Ìníye inú ni o. Ṣé ẹ gbàgbé àkòrí ọ̀rọ̀ wa láàárọ̀ yìí? Measurement and evaluation. Ẹyin táwọn bàbá wa náà máa ń sọ pé bọ́mọ kékeré bá ṣubú àwòwájú bá gbà alàgbà bá ṣubú ẹ̀yìn náà ni wọ́n máa ń wò. Àwọn èbó àwọn ọmọ ṣe rìsáàṣì lórí gbogbo nǹkan wọn. Wọ́n bá tó fẹ́ ṣe pọ́lìsì wọn ò rò lọ rò bọ̀. Dìbéètì rẹ̀ lọ dìbéètì rẹ̀ bọ̀. Ṣùgbọ́n níbi ISBDA ni àwọn èèyàn wa máa ń sọ̀pọ̀tì. ISBDA ẹni tó bá lè náwó jù. Bẹ́ẹ̀ náà ni lásìkò election wọn ní ronú pé ta ló lè ṣe nǹkan dáadáa fún wa. Ẹni tó bá lè náwó fún wa jù ni wọ́n ń dìbò fún o. Gbogbo àwọn tí ò jẹ́ ká máa ní lọ síwájú. Àwa ń bẹ̀rù innovation tó jẹ́ pé ìrònú jinlẹ̀ pẹ̀lú innovation yìí náà ló ní ọjọ́ iwájú. Ó ti ń ní àsìkò tá a wà yìí lọ ó náà ní ó tún ní ọjọ́ iwájú. Àwọn thinkers náà ń rúlu wọ́ọ̀dù lọ́wọ́lọ́wọ́ báyìí o. Thinkers are the ones controlling and ruling the world. nbo la wa wa ni bo la wa fe wa ipo wo la wa fe di mu ninu awon tan ronu tan fi ronu won tun ilu won se eh latari be awon na tun do lowo won do lowo do loro eh eh ta ma pe ipo nikan la fi ma wa ko laye jon oko oni battery ti wa nisin o awon kan na ronu de be ara mi o ye yin nigba kan ina ti won ba mu wa lati grid nikan ni o nisin solar ti wa o ta to fi ironu jinle awon kan lo debe o ti ina solar fi wa ironu jinle awon kan ni mo fi n ba yin soro lowo te fi n gbo mi ni gbogbo agbaye te ti n gbo mi lowo yi o ori phone ni mo ti yin oke yin le abi bi pa wa eni ta ba so fun oni mo pa sinu le se radio nla kan on ara mi o yeyin innovation idea thinkers ironu jinle awon kan ni lo yin eleyi lo fi bo oro.

0: aya ma pe nigba
1: raja la mure o lo yo wa la fin bi te baba raimi aweda na kon baba raimi aweda to yan ta na nko ru orin ti baba yi na ti ko awon omo won na ti nko awon baba ti mo da ko e awon ti won ti di ara ajon ara ajon iba se pa ipulaye ni baba muhammadu baba muhammada koda to ba jesu christ oluwa wa pelu gbogbo awon wole awon malaya awon ojise olohun ti won ti lo ato e pa ipulaye ni gbogbo won la baba o ki eledu akodele ba won tan ti lo n fi asiko yi belon fun gbogbo awon oku ti a na tan ti bo se aloki a ma lada adura lada sara balan kolo ma mu ba won bismillah kan kulu ala o kan come on, love, bow along. Come on, come on, see, love, bow on, see. Cape, cut dag back, cut dog, book, cuss on why you are. I didn't call, lots of company, in your won't you go away, I'll let you lay in one. Oh, open it, my room. I'm the battle fair, I love see. Error banners or move Peter Lake and now let it be. 0707 6887 4274 ẹlẹ lọ sí ìkànnì ayélujára wa ní www.ajisebioyoradio.com a wà lórí gbogbo àwọn most popular radio directories bíi Radio Garden, Sino Radio, Live Online Radio ẹ̀dẹ̀ tún lè gbọ́ wa lórí wẹ́bsáìtì wa náà ọ̀hìn ẹ̀ tún lè gbọ́ wa lórí Sino Radio náà gbogbo àwọn platforms ẹ̀ tí lè gbọ́ wa ní. Ẹ tẹ́ bá wa lọ sí wẹ́bsáìtì wa tí mo sọ lẹ́ẹ̀kan ní ajisebioyoradio.com ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ọ wà lókè téńté gmail wa ọ wà lókè téńté ẹ bá tún scroll lọ ọ̀sàlẹ̀ gàgàgàgàgà ẹ rí logo WhatsApp bẹ́ẹ̀ bá ti click rẹ̀ yóò open WhatsApp lórí fóònù yín ẹ bá tún bá wa chat lọ Facebook Messenger náà wà níbẹ̀ tẹ bá click rẹ̀ lè bá ń bá wa chat lọ lórí Facebook gbogbo àwọn idea gbogbo àwọn eléyìí innovative ideas náà ni ó jẹ́ kó rọrùn fún wa àyìn. Káwa náà káwa máa ronú bá a ṣe lè fi innovation innovative tún Nàìjíríà sí ọgbọ́n àtinúdá kálukú akábi tún Nàìjíríà sí. Adéyinka Ọláṣùkàn mi pẹ̀ ń bọ bí awo erin ajá lu ọ̀yọ́ tí gbó lásán nítorí bèmi ọ̀pá ẹranko mọ́ra bá mi èèyàn ni ọ̀rọ̀ ìjánu oòrùn mo tún sùn tán ẹnu mi ń ṣe wúyáwúyáwúyá agbèsè tán fẹ́ máa lọ lu òdárò alùkò èmi Adéyinka ṣe tán ó fẹ́ máa lọ lu òkosùn lékeleke èmi ṣe tán ó tún fẹ́ máa lọ lu kẹfun. Tọ́ a mọ̀ bẹ nítorí ọ̀bẹ ní bẹ́sọ̀ àtẹ́lẹsẹ̀ a sì bẹ̀nà gbogbo ẹni tó bá ní amọ́bọ̀ nìkan là ní débá ńlẹ̀ o nítorí bọ́bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òórùn arọ̀ wọ̀ adíyá fún bàbá jẹrọ̀ mọ́jèlé o ìjẹ́kìn láyé ìgbín ṣe ẹ̀rọ̀ wọ̀ láyé ìgbín ṣe o ilé olúwa ẹ̀rí ìgbóná inú ilé tẹ̀ tí ń gbọ́ mi ọ̀dẹ̀ tẹ̀ tí ń gbọ́ mi ilé tẹ̀ mo fi ọlọ́run ọba sọ yìí sọ ọlọ́run ọba àbúrẹ̀ tó nípa tó dájú tó ju ẹ̀wọ̀ orin lọ́kọ́ máa wà lórí ẹ̀mí pẹ̀lú dúkìá èmi àtẹ̀yìn títí dìgbà mi ìta àmọ́ tún pàdé mi ń fi ilẹ̀ sínú ìbànújẹ́ mi ní báyìí nínú ìbànújẹ́ o ẹ̀ẹ́pì mí náà sínú ìbànújẹ́ ẹ̀ tún ní bèmí náà nínú ìbànújẹ́ ká tún ríra aláyọ̀ ká pàdé níre ká má dolódì lẹ́yìn ara wa ìpàdé wa ó di wọ̀ jọ̀jọ́rọ̀.

0: la debi eni ba le yo mo la ele ni ri
1: ti e pani koro mi owo oga mi ko yamu eni bi npa ki bo waasu
0: mo ye mba ye ni ajida bi eni ba ni ku mo la ele be la ku la ye aro lori se mi ore ase se ya bi eni ba le ja la ele ni
1: ri be ni wo mo wa ra won ta leta
0: e ye wo ya wa se se gbe bi ndi se bi eni gbe o le gbo mo ko re loko be ni bi ya wa se se gbe ba gbe le oko re yo si mo na mo ya le lore
1: ani mba wi o
0: Baby, you got a mother, you got a mother, you got a mother, you got a mother, you got a mother, you got a mother, you got a mother, you got a mother, you got a mother, you got a mother, you got a mother, you got a mother,
1: you
0: got a mother, you got a mother, you got a mother, you
1: got a
0: mother, you got a mother, you got a mother, you got a mother, you got a mother, you got a mother, you got a
1: mother,
0: you got a mother, you got a mother, you got a mother, you got a mother, you got a mother, you Didn't let it give it is a great idea. You need the line. But you are the only man here. There are only down by me. This is a decision.
1: No one will put on like
0: I want. You are going to Aja, Aja, you are to Bemaja. I am not going to go down. You are not going to go down. You are not going to go down.
1: You
0: are not going to go down. You are not going to go down. You are not going to go down. You are not I don't want to go on, but I want to go on.
1: Ben,
0: I don't want to go on. I don't want to go on. I don't want to go on. I don't want to go on. I don't want to go
1: I don't know about it.
0: Abinu eni ogba lo
1: kabo
0: ala se gun ni bawo lo ise mi wa ojo ore gbe aye re gbagbe bo re babo yo dibi ni ala se gun babo aya o re ni won omo gbadada
1: a se ko boyan mo
0: ojo gun alawiye ojo ojo gun alawiye baba goji
1: ajere to
0: ojo ni bengan ojo gun alawiye alogbanu to rugo mo boyan mo awiye baba goji
1: kabo
0: ole ole se gbagbo eni to ba roju oni ki o aiso je Gbogbo ojú ndi mi gbogbo ẹni tí máa ń dijú ò lè ṣọ̀jẹ̀.
1: Lóòótọ́ ni.
0: Gbogbo ààyè tó lúwa bá bè wá sí á máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ náà ni àfihàn àti ọba máa dúró ní èmi mọ̀fẹ́ dún.
1: Adúpẹ́ lọ́dọ̀ rẹ̀
0: lọ́wọ́ Olódùmarè ọba tó dá gbogbo wa. Ọba tó bẹ́ wa tó fi wá ṣàgbà ọdún àná ọbọjọ́ ọ̀la ṣàgbà wa. Àwájà náà lọ ọ̀làjà wa lọ ìjà àgbàlá wa pẹ̀lú ọjọ́ òní ń jà. Nítorí bá a bá sùn lálẹ́ ká jí gùdùgùdù nífẹ̀lì ìdájí. Tó tó tún dàsìkò bàtà wọlé sùn lálẹ́ èmi olódùmọ̀ ìjìnlẹ̀ tó máa dún tó lè ṣẹlẹ̀ sí
1: o.
0: Ilé fífi ní ìjà àgbàlá wa pẹ̀lú ọjọ́ òní ń jà. À ń dọ̀rọ̀ à ń bẹ̀bẹ̀ lọ́wọ́ Olódùmarè ọba àtọ́dá gbogbo wa lọ. Ìkọ́ dákun kó fi wá sàgbà ọjọ́ òní kí ọlọ́run ọba mi. Ó jẹ́ àjọ̀lá lọ ọ̀rọ̀ ń bẹ lẹ́yìn báọba kú. Báọba dèdè kú ọ̀rọ̀ ń bẹ lẹ́yìn wá ọ̀la bí ọba olúwa bá fún wa
1: sọ.
0: Torí bẹ́ẹ̀ ni ọba bí ikú ìṣeré ọ̀tún láyé ẹni tó bá ti kú pẹ̀lú ààrẹ lópin. Èèyàn tí òsì bímọ sánú ọ̀gbọ́dọ̀ su eré ṣẹ̀ṣẹ̀. Ẹni tí ọba láti bọ̀ tán ayé ọ̀gbọ́dọ̀ fọmọbú ni àtẹ̀tẹ̀ lóbìnrin ọkọ ọmọ bíbí. Bàbá wa lókè tó pin fún wa náà ni ó pe lọ́gbọ̀n gba. Ó pin wo owó kárí. Ó pin kú ikú kárí ọmọ ni ọ̀kárí ènìyàn. Kò jẹ́ni tí lówó lọ́wọ́ ọlọ́run ọba mi wá sowó fẹ́ni gan-an bẹ̀rẹ̀ gan-an lọ ní. Ẹni dọ́gba lówó lọ́wọ́ ẹni dọ́gba lówó lọ́wọ́ bẹ́ẹ̀ ìjẹ́ ni gbogbo ṣe bẹ́ẹ̀ rẹ́wọ̀n ọmọ sùkúù tí ń gbowó oúnjẹ àárọ̀ tí ń dún dáwó pamọ́. Kò jẹ́ni tí ò ní kú láyé gbogbo wa làwọn alákejì. ẹni tó kún òkú ẹni tó bọ̀ ọ̀rọ̀ òun aládèjì ọ̀run dákun mọ́tàn júmọ́ gbogbo wa là ń bọ̀ bọ́lọ́jọ́ bá dé òun bá ní bẹ́ẹ̀ náà lòbí ẹnì kan ti wọ́mọ bí òdòdó yí bí bẹ̀rẹ̀ nìkan gbé bímọ méjì lẹ́ẹ̀kẹ́ bí ẹnì kan ti wọ́mọ bí òdì bí bẹ̀rẹ̀ nìkan gbé rọ́yún
1: dànù
0: ìbẹ̀rẹ̀ nìkan ti lóyún díẹ̀ kò lè bí ojúmọ́rẹ̀ níjẹ́ lóyún àní ibi ọlọ́run ọba kọ́ dẹ́kun kọ́ má ṣe kí gbogbo wa ò ní òórùn àmírọ̀ ọ̀run èèyàn tó di bí ò ní ikú ẹni tí ò sì tí bí ọlọ́run ọba àmì ó pèsè ọmọ rere fọlúwa rẹ bá a bá bímọ náà tán ọlọ́run ọba ò ní jí ogún kékeré báwọn ọmọ náà bá dàgbà àtẹ ọlọ́run ọba ò ní jí ọgbọ̀ abẹbẹ gbẹni ògùn ẹgbẹni abẹ gbẹni ohun rere lájọ mọ́ ṣe ẹgbẹ́.

0: ìjẹta tó kúnra lúmọ lóbi ká jágbó músòwò ọwọ lẹni bá kákẹgbà àkànní èèyàn ká méjì ẹgbà méjì ẹni ká mẹta ẹgbà mẹta ni ẹni ká mẹrin ẹgbà mẹni èèyàn ká márùn ẹgbẹgbà àrùn lọka ẹni ká mẹfà kó ẹgbà mẹfà ni ẹni ká méjì ẹgbà méjì ẹni ká mẹjì ẹgbà mẹjì èèyàn ká mẹsẹ ẹgbẹgbà àtàn owó lọjẹ ènìyàn tó kẹwàá rẹ lórúkẹ owó ìlórí ti jówó ọmọ ẹlẹ obì ìlórí ti jówó lóbi ìkùdùrọ wà ní léwọn bí wọn ṣe ń dàdé dùnbẹ lóbi bá ní ìrọlẹ gidi ẹwọn èso ń bi dọba rẹ mọlẹ bá
1: ọmọ rẹ lé wá ọkọ àgbórí onílẹ obì ọwọ nílé ọmọ àbòkù lẹyìn ìjẹjà lọmọdọ apanadà ìjẹjà pẹlẹ ọmọ ẹni àti ilẹ ní ọwọ bí bá ń gbórílẹ bàbá mi lọmọdé má sí wọn òkè kéèké aṣọ wọn lọ́la tó gbájú ẹlẹgbẹdọ tiẹ mi lásán òde ìjẹjà èyí yóò wù sẹ bá nílẹ jà ní ẹra mímí wà lẹnu ló bá jólóye ẹnìkè jólóye dùnrán ìjẹjà kàní àjólóye dùnyà mi ọwọ nílé ọmọ òkú yẹ ìjẹjà mọdù apanadà
0: ní sẹ́sọ̀ sí pọ̀npọ̀lọ́ ta àwọn ètò sí ìjẹsà ìní fọwọ́ lùgbé ẹ̀gbẹ́gbẹ́gbẹ́ bẹ́ẹ̀nà ẹ̀lò lówó láwọn ní fọwọ́ làrólà ń forí ọwọ́ dákun dábọ̀ jẹ́ ńlá kí fọwọ́ làró ìta ìjẹsà dákun dábọ̀ jẹ́ ńlá kí fọwọ́ làró òṣòrí ọmọ ẹlẹ́ obìnrin ọmọ wá wà mí ta àlejì mọ̀rẹ́ ta lóore àlọ́nà mí ta àlejì mọ̀rẹ́jì gbẹ̀gìdà ní mìta méjì morù kan wọlé ọ̀gán náà morù gbogbo wọn bá kí mi lókòlókò okun lórí òkè lọ́la ìjẹ̀jẹ̀ ojoojúmọ́ lọ́mọ yín ọwá kíra wọn lókòlókò yé gami àìrípo owó wọlé gidi ẹ̀wọ̀.
1: ó ní bá a dún gbórílẹ̀ ẹ̀bẹ̀ lọ́bọ̀dì máa lé wọn ìjẹ̀jà abẹ ní àmọ́ olóbì apanadà ìjẹ̀jà ọmọ ọwá nílé ọmọ àbò òkúlẹ́rì àwọn ọlọ́mọ ìkú ara àṣìjà ọmọ àbọ̀dá tẹ́lẹ̀rẹ́lẹ́ mọ̀lẹ́ ọmọ eré gbígbó ọmọ ẹ̀fọ́ ń gbọ̀dọ̀
2: kábọ̀
1: abidiyé kan mi abẹ ní ogún àdúdọ́gba lẹ́ẹ̀kì ẹ̀fà tẹ́lẹ̀rẹ́lẹ́ ìrìnlẹ̀
3: ẹ̀wọ̀n. ẹyin náà kúrú dídán ẹ̀ẹ́dọ̀rẹ́ ìjẹ́ ìjẹ́jà lẹ́ẹ̀kì bàràǹdòrò bí ẹni pé wọn ò lóbì kan abẹ ló mọ onílẹ̀ obì owó tó wá ní bẹ́ẹ̀ náà lè ẹsùn mọ́ mi ní àyè mo fẹ́ fún un ìdánwò ààrẹ ọ̀dẹ ṣe
2: ilé
3: ìjẹ̀sà pẹ̀lú ọmọ aláàyè lókìdí ẹ̀fọ́ elébùsẹ̀ wọ́n wuyì níbòkun ọjàrí àkàrà rògbòdì ó wuyì ilé ìjẹ̀sà àkàrà àjẹ̀sà bí ọba lépe bí oníyọ̀ ọ̀hún agbónáló lantí lantí kí ni wọ́n fi ń ṣòro òkú nílé ìjẹ̀sà ẹ̀rọ pé àkàrà rògbòdì ni wọ́n fi ń ṣòro òkú nílé ìjẹ̀sà àlàdé àgbà ọkọ̀ fídò ìjẹ̀sà bí mo lónìí wọ́n fẹ́ ṣòro níjọ́ mẹ́fà ọmọ kí ni ìjẹ̀sà abẹ ní ogúnra ló fi ń ṣòro níjọ́ mẹ́fà ọmọ.
2: èmi ò sì dáyé ń gba wọn.
3: kọ́dà náà odò èrè ni bí mo bá lọ sáde tí wọn bá sí ilé tọ́lárẹ̀ ògún bá fẹ́ dọ́ka dèrè lẹ́yìn wa kọ́ wa wípé ìjẹ̀sà bí mo lónìí wọ́n fẹ́ ṣòro níjọ́ mẹ́fà ọmọ. ìwà yín ni ó wá sáré sínú abọ́tọ́ bá lọ́mọ rí wọ́n ṣe òbí ìṣọ́gọ́fà ọ̀nà gbélé yìí bá dé sókè ẹsẹ̀ ẹkú ewu jáde ọmọ ìwà ni kọ́bọ́ lé kọ́ má sáré jẹ kó sì mọ́bì jẹ kó tó mọ́ ọ lọ kó nígbà òun bá dé sókè ẹsẹ̀ ẹkú ewu jáde ọmọ ìwà ni kọ́bọ́.
4: ọ̀fẹ́rẹ́gẹ̀gẹ̀ iwájú la ó máa lọ ìràwọ̀ ìgbàjọ́ lẹ́kọ̀ọ́ sùn náà ọ̀fẹ́rẹ́gẹ̀gẹ̀ iwájú la ó máa

0: be yin bọlọrun ti ni eso ọlọrun lawo benin rinu iwo yawo wona wo yin ton dalara oh ise kilo nse wo ya so ton wo bo ba ku lọrun eleyi obo o ti e mu kan bo bo so lọrun eleyi obo so lọrun eleyi bo bo so lọrun ton obo so lọrun tin iwo na ni ngareji iwo na ni loke moro baba tin na iwo na ni bo de ologun bi won ye nkan won ni ha e ku alaja alaja pe yen jade na wole ayoka o tu gbajima lọdọ baba ologun na ko si bi tun ti mo olodun ma se nso eri re nbo wa gbọn lorun re nbo baya bi won ti je olu aye ni bo ti gbọn ni e wa ni ja yo ti ti mo po dan kan be lara won jọ n ya ko to ku o tun ji ya nu sare o tun wa ka gbangba si gbangba wa bi mi olodun ti ti tuna si ma se nso wo yo mo to bi wo bi to ru lo baba won ko n fa oda gugu epo ni won agbo mo mi wale wahala de ani tete mo ko ma wa ko àwọn olóyè sèpọ̀ mọ́ sèpọ̀ mọ́ bàbá àwọn ni èyí sèpọ̀ táyì gbogbo kálukú lójú ọlọ́jọ́ ìwọ̀ lọ́ni àwọn àṣẹ bọ́mọ́ tàwọn ọmọ àgbà ń kò kọ́ ilé gẹ́gùn kò ń dáná lórí mi gíní ọkùn dáná yàrá yàrá yìí ọmọ gíní kọ́ ìwọ̀n náà ni bẹ́ẹ̀ ọmọ òjẹ̀bí ọmọ sọ fún yín kóhùn sọmọ léyìn àmẹ́yìn ọmọ ìyáwó ni ọkọ̀ bọ́ta ọgbà e ba lu lu kulu e da fun won na si mo ko ma won ko o gbe wa ni o disare basalahatu
1: kanita.

0: ti na je yawo gbadun oko e baye ti rinu omo ri omo wa huwa re pe ah ah me am my husband emi atoko mi o ti to mi toko mi to mi eyin e je toko yin to yin e ba wo bo mi ma nje obi ba tin lo wo television nule ka to wa de tin wa nba nu oko re je pe ah ah olohun o en ba mo ni television si na ni nje tin be lojo na yin na mo ti ba kini nule re tin tin so mo pe o wa mi se bo yawo ra mi na ni bi carpet ti yanu lati jona lo yanu bi sin oh nule ya ba silver net tin boy television bi kin na wa mura mi nu e bayi rogi nule e be tin so yin oke ni si anu ile bi tin wo le le gba tin mo wa nu oko ajagbe ni keso benin re bo tin ba nu oko re jeun eso benin gidi ma bo ko re nu je nu oko re omo odun ni be ba je nu lasun si ma so bo ko re ma fa duwa na lo pe ah awa ta je nu lasun ni la ma fi talk le ri yan e sa ma si seyin so obirin nu ama won ni gba na ko ko si obe yo ko biru si lasun pe ko si obe o wa ntuto o je won ni o kan ma rin mi ni ba ma ko ita ma je ni ni won fi o ja mi urin ba fe oko re di meta nisin olo ma je yin o si lewo ni olo ma je yin o si lewo oko wa npe ah ah laarin oru la wa kanu kun pa to mo ni mo ma gbo ni abumola gogo ba olo ma je si lewo ya o le fe ko ma won o si lewo lana e fo nikan la je ko si runu e o tun ti lo ni o tun ma le ma ko ma re la ki ma fi rupo olo won ni je mi o si lewo o bo ja se ita ba se emi se n le ko lo si se n lo nu n lo nu alaji wa yunusa gbo to fi ma toju awon yawo re olo won ni fi won
1: amen
0: eyin oko nto wona ma fi toju rama olohun ni fi won wona o
1: amina
0: abdul kabir odowo aliyu odowo wona takun toju yawo re dada to olohun wa ni wallati takhafuna olohun gba
1: wallati
0: awon obirin to se pe
1: takhafuna nushuna
0: awon obirin to ba se pe eyan oko obi oni alajangila ni won oni pakaleke teru yin ba nwa nba won teru won ba nba yin
1: faizuna
0: eyoko aina obirin iwo ko to nlu yawo re o ni lari ase ma nu bi agbawo lobirin ni agbawo lobirin ni ta ba so ra yin do kuku nu le iya ko wa nsari wa eh isa o ma pa iwa mi bi gba tin ja pelu okunrin e fi mi laja e so mi le leri yawo e so ko to ni lari
1: iwo go ailu iyawo ni
0: malu olo ni e ma lu won ama won fun yin ni nkan option wa
1: kini wo de ni kilo de ti mo fini e ma lu won rara fayidu hola ikilo ni saju
0: o kilo fun yawo re ni wo yawo mi mo ni bo ti fi concert la saju ko nta yi mo ni mo fara ma nti mo kowo ra nanu mo ni mo ma joko nu le ba joko daada buri mo ma pe yawo alaji kininu olo ni fayizu hola e kilo fun won ni alaji wa yunusa o ngbo nu ikelo la ko se fun yawo eni o ka je pe aye ta nlo loni gbogbo awon ma gba oko oko gba obin iyawo gba yan ba ti ilu elomi ni ikuku nu awon obin un ke gboro gbogbo faari obin olodun ni o se soko re nu ile iwo mu ndia nje won ti sin ofoko e nje olomeri oko re to attract eri nje oloda mu oko re de bi pe ko ma je olode pe ogbo ma je lo bi kankan olojo losu yi wole nje re se be ri ama ta ba de ta gbogbo aso ti oda ni ewo won ni waju yo amura babo lulu gengam gengam babo lo ma pe won ma po to babo lulu won baba to won pe ke to kini to won wo yi won bodo palu liru sin nje lo se be so pe ri keri oko yo daru aha
1: walati takhafuna nushuzuna
0: yunusa faizuhunna
1: faizuhunna
0: bawo yawo yin ba se aliyu ati yunusa ko si ijo ti obirin pe tan tori nu fata ha wa lohun ti da won nje won ba ti se nti odun mo yin e fi rera be ba le fe kan mo te tun fe fe mi hey ololomo ru ite yin tun lo fe la fi ni suru pelu yawo awon obin o se won o se si obin dandan ni e wa ni suru olo ni fa izuhunna a kilo fun yawo eni ni kola to ba se be to ba lo ni ataju e lo ife ma se pele okunrin mi elomi o pade pelu olohun yo tun asiri obin ni ah ye alaja ewo gugu eri mi tin gbona iwo lori bu obe wo won ko le yin ni ah wi be o lo ife ni bata tin ju olohun ofunrin na o ma orunmo ni ah o si obe to ni gugu o ma orunmo ni o si obe to ni gugu ko da mo gbadun ju gugu awon bo won ofun mi o ti e clear ama awo gbe olohun die kini latade
1: faizuna.
0: kẹni kọnsẹti láti jẹrin ní ti ń wọ àfijàrún òun ti funfun ni ó ti di dúdú ọwọ agbe lọ bẹbẹ náà bàbá yìí dára kọlọ sílẹkùn nínú yàrá òun yàrá ẹwà wèrè fá bàbá tọhún tóun náà ti ń wọ àtẹtẹ ìgbé jọ títí ń bẹ ọwọ àwọn ọkàn rí ọwọ alẹ nìyá òòrò gògó ọkọ wọ gbà ọ bó ti fọwọ gbà ọ ni ó jì àwọn ajú ọlọrun.
1: fàìzù wọnà ìwọ ọkọ bàbá kìlọ̀ fún ẹ tí wọ́n bá gbọ́
0: kí ló tún wá kà
1: wájú ònà fìlọ́mọ̀tọ́ jì.
0: ọlọ́run lẹ́wọ̀ọ́ àyàn ọ̀yàn yàrá rẹ̀ lódì má sùn mọ́ mọ́ ẹ wò fi ọlọ́run ọlọ́run ò pé ojú ìná o bàbá kìlọ̀ fún tí ọ̀gbọ́ wá àyàn yàrá rẹ̀ lódì ẹ dákun níjọ́ wọn àná àwọn ẹ̀yà wa gbogbo àwọn ẹ̀yà ọlọ́run jọ da fún yín wọ́n á yẹ báwọn ọkọ wọn ọba sún mọ́ wọn ẹ omi ò sì lọ́ọ́ kúnlẹ̀ aláàjì kí n máa ṣe mo retí yín àti jẹrin ẹ wọ yàrá mi ẹ wọ yàrá àwọn ti sìn òfin ọlọ́run yìí kọ́ àkọ́jọ wọn lójú pé nṣe ni wọ yàrá rẹ mọ́ yọkọ̀ wọ ọ̀nà pé ẹ á sí ọba múra mo retí lánàá mi rí èmi mo ti sọ fún ọ pé bò tí ń lọ wo kìnní lọ́dọ̀ yìí sáré mọ́ àwọn ọmọ àbúrò ọmọlẹ́yìn mi mo sọ fún ọ gbọ́ náà òtún níwọ̀ ọmọ lọ wò ẹ mọ yẹn yàrá rẹ lórí ẹ̀ka ìwọ tí kìnní rẹ jẹ bí n bá sí ẹ̀kan ọ̀nà tó ń balùwẹ̀ ẹ̀ṣẹ̀ náà ìbọn ọ̀dọ́ àkúlọ̀ pọnakanna tó ń mọ̀rìyàn lọ́kàn ní eléyìí bú ọwọ́ ẹ̀ ń lọ ọ̀dọ̀ alájà àmùdánù bàbá tí bá ẹ̀kan tó ń bá súnmọ́ mi èmi mọ̀ sàn gbọ́n kan
2: allah
0: kò jẹ́ òfin ọ̀sẹ̀ mọ́.
1: fàìzù ònà fàìzù ònà.

0: tọjú aya rẹ kò lè já aya rẹ.
1: Ìdàbúrò èyí ta tọ́ yóò rìn rìn kúrì.
0: Tọjú aya rẹ kò lè já aya rẹ.
1: Èyí ta tọ́ yóò wò wò kú wọ.
0: Tọjú aya rẹ kò lè já aya rẹ.
2: Mo débi àdúrà.
3: Àárín ọkọ pẹ̀lú ìyàwó kọlẹ́lú bárì kàlà ń tọrọ.
0: Kọlẹ́lú bárì kàlà ń tọrọ. Kọlẹ́lú bárì kàlà ń tọrọ. Àárín ọkọ pẹ̀lú ìyàwó.

0: pẹ̀lú ìyàwó kó lálùbárí kàlàntà.
1: Àìdé abẹ́jẹ́ lọ́la ooo, wọ́n fẹ́rẹ́ gẹ́gẹ́, ìwádìí la ó máa ń lọ, ìràwọ̀ ìgbàjọ́ lẹ̀ bó sùn náà.

ìdánù ọlọ́run ìbùkún elédùmarè orí àjẹ ìjẹtàn rẹ kò ní wọn lákàtà èmi pẹ̀lú ẹ̀yìn olólùfẹ́ mi nílé lóko pẹ̀lẹ́yìn ojú o. Adéyinka Ọlásùnkàn ni lórúkọ mi pàpín baálẹ̀ ẹ́fìlà ìlàsàròkọ ni mi ti so lórí ọbẹ̀ nínú àwo tó ń garan ajá lu ọ̀yọ́ yín rèé o ti èégbó lásán nítorí pé bí n bá rẹ́ra ko mo mọ̀ ń rí abàmì èèyàn lọ́pọ̀lọpọ̀ ní kọ́lùn ó ṣàánú mi pẹ̀lú nǹkan rírí. Àwọn èèyàn míì ti fẹ́ sọ ń lẹ́nu wọ́n ti tún fẹ́ fún un lókọ̀ ni wọ́n ló ń rì kúrì. Ẹ̀wọ̀n a gbọ́ ń ṣe wá rí tì ní wí. Ọpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba Olódùmarè ọba ọlọ́wọ́ gbọgbọrọ ti yọ ọmọ ẹ̀ lọ́bìn àrí ìró àlá ọba tó tó gbójúlé ọba tó tó fẹ̀yìntì ẹyin adúró ti ni má tani jẹ ègbè lẹ́yìn ẹyin àdálóró ègbè lẹ́yìn ẹni àdálóró. Ọpẹ́ mi dorí òdorí ọ̀dọ́rí ọ̀dọ́ ọba mi Bàṣírù ọmọ Adẹ́niran láti ìlú Èkó tí wọ́n tó pè mí lákèésí bá ṣe ṣe ń jò ni pé kí ni ta ẹrin irinṣẹ́ wa ń ráhùn o ń ráhùn o. Àwọn náà pa ńlá kíyèsí sí náà pè ńlá kíyèsí pé ń ráhùn ń dún bákan. Èmi náà sì gbọ́ pò lóòótọ́ sẹ́mọ̀ pígbà míì ẹlòmíì ọmọ ọkọ orin tí ó dùn tí ò ní ibi tí ara ìgbọ́ pé orin yìí tó ń kọ yóò dún ó bóun ṣe ń sọ bíìtì nù ló ń wọ bíìtì kò yé yín. Túbà dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ̀ ń bá wa gbọ́ tẹ̀ sì ń pè wá ṣàkíyèsí tí ẹ bá ti ṣàkíyèsí wípé kíní yìí ò ní mo ṣe yẹ kó dún ń ráhùn ni. Adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọlọ́run ọba yóò mọ báyìí náà gbé ẹrù yín àti tó wu àti tó fúyẹ́ yóò mọ báyìí gbé kò ní dá yín dá bùkátà yín ọpẹ́ mi tó dorí òdorí àwọn alátìlẹ́yìn wa Bami Bàṣírù ọmọ Adẹ́niran lóòrè kóòrè ni bàbá ti fẹ́ sọ́dọ̀ sí ọ̀sẹ̀ tí wọ́n máa ń nawọ́ sí wa nílé iṣẹ́ wọn bí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni wọ́n máa ń nawọ́ sí wa yín kàn lálá ti bàbá ni àwọn ènìyàn yín kàn fi àwa ni àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ tún fi sowó dábẹ́ àìfi sowó nǹkan ẹ ṣe wo bàmí. Iná ò ní tan owó yín pẹ̀lú gbogbo ẹ̀yin bàbá tẹ́ ẹ máa ń tì wá lẹ́yìn ẹ̀yin tẹ́ kí ń fẹ́ ká dá orúkọ yín tó yẹ pẹ̀yìn náà ẹ máa ń tì wá lẹ́yìn ọlọ́run ọba yóò mọ ti ẹ̀yin náà lẹ́yìn o iná ojú ètì náà lẹ́ ojú òní yín tì nígbà kọ̀ọ̀kan. Kí ni mo fẹ́ sọ fún yín láàárọ̀ yìí? Alágbà. Yín rí nǹkan kan lọ títí tí mo fẹ́ sọ fún yín lóòórọ̀ yìí.

bá ń bá ba mọ́nimọ́ni náà máa ń pòwe kan tó máa ń sọ̀rọ̀ kan. Bí n bá ti sọ ẹ̀gbà bẹ́ẹ̀ ni o, orí ìlú tí ìṣẹ́tò dáadáa débi pòwe wọn ó wà bó ṣe yẹ kó wá. Ṣùgbọ́n tí n bá ti sọ, mo ti mọ̀ títí n bá ti rò ó láròyé yóò yé yín. Ní táwọn ń bá ba mọ́nimọ́ni sọ náà ni pé kákárí bọnú kò tọ́ràn kankan, ò kọ́ tà nǹkan tí ń ṣe ní òkè, ìrònú kò da nǹkan kan fún ni, yóò tún dákun tí ń ṣe èèyàn ní òkè. Ìrònú tẹ̀ ń wò kò da nǹkan kan fún ni o, yóò tún dákun nǹkan tí ń ṣe èèyàn ni. Ẹyin láti gbọ́dọ̀ jẹ́ kí ìrònú kó pọ̀. Ó dáa kéèyàn máa ní ronú pé báyà báyà mo ṣe fẹ́ gbégbèsẹ̀ gbé, ṣùgbọ́n pé báyà nǹkan rí bákan láwa kìrònú mọ́lẹ̀, ìrònú ò da nǹkan kan fún ni o, kò yé yín. Ìrònú kò da nǹkan kan fún ni.

0: kákàrí bọnú pọ̀ tánra nǹkan tí ń ṣe ni o. Tẹ́ ẹ bá wá wo sàkún àsìkò tá a wà yìí lọ, oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ ní dúníà. Wàláì, ibi tí ojú bá ríran dé, tá a bá ríran dé, tá a bá wò lọ́ba yìí, ibi tá a bá rí dé náà ni àwa ń rí dé ní agbègbè ti ọ̀dọ̀ wa lọ́wọ́lọ́wọ́. Ọ̀pọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ tó ń sọlẹ̀ sí àwọn bòmí. Ní fi mọ̀ ń já sí pé ẹni tó bá mọ inú rò nìkan náà ni yóò mọ ọpẹ́ dú. Ta bá wà wò pé bóyá nǹkan ò lọ déédé lọ́dọ̀ wa níbí, lábà wá fífi ìrònú ṣera wa léṣe. À ń bábá wa mọnimọni ó tún máa ń sọ̀rọ̀ kan, wọ́n ò ní kò síbi sánmọ̀ ó ṣe funfun tó tí ò ní ní dúdú bàìbàì díẹ̀díẹ̀. Tí dúdú bàìbàì tó bá wá wà láwọn àkókò kan, ìgbàgbọ́ pẹ̀lú àdúrà, pẹ̀lú ìtẹpámọ́ṣẹ́, pẹ̀lú gbígbìyànjú lórí nǹkan tó ń ṣẹlẹ̀ nítorí kì í ṣe pé ọ̀rọ̀ owó nìkan ni àlàkọjá tí àwọn ẹlòmíì ń là kọjá nìsín. Bóyá ní orí ìdílé lẹlòmíì ti ń là kọjá, ẹlòmíì ó lè ti máa wá oyún tí wọ́n fẹ́ bí ọmọ tó yẹ pé wọ́n ti ṣe ìgbìyànjú, wọ́n ti lálálálálá, ó ti wá fẹ́ sùn wọn.
1: Bàbá ẹ jẹ́ máa jòjò ẹlú.
0: Òwe ìbò kan tó máa ń sọ táwọn Yorùbá náà ní irú rẹ̀, ẹ̀jẹ̀ ń kọ́kọ́ sọ tẹ́lẹ̀ ìbò tó hàn ní quitters never win the race, only the winners are the ones who never quit the race, and the quitters are those who never win the race. Quitters will never win the race. Tí ó ń túmọ̀ sí ni wípé àwọn tí wọ̀nyí báwo ni mo ṣe fẹ́ pè, tí wọ̀nyí sá lógun náà ni wọ́n máa ń lè ròyìn ogun. Àwọn tí wọn ò sá lógun ni wọ́n lè ròyìn ogun o, àwọn tí wọn ò ságun ni wọ́n lè ròyìn ogun. Ó ń bọ̀. Ṣé òun la àlà kọjá kan kọjá ni lọ́wọ́lọ́wọ́? Nǹkan ọ̀lọ́ déédé ni lọ́dọ̀ tiẹ̀. Bí wọ́n ṣe ń lù ú nígbàgbọ́ àti èrò wípé kó dún, bẹ́ẹ̀ ni ò dún. Kódà àwọn tún fẹ́ lè máa yà lójú.

0: ṣùgbọ́n ẹ̀yìn tèmi kákárí bọnú òtáràn tí ń ṣe ni o.
1: Báláwo ọbí mo dúpẹ́ kádàrá.
0: Àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ àyà wọ́n sì tọ́bọ̀ wọ́n ní ọwọ́ tí bá ń dunni àì fi pamọ́ sí abẹ́ aṣọ. Ẹ ké pàjáre, ẹ ké gbàjáre.
1: Dada ni kò mú bọ̀.
0: Ẹ ké gbàjáre, ẹ ké gbàjáre.
1: Dada.
0: Àìdákẹ́ pò.
1: Alẹ́ nìkan ṣe bí mi, ẹ sọ fún pé kò lè dàbí.
0: Ṣé ẹ mọ àrùn? Báwọn bàbá wa ṣe mọ̀ ń sọ, wọ́n ò ní àrùn.
1: Àlà Adábù fọ́kànlé ilmo ni lógo ta.
0: Bùnmi mọ́lé, dé mọ́lé kí n pọ́ kú fínfín lórúkọ tààrùn ń jẹ́. Páríwò mi síta kí n fi ọ̀lẹ̀.
1: Dàbí afá tó bà mí.
0: Ó kọ àrùn náà ni o.
1: Dàbí gbogbogbò tó bá mi jẹ́ òórá ti dàda.
0: Ayé mú wá fún yín bí àpẹẹrẹ. Erigi mi. Àwọn búrọ̀ọ̀sì ìgbàlódé tá a máa ń lò tí n bá ti fi fọnú lọ, ó lè bómi lérìgì nígbà míì tí n bá wá tètè yà sí. Yóò wá di pé yóò wá ní funfun kan báyìí, yóò wá máa nimi lára débi pé yóò wá di ibà sí ńlá. Dáì ti máa wò pé mouth clean èbó, toothpaste èbó, pé kò ní fa àwọn nǹkan kan, pé yóò kìlì jáàmù. Jáàmsì àwọn kòkòrò àìfojúrí tó wà nínú ẹnu, àwọn nǹkan tó wà lẹ́nu nígbà tílẹ̀ mọ́ kò yé yín. Ní àtàrí búrọ̀ọ̀sì lílo yìí gangan náà ni ọ̀wá bó èrìgì débi pé yóò wá tó bá fi ń dijọ́ méjì jọ mẹ́ta agidi tẹ bá mu omi lásán yóò mọ dùn.

0: kí mọ dé mara kí mọ fi toothpaste fọ ẹnu jù bẹ́ẹ̀ lọ wà láì kò ní san o kí ni mo mọ̀ ń lò sí nǹkan àbílẹ̀ tí má ti lọ̀dọ̀ mọ́ mi ogun fọ́nú ṣẹ́ ẹ lóògùn fọ́ àwọn ní ẹ bá ń mú ogun fọ́nú ti yorùbá hàn tí wọ́n ti gún mọ́ra wọn tí n bá ilẹ̀ mọ̀ báyìí tí mo dijú mọ́ rí lẹ́mọ̀ yóò ta mí o nígbà tí n bá kọ́kọ́ lẹ́mọ̀ o tí mo tún lẹ́mọ̀ lọ́wọ́ alẹ́ tí mo fẹ́ sùn tó bá yẹ di ọjọ́ kejì mo free nìyẹn kí n wá mọ́ ṣe lákàlákà tọ mọ́ mi lọ ẹ bá ń wo ògùn fọ́nú èmi náà mọ tán fi ń ṣe o ṣùgbọ́n àti ṣe o ṣùgbọ́n màá mi mọ àwọn máa ń gun àwọn máa ń ní ilé làwọn máa ń sábà lò àrùn dé mọ́ra kí n pọ́ kú yányán wàhálà ìbẹ́ẹ̀ ṣe ń wo kinní tí mò ń rara ń sọ fẹ́rẹ́fẹ́ hàn ó lè di nǹkan tí ó padà tún hú tí ó tún bá nǹkan míì lára tí ó wúlẹ̀ tí ó wá di n ti apá owó àbò ògùn òyìnbó lè mọ́ fẹ́ ká nígbà míì ẹni ọwọ́ tí bá ń dùn èèyàn lè yẹ ṣe kì í bọ abẹ́ aṣọ kò yé yín. ẹ má wàá jẹ́ kí n sọ subject matter tí mò ń pẹ̀kẹ́ lò láàárọ̀ yìí. Oríṣiríṣi ní ìṣòro kọ́lọ̀ mọ̀jẹ̀ ká ní ìṣòro kọ́lọ̀ mọ̀jẹ̀ kí n ká ní èyí tí ó ju ẹ̀mí wa lọ kọ́lọ̀ mọ̀jẹ̀ èyí tí ó ju ẹ̀mí wa lọ kọ́lọ̀ mọ̀ gbé bá wa. Àìsàn ní tẹlòmíì. Àìlólọ́run àìsàn ní lọ́dọ̀ ẹlòmíì.
1: Àmọ́ ó máa wára kò fọjọ́ orí pin kò fọjọ́ orí pin.
0: Ẹlòmíì wọ́n ní gbogbo owó yìí ọmọ yìí ni o wọ́n ń wá oyún wọ́n ń wá ọmọ títí tí wọ́n máa rọ́mọ. Kódà ó ti sọ ẹlòmíì di nǹkan míì tí ò fẹ́ dì.
1: Torí báyà máa.
0: Látàrí pé ń wọ́ ọmọ.
1: Àní tèmi
0: ẹ̀yìn. Wọ́n tún wá sí gbogbo ẹ̀ tán orí ikọ̀ náà ló ń já

jẹ́ ọmọ ayé yín gbogbo àlà kọjá yòówù kẹ ẹ máa là kọjá gbogbo ìrékọjá yòókù kẹ ẹ máa rékọjá gbogbo ohun kí ohun yòówù tí ọba máa ṣẹlẹ̀.

0: nítorí ipò rẹ ti ẹ dà ọ tẹ ẹ jọ pa business pọ ẹ jọ pò pọ ó dà ọ lọ wa ń ronú sí ẹni ọrẹ dà mọmọ bínú ẹni abínibí gan náà ń dani nílẹ ẹbò mi o.
1: Wọ́n fún mi lẹ́bùn lọ́kàn ọ̀jọ̀kan ó ti wá fẹ́ dùn sọ́nù.
0: Àwọn onílara ń bẹ nílẹ̀ ẹbò mi ìlara yìí ni ìlara yìí náà ni. Bá ṣe máa ń sọ pé ìlara ó lápò ó tún lábò ìlara yìí náà ni làwọn
1: ẹlòmíì.
0: Ìṣòro wo ni ìwọ rò bó o ní? Olówó níṣòro alákọjá wo ló ń là wàhálà ò níṣòro kankan o lọ́dọ̀ ìṣòro àwọn ẹlòmíì.
1: Kọ̀tà máa lè mú ní ọ̀nà.
0: Iwo ò tí rówó jẹun ò tí kíní kan ò lówó lọ dáadáa ni ìṣòro òwò ló ní. Mo fi ọlọ́run ọba tó ni mí tó ni ẹ̀mí mi búra. Mo ti rí fọ́nrán àwòrán ọkùnrin kan bíríkì léyà ni. Mo rí ẹlẹ́sẹ̀ kan ẹsẹ̀ kan péré ló ní síbí wọ́ lẹ́sẹ̀ méjì torí ọlọ́run wà láìtàláì súnmọ́bì láì ẹsẹ̀ kan ṣoṣo ló ní o. Ó sì tó ń ṣe bíríkì léyà tí ń gbé búlọ́ọ̀kù pẹ̀lú crouch. Tí a máa ń fi bọ apá tí a máa fi ń ṣèkẹrin ìkẹta ẹsẹ yìí tí a máa ń kà bọ apá méjèèjì yóò kì bọ apá méjèèjì yóò sì tó gbé búlọ̀kù lé orí. Ìṣòro owó wá ni ìwọ ní.

gbọ́. Sẹ́yìn nígbà àgbọ́ níbẹ̀ yẹn. Torí Bíbélì sọ pé bẹ́yìn bá nígbà àgbọ́, kódà kó kéré bí ihoro mustardi, ẹ̀yin yóò pàṣẹ fún àwọn òkè kí wọ́n sì dí. Òkè ó sì sì dí nítorí pé nígbà àgbọ́ ni ò sẹ́yìn nígbà àgbọ́ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yẹn. Àtàwọn tí wọ́n tún máa gbọ́ nígbà tó bá ń repeat ara tá a bá ń fi fọ́nrán yìí káàkiri. Afẹ́fẹ́ kan ìfẹ́ kó mọ̀ kan gi oko la ò sẹ́yìn nígbà àgbọ́. Ẹ máa sọ gbogbo àlà kọjá mi, gbogbo tí ń jẹyín lọ́kàn, tí ń dun ẹ̀yin náà lọ́kàn, tí ń dun yín tẹ́ ẹ lẹ́nìkan tẹ́ ẹ lè bá sọ. Ẹ máa sọ fún Ọlọ́run lọ́wọ́lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Ọlọ́run ò màwàdà, ó lè jẹ́ pé wákàtí àti àsìkò rẹ̀ náà la wà yìí o. Kò sì sẹ́nu ẹni tọ́lọ́run ò lè gba fi ṣàṣẹ, báyẹ́nu mi lọ́lọ́run fi ṣàṣẹ ní àsìkò tá a wà yìí. Gbogbo tí ń jẹyín lọ́kàn, tí ń pòrúru ẹ̀mí yín, tí ò jẹ́ lésùn, tí ò jẹ́ léwo, tó ti fẹ́ dá pa tẹ́ǹsàn tó fẹ́ dá sí ńlá, ẹ máa sọ fún Ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yẹn.

0: ọjọ́ ẹkún ìmí àtẹ̀yìn náà ti dópin wá ní sọkún máa ní jìyà máa ní jẹkúrò mọ́ o.
1: pẹ̀lú mọ́ jẹ́mú rẹ̀.
0: yóò tó èyí tó kù nínú ìgbésí ayé wa inú dẹ̀ra ìtùnú ìfọ̀kànbalẹ̀ láti lò. ẹnìkan tíṣẹ́ rẹ̀ ń jo àjúrẹ̀ yìí ń bẹ̀ wọn iṣẹ́ rẹ̀ gbọ́rọ̀ olúwa iṣẹ́ rẹ̀ gbọ́rọ̀ olúwa o. ẹyin kọ́ mọ̀ jó lòkè ní ìsìn kọ́ mọ̀ jó àjúrẹ̀ yìí mọ́ kọ́ mọ̀ jó lòkè kó o mọ̀ jẹ́ olórí ọ̀hìn kó o mọ̀ jẹ́ olórí o. ẹyin mo pàṣẹ ni torí pọ̀ mọ́ aláṣẹ ni èmi ń ṣe Adéyinka.

ẹnìkan tí ilé rẹ̀ ń da àrú ń bẹ̀rù inú ilé rẹ̀ ìdílé rẹ̀ ó gbọ́rọ̀ olúwa o kínú ilé rẹ̀ ọmọ tó láti sìn lọ. ẹnìkan tó jẹ́ pé àìsàn ló ń bá àwọ̀ ìyá àjà lágọ̀ọ́ ara wọ́n àgọ́ ara rẹ̀ ó gbọ́rọ̀ olúwa o káàìsàn náà kó kúrò níbẹ̀ torí àti sọ nínú bíbélì wípé aya yìí ò pa àwọn àlejò wọn ò sì fi ìbẹ̀rù bójú sá kúrò níbi kọ́lọ́fín wọn. mo pàláṣẹ ọmọ aláṣẹ lè mí ṣe kí gbogbo àwọn àìsàn náà kán mọ́ jáde nínú àgọ́ ara rẹ̀ Adéyinka.

gbà gbọ́ pé olúwa náà ni olúwa ọlọ́run náà ni ọlọ́run ẹ wá gbọ́ o ewé ń jẹ́ oògùn wa tó jẹ́ bí ìdán kọ́ka iṣẹ́ agbára kan tó tó agbára ọlọ́run ọba olódùmarè náà ni lọ́lọ́run náà ló fàṣẹ sáré ewé kéwé fi ń jẹ́ ó ló tún fàṣẹ sáré egbò gbégbò náà fi ń jẹ́ o ṣùgbọ́n gbogbo agbára ní ayé àti ní ọ̀run ti olúwa ni ohun ti olúwa ni ilẹ̀ ayé ti olúwa ni ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwa tí a tẹ̀ dó sí inú rẹ̀ nítorí tí ó fi ìdí rẹ̀ kalẹ̀ sí etí òkun ó fi ìdí rẹ̀ kalẹ̀ sórí òkun a tún fi kalẹ̀ sí àwọn ìṣàn omi tó dákẹ́ rọ́rọ́ ǹjẹ́ ta ni yóò gun orí òkè olúwa lọ ẹ̀yìn tèmi àbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀ ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ni o tí kìí gbé ọkàn ara ẹ̀ sókè ní orí asán bá ń sá òfu ọjọ́ kejì ọjà tí kìí sì búra ẹ̀tàn ó ní yóò rí ìbùkún gbà ìyún lọ́wọ́ ọlọ́run ọba olódùmarè rẹ̀ èyí ni ìran àwọn tí ń sàfẹ́rí ojúrere rẹ̀ ọlọ́run jákọ́bù ẹ gbé orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà àní kí á gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kí ọba ògo kí ọ wọnú ilé náà wà tá wà ní ọba ògo yìí o olúwa ọba tí ó pọ̀ ní ipa àti agbára òun náà ni ọba ògo ẹ gbé orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà àní a gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kí ọba ògo kí ó wọnú ilé náà wà tá ní ọba ògo yìí olúwa tí ó pọ̀ ní ipa àti agbára òun náà ni ọba ògo.

ori gbigba adua ni aro yi ni mo se nsoro lowo yi tani ori gbigba adua nigba te ba ngbo mi lowo boya aro leyin wa ni bi te wa ni abosan abale ta lo fe ri gbigba adua tani ori gbigba adua tani o ba oju re anu olon pade leni yi nigba yi te ngbo mi lowo yi ni wakati ati asiko ni sinsin yi ni were 1-2 ta nsoro lowo yi ẹni tó bá mú gbàgbọ́ wá ni ò tó ń fi ìgbàgbọ́ tẹ̀lé mi. ẹni tí ò gbọ́kàn rẹ̀ sókè sí asán lásán. tí kìí búra ẹ̀tàn ó ní òrí ìbùkún gbà lónìí o lọ́wọ́ ọlọ́run ẹlẹ́dà ṣẹ̀dá rẹ̀. Àwọn tí ń sàfẹ́rí ojú rere ọ̀rọ̀ ọlọ́run Jákọ́bù tí ń sàfẹ́rí ojú rere rẹ̀ ọlọ́run Jákọ́bù ẹ gbé orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà a gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kí ọba òkò kí ó wọnú ilé tí wọ́n ti ń gbọ́ mi lóòrọ̀ yìí wá o kí ọba ògo kó dáwọ́lé ilé iṣẹ́ tí wọ́n ti ń gbóhùn mi láàárọ̀ yìí kí ọba ògo kí ó dáwọ́lé inú ọ̀dẹ̀ tí ó tòrò yìí tí wọ́n ti ń gbọ́ mi láàárọ̀ yìí kí ọba ògo kí ó dáwọ́lé ọkàn tí ń gbọ́ mi láàárọ̀ yìí kí ọba ògo kí ó dáwọ́lé ẹni tí

kí ó wọ inú àgọ ara ẹni tí ń sa àìsàn yìí tí ń gbọ́ mi lọ yìí táìsàn kan ń bá a wọ̀ dì mú inú àgọ ara kí ọba ògbó kí ó wọ inú àgọ ara náà wá kí ó wá fi ìlera dípò àìlera tí ń bá wọn fínra ẹlòmíì ọ̀dá owó àwọn olókùn ní ń da kọ́bọ̀ ògbó kí ó wọ inú ilé ayé ìyàwó o kọ́dà owó ọmọ dà ọmọ o kọ́ ọmọ àgbèrè kọ́ngbẹ́kọ́ngbẹ́ sí ẹlòmíì ìyàwó ló fẹ́ ní kọ́dà ìyàwó rere obìnrin rere lẹ́ẹ̀dọ́kọ̀ kọ́mọ̀ dà ọmọ o lọ ní ìyàwó aláyọ̀ tiẹ̀ mo pálàṣẹ mi torí pé ọmọ aláṣẹ lè ní í ṣe.

0: ẹnìkan tó wà lórí ìdò bóla ìsàn bẹ̀rùn kọ́ ọmọ tètè kó gba òmìnira kí ìlera ó dé kí ìlera ó dé kí ìlera ó dé ò kí àìsàn ó sá kúrò nínú àgọ́ ara rẹ̀ torí a ti sọ nínú bíbélì pé aya yóò pa àwọn àlejò ó sì fìbẹ̀rù bojó sá kúrò níbi kọ́lọ́fín wọn mo pàláṣẹ o mo pàláṣẹ torí pọ̀ máa láṣẹ lè ní í ṣe o Adéyinka.
1: Ìwọ ló lù wá títí ayé ni wọ́n nìkan olùgbàlà mi. Ìwọ ló lù.
0: Nítorí pé wọ́n nígbàgbọ́ Ọlọ́run ò wá bá mi ṣe eléyìí fún wọn o. Nítorí pé wọ́n nígbàgbọ́ wá bá mi ṣe eléyìí fún wọn bá mi ṣe fún wọn. Torí pé ẹ̀yin nígbàgbọ́ kó rí fún yín o gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ tẹ́ tó mọ́ gbọ́ mi gẹ́gẹ́ bí èrò ọkàn yín gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni kó ṣe rí fún yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe gbà lérò kó rí fún yín gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni kó rí fún yín o nítorí pé ẹ ti nígbàgbọ́.

ẹ wọn bá ba mọnimọni wọn ni ọmọdé ni àgbà ni lọba pọlọsẹ ńlẹ yìí o kọsẹkọsẹ ni màá nítorí pé kọsẹkọsẹ ń tì lákọsẹ ìràwé dájọ ọlẹ kó sùnà ẹni yàjò yàjò bá ṣe ń sọ yìí náà ni ó ti rí bẹẹ ó ti sẹ bẹẹ lọlá ọlọrun ló ti parí lọlá bàbá lọlá yèyè lọlá bàbá lọlá bàbá lọlá màmá lọlá àwọn bàbá bàbá àwọn màmá màmá ti gbogbo wa dáa tara wọn jáde hàn ìtorí bàbá ẹni ìṣẹ̀ṣẹ́ ẹni

0: gbọ́. Mo fi ń ṣàlàyé ọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé mo ti rí ẹni tó jẹ́ pé wọ́n ti gé ẹsẹ̀ rẹ̀ yọ kan. Crouch àbí olè ilé ìbò ń pè táwọn èèyàn máa fi ń rìn tí wọ́n ń kì í bá pá méjèèjì tí wọ́n kàn pákó báyìí. Iní fi ń rìn tó sì tún fi ń gbé búlọ́ọ̀kù tó fi ń gbé èrù tí fi ń ṣe bíríkìlà. Ní tí mo rí ni tó ń ṣe bíríkìlà. Bó tó rí kan tó jẹ́ pé èyí tí mo rí yìí lébọ̀ lòun ṣe ń ru búlọ́ọ̀kù ni. Ìkan tó ń bẹ tó jẹ́ bíríkìlà tí tó mọlé lórí ilé kí wọ́n ní wọ́n ń la kọjá. Ìwọ́ lẹ́sẹ̀ méjèèjì ọlápá méjèèjì kí wọ́n la là kọjá rẹ. Kí ni ìdojúkọ rẹ tó wá fẹ́ fi ìrònú síra ẹ̀ léṣe? Ìrònú kò mọ̀ pé bí ìbínú náà ni. Kò mọ̀ pé olówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀ o. Bí ìbínú náà ni. Tí ìbínú náà mọ̀ pé olówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀. Ìrònú gangan náà kò mọ̀ pé olówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀ o.
1: Ọlọ́run tó ń bẹ mí ga.
0: Mi yóò kọ ọmọ là kọjá àárín lọ wà. Wàláì àwọn míì tún wọ ọsìtì tiẹ lọ táwọn sì tún sọ pé alhamdulillah tó tún dúpẹ fún ọlọrun lórí ìwọn tí ọlọrun bá ṣe fún wọn. Ìwọ wa ń rí jẹ òun rí ìmọ tó ń rí ná òun rí lò ṣé kò tí ì tó ní tó bá ń gbìyànjú tó ń kún fún àdúrà yóò padà tó yóò ṣẹkù.

ìpè ní kulè ilẹ̀ dídà ní pọ̀rẹ́. Alájọbí ní ń pàyè kan tó ṣe bí àṣẹ́dọwọ́ ilẹ̀ tààjọmọ̀ adíá fún ọ̀kàn lénú rúnmọlẹ̀. Níjọ tí wọ́n ń jà àárọ̀dọ́ olójùmarè, àjọgbórí ilẹ̀ ajẹbù, àjọgbórí ilẹ̀ ajẹja, agbórí ilẹ̀ ajẹran, àjọgbórí ilẹ̀ ajẹkókò gbin àṣẹ́dọwọ́ ilẹ̀ tààjọmọ̀. Ǹjẹ́ mo dúpẹ́ tèmi o, èjì kiribiti ọmọ ẹlẹ́mẹrẹ, mo dúpẹ́ tèmi, ẹ máa dúpẹ́ títí yín náà níbẹ̀. Èmi dúpẹ́ tèmi o, èjì kiribiti ọmọ ẹlẹ́mẹrẹ, mo dúpẹ́ tèmi o. Torí báwa bá ń wò pé bákan lórí lọ́dọ̀ wa, bẹ́ẹ̀ bá tún délé ẹbọ mi, ẹ mọ̀ ṣá ò dání, ẹ mọ̀ sọ pé alihamudulilayi ni, alihamudulilayi.

0: AY Venture Idinus Rotol Mr. King to je pe gbogbo foran awon eto ta ba se awon ise won ma ba wa lo ni iso won ta won customer awon ma ngbo ni ile ise radio ti wa loyo ni ile ise radio ti wa loyo online radio ni o wa loyo Adeyinka Olasokan mi ma ngbiyanju nkan kan bo na se ma ba wa polowonu gbogbo yin patapata te ran wa lo lona kan na keji eyin ta mo ni wale lai lai o gbogbo eyin te mo n ba wa fenu so fa won yen pe ile ise radio kan mo nbe te je amo te pe mo tun royin wa fa won elomi ni amo kan mo nbe Adeyinka mo ni Olasokan mi ni e ma discriminate ni ori esin kankan ati muslimi ati christian ati babalawo ni ma nse papo alaje pa itolu o kike mo ni te se mo royin wa nu Ọlọrun ọba yóò ròyìn ẹ̀yin náà tí ó ròyìn lọ́dọ̀ àwọn tí ó mọ ran ẹ̀yin náà lọ́wọ́ ní gbogbo lórí gbogbo àdáwọlé yín. Ọlọrun ọba yóò mọ̀ bá wa gbé yín sókè. Àwa náà wà ní wálẹ̀ láéláé o. A ti wá mọ̀ ṣe díẹ̀ díẹ̀ tẹ́ fi ń fẹ́ràn wa. Àìní mọ̀ ṣe mọ́ Ọlọrun mọ́kọ̀ ẹ̀dí rẹ̀ sọ́dọ̀ mi o. Ẹ bá ń ṣe àmì ka ìpétọ̀ àdúrà mi.
1: Àjíṣe bí Ọ̀yọ́ láàrí. Ọyọ́ ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
0: Ẹ bá mi sàmí o kẹ́gbé ìtọ́ àdúrà mi. Ọlọ́run ọba ọlọ́jọ́ òní yóò wá gba àdúrà gbogbo wa. A ní ṣiṣẹ́ o, a ní sí ilẹ̀tẹ̀, a ní sí mú. Ó relé kò délé, kò ní jẹ́ pin wa, ó roko kò dóko, kò ní jẹ́ pin wa. Ìlú wa ń le, ìlú ò ní le mọ́ wa. A ní rogun ò níra pẹ́sẹ̀ báyìí ní rọ̀ kókò lágbàlá. Ará ọmọ dẹ̀ wá ni ànírògùn òníra ànírògùn òfún pínpínpín tó bá tún díjọ ọ̀gbìn ǹdí alẹ́kìámà ìyanu sàárè ọlọ́run tún ní fi jẹ wá nígbà tó bá dìgbà kan ìná ọ̀wá ní jẹ́kẹ́ lẹ́yìn ò síájú ẹ̀mí ìwọ̀ wá gùn kò wá ní gùngùn ọ̀yà nínú owó nínú ọ̀la pẹ̀lú àìkú ti ṣe ìbálẹ̀ ọ̀rọ̀ náà ni náà láti máa lo gbogbo ìyókù tó kù nínú ìsẹ̀mí ayé wa. Ìrònú kò dá nǹkan kan fún ni o kákàríbọnú òtánràn tí ń ṣe ni o kákàríbọnú òtánràn tí ń ṣe ni àkórí ọ̀rọ̀ wa láàárọ̀ yìí nù kí gbogbo wa èyí tá a bá ń rò láàárọ̀ jù kì í ṣe kéèyàn má máa ronú o ó má tún di pé èèyàn ò ní ronú kò yẹ yín ṣùgbọ́n àìrò láàárọ̀ jù téèyàn bá ro dídùn fọ̀n ni wàhálà yóò họra kan eegun. Ìlú wa le insecurity lọ́tún lóṣì èmi àtẹ̀yìn àní sinrin o àní lọ àjọ àlọ́ọ̀dẹ́ àní bọ́ sọ́wọ́ lọ́wọ́ àní bọ́ sọ́wọ́ lọ́wọ́ àní bọ́ ha o àní sinrin lọ́làwọ̀ láhàó lọ́wọ́ lápò wọ́tá ìlàbìlà àlẹ́ ìdásí. Adéyinka Ọlásùkàn mi kásàmàṣe dáadáa náà ni orúkọ mi pàpín baálẹ̀ fìlà ìlàsà àròkọ ní mi ti so lórí ọbẹ̀ nínú àwo tangara ajáàlú Ọ̀yọ́ tí gbó lásán nítorí bí mbàárẹ̀ ẹranko ọ̀pọ̀lọpọ̀ ọgbà náà ni mo rá bá àwọn èèyàn sí ẹran pé bí àgbàlagbà ni ti ń sáré inú ẹ̀gún bí ò lé nǹkan ńlẹ ni. Ọlọ́run òkú ìtọ́jú wa o ńgbó làbá wà lọ́jọ́ òní bí ò sì wọ títí dìgbà míì látún mọ pàdé Adéyinka pẹ́ńbọ bí awo erin. Mi ń fi ilẹ̀ sínú bànújẹ́ o mi ní báyìí nínú bànújẹ́ ẹ fi mí náà sínú bànújẹ́ ẹ ní bèmi náà nínú bànújẹ́ o ká tún ríra láyọ̀ ká pàdé níre ká mọ̀dé olódì lẹ́yìn ara wa ìpàdé wa ń kọ́ odiwọ̀ yàjọ́rọ̀.

0: Mányi kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lájí ṣe bí ọ̀yọ́, online radio.
1: Atótó arére pa àkòrí bàbá mọ̀ gánà ọmọ ọ̀yọ́ aláàfin nílé nílòkó ni àtìlẹ́yìn odi ẹtẹ́ tí bẹ̀lẹ̀ jẹ́ wá gbọ́ mi gbàròyé mi àwọn ọmọ ẹgbẹ́ OAUF Oyo àti Ìbàdàn Unity Forum ń rán mi sí yín wọ́n ní máa lọ́gun ẹ̀bùn yìí pé àìláṣọ ọlọ́run pa àkótó àpérò gbogbo ọmọ eríwo ìwòrí ọlọ́kanra tí ọrin ńlẹ́ ọmọ arísẹ̀gí ìbàlẹ̀ kan ìkàn ni mo káhùn kásẹ̀ kí olóhùn adéhùn ìwòrí ònìkan níjọ́ títí ń dárìn ònìkan ṣoṣo gí ògí o ìwòrí ònìkan àṣẹ dárìn ẹnìkan ṣoṣo táyé fi yẹni àti àgbájọ ọwọ́ la fi sọ̀yà àjèjì ọwọ́ kan gbẹ́rù dórí ìwọ ṣe tiẹ́ tẹ̀mí ó ṣe tẹ̀mí kí kálukú ṣe ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ yìí ni kóńkó jabele yìí ń fọ ọwọ́ aago òdu ọ̀yọ́ sẹ́yìn torí àìkọ́wọ̀rin èjò ní í ṣekú pa wọn. OAUF Oyo àti Ìbàdàn Unity Forum ní ìmọ̀ wípun yín pé àìkó yìí tó wà yìí fún gbogbo ọmọ ọ̀yọ́ nílé ní lóko ni àtìlẹ́yìn odi wọ́n ní máa sọ fún yín pé ọ̀pọ̀ nìkan ni ọ̀mọ̀ràn tí ìbàlẹ̀ yìí ẹ̀ jẹ́ ní ìmọ̀ tún sọ fún yín pé káyọ̀ fọwọ́sowọ́pọ̀ gbé ọ̀yọ́ lárugẹ ká fọwọ́sowọ́pọ̀ máa panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn olóṣèlú fọwọ́sowọ́pọ̀ panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba gbogbo àwọn ohun tó ń jẹ wá níyà wọ́n ní ká máa pariwo ẹ̀ sókè ká máa lọgun rẹ̀ sókè pátápátá torí ẹni tó bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ kájọ dàpọ̀pọ̀ kó lè ba àwọn òkùsù. OAUF ń fi àsìkò yìí ké sí gbogbo ẹ̀yìn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó lórí tẹ̀lẹ́mù gbogbo ẹ̀yìn ọ̀tọ̀ ìlú gbogbo ẹ̀yìn bàbá bàbá àti mọ̀mọ́ mọ̀mọ́ ẹ̀yìn ẹ̀gbọ́n ẹ̀yìn àbúrò wọ́n ní ẹja fọwọ́sowọ́pọ̀ tó ìlú Ọ̀yọ́ ga torí ọ̀yọ́ jọ ní aṣíwájú lọ́jọ́ kọjá àwa náà sì tún yàwó kọ́sì rere nítorí ayé ṣe bí ọ̀yọ́ láàárí wàá ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: Ayé ṣe bí ọ̀yọ́ láàárí wàá ní ṣe bí bàbá ẹnì.

0: More music on trendybeats.com.
1: Ṣé ń gbọ́ bó ṣe ń jálálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣé tẹ́ ń gbọ́ ìkànnì wa o, Ajísebí Ọ̀yọ́ láàárín, Ọ̀yọ́ ò ní ṣe bí baba ẹnìkọ̀ọ̀kan.

0: ẹ kú dédé àsìkò yìí o.
1: Ìlọrí nínú mi o.
0: Mo kì í káàkiri àgbáyé ní gbogbo ibikíbi tẹ́ ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Tó bá rí bó ṣe rí lọ́dọ̀ tèmi lọ́dọ̀ yín náà níbẹ̀ ọ̀hún. Ìyún lórílẹ̀-èdè Nàìjíríà ń bí aago mẹ́fà rọ̀lẹ́ ọkọjá ìṣẹ́jú mẹ́tàdínlógún. Ìyún látòkè òrùkí lọ́yọ̀ aláàfin wa ń bí lórílẹ̀-èdè Nàìjíríà tabìtalẹ̀ sí. Adéyìnká pẹ́ńbọ́ bí aho irin ọ̀rọ̀ jẹ́nu òhunrun. Ọlọ́run ọba náà ní ń tọ́jú mi o, ó ní ń tọ́jú ẹ̀yìn náà níbẹ̀ ọ̀hún. Ọlọ́run ó kú ìtọ́jú wa. Tí ò bá sí ọlọ́ọ̀lọ́ọ̀ ni pákútẹ́ ìbá ti má parọ èmi àti ẹ o. Tó rò pé bá a ṣe ń gòkè, tá a jọ ń gòkè, tíwọ̀ ń gòkè, tèmi ń gòkè, tó rò pé gbogbo àwọn èèyàn náà ló dùn mọ́ nú ni. Ìra wọn ọmọ fẹ́ pòpò òde nu wọ́n gba kámú ni o. Nítorí pé ọlọ́run ọba ò gbà fún wọn, ọlọ́run ọba ó kú ìtọ́jú wa. Níbo lèmi ò bá wà lọ́jọ́ òní bí ò sí ẹ̀yìn? Ọlọ́run ọba alágbára a lè wí lè sí a lè ṣe lè wí ọba tó bá lórí ohun gbogbo. Tí ò bá sí ọlọ́run lákàtà mi ni ọlọ́run tèmi fi ṣe apáta àdáàbọ̀bọ̀ tèmi wà láì hàn-ín hàn-ín pàkúté ìbá ti má parọ òní ti pẹ́ Dẹ́yìnká. Olùtọ́jú gbogbo ayé a dúpẹ́ lọ́wọ́ rẹ o. Tí ò bá sí ìwọ wàhálà tí ò bá sí ọlọ́run ọba olódùmarè wàhálà àwọn ọba ti jámọ̀ gangan torí pé àti ẹ̀ jámọ̀ gangan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn èrùpẹ̀ lásán lásán.

ọ̀rẹ́ ọlọ́ọ̀ba lórí ìgbésí ayé gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá. Ó kù tọ́jú wọn o, torí bò ń bù ú fún àwọn bí òkun láwọn náà ṣe ń lé fún wa bí ọ̀sà bí ọ̀sà. Ó kù tọ́jú àwọn olólùfẹ́ wa, àwọn alátìlẹyìn wa, a dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ lórí ìgbésí ayé wọn. Ọlọ́run máa túbọ̀ bá wa bù fún wọn bí òkun, kán lè máa fún wa náà bí ọ̀sà. Fún òtún fún wa bí ọ̀sà, kán lè máa fún wa bí odò kéékèèké. Ọlọ́run máa bù fún wọn bí òkun, bù fún wọn bí òkun alágbá lúgbò, bú fún wọn bí ọ̀sà, bú fún wọn bí òkun bí ọ̀sà. Ọlọ́run ọba dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ó kù tọ́jú wa o, tó máa tọ́jú wa lọ. Deyinka Ayinna ni ọmọ ọ̀dọ̀ àgbà, ajáàlú Ọ̀yọ́ ti gbó lásán. Nítorí pé bẹ́ẹ̀ mi ò bá rẹ́ranko, mo rákàtà èèyàn, mo rábà mi èèyàn ni o. Ọlọ́run ọba, ó kù tọ́jú mi. Ayinna sọ fọ́lọ́run mẹ́rin pé Ọlọ́run ó kù tọ́jú mi o. Ó kù tọ́jú mi Ọlọ́run. Ọlọ́run ọba, mo mọ̀ dúpẹ́, ó kù tọ́jú mi o. Ṣé lórí ẹbí lórí ara ni ká sọ ni? Ó kù tọ́jú mi. Lórí ọkọ lórí ìyàwó ni? Ó tù ó kù tọ́jú mi. Àbí ṣé lórí ọmọ lórí bàbá lórí màmá ni? Ó kù tọ́jú mi o. Ọlọ́run ọba, ó kù tọ́jú mi. Ìwọ nìkan ni o. Ìwọ nìkan ni, ìwọ ni Alpha àti Omega wa. Àti òpin ohun gbogbo. Ọlọ́run ọba, àdúpẹ́ lọ́wọ́ rẹ. Adéyinka Ayinna ni o, pàpín bàálẹ̀ fìlà. Ìlásà àròpọ̀ tí so lórí ọbẹ̀ nínú àwòtán garan. Mo tó ti dé pamọ́ntí kan bí o ṣe rìn. Ayin èmi náà lèdè bábá èdè, ọ̀rọ̀ bábá ọ̀rọ̀, ìmọ̀ bábá ìmọ̀, ìwà bábá ìwà kọ̀ǹkọ̀. Bí ẹni tẹ ẹyin náà rèé, sèmi náà tún lọ ọmọ ọba aládèjì ganjigan togotogo tọ̀gọ́tọ̀gọ́. Abọ́gbọ́n nú ni mí tọ̀sán tọ̀sán torú torú, èmi tún lọkùnrin síbà. Olórí aláròyé ní ńlá náà onímọ̀ tí ń wò sùnsùn sùn. Ọ̀rọ̀ jẹ́nu ohunrun, mo tún sùn tán ẹnu mi tún ṣe wúyá wúyá wúyá wúyá wúyá wúyá. Aláàbò aláàánú lórí ìgbésí ayé gbogbo wa, èmi pẹ̀lú àwọn tí ń gbọ̀n mi lọ́wọ́lọ́wọ́ báyìí báyìí. Ayin Ọlọ́run ọba ọba ara, ó kù tọ́jú mi. Mo ń bọ̀ ná, mo tún ń bọ̀ ná. Adéyinka abọ́gbọ́nú ni mí tọ̀sán tọ̀sán torú torú, èmi tún lọkùnrin síbà. Olórí aláròyé eyín rèé ní láàánú onímọ̀ tí ń wò sùnsùn sùn. Ẹ̀rí ń bá ìbí ni mo mú bí iṣẹ́ lè mọ̀ ńlá o. Ẹyin tèmi Adéyinka rèé, wọn ò fi sẹ́mi pa mí dì mí dọ̀gá àgbà. Mo fẹ́lẹ̀ mẹ́bùn tọ́lọ́run bá mi fún mi Lẹ̀dùmàrè ṣe ń ṣàlékún. Ẹyin náà ẹwò ẹgbò wò, ẹgbèwò ẹgbèwò, ẹyẹwò ẹyẹwò, ẹyẹ wá wò sáàrin ara wa, ẹ wò wá sáàrin ara wa. Gbangba gbangba lẹ́rìí pé mo iṣẹ́ iṣẹ́ kí n tó dákọ́ ni mo jìyà títí n tó jẹ èèyàn. Mo mọ̀ ìkẹ̀dẹ̀ ẹ̀jọ̀ pọ́tọ́rì tọ́ ìyá ń jọ sí wọn tó jẹ́ ń kẹrù mí dáàfin. Ẹyin náà ẹwò wá wò sáàrin ara wa, ẹ rí pé ọwá ní dáná orí mo gún tó tún fodidi ẹni fọ́rí mo tó tún fọ̀ tọ̀ọ̀tọ̀ èèyàn síbẹ̀. Aṣọ tí ń pa láró lẹ́rù àti kìbọ́ mi ò sínú tèmi Adéyinka. Wọ́n mọ òṣè tèmi náà kọ́sẹ̀ ni ní wo ta mọ ẹni ká ẹnibọ́dì torí mo fi tó mo fi tèmi jọ ó kọ pẹ̀lú òkè ìlú Ọ̀yọ́ náà ní sẹ́ẹ̀sì Màtẹ́lẹ̀ kọ́ pé ajíṣe bí Ọ̀yọ́ làárí. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Adéyinka Ayinna rèé o. Ẹ kú kàlẹ́, ẹ kú rọ̀lẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káàlẹ́, ẹ kú àjìn. Tọ́ bá ṣe pé àjìn náà ló fẹ́ dọ́dọ̀ yín bẹ̀. Mo kì í tẹ̀sọ́ tẹ̀sọ́, mo kì í tòlóògùn tòlóògùn, mo kì í tọmọlúàbí tọmọlúàbí, títílẹ̀ òdùà títílẹ̀ òdùà. Ẹyin tèmi à ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà ni o. Ọlọ́run ọba náà ní ń pa wá, ọmọ tí ń dà wá sí wà láì ní on the 24 inú oṣù tá a wà yìí láàpẹ̀ ọdún méjì sángílí títà bẹ̀rẹ̀ kínní. Níjọ́ tá a bẹ̀rẹ̀ náà rèé bí eré yìí o. A bẹ̀rẹ̀ bí eré bí eré. Bí idán bí idán la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn. Aláǹta kùnpáyín kékeré sólóko bí idán la ṣe tá a fi bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn.

0: ẹ̀yìn tí n bá tó wọ ẹ̀yìn wò ẹ̀yìn lẹ́ẹ̀ máa wọ ẹ̀yìn wò kẹ́ ẹ wá wo gbogbo nǹkan mo tún wá wọ ẹ̀yìn wò mo wo gbogbo nǹkan táwọn tọ́lọ̀ ti gba ipasẹ̀ tàwa náà tó fi gbéṣe tó gba pasẹ̀ tẹ̀yìn náà ẹ̀yìn olólùú fẹ́ wa ẹ̀yìn alátìlẹ́yìn wa tó gbéṣe nínú ilé ayé wa nígbà tá a bẹ̀rẹ̀ ré tẹ́ ẹ bá mọdún náà lọ́hùn tí n bá tún bẹ̀rẹ̀ sí ní ṣàròyé tí n bá padà bẹ̀rẹ̀ tí n padà sẹ́yìn tí mo wọ ẹ̀yìn wò tí mo lọ wọ ẹ̀yìn wò ẹni tó bá wọ ẹ̀yìn wò tí bá máa ń wọ ẹ̀yìn wò náà jọ mọ̀ pẹ́ dú ọ̀hìn tí mo wo gbogbo àwọn tá a jọ bẹ̀rẹ̀ níjọ́ kínní àná àwọn míì tí wọn ò ṣiṣẹ́ yìí mọ́ àwọn míì tí wọn ti gboko bò míì lọ àwọn míì tí wọn rí irú àmútàwá rí gbà yí gbà yí. Ó dúpẹ́ o alhamdulillah rabbil alamin ọpẹ́ ni fún ọlọ́run ọba náà ọba tí ọlá rẹ̀ ga. Níbo lèmi ò bá wà tí ò bá sí ọlọ́run bí ò bá sí ẹ̀yin alátìlẹyìn mi níbo lèmi ò bá wà lọ́jọ́ èmi o. Where will I be without you? Without your help, where will I be? Níbo ni bá wà lọ́jọ́ èmi? Bí ò sí ọlọ́run bí ò sí ẹ̀yin. Ọpẹ́lọpẹ́ ọlọ́run ọpẹ́lọpẹ́ ẹ̀yin. Ọpẹ́lọpẹ́ ọlọ́run ọpẹ́lọpẹ́ ẹ̀yin.
1: Ọbẹ̀rẹ̀ dùn láwọ̀ mi, mo ń dán péré.
0: Àwa náà wá di ẹni tí ń ra mixer, tá ń ra mixer, tá ń ra microphone, tá ń ra microphone hanger, tá ń sanwó shipping. Ọlọ́run a mọ̀ dúpẹ́ o tá a tún ra table pẹ̀lú àtìlẹyìn àwọn èèyàn wa ara table nínú studio ẹnìkan ló tún bùn mí lága. Nígbà mo fún un lówó kókó bá ń se lẹ́dà sága mi àga tí mo lọ jó mọ́rin mo lọ sọ́dọ̀ wẹ́dà mo ní wọ́n bá ń jórin mọ́rin mo fẹ́ se àga dòyìká bí àga sí àbábà tí ọmọ dòyìká bí sí àbábà. Àbúrò mi dáadáa Xman Construction ọba ń jórin mọ́rin mo fún un lówó tásọ́rẹ́ mo tún gbé ọ̀dọ̀dọ̀ rẹ̀ mi ti ń se furniture. Ó náà nígbà tó ṣe dáyé kan ó ní sókàn mi ayé ò sí fún mi láti máa ṣiṣẹ́ yìí nígbà máa gbé ọ̀fíṣà chair mi yìí lọ tí mò ń lò lọ́dọ̀ mi tẹ́lẹ̀ lọ́ọ́ tún ṣe kọ́ máa gbé lọ. Ẹsẹ̀ rẹ ti bàjẹ́ mo lọ rẹsẹ̀ mi sì mo jórin mọ́rin lọ bá dúró rekete. Ìmí tó ń bẹ lọ́dọ̀ rẹ̀ tó sì tún bá wa ṣe lọ́wọ́ ó ti ṣe tébù ó ku àwọn àga onípákó méjì tí ó tún ní lẹ́dà nínú. Dẹ́yìnká pẹ́ ń bọ bí awo erin ìlú náà ni mo fún. Tí ò bá wá ṣe àtìlẹyìn gbogbo yín tí ń bá wá ro òkun tí mo rọ̀ ṣà tí mo ro bá tí mo rò lọ sókè tí mo rò lọ sódò tí n bá wá bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lẹ́yọkọ̀ kan tí n bá bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lẹ́yọkọ̀ kan gẹ́gẹ́ bí àtìlẹyìn yín tẹ̀ ń ṣe fún wa wà láì ń wà ń bí láti ní di ọ̀la di ọ̀túnla ìjọ mẹ́rin ìjọ márùn ìjọ mẹ́fà ìjọ méje ẹ sì mọ̀ tẹ́lẹ̀ ń kọ́ pé ẹjọ́ rọ̀ ń lọ́rùn. Ẹjọ́ rọ̀ ń lọ́rùn bíi kàásì nǹkan wà láì ń nẹ́fì kan pé méjì tí ó fi di ọ̀túnla mẹ́rin. Ọpẹ́ ní ń pẹ̀nì sílé ayé àwọn olé alára ọpẹ́ a máa pẹ̀nì sáyé àwọn òkè ìjẹrù ọpẹ́ a máa tún jẹ́ kéèyàn tún rí àdìpẹ̀lẹ́ ẹ̀sán àdìpẹ̀lẹ́ oore gbà. Ọba náà lára ẹ̀mọ lẹ́kùn ó ń lọ rẹ̀ wá lẹ́kùn o wàhálà ẹ̀ ọdún méjì ló ń pé lọ yìí o on the 24 oṣù yìí láàpẹ̀ ọdún méjì tá a bẹ̀rẹ̀ kan nìyí tí n bá wá bẹ̀rẹ̀ sí ní rojọ́ tí mo bẹ̀rẹ̀ sí ní rojọ́ tí mo bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ látẹ̀lé ọ̀la ọ̀túnla jẹ́mẹ́rin tó fi di 24 tó jẹ́ pé ojoojúmọ́ ni mò ń dá ọpẹ́ náà ẹ gbọ́ ṣé mo ṣàṣe jù ni. Bí ò sí ọlọ́run bí ò sí ẹ̀yin ọlọ́run ọlá yín tára tẹ̀mí Dẹ́yìnká ẹ kú ìtọ́jú mi o ọlọ́run ọba ó kú ìtọ́jú mi o.

ẹ̀yin bá mi, ẹ̀yin mọ̀ mi, ẹ̀yin alátìlẹ́yìn mi, ẹ kù tọ́jú mi o, ẹ̀yin supporters mi, ẹ̀yin listeners mi lójoojúmọ́, torí bí ò bá sẹ́yìn tẹ̀ ń gbọ́ mi ń bẹun, níjọ́ mi tí ń bá tiẹ̀ bẹ́ẹ̀ ṣe program tẹ́lẹ̀ tí ń bá lọ wo back end lórí server tí mo rí iye àwọn èèyàn tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́, inú mi adùn, ara mi agbá yágiyági bí ara akẹ́kọ̀ọ́ asọmọye tún kí fóònù mọ́lẹ̀, mà tún sáré ṣètò bí ìṣẹ́jú méjì mẹ́ta. Lórí pé èyàn wà ń bẹ̀rù wà láì lè mí ṣe ń lé wá lójoojúmọ́, ojoojúmọ́ là wá mọ èèyàn sí látàrí iṣẹ́ yìí, látàrí iṣẹ́ yìí, ojoojúmọ́ là ń pàdé àwọn aláàánú tọ́lọ́run rán sí wa tán sì ń jẹ iṣẹ́ náà, torí pé bọ́lọ́run bá rán wọn tọ́ndé kápá láti ṣe tí wọn ṣe ń kọ́kàn lábẹ́ ẹsẹ̀ sí i. A dúpẹ́ o, àmọ́ lóore o, ojoojúmọ́ làwọn ọmọ dúpẹ́ ọwọ́ yín, ẹ kú tọ́jú wa o, ẹ kú tọ́jú mi, ẹ kú tọ́jú wa.

ẹkù ìtọ́jú mi ọpẹ́ olóore àdáǹdá tán ni a máa dá lójoojúmọ́ a máa tuntun dání ọlọ́run ọba dúpẹ́ lọ́wọ́ rẹ lórí ìgbésí ayé tèmi pẹ̀lú àwọn olólùfẹ́ mi pẹ̀lú àwọn alátìlẹyìn mi pẹ̀lú àwọn alátẹ̀tísí mi tí wọ́n ń gbọ́ mi lójoojúmọ́ ọlọ́run ọba ń gbọ́. Bá mi láti ìlú ọba tábà mi sọ̀rọ̀ níjọ ní wọ́n ṣàdúrà fún mi wọ́n ní kọ́lọ̀ máa jẹ́ ń sì sọ kọ́lọ̀ máa jẹ́ ń sì sọ o. Wọ́n tún fún mi lọ́rọ̀ àmọ̀ràn wọ́n ní ká máa ṣe lọ́ba àṣẹ ń bá a lọ wẹ́rẹ́wẹ́rẹ́.

nígbà ìkò tó sí ni ọlọ́run lọ́ka mi yẹ o ọ̀nà ọba ń gbọ́ mo máa wọn tá a jọ lọ sùkúù tọ́jẹ́ pé ọ̀rọ̀ tó dá lẹ́nu wọn ṣákáṣáká ju àwa lọ ọlọ́run ọba ń gbọ́ ọlọ́run ló dì ìdí kà wá yẹ orí mi ló ṣàmìyàn ọlọ́run ọba ń gbọ́ mélòó la gbogbo ara mi kí ni mo mọ̀ ń wíná kí ni mo mọ̀ ń sọ ọlọ́run ọba ń gbọ́ ọlọ́run ló kà wá yẹ o wàhálà ìkò tó sí mi ọkàn wúwú ó dìídì ó wu ọlọ́run ló fi gbé ògo fọ́lẹ̀ wa ọlọ́run ló gbógo fọ́lẹ̀ o ọlọ́run ló gbé ògo fọ́lẹ̀ wa o. Máàmì ẹdún oore Mádám Fúnmi Kẹ́mi láti ìlú Ìbàdàn máàmì dáadáa nu àwọn alátìlẹyìn wa nu ẹdún oore ẹdún oore ẹdún déédé máàmì. Bàbá mi Fàtá Ìlàmìtì látọ̀wọ̀ Londo State Mádám Fúnmi Kẹ́mi láti ìlú Ìbàdàn ẹ̀yin Afọlábí Nurudeen Alaro láti orílẹ̀-èdè Libya ọmọ ọba Aládìgbòlù Muhyiddin Adékúnlé ẹ̀yin bàbá mi dáadáa Evangelist Moses Akande Akintunde. Artist Michael Awosola Angelo láti ìlú Abuja. Bàbá mi dáadáa Bàṣírù ọmọ Adéníran láti ìlú Èkó ọmọ Ọ̀yọ́ ni wọ́n sì pẹ̀lú Èkó ni wọ́n ń gbé. Etiri Multi Purpose Venture Afa Glow Asiru Amadu Adeniyi ẹ̀gbọ́n mi dáadáa nu láti ìlú Pàpó adúpẹ́ o àmàlò rẹ. Ọ̀nà ọpẹ́ mi pọ̀ o wàláì ọ̀nà ọpẹ́ mi pọ̀ òun ò lè sán tán. Ọlọ́run lohun ẹnu mi Ọlọ́run lohun ẹnu mi Ọlọ́run lohun ti ń jáde látẹnu mi. Níbo làwọ̀ bá wà tí ò bá sì bọ́lọ̀ ń bá wà á sọ báyà bá ti wà nínú kúgbú nínú kóló tí wọ́n bá ti tì á mọ́lẹ̀ ọ̀hún ṣùgbọ́n lọ́run náà ní ń kó wa yọ. Kí làwa já mọ́ tí ò bá sí ọlá ọlọ́run lára wa tí ò sí ọlá ẹ̀yin alátìlẹyìn wa lára wa. Bàbá mi Sàmínú ọmọ Adépọ̀jù bàbá mi Fàtá Ìbándélé Olúṣọlá lamẹ́ríkà. Million Sinkins Adéṣẹwà Adépọ̀jù lamẹ́ríkà. Bàbá dáadáa sàn ní Success Odùọlá ọmọ Ògúndàrí ọmọ wọn nílùú Ìbàdàn láti ìlú United Kingdom lọ́hún London kan lọ́hún lọ́hún bẹ́ẹ̀ ẹsẹ̀ owó ẹ̀yìn alátìlẹyìn wa àti bàbá mi tẹ́ ẹsẹ̀ jọ ẹ̀yìn àwọn alátìlẹyìn wa lẹ́nu ijọ́ mẹ́ta ìtẹ́ni mọ̀dá kọ àwọn bàbá mi dáadáa tọ́lọ́hún dẹ́mù láti Seattle kọ́hún ní èpè Seattle ní ìlú ọba lọ́hún ní Amẹ́ríkà lọ́hún bàbá dáadáa bàbá dáa àwọn ìwọ̀n pọ́pùlà dáadáa pọ̀ ọlọ́run bá ń gbọ́ àwọn òyìnbó gan wọ́n máa ń ṣàọ̀dá sí wọn wọ́n láwọn gbádùn mi pọ̀ wọ́n láwọn ṣẹ̀ṣẹ̀ discover station wa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni ṣùgbọ́n àwọn gbádùn mi dáadáa ọlọ́run ọba yóò jẹ́ kémi náà gbádùn yín yóò jẹ́ kémi náà gbádùn ara yìí. Ẹ kú ìtọ́jú mi o. Sunny Success Odùọlá ọmọ Ògúndàrí láti London UK lọ́hún àwọn èsì wọn máa gbọ́ lè ṣe wà lọ́jọ́ kan àwọn tí a ní tòótọ́ ẹyin tí a ní tòótọ́ ẹyin tèmi ní tòótọ́ ẹyin tí a ní tòótọ́ nù òdeyìn kápẹ́ ń bọ́ bí awo erin ọ̀rọ̀ jẹnu ohunrun mo tún sòtẹnu mi tún ṣe wúyẹ́wúyẹ́ èmi ọmọ oníyà mẹ́ta kan méje kan àtọ̀kan lélógún kan mo gbóngbó níyà ni mi ọmọ ọ̀rọ̀ gbọ́dọ̀ níyàn èmi náà tún lọ máa tóbọ̀ sòrò olóògùn yajúpọ̀ lẹ́rú rínú kedere adéyìn kan ọmọ ha lójú ìyá ọmọ hun lójú ará àdúgbò lójú ara èrò gbára àtòrò gbòòrò hun lójú ẹni wọ́n jọ ń wòra hun èmi tún lọ máa hun lójú gbogbo abínú ẹni àti àwọn òsì kàlú ọ̀fẹ́ràn èmi o torí pé wọn ní gbọ́ adéyìn kápẹ́ ń bọ bí àwọn erin èmi náà sì ní gbà nínú ni ọjà fẹ́ràn ara wa. Ẹ kú ìtọ́jú mi ọlọ́run ọba o ẹ̀yin ni alpha àti omega mi ẹ̀yin ni ìbẹ̀rẹ̀ àti òpin mi o síwájú mi ẹ̀yin lẹ̀ ń kẹ́yìn mi ẹ̀yin lẹ̀ ń bá mi lọ ẹ̀yin lẹ̀ ń bá mi ṣe ẹ̀yin lẹ̀ ń bá mi sọ láti gbà tá a ti bẹ̀rẹ̀ wà láì nínú oṣù yìí ní ọdí on the 24 ní ó pé ọdún méjì tá a bẹ̀rẹ̀ kínní bí ere la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ. Akàró ni pé kò sí iléeṣẹ́ rédíò kankan lọ́yọ̀ọ́ kí ló wà ní kápá àti ata a lè ṣe ni ló mú ọgbọ́n àtinúdé iléyìí wá fóònù tá a fi bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ Infinite Hot 4 Hot 4 inú mo fi bẹ̀rẹ̀ náà lọ́jọ́ náà lọ. Wàhálà ẹnu iṣẹ́ yìí náà ni mọ́ra wọn ní fóònù yìí ló la nálé lórí kọ́lọ̀ ó ṣe é ṣe bí ṣe ń ṣe kó tó gbé ìyanu rẹ̀ dé ká tó gẹ̀ẹ́tì fóònù mi Dẹ́yìnká ọlọ́run ọba náà ní ń tọ́jú mi kí ni mo já mọ́
njama kankan. Olorun ba n gbo, Olorun ba ni toju mi o, eyin olu toju mi. Adupe o.

láì àmọ̀ pé bí tọ́lọ̀ ọba tí ń mú wa lọ àti ẹ̀ tí ń rí jà sára rẹ̀ báyìí àti ń rí jà sára rẹ̀ báyìí báyìí díẹ̀ díẹ̀ ni pé ibi tọ́lọ̀ ń sì mú wa lọ ọ̀nà tó jìn dáadáa ni tó jìn gan tó yẹ pé ọ̀lọ́ ibi tọ́lọ̀ ń mú wa lọ àti ń rí píkìọ rẹ̀ nílẹ̀ díẹ̀ díẹ̀ ibi tọ́lọ̀ ń mú wa lọ àti ń rí ìjàsá rẹ̀ díẹ̀ díẹ̀ ṣe mọ̀ pé kò sí bí náà ṣe jólókòó tí mọ̀jàlá ò ní délé sọ àti ń rí mọ̀jàlá rẹ̀ àti ń rí jàsá ibi tọ́lọ̀ ń mú wa lọ. Àwa ń sọ pé íńtánẹ́ẹ̀tì ni a ń sọ pé báyìí báyìí ni íńtánẹ́ẹ̀tì lásán ni ọlọ́run bóyá láti pàṣẹ wa ni First Indigenous Radio Station lọ́yọ́ ni yóò fi wáyé sílùú Ọ̀yọ́ yàtọ̀ sí ètí skul ni ti ń bẹ ní Àjàyí Crowdown tí ó jẹ́ First Major Indigenous Radio Station fún ìlú Ọ̀yọ́ bí ó tiẹ̀ sì jẹ́ private báyà látara wa bá láti ọ̀dọ̀ wa lọ́lọ́run ó fi dá lẹ̀ ibi tọ́lọ̀ mú wa lọ ọ̀nà tó gùn gan tó jì gan ni ṣùgbọ́n àti ń rí jàsá rẹ̀ torí pé a wà lójú ọ̀nà. Wàhálà ẹ̀ kíkà lọ́lọ́ ń kà wáyẹ kò tọ́ sí mi o

0: orí ìbẹ̀ láti orílẹ̀-èdè Ìtàló, Italy, ẹ̀dú orí. Ivory Coast, ẹ ṣeun o. United Kingdom, mo dúpẹ́ dúpẹ́. Canada, ẹ káàlẹ́ ẹ ṣeun. Naija, ẹyin tí a tilé tilé, a dúpẹ́ o. Ẹyin ti United States of America, a dúpẹ́ lọ́wọ́ yín. Ẹyin ti Honduras, California, United States of America, a dúpẹ́ o. Ẹyin ti orílẹ̀-èdè Russia, ọmọ Naija ti ń bẹ̀ǹbẹ̀, a dúpẹ́ o. Ẹyin ti orílẹ̀-èdè Libya, Ghana, Benin Republic, Gambia. Gbogbo ti Africa pátápátá, a dúpẹ́ o. Ọlọ́ọ̀lọ́ọ̀ la yín làwà fi yan ló já wà hàn àdé.
1: Ẹ̀mí mímọ́ ò ṣe
0: o, ẹ̀mí àwọn wòlíì. Ẹ̀yin lẹ̀ ń gbògo fọ́lẹ́wà o, ẹ̀mí mímọ́.

tí ò bá sì wọ tó ń sáláàbò lórí wa lórí ilé ayé wa. Pẹ̀lú àwọn tó jẹ́ pé bá a ṣe ń sí òdùn wọn wọ́n ń nú bá a bá sì báyìí wọn á yín mú bá a bá wọn bá rí wa lókèèrè wọn á sa àríyá bá a bá kọyìn sí wa bá a bá kọyìn sí wọn wọn á tún máa yín mú sí a. Àìmọye nǹkan lúbúlúbú tí wọ́n ti gbọ̀n sórí bàtà àìmọye tí wọ́n ti gbọ̀n sórí àga àìmọye tí wọ́n pè tí wọ́n pè lórí afẹ́fẹ́ sínú afẹ́fẹ́ àìmọye tí wọ́n kàn mọ́gi lórí wa. Tí ò bá sí Ọlọ́run tí ń ṣaláàbò àìmọye àfúnjẹ ojú oorun ọ̀hìn ọkọ ló ti gbabẹ̀ tí wọ́n ti di gbabẹ̀ dépò kú o ọ̀pọ̀ ló ti gbabẹ̀ dé ipò àìsàn ọ̀pọ̀ ló ti gbabẹ̀ tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti gbabẹ̀ lọ. Tí ò bá sí pé àánú lọ́lọ́run fi ń gbà wá ọ̀hìn tá ń fi á ní ta ló dùn mọ́ kò sẹ́ni tó dùn mọ́ o àforí ẹni kò sẹ́ni tó dùn mọ́ àforí ẹni o a ní òsẹ́ni tó dùn mọ́ àforí ẹni tá ń fi á ní kò sẹ́ni tó dùn mọ́ o àforí ẹni.

àìmọye àfúnjẹ ojú oorun, àìmọye àpẹta ojú oorun, àìmọye àfúnjẹ ojú oorun, àìmọye àpẹta ojú oorun. Wàláì pàkúté ìbàtí máparò wa tí ò bá sí Ọlọ́run ọba tí ń dààbò bò á tí ń ṣaláàbò lórí ilé ayé àwa náà ló yẹ ká máa fi dúpẹ́ lọ́jọ́ ojúmọ́. Grace and Mercy ni o, àánú ló ń sọ̀rọ̀, orí ọ̀fẹ́ Ọlọ́run ló ń sọ̀rọ̀, àánú ẹ̀ ló ń sọ̀rọ̀, orí ọ̀fẹ́ Ọlọ́run ló ń sọ̀rọ̀ láyé wa o. Àánú rẹ̀, orí ọ̀fẹ́ rẹ̀ la ṣe wà láyé di ìwòyí. Àníta ló dùn mọ́ kó máa máa sẹ́ni tó dùn mọ́ o, àforí ẹni. Sóògùn wa la mọ̀ ṣe ni. Oògùn tó jẹ́ pé ń lò lọ́jọ́ kan mọ́jú tó jẹ́ pé orí ẹni báyìí náà ló lọ́jọ́ gbogbo. Ọlọ́run Elédùmarè ló lọ́jọ́ gbogbo. Ó ní ṣaláàbò wa. Bàbá tiẹ̀ jẹ́ pé oògùn lágbọ́kàn lé ni. Àìmọye àwọn tán ní yàrá ya fòrò láyé oògùn jù á lọ. Tó bá ṣe pé gèdè ni. Àìmọye ìgbà tí tíyè ó pa, tí kẹ́kẹ́ pa má gbogbo lẹ́nu, tí kẹ́kẹ́ pa má ti òrò lẹ́nu. Tó tiẹ̀ níránti ọfọ àbẹ́gbẹ̀dẹ̀. Tí ò bá sí Ọlọ́run tó ti aláàbò wa lásìkò náà, tí ò bá sí Ọlọ́run tó dúró fún wa. If no be God wey stood for us, if no be God wey be for us, where we for dey? Where we for dey? Where we for be? Níbo làwọn ọ̀bá wà? Bóyá àbá ti ti ojú oorun lójú ikú. Ṣùgbọ́n Ọlọ́run náà ló ń pa wá mọ́. A wá dúpẹ́ ni o. A ní ó ń pè ọdún méjì lọ tá a bẹ̀rẹ̀ ìkànnì yìí. Ìkànnì ajé ṣe bí ọ̀yọ́ bí eré bí eré. Aláǹta kùn páyín kékeré sólóko bí eré la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà tán. A ní bí ìdán bí ìdán ni mo ṣe tí mi lówó lọ́wọ́. Aláǹta kùn páyín kékeré sólóko. Tífá bá tẹ́jú ogbè mọ́ ni àmọ́ lówó lọ́wọ́. Ojú rere ni wòrí sí wa kápò rẹ̀. Ojú rere là á fi wowó. Ẹyin orí rere náà ni ti ìrere ìrere ò lórí àgbọ́rùn ré. Ẹyin eré ò lórí àgbọ́ ó eré ò lórí àgbẹ́rù ré o. A ní èrè kò ní orí àgbẹ́rù lé orí rere náà ni ti rere. Eré ò lórí àgbẹ́rù lé orí rere.

mo rọwọ yin bẹ lati Benin Republic ẹyin ti Kotonu lọhun bẹ hun a rọwọ yin o ẹ seun a dupẹ lọwọ tẹyin na a dupẹ lọwọ yin ile loko pẹ lẹyin odi ani yin pe ọdun meji lọ ta bẹrẹ kini bi ere labẹrẹ lọjọ na lọhun ni ọjọ kẹrin le ni ogun osu kẹta ọdun na labẹrẹ lọjọ na lọhun ni ọdun 2020 lọhun bẹ hun one more time. Oku taju mi Olorun.

Ọlọ́run fojú ọlá rẹ wò mí o, kémi náà dùn lówó, kí n dọ lọ́lá, kí n dọ lọ́rọ̀, kémi náà lè máa fi tọrẹ, kí n lè máa fún àwọn èèyàn. Fojú ọlá wò mí, fojú àánú wò mí, fojú ọrọ̀ wò mí o. Tọ̀, ìyáyín náà ni ti máa gé pété ná, torí kò síná, ayin, fáìrọ̀ ìbánisọ̀rọ̀ mi ti bẹ́ kú. Oníyàn ẹsẹ̀ o, ọlọ́bẹ̀ ẹsẹ̀, ọlọ́kà ẹsẹ̀, gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mi fìfẹ́ jẹ́ ẹkú àìbínú o. A máa bẹ torí ọ̀bẹ ní bẹ́sọ̀ àtẹ́lẹsẹ̀ a sì bẹ̀rẹ̀ wẹ́n tó bá ní a máa bọ̀ nìkan láti dé bá ní nítorí bábá kùdẹ̀ kọjọ́ kan rí òun arọ̀ wà á jẹ́ fún bàbá ìjọrọ̀ méjèlé jẹ́ kí n láyé ìpín sí ẹ̀rọ wọ̀ láyé ìpín sí ilé olúwa rí gbóná inú ilé tẹ̀ tí ń gbọ́ mi ọ̀dẹ̀ tẹ̀ tí ń gbọ́ mi tẹ̀ ibi iṣẹ́ tẹ̀ tí ń gbọ́ mi ilé yín ọ̀nà yín ọ̀dẹ̀ yín ìgbésí ayé yín ò ní gbóná kò ní gbójú rú nítorí pé tútù tútù báyìí láàárọ̀ dẹ o ayé ò ní gbóná mọ́ yín kò ní gbóná mọ́ èmi náà àmì rogun òfin pínpín ìlú òde ilé mọ́ wa tútù tútù náà láàárọ̀ bàbá mo fọ àyínlé ọlọ́run ọba lọ́wọ́ mo fi ọlọ́run ọba sọ yín ò ìsọ ọlọ́run ọba àbúrẹ̀ tó nípa tó dájú tó ju ẹ̀wù orin lọ kó máa wà lórí ẹ̀mí àti dúkìá èmi àtẹ̀yìn títí dìgbà mi ìdáàtò máa pàdé adé yìí ká pẹ́ńbọ bí awo irin mi ì fi yín lẹ̀ sínú ìbànújẹ́ mi ì ní ba yín nínú ìbànújẹ́ o ẹ ẹ̀ fèmí náà sínú ìbànújẹ́ ẹ̀ ní bá mi nínú ìbànújẹ́ ká tó rí ra aláyọ̀ ká pàdé níre ká mọ̀ dolódì lẹ́yìn ara wa ká mọ̀ wá ara wa tì ààyè wọn ò fẹ́ ń kó àtọ́jẹ́ ìlókù adé fúnmọ́rẹ́ mi àtàgbà òsì lọ́fà àdèyí ń bẹ nìkan ló dákẹ́ rigiri ká má dolódì lẹ́yìn ara wa títí dìgbà mi ìdáàtò máa pàdé adéyínká ọlọ́sùnkàn mi ló kọ́ mi pa nígbà alẹ́ fìlà yìí lásàrò kò ní mí ti so lórí ọbẹ̀ nínú àwọ̀ tán gan múráyín náà ló kọ́ bàbá tó bí ń lọ́mọ ayin ìyá mi náà ni àríkẹ́ àríkẹ́ ọkọ̀ àríkẹ́ ọgọ̀ tó kẹ́kọ̀ọ́ ẹni ọgọ̀ dání adéyínká ọmọ ọ̀dọ̀ àgbà ipàdé wa ó di wọ̀ yọ̀jọ́rọ̀

0: ni ẹ kú iṣẹ́ látàárọ̀ ẹ̀dẹ̀ òdò yí ò.
1: Ìwọ tó wà ní pẹ̀kú ìmọ́lẹ̀.
0: Láti òdò òkèníngọ̀ yálà fún ni wọ́n wá ní àárín. Aago kan òru, aago kan àjálẹ̀ òru.

0: ẹgbọ́ ta ló lè jí tó tún lè pa, ta ló lè pa tó tún lè jí, Ọlọ́run ọba mi nìkan náà ni o. Egbe lẹ́yìn ẹni àdá lóró, egbe lẹ́yìn ọmọ òde kan, Ọlọ́run ọba ìgbà lọ́wọ́ rẹ̀. Mímọ́ ògbó ni fún orúkọ Ọlọ́run ọba, Olódùmarè, Ọlọ́run gbọgbọrọ bí ọwọ́ aṣọ, àkìkì tán. A ní tá a bá kìbọn, tá a tún yìnbọn, a tún ń kì ní o. Lèmi ṣe máa ń kí Ọlọ́run ọba mi lóòrèkóòrè. Nítorí pé kò sí agbára kankan níbi kankan tó tó agbára Ọlọ́run ọba Olódùmarè. Wàlá haúlá wàlá kò wá dá. Kí lá bẹ̀lá àlè Razim. Agbára tó dá òkun sí méjì.
1: Ẹ̀mí mi tún bá rẹ nígbà mọ múlẹ̀ fún ọ bàbá.
0: Agbára tí ń mú ọ̀sán tí ń sọ ọ̀sán dòru. Agbára tó tún lè sòrú dọ̀sán.
1: Lẹ́yìn rẹ kò sẹ́lò mí.
0: Lẹ́yìn rẹ kò sí ẹlòmíì o. Ìwọ ni, ìwọ ni, ìwọ ni, ìwọ ni, èmi ni tó ń jẹ ẹ̀mí.
1: Olórí ẹgbẹ́ pẹ̀lú ògùn àwọn ń
0: tẹ̀lé. Alpha àti Omega.
1: Òmúlẹ̀.
0: Ìbẹ̀rẹ̀ ohun gbogbo àti ìparí ohun gbogbo.
1: Olùdáyé kò sẹ́lòmíì.
0: Lẹ́yìn rẹ kò sẹ́lòmíì mọ́ o.
1: Ọlọ́run gbogbo èdè.
0: Ó sì nǹkan kan mí mọ́.

0: Ìwọ nìkan náà lọba o, ọba nílà oòrùn, ọba níwọ̀ oòrùn, ọba káàkiri àgbá ńlá ayé. Ìrì wá sẹ̀ lémi lórí, ìrì yídà wá sẹ̀ lórí mi. Ẹ dúró ná. Ìrì wá sẹ̀ lórí mi.
1: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo láàárín Oyo ló ṣe bíbá bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan.

ṣùgbọ́n kìí ṣe láìbù ni mo ṣètò tààrọ̀ recorded program ni fún Ọ̀yọ́ àti Ibà unity forum ṣùgbọ́n eléyìí mo fẹ́ jẹ́ kó jẹ́ àǹfààní fún gbogbo àwọn tí wọ́n ń gọ́ wa lọ́wọ́ ẹlòmíì wọ́n máa ṣe ara rẹ̀ yóò lè yàn ní sí òun ẹ máa wá gbọ́ wọ́n á ti fẹ́ sọ oṣù December lẹ́nu wọ́n máa gbọ́ oṣù wo ní ń bà ẹ mọ̀ sọ December lẹ́nu torí gbogbo nǹkan tí ọlọ́run ọba mi dá dáradára báyìí ni o àtọ́fà àfọwọ́fà níṣẹ́ máa ń pè kúté ilé lọ́pọ̀lọpọ̀ ọgbà ṣùgbọ́n wọn wàá sọ oṣù lẹ́nu mo fi ń sọ̀rọ̀ accident kan tó ṣẹlẹ̀ níwájú ilé ẹ̀kọ́ gíga Emmanuel Alayande College of Education ìyẹn lókè òròkú lọ́yọ̀ aláàfin wa ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn àwọn mọ́tò yẹn àwọn ọkọ̀ ọlọ́rin eré ìṣàkúṣà pọ̀ wọ́n ní wọ́n sọ pé òun ṣe bíréèkì lẹ́kọ̀ọ́ bíréèkì wọn ò mú dáadáa ní bíréèkì lọ fẹ́ẹ̀lì ó tẹríbù ṣùgbọ́n ìkankan lára àwọn tán wà nú ọkọ̀ náà ọkọ̀ èrò wọn àṣẹ fún àfarapa lọ títí wọn àṣẹ ṣe ṣùgbọ́n àwọn ọmọ ọlọ́mọ tán jókòó jẹ́jẹ́ fọ́nì ẹ̀nà ni pé ọ̀nà yìí wọ́n ń ṣe lọ́wọ́ ni o sọ́nà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe lọ́dún àti ìparí tó yẹ kí èèyàn máa sáré ìṣàkúṣà eré àṣàdíjú ó wá ti sá eré bíréèkì wá mú wọn níbi tó ti ń du kíní ó sì lọ kọlu àwọn ọmọ ọlọ́mọ táwọn wà lẹ́gbẹ̀ẹ́ kan ẹ ń sọ̀rọ̀ ẹlòmíì ọmọ ìṣẹ̀ra rẹ̀ yóò lè yàn ní ṣe òun ẹ̀gbọ́ ẹlòmíì ọmọ ìṣẹ̀ra rẹ̀ yóò lè yàn ní ṣe òun kò sí ti December tó bí yàtọ̀ sí January o kò sí ti January tó bí yàtọ̀ sí February o gbogbo ọjọ́ bákan náà ni o ṣùgbọ́n ẹ̀yin nìkan ẹ̀ṣọ́ra yín

0: ẹni tó yẹ mí ní gbé mi wọ.
1: Ẹni tó ni ẹ̀mí mi gbé mi náà wọ ọmọ gbé mi wọ lọ́tún kó gbẹnu mi sọ̀rọ̀ kọ́rọ̀ ló yí àwọn èèyàn lálẹ́ yìí lájálẹ́ yìí ká mọ̀ sí ń gbọ́ tó rà sì wí ò tá sì gbọ́ o.

Ọlọ́run máa sọ mi ò kọ́ máa pa àlọ́ àti àbọ̀ èmi àtẹ̀yìn mọ́, ṣùgbọ́n ẹ má sọ December lẹ́nu o. Gbogbo wa la mọ̀ pé ní àsìkò yìí ní orílẹ̀-èdè Nàìjíríà bí ìkurukuru díẹ̀ máa ń fẹ́ wà. Ìwọ́ aláwọn sáré àṣà pàjúdé, sáré àṣà dejú. Ìkánjú òun pẹ̀lẹ́, àwọn àgbàlagbà sì sọ pé ọba ọba ni. Ibi tó ń sọ pé ọ̀fẹ́ kánjú lọ, irú ẹhànà tí ń sáré ìsákùsá tó fi lọ kọlu àwọn ọmọ ọlọ́mọ tó fi ká àwọn kan lẹ́sẹ̀ tó fi pa ẹnìkan o. Irú aré tó wá ń sá pé kò ń tètè dé lọrin, báyá yóò tún padà séko ni. Ngò kanyàn lẹ́sẹ̀ tó l'accident tọkọ̀ ọ̀run. Só lè lọ ibì kankan mọ́ làwọn àgbàlagbà fi bọ̀ tán fi ní. Ìkánjú òun pẹ̀lẹ́, ọgbà ọgbà ni. Orílẹ̀-èdè márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́. Ẹ káàlẹ́ ní gbogbo ibikíbi tẹ́ ti ń gbọ́ mi lọ́wọ́. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrò lẹ́ o. Torí wípé bílẹ̀ bá ti ń sún níbì kan ilẹ̀ a máa ń bò mí. Bílẹ̀ bá mọ́ níbì kan a tún sún bò mí. Ọlọ́run ọba mi lọ́ba ara. Àfẹ̀dá ọwọ́ ẹ̀dára tó wù ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà. Ẹbẹ̀ kan lè mí ń bẹ Ọlọ́run ọba Olódùmarè. Èmi ẹ̀yin olólùfẹ́ mi pátápátá ara tí ó wu àwa ni kò fi lé ayé wa dá o. Kọ́mọ̀ fi wá dára tí ó pà wá lẹ́kún. Lọ́la pé wíbẹ̀ jẹ́bẹ̀ tọ́lọ́run ni. Kún fáyà fún Ọlọ́run lónìí o. Kó rí bẹ́ẹ̀ kò ṣẹ̀ bẹ́ẹ̀. A ní ẹ mọ̀ sọ December lẹ́nu, ẹ mọ̀ sọ oṣù December lẹ́nu, oṣù bàbàbàbàbàbàbàbà wọ́n ti fẹ́ sọ December lẹ́nu. Ẹni kẹ sọ́ra yín òjé. Àsìkò ọyẹ́ àsìkò December mọ̀ ń bẹ́ bọ́ sí ní orílẹ̀-èdè Nàìjíríà wá ní àyín. Gbogbo la sì mọ̀ pé ara máa kan gbó àpọn kan jì ní táìmù yìí. Bẹ́ẹ̀ bá fẹ́ bóde nílé ẹ máa pa náà lé o. Ọlọ́run ní yàrá ìdá àní rí náà ń kàn ga. Ọlọ́run ní jẹ́lẹ̀ ó jóná. Kábàámọ̀ ọmọ gbẹ̀yìn ọ̀rọ̀ ẹ dákun ká máa ṣe due diligence. Ká máa do due diligence àbí wò lè rí àwọn ilé ìbò ṣe pé ìbò ti fẹ́ yọ ń léyìn. Olúwa tó yìn sọ wà ń bẹ̀ wọn.

0: ṣe bí ọjọ́ Monday ṣe tá ń lò yìí pé ní tí mo báyìí lórílẹ̀-èdè wọ Nàìjíríà ọ̀sẹ̀ tá ń lò ní ọjọ́ Monday ní lọ sí ọ̀nà studio láti fẹ́ lọ ṣe abẹ́ lọ rìkọ́ọ̀dù birthday song kan fún ẹnìkan ìbádé ṣọ́ọ̀bù nínú ìṣẹ̀lẹ̀ lókè òrùka ẹlẹ́ nínú ìṣẹ̀lẹ̀ lọ́yọ̀ aláàfin wa ní àyìn ẹnu mi àgbò. Mo rí táwọn èèyàn sáré kìjokìjo olómi ń gbómi ó ní ọ̀sẹ̀ ń gbọ́sẹ̀ ó ní ìpẹ́ ń bu èrò tá ń sáré tá ń pa iná iná yìí níwájú nínú ṣọ́ọ̀bù. Ó tó ṣẹlẹ̀ ní wípé àwọn àìpásmẹ̀ nébọ̀ jẹnẹrétọ̀ àwọn táígà jẹnẹrétọ̀ ẹni tó ní ṣọ́ọ̀bù ó gbé e lórí táyà ó ń ṣáná sí i ń lò nínú ṣọ́ọ̀bù rẹ̀. Funny enough ni wípé wọ́n tún wá kàǹpù ṣọ́ọ̀bù yìí lọ́wọ́ iwájú nínú ṣọ́ọ̀bù náà ló wá gbé jẹnẹrétọ̀ sí kò gbé ta bí bóyá ṣàlẹ́sà lọ́ràn mọ́ táyà. Táyà ràn mọ́ táǹkì lẹ́yìn àràbàràn bọ́ǹbù lọ́wọ́ ó dìbò là iná bá jò ó di iná o iná o iná o lọ́lọ́ ọ̀sà làwọn èèyàn bá ń sá kíjọ kíjọ. Èmi náà sáré tí mo wà lórí ọ̀kadà mo sáré bẹ̀rẹ̀ lórí ọ̀kadà àìsí mẹ́la ìbáwọn adáṣe oje mo sáré bẹ́ọ̀lẹ̀ lórí ọ̀kadà. Mínírààsì ló sì wà ńlẹ̀ tó pọ̀ lọ ẹ̀yìn èèyàn báyà lẹ́mà pé mínírààsì náà ẹ̀lẹ́ lò ó fún bí fire extinguisher eléyìí tó máa jẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ gbéléńjá. Èmi kan sáré mú lára àwọn pepsi nínú gbo pepsi tó wà nínú ṣọ́ọ̀bù ọkàn bẹ́ẹ̀ kan ní fu àwọn èèyàn ti ẹ̀ máa wọ pé àbíyẹ́ lè ṣe wọ́n fẹ́ máa mú mínírààsì ó mínírààsì ni mo kàn mú ni mo kàn jí pọ̀ dáadáa kó lè bá ní gáàsì mo kàn spray rẹ̀ sí ní ọlọ́run bá sáàlì iná náà pa pẹ̀lú effort gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn olómi oníyé ìpè iná ṣàkókò ṣùgbọ́n àtọ́fà ni o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nírú àtọ́fà báyìí ti rán lọ sọ́run àpapà mi dodo sọ́run àjàǹté èéfín jẹnẹrétọ̀ làwọn míín fà sínú tán wọ́n tan jẹnẹrétọ̀ mọ́júmọ́ nínú ilé náà gbé sí ibi yẹn ti ń sùn léèfín jẹnẹrétọ̀ ti lù ló ti pa wọ́n sínú ilé o gbogbo fámìlì kan kò sẹ́nì kankan tó yè òkú wọn ni wọ́n bá láàárọ̀ ọjọ́ kejì òkú lẹ́lẹ́jà ta àfọwọ́fà a mà wá bléèmù ọjọ́ kan a mà bléèmù oṣù kan ẹ dákun ẹja máa due diligence ká mọ̀ máa ṣe àtà o ọlọ́ọ̀ba yóò máa sọ wa o ṣùgbọ́n káwa náà ká mọ̀ sọ́ra wa ká mọ̀ yà fọ́lọ̀n sọ títún pokùn dẹ̀dẹ́ gọ̀pẹ́ ọ̀rọ̀ mi ò mọ yéyín adéyìn ká pẹ́ ń bọ bí àwọ yẹn sọ̀rọ̀ mi ń yéyín 07068874274 lẹ́rọ̀ bánisọ̀rọ̀ mi tó bá jẹ́ pé outside nigeria lẹ́yìn ti fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ máa fi +234 sí níwájú ẹ lè kọ́ọ̀lù lórí normal call ẹ dẹ̀ lè text message lórí whatsapp bẹ́ẹ̀ bá fẹ́ ká sì sọ̀rọ̀ sí yín lálẹ́ ká dákọ̀ yín lórí ètò ẹyẹ message mi lórí whatsapp mi.
1: Àti ṣe bí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo Lari, Oyo Ni Sebi Babeni Kokan.

0: tún ṣe. Èmi àti yín à ní jìyà mọ́ o, orin onítèmi dáadáa, òkun lọ́lá fún láyọ̀ lásùkànmí náà ni mo gbá sí lọ́wọ́lọ́wọ́ yìí. Ìntàn padà síbi rè ṣùgbọ́n mo fẹ́ ká máa tún lo ta bá ti ń lo àwọn international, ká máa lo àwọn àtàjọ jẹ́ local náà, ká máa promote ara wa. Okun lọ́lá fún mi láyọ̀ lásùkànmí nù àjọ máa ń ṣiṣẹ́. Ẹ̀sùn gbọ́ orin kan tó kọ ní àyín fúnlé iṣẹ́ wa ń bí tàbí kí bàbá ṣàbínú Adépọ̀jù fún ti bí bàbá ṣe máa ń náwó sí a. Àtọ́mọ wọn tó ṣe ìgbéyàwó níjó ní a tún lò míì náà tó tún jẹ́ ti fẹ́ de ẹnìkan wa náà lára àwọn bàbá tí wọ́n máa ń sọ̀pọ̀tì wa ní àyín bó ṣe jẹ́nu ó ń bọ̀ ná ẹgbádùn rẹ̀ díẹ̀. Olúwa ti sọ pé mi àti yín àníjìyà mọ́ o, ikú òjijì ò ní tọ́ sí wa o, ọ̀rọ̀ bí ẹkún bí ò ṣe bí àdánù kò ní tọ́ sí mi àtẹ̀yìn o. Ọlàwàlá ọlàwàlá kù wá táyé lábẹ́lá rí ràdí àárín.
1: Ọkàn tó mọre lọ́lọ́run fẹ́ràn ẹ̀dùn.
0: Ṣé ẹ tún gbọ́rọ̀ gidi lẹ́nu òkun lọ́lá fún láyọ̀ lásùkànmí, ká máa jẹ́ kí ọpẹ́ wọ́pọ̀ ju ìbéèrè wa lọ.

0: bọ́nà sí àmì dáadáa.
1: Bá mi ṣàmìnà, wọ́n ti já mi tán lórí wọ́sà. Wọ́n ní good talk, fọ́rọ̀ yìí là ń sọ. Àwọn èèyàn máa sọ December lẹ́nu ojú.
0: Bàmí Moses Akande ọmọ Akíntúndé o.
1: Ìkánjú pé àwọn owó à ń wá owó, à ń wá owó láti á lọ sẹ̀ ní ara wa. Àwọn owó àwọn owó. Nígbà tó yẹn bá já mọ̀, ní àwọn àgbàlagbà tí mo ṣe kò rí nínú ọ̀pálẹ̀. Ìkánjú òun pẹ̀lẹ́ ọgbọ ọgbà. Kódà, ó kọjọ́ ọgbọ ọgbà, ó kọjá bẹ́ẹ̀. Tó ń kánjú tó fi lọ l'accident, tó bá kán mi kan kó ti di sùúrù ayérayé o.
0: Ọjọ́ ayọ̀ rẹ̀ bàbá mi máa gbóhùn mi.
1: Fún láyọ̀ lásùkàn mi ọkà ẹ̀ láì. Gbóhùn òkè.

0: kó tó sẹ̀ lé mi wẹ́rẹ́wẹ́rẹ́ kẹ́mi ọ̀rọ̀ bà lé mi kí n má tún sí sọ ọ́. Abala kejì náà la tún bọ́ sí. Ẹ mọ́ sọ December lẹ́nu o. Oṣù bàbá bàbá bàbá oṣù wo ní ń bà ibo ní ń bà á lé. Ẹ ti mọ̀ pé àsìkò ọyẹ́ la wà yìí kurukuru a máa la lújà a máa la kò ká a máa la kò ká. Ọ̀ọ̀ni rìnà rí ti ń bẹ níwájú bọ́yọ̀kọ̀ kan ti takú. Ó takú lóru mọ́júmọ́ tó wà níwájú. Kurukuru ó balẹ̀. Ẹ ní rìnà rí tó wà lọ́ọ̀kan bẹ́ẹ̀ taná jù bẹ́ẹ̀ lọ. Ǹjẹ́ ọ wá ṣe tí ó jẹ́ kí Adélé láyọ̀ kádélé pé náà ni ká máa ṣe ní pẹ̀lẹ́kùtù. Ká máa ṣe ní pẹ̀lẹ́ tẹ́jọ́ ga gbọ́n. Lórí pẹ̀lẹ́kùtù là á pàmúkùrù pẹ̀lẹ́. Amúkùrù tó bà léèyàn ní kórópọ̀n ó ti dohun àfi pẹ̀lẹ́kùtù pa o. Ẹ mọ́ sọ oṣù December lẹ́nu. Èwo ló ṣu bàbá bàbá bà. Ẹyin ni kẹ́ ẹ sọ́ra yín. Kẹ́ẹ̀ kí ìsára yín o. Àsìkò ọyẹ́ lásìkò December máa ń bọ́ sí ní orílẹ̀-èdè Nàìjíríà o.
1: Mo jọ̀wọ́ ẹ̀mí mi.
0: Bẹ́ẹ̀ bá ń wakọ̀ ẹ mọ́ mo tí o. Bẹ́ẹ̀ bá mo tí ẹ mọ́ wakọ̀ o. Ẹlòmíì ó ṣera rẹ̀ tán yọ wà léèyàn kan ní sòun. Ní ò bá mu ọtí yóò bá mú yóò bá tún bọ́ di stẹ́rìn.
1: Ìmọ́lẹ̀ láti òkè wá tó jọ.
0: A máa fẹ̀mí ara ìta káìtì. Sẹ́mi yín ọ̀jọ́ yín lójú ń fa. Sẹ́mi yín ọ̀jọ́ yín lójú ní fa. Ẹlòmíì á ṣera rẹ̀ tán á léèyàn ní sòun. Tẹ̀yìn ká pẹ́ ń bọ bí awo irin. Ajá àlú Ọ̀yọ́ tí ègbó lásán bí ò bá rẹ́ran pa àṣìrá bá mi èèyàn. Kọ́ mọ̀ ṣẹ̀ lé mi, kọ́rọ̀ ọmọ bà lé mi, ẹ̀mí ọ̀rọ̀ ọmọ wọnú mi. Káfẹ́fẹ́ rere ọmọ wa gbóhùn mi ròkun, réferéfe ẹ̀fúùfù lẹ̀lẹ̀ rere, kọ́ mọ̀ gbóhùn mi rọ̀ṣà. Àwọn lékè ìwèké yìí dáa, ẹ mọ̀ wá gbóhùn mi lọ lù kẹfun, dẹ́yìn ká pẹ́ ń bọ bí àwo irin. Ajé ó kọ bí ẹni kìlọ̀ wà, kásà máa ṣe dáadáa. A ní àwọn èèyàn wa, àwọn èèyàn wa. Wọ́n máa wá gun ọ̀kadà tí ò níná kí lálẹ́ tí ò bá ṣe pé nǹkan ń jẹun lágbárí ń jẹun lọ́pọ̀lọ èèyàn lálẹ́ láàjìn lálẹ́ tó kúnkùn kọ́ mọ́ gun ọ̀kadà tí ò níná. Ṣé mọ̀ pé nǹkan ń jẹun lórí àwọn èèyàn wa. A kàn sọ pé Nàìjíríà ń blame àwọn leaders ni. Ó kàn jẹ́ pé the apple doesn't fall far from a tree àbí bò náà ṣe máa ń ṣe èbó. Èbó ti fẹ́ yọ ń léyìn èmi ọlọ́sùn kúrò lówó oje. Báyà mi fàtá ìbá ń délé. Ẹ wá kọ́ nílé èbó tí ń lo oje. Báyà mi sàmínú Adépọ̀jù sẹ́ẹ̀ tí sùn.

gbogbo ẹyin tẹ ń gbọ àkàkiri àgbà ńlá ayé bàbá mi fàtà ìbáńdélé bàbá mi ṣàmínú adépọ̀jù gbogbo ẹyin tẹ ń gbọ àláti orílẹ̀-èdè United States of America gbogbo ẹyin tẹ ń gbọ mi lọ́wọ́ láti United Kingdom gbogbo ẹyin tẹ ń gbọ mi láti Finland Ireland Iceland Ghana Ivory Coast Benin Republic ewo tún lélẹ̀ Libya. Káàkiri àgbà ńlá ayé tẹ ti ń gbọ wà lọ́wọ́ àtẹni tí mo kọ rẹ̀ àtẹni tí mo kọ rẹ̀ ọlọ́run mọ iye ojú yín o ọmọ wa ọlọ́run mọ pa wá mọ́ nínú ewu gbogbo àní sìnrìn o àní rìn àrìn fẹsẹ̀ sí àní bọ́ há àní bọ́ sọ́wọ́ lọ́wọ́ irú àwọn ọmọ tí mo ní wọ́n kó ìjàmbá wọ́n pẹ̀ kí lè èèmọ́ kó ní àwọn kan kó ìmọ̀ ojú ọ̀nà àwọn ọmọ yìí wà lẹ́gbẹ̀ẹ́ títì jẹ́jẹ́ ni tí àwọn tán sì ń sọ̀nà ti fi kíní dá ojú títì ṣùgbọ́n eré burúkú táwọn yìí ti pọ̀ ju tó fi wá ń fo kíní tó fi lọ ń kọlu àwọn ọmọ ọlọ́mọ dúró sí àárín fẹsẹ̀ sí ọ̀kan máìlì o kọ̀ọ̀kan ojú kẹ́jẹ́jẹ́ mo jókòó mi o kọ́lọ́ọ̀ mọ̀jẹ́ ni àtẹ̀yìn káàrin àárín fẹsẹ̀ sí ni o àní sìnrìn o bí òbí bá ń palẹ̀ àwòrán sí ilé bí òbí bá ń pọ̀ náà àní sí lọ́nà kí ọlọ́run máa pa wá mọ́ nínú gbogbo ọlọ́run máa pa wá mọ́ ọmọ pa àlọ́ àti àbọ̀ wá mọ́ lọ́la wàlá haúlá wàlá kùwátá ìlà àbílà àlè rà sí nítorí pé kò sí agbára kankan níbi kankan tó tó agbára ọlọ́run lójú máa rí. Ìtura ayọ̀ kọ́ balẹ̀ mi àtẹ̀yìn. Ọkàn wọ́n balẹ̀ àrọ̀ dẹ̀ wá. Ọmọ ìtọ́wọ́ oníkọlà á kú o. Gbogbo ọmọ tákà bá kó wọnú epo náà ní kó jáde. Gbogbo àwọn tájọ wọ 2020-2021 ẹyin náà lájọ rí òpin rẹ̀ tátùjọ bọ́ sí 2022. Àtùjọ jù bẹ́ẹ̀ lọ. Lọ́lá Ọlọ́run ọba Olódùmarè. Ọlọ́run ní sọ pé kò ní sọ̀rọ̀. Kò ní jẹ́ pòkù ní sọ̀rọ̀. Kò ní jẹ́ pòkù làwọn tán ń gbọ̀. Kò ní ṣe wá ló kú o, àlàyé láwọn jẹ́ lọ́jọ́kọ́jọ́. A tún wá mọ́ gbèrèrè kọ̀ǹgbẹ̀kọ̀ǹgbẹ̀ sí.

0: ẹni tó ní ẹ̀mí ní gbẹ́mí wọ́n.
1: Bẹ́ẹ̀ ti jẹ̀gbádùn ètò mi lálẹ́ yìí pẹ̀lú àwọn ọ̀rọ̀ àmọ̀ràn tá a ti mú wá.

0: tọ́ agbèsè tán fẹ́ mọ́ se tán fẹ́ mọ́ lọ lù dárò alùkò se tán ọ fẹ́ mọ́ lọ lù kóso lékè nlè ké se tán ọ fẹ́ mọ́ lọ lù kẹ́gùn lẹ́yìn ká pẹ̀ ń bọ̀ bí àwọn ẹ̀yìn.
1: Ìrìn ayé ò ṣe dárìn láìsẹ̀.
0: Agbé ló dalẹ̀ o alùkò ló dàárọ̀ onídẹ̀rẹ́ ló dìyálẹ̀ tán ọ̀la kòkó kò kẹ́ ẹ tó rí un n ò fẹ́ ń kù mi ní fẹ́yìn náà kù ẹ ní fẹ́mi náà kù ọ̀tá jẹ́ ló kó adé afúnmọ́ rè mi àtàgbàwò sí lọ́fà ọ̀bàrà òkúndá àbádé yìí lọ́mọ àdé ń bẹ nípò tó dákẹ́rì gidi. Gbogbo ẹ̀yìn tí atáyẹtẹ wà lájò ìlú oró ni òjú gbé o ìlú àjòjì ni òjú ọ̀ ìyá ń jàjòjò ń kígbe ìlú ẹ̀ tọ́tọ́ tan adé afún ọ̀pá gan níjọ́ tí ń sawó lọ ìlú àìmọ́ni àìmọ́niyàn. Njẹ́ bí wọ́n bá ti mọ̀ni làbá máa gbé gbogbo ẹ̀yin tí a lókè òkun nílé òkèrè ẹ̀ kéré òkò délé o. Báà mi ṣàmínú wọ́n ní ẹ ṣeun ká sùn láyọ̀ ká jí ní re wọ́n ní ká sùn láyọ̀ ká jí láyọ̀. Gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ wà lókè nílé òkèrè ẹ̀ kéré òkò délé o. Toro gíní la dìẹ́ bọ oko ìmọ̀. Ọlọ́run ọba yóò máa pa àlọ́ àti àbọ̀wá mọ́ ọ ẹ nísìnyìn. Báà mi ṣàmínú Adépọ̀jù iṣẹ́ yín ò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́ o. Iṣẹ́ yín ò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́ ẹ ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe ọlọ́ka ṣe gbogbo ẹ̀yin tẹ́ bá wa fìfẹ́ jẹ́ ẹkọ́ àìbínú o mo kí gbogbo yín káàkiri àgbáńlá ayé. Gbogbo ẹ̀yin tá a mọ̀ gbogbo ẹ̀yin tá a mọ̀ tọ́jọ́ pọ́ lọ́wọ́ mọ̀ yín ọlọ́run ọba yóò máa bá wa wà pẹ̀lú yín o kí a máa wà pẹ̀lú àwa náà ìlú le kò ní jẹ́ tí a ò ìlú ṣe rí le tó káwọn ọmọ rí tí a ṣe ń bẹ̀ kọ́lọ̀ tí a wá bá mẹ́dẹ̀ wá káàkiri àgbáńlá ayé kọ́lọ̀ mẹ́dẹ̀ wá kára ọmọ ni a ká mọ́ jẹ̀ koro. Kára ọmọ ni wa o kára ọmọ ni a nítorí bọ́gẹ̀dẹ̀ bá pọ́n tinú ẹ̀ dẹ̀ inú ẹ dẹ ní kárọ dẹ wá gbogbo tẹgbẹ wa ń ṣe nírọrùn ìrọrùn ni kò mọ jẹ fún wa o bàbá mi ṣàmínú Adépọ̀jù ẹ ṣeun o àwọn onídùúró ti àánú onídùúró mi ẹ ṣeun o onídùúró mi ẹ ṣeun o gbogbo ẹyin tẹ ẹ dúró fún ajíṣe bí ọyọ rédíò gbogbo ẹyin tẹ ẹ dúró fádéyínká ọlásùnkàn mi o. Onídúró mi ẹ ṣeun o torí bójú èèyàn ló dúró ni wọn á ti máa sọ̀rọ̀ bọ́bájá wọn kan náà dúró wọn á ti máa ṣèrè gún bọ́bájá wọn kan náà dúró ni wọn á ti rọ́gbẹ bọ́bájá wọn kan náà dúró ni wọn á ti máa ṣàlàyé. Onídúró mi ẹ ṣeun o gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń ràn wá lọ́wọ́ pátápátá látòkè dókè lọ níbi tó di bẹ̀rẹ̀ débi tó dé dúró mo dúpẹ́ lọ́wọ́ yín o ọlọ́run ọba kò ní jọ tán lọ́wọ́ yín kò ní tán di yín àbùdé nítorí òkun àbùdé nítorí ọ̀sẹ̀ náà ní tánwó yín o ẹ ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ ẹ ní borìnborìn fẹsẹ̀ kọ́ ẹ ní ẹ ní taṣọ àgbà mọ́lẹ̀ ẹ ní tojú ilẹ̀ mọ́lẹ̀ o ẹ ní ṣìṣe o ṣìṣe ṣìṣe ò ní bá yín o. Ọkọ ìkúsókò wá jẹ́ àdé ìkúsókò wá jẹ́ ẹ ní kú sọ́nà bí efin ọwọ́ ara yín gbogbo yín lẹ́ẹ̀fi gbẹ̀tọ́ yín o. Lọ́la wàlá àwọn wàlá kò wọ́tá yẹ láàbí láàrí ìlàsìn nítorí pé kò sí agbára kankan níbi kankan tó tó agbára ọlọ́run ọba lóde wáyé. Tọ́ a mọ̀ bẹ́ ọ̀ torí ọ̀bẹ ní bẹ́ sùn àtẹ́lẹsẹ̀ á sì bẹ̀rẹ̀ o ẹni bá ní amọ́bọ̀ nìkan là ní dé bá ń lé nítorí bọ́ bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òórùn arọ̀ wọ̀ adé àfúbà bá jẹ ọ̀rọ̀ mọ́jẹ̀ lé o jẹ́ kí láyé ìgbín ń ṣe ẹ̀rọ̀ wọ̀ láyé ìgbín ń ṣe ilé olúwa rí ìgbóná inú ilé tẹ̀ ti ń gbọ̀ mi ọ̀dẹ̀ tẹ̀ ti ń gbọ̀ mi ibiṣẹ́ tẹ̀ ti ń gbọ̀ mi ilé yín ọ̀nà yín ọ̀dẹ̀ yín ìgbésí ayé yín ò ní gbóná kò ní dojúrú bí ẹsẹ̀ tẹ́ lọ kò ní dojúrú nítorí pé tútù tútù báyìí láàárọ̀ dẹ tútù tútù náà láàárọ̀ bàbá mo fà yín lé ọlọ́run ọba lọ́wọ́ mo fi ọlọ́run ọba sọ ìsọ ọlọ́run àbò rẹ̀ tó nípọn tó dájú tó ju ẹ̀wọ̀n rin lọ́kọ́jọ́ máa wà lórí ẹ̀mí àti dúkìá ẹ̀mí àtẹ̀yìn títí bí ìgbà míì fàtó máa pàdé Adéyinka pẹ̀mọ́ bí àwọn orin mi ò fi yín lẹ̀ sínú ìbànújẹ́ mi ò ní bá yín nínú ìbànújẹ́ ẹ fi mí sínú ìbànújẹ́ ẹ ní gbé mi náà nínú ìbànújẹ́ o ká tún ríra láyọ̀ ká pàdé ní ire ìpàdé wa wọ̀ bí ọ̀jọ́rọ̀.

ẹkú dédé àsìkò yìí o. Mo kì í káàkiri àgbáyé ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Tó bá rí bó ṣe rí lọ́dọ̀ tèmi lọ́dọ̀ yín náà níbẹ̀ hàn. Lórílẹ̀-èdè Nàìjíríà ń bí aago mẹ́fà rọ̀lẹ́ ọkọjá ìṣẹ́jú mẹ́tàdínlógún. Látòkè òròkí lọ́yọ̀ aláàfin wa ń bí lórílẹ̀-èdè Nàìjíríà tàbí kàlẹ̀ sí. Adéyinka Pẹ́ńbọ́ bí àwo irin ọ̀rọ̀ jẹ́nu òhunrun. Ọlọ́run ọba náà ní ń tọ́jú mi o, ó ní ń tọ́jú ẹ̀yin náà níbẹ̀ hàn. Ọlọ́run ó kú tọ́jú wa. Tí ò bá sí ọlọ́ọ̀lọ́ọ̀ ni pákútẹ́ ìbá ti má parọ èmi àti ẹ o. Tó o rò pé bá a ṣe ń gòkè, tá a jọ ń gòkè, tíwọ̀ ń gòkè, tèmi ń gòkè, tó o rò pé gbogbo àwọn èèyàn náà ló dùn máa ń nú ni, ìra wọn ọmọ ọ̀fẹ́ kò pòdé, inú wọn gba kámú ni o. Nítorí pé ọlọ́run ọba ò gbà fún wọn, ọlọ́run ọba ó kú tọ́jú wa. Níbo lèmi ò bá wà lọ́jọ́ òní bí ò sí ẹ̀yin? Ọlọ́run ọba alágbára a lè wí lè ṣe a lè ṣe lè wí ọba tó ba lórí ohun gbogbo. Tí ò bá sí ọlọ́run lákàtà mi ni ọlọ́run tèmi fi ṣe apáta àdá àbọ̀bọ̀ tèmi wà láì hàn-ín pàkútẹ́ ìbá ti má parọ òkè tipẹ́ Dẹ́yìnká. Olùtọ́jú gbogbo ayé a dúpẹ́ lọ́wọ́ rẹ o. Tí ò bá sí ìwọ wàhálà, tí ò bá sí ọlọ́run ọba olódùmarè wàhálà àwọn ọba ti jámọ̀ gangan torí pàtẹ́ jámọ̀ gangan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn èrùpẹ̀ lásán lásán.

lọ́wọ́ rẹ ọlọ́ọ̀ba lórí ìgbésí ayé gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá. Ó kù tọ́jú wọn o, torí pé òun bù fún àwọn bí òkun láwọn náà ṣe ń lè fún wa bí ọ̀sà bí ọ̀sà. Ó kù tọ́jú àwọn olólùfẹ́ wa, àwọn alátìlẹyìn wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ lórí ìgbésí ayé wọn. Ọlọ́run máa túbọ̀ bá wa bù fún wọn bí òkun, kán lè máa fún wa náà bí ọ̀sà. Wọn ò tún fún wa bí ọ̀sà, kán lè máa fún wa bí odò kéékèèké. Ọlọ́run máa bù fún wọn bí òkun, bù fún wọn bí òkun alágbá lúgbò, bú fún wọn bí ọ̀sà, bú fún wọn bí òkun bí ọ̀sà. Ọlọ́run ọba dúpẹ́ lọ́wọ́ rẹ, ó kù tọ́jú wa o, tó máa tọ́jú wa lọ. Deyinka yín náà ni ọmọ ọ̀dọ̀ àgbà, ajáàlú Ọ̀yọ́ ti gbó lásán. Nítorí pé bẹ́ẹ̀ mi ò bá rẹ́ranko, mo rákàtà èèyàn, mo rábà mi èèyàn ni o. Ọlọ́run ọba, ó kù tọ́jú mi. Ẹyin náà sọ fọ́lọ́run mẹ́rin pé Ọlọ́run ó kù tọ́jú mi o. Ó kù tọ́jú mi Ọlọ́run. Ọlọ́run ọba, mo mọ̀ dúpẹ́, ó kù tọ́jú mi o. Ṣé lórí ẹbí lórí ara ni ká sọ ni? Ó kù tọ́jú mi. Lórí ọkọ lórí ìyàwó ni? Ó tù ó kù tọ́jú mi. Àbí ṣé lórí ọmọ lórí bàbá lórí màmá ni? Ó kù tọ́jú mi o. Ọlọ́run ọba, ó kù tọ́jú mi. Ìwọ nìkan ni o. Ìwọ nìkan ni. Ìwọ ni Alpha àti Omega.

ọlọ́ọ̀ba àdúpẹ́ lọ́wọ́ rẹ. Adéyinka Aina ni o pàpín baálẹ̀ fìlà ilásà àròpọ̀ tí so lórí ọbẹ̀ nínú àwòtán garan bó tó ti dé pamantí kan bí o ṣe rí. Ayé mi náà lèdè bábá èdè ọ̀rọ̀ bábá ọ̀rọ̀ ìmọ̀ bábá ìwà kọ̀ǹkọ̀ bí ẹni tẹ ẹyin náà rèéṣẹ́ mi náà tún lọ ọmọ ọba aládèjì ganjigan togótogó tọ̀gọ́tọ̀gọ́ abọ́gbọ́n nú ni mí tọ̀sán tọ̀sán torútorú èmi tún lọkùnrin sì bá olórí aláròyé ní ńláàánú onímọ̀ tí ń wò sùnsùn sùn ọ̀rọ̀ jẹ́nu ohunrun mọ́tò sùtẹ́ ẹnu mi tún ṣe wúyáwúyá wúyáwúyá wúyáwúyá. Aláàbò aláàánú lórí ìgbésí ayé gbogbo wa èmi pẹ̀lú àwọn tí ń gbọ̀n mi lọ́wọ́lọ́wọ́ báyìí báyìí ayin ọlọ́run ọba ọba ara ó kù tọ́jú mi mò ń bọ̀ ná mo tún ń bọ̀ ná

0: èyí tí n bá tó wọ ẹ̀yìn wò ẹ̀yìn lẹ̀ mọ̀ wọ ẹ̀yìn wò kẹ́ ẹ wá wo gbogbo nǹkan mo tún wá wọ ẹ̀yìn wò mo wo gbogbo nǹkan táwọn tọ́lọ̀ ti gba ipasẹ̀ tàwa náà tó fi gbéṣe tó gba pasẹ̀ tẹ̀yìn náà ẹ̀yìn olólùfẹ́ wa ẹ̀yìn alátìlẹ́yìn wa tó gbéṣe nínú ilé ayé wa nígbà tá a bẹ̀rẹ̀ ré tẹ bá mọdún náà lọ́hún tí n bá tún bẹ̀rẹ̀ sí ní ṣàròyé tí n bá padà bẹ̀rẹ̀ tí n padà sẹ́yìn tí mo wọ ẹ̀yìn wò tí mo lọ wọ ẹ̀yìn wò ẹni tó bá wọ ẹ̀yìn wò tí bá máa ń wọ ẹ̀yìn wò náà ni ó mọ̀ pẹ́ dú ọ̀hún. Tí mo wo gbogbo àwọn tá a jọ bẹ̀rẹ̀ níjọ́ kìíní àná àwọn míì tí wọn ò ṣiṣẹ́ yìí mọ́ àwọn míì tí wọn ti gboko bò mí lọ àwọn míì tí wọn rí wà mọ́tàbá rí gbà yí gbà yìí. O dúpẹ́ o alhamdulillah rabbil alamin ọpẹ́ ni fún ọlọ́run ọba náà ọba tí ọlá rẹ̀ ga. Níbo lèmi ò bá wà tí ò bá sí ọlọ́run bí ò bá sí ẹ̀yin alátìlẹyìn mi níbo lèmi ò bá wà lọ́jọ́ èmi o. Where will I be without you? Without your heart, where will I be? Níbo ni bá wà lọ́jọ́ èmi? Bí ò sí ọlọ́run, bí ò sí ẹ̀yin. Ọpẹ́lọpẹ́ ọlọ́run ọpẹ́lọpẹ́ ẹ̀yin. Ọpẹ́lọpẹ́ ọlọ́run ọpẹ́lọpẹ́ ẹ̀yin.
1: Ọbẹ̀rẹ̀ dùn láwọ̀ mi, mo ń dán pè mí.
0: Àwa náà wá di ẹni tí ń ra mixer, tá ń ra mixer, tá ń ra microphone, tá ń ra microphone hanger, tá ń sanwó sípìn. Ọlọ́run a mọ̀ dúpẹ́ o tá a tún ra tébù pẹ̀lú àtìlẹyìn àwọn èèyàn wa ara tébù nínú stúdíò ẹnìkan ló tún bùn mí lága. Nígbà mo fún lówó pé kó bá ń se lẹ́dà ságà mi àga tí mo lọ jó mọ́rin mo lọ sọ́dọ̀ wẹ́dà mo ní wọ́n bá ń jórin mọ́rin mo bẹ́ sí àga dòyìká bí àga sí àbábà tí ọmọ dòyìká bí sí àbábà. Àbúrò mi dáadáa Xman Construction ó bá ń jórin mọ́rin mo fún lówó tásọ́rẹ́ mo tún gbé ọ̀dọ̀dọ̀ rẹ̀ mi ti ń se furniture ó náà nígbà tó ṣe dáyé kan ó ní àtúnkàn mi ààyè ààyè ò sí fún mi láti máa ṣiṣẹ́ yìí nígbà máa gbé

Oh, no.

Arumola

ni jalo julo.

Come on.

nínú bàbá kúndé owó. Adádorí kòdò owó owó ni, dágúlá bíjì ń bọ̀.

Dalele so,

Ẹgbẹ́ ni bẹ́ẹ̀ ò bá ọ ayé ìṣòkè nìkan nínú ìgbìyàwó.

Ṣíkúrù Adágún lágbára lẹ́kọ̀ọ́ ń dé. Àwọn àlè ájí tẹ́tẹ́.

adájí ìlànà ayé àjọ̀dún.

Sukoto agbaba bi o baba le agujo.

ọmọ onílànkì nítìrẹ pẹ̀lú sọlọ. Ẹlẹ́ ọmọ abúlé ṣó mú kí ẹ ó sí ìkírù wá dékúnlé. Ẹ̀rọ ẹgbẹ́ bà mí ó adékúnlé. Ẹ̀rọ ẹgbẹ́ bà mí ó ọ̀nà ọlá ọgbà táwọn.

importante. Ilé lọ́gìn ní bá ní.

Wọ́n lájà tó dà mí lórí, ó dání kan kì í yára mọ́.

Jésù rẹ ni tọ́lá, ó ń pánú ẹ̀mí lórí. Ẹni tí ó yẹ lóòrò bẹ̀kùn, iṣẹ́ ju àjọ gbọ́jọ́.

Bye-bye.

Ka ma je jamba.

Ọdún tó ní ìwà láàyè, a kàn máa ń gbé ayé lájọ́. Ẹni ọdún máa ń gbé ayé lájọ́.

Ayo, kasih tahu.

Thank you.

ali aji ere o le mara ma godi loyi eji o tun lo mu ni ku atalo da.

Ìgbà tó máa dé ọmọ ẹ̀fọ́ ló ń gbọ́ wúrò lẹ́gbẹ̀ẹ́ ojú.

ẹrù ẹlẹ́rù náà ń gbé kárí wábàtí wọn lọ àwọ́dẹ

ẹ̀kọ́ ìrọ̀síyàwó, ìyàwó tá ń ká ní agbó títán.

ọ̀tá ẹ̀fún ọgbọ́n bá nà kúṣà.

I'm going to go to the hospital.

Gbọ̀ngá Amadu. Ṣọgbọ́n bàbá tá pa wọ́rọ́wọ́rọ́ wẹ́ tí bàtà jẹ lámì àtúnṣe.

to

Hello.

you.

Let's go.

diya

Yeah.

0: ṣe bí Ọ̀yọ́lá rí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Ají ṣe bí Ọ̀yọ́lá rí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
1: Ẹyẹ tí ó dorí kodò bí àdán ò sí nígbó. Kìnì ń a sì mọ solúlà jù láàrin ẹranko. Ajíṣe bí Ọ̀yọ́ Line Radio náà ní bábá wọn. Nínú ká gbóhùn sáfẹ́fẹ́ àtẹ́lẹgbẹ́. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio. www.ajisebioyoradio.com. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa.

mo kìí ní gbogbo bí kíbi tí a fẹ́rẹ̀ kàn yìí tó bá ń fẹ́ dé. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ tẹ́lẹ̀, orúkọ mi ò yí padà o. Adéyinka Ọlásùnkànmí náà ló kọ́ mi pàmí bàálẹ̀ fìlà. Lásàrò kò ní mí ti so lórí ọbẹ̀ nínú àwọn táǹgà.

bárẹ̀yìn tẹ̀mí ẹyin olólùfẹ́ mi inú mi á dùn alára mi á gbá yágiyági ó dúpẹ́ o ọpẹ́ ni mo wá dúró ní àròyé mi dọ̀la adéyinka. Ní ọjọ́ kẹrìnlélógún oṣù kẹta ọdún náà ló pé ọdún méjì gérégé tí a ti fi ìkànnì ajíṣebí ọyọ lélẹ̀. Lọ́jọ́ náà lọ́hùn tá a bẹ̀rẹ̀ gbéregbére mo ṣe ń sọ pé aláǹtakùn pààyàn kékèké sólóko bí ìdán la bẹ̀rẹ̀ o aláǹtakùn pààyàn kékèké sólóko. Ọdún kejì rèé o látún bẹ́ lábẹ́nu rẹ̀ gúnlẹ̀ yìí ọdún kẹta látún ti nẹnu mọ́ lónìí yìí o. Tí n bá wá bẹ̀rẹ̀ sí ní rojọ́ tí n bá bẹ̀rẹ̀ sí ní ṣàròyé bí a sì bẹ̀rẹ̀ lọ́jọ́ kìíní àná pẹ̀lú àìsí nkankan pẹ̀lú àwọn àchívmẹ̀ntì tí ọlọ́run olódùmarè tó ti tún ti ọwọ́ wa gbé ṣe yàtọ̀ fún pé ti ìgbésí ayé iléeṣẹ́ wa ń bí tó tún fi mọ́ ìlú ọ̀yọ́ gangan ọyọ́ aláàfin ipa tá a ti kó ń bẹ̀ ọlọ́run bá ń gbé.

0: ani bi n ba wa boju eyin bi n ba re ni mi inu mi ma n dun ara mi ma n gba yagi yagi
1: o bebi o
0: ijo kini ana ti ero kini to so sin lokan aje kin to saro ye die na ah opa ni mo wa du o sugbon oro na ni ma n ba mo ko mo ro wa gege bi mo se ma n so ekun na ni ma n ba ekun wa oro ni ba mo ko mo ro wa o Allah ba n go
1: that's why my heart is beat like juju pelu
0: ti ma wa ro waju ti mo ra eyin o omi ayo asi bo loju mi ah okan mi ase juju de juju de juju de nitori pe ke ise pe boya da to be na ni ke se poro kan la mo so be na ni ke se pe de kan le mi mo pe adeyin ka ti fe yo a pe po de be ke mo wa gun mi loju mi lopo lopo gba pe olo mo ma je ki n jora mi loju o olo mo je ki n jora mi loju o olo mo ma je ki n si se a je ki n te lowo awon olulufe mi yo mo tun ma wa ronu ti ma sun ba ma tun ronu kini mo tun le se ọ̀rọ̀ owó mo tó lè sọ tí ó tún fi jẹ́ ìwúrí fún àwọn tí wọ́n ti wà lẹ́yìn.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo láàárín Oyo Ajisebi bá bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan.
0: A bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hún. Ni ọjọ́ kẹrin lé ní ogún. Ọdún 2020. Kí ló sì mú èrò náà sọ sí lọ́kàn náà ni wípé èmi ni mò ń jẹ́ lumatèkì. Nǹkan tí mo gbé ló tí mo gbé dání dáadáa ní gbogbo 2020, 2019, 2018. Lọ́sẹ̀yìn. Náà ni Android application ta máa ń bíldì. Ó wá bíldì Android application kan tí mo pè ní All Nigerian Radio Application. Kí ni application yìí dálé lórí náà ni wípé mo wá ṣàṣàjọ gbogbo àwọn radio stations tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà pátápátá. Àtẹ̀yẹ tí àwọn ọmọ Nàìjíríà tí wọ́n gbé nílé òkèèrè tí wọ́n dálẹ̀ mo ṣàwọn jọ sínú Android application yìí ọ̀kan. Lẹ́yìn náà tẹ bá tó lọ sí Google Play Store báyìí. Tẹ bá search fún Lumatech LOOMETECH Lumatech. Ẹ rí àwọn Android application yìí. Tí n bá wá ń ṣe àṣàjọ àwọn rédíò yìí tí mò ń kó sínú rẹ̀, ni wọ́n máa ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi pé kó sí rédíò gangan tó wá láti ìlú Ọ̀yọ́ wá. Ẹ sì mà tẹ́lẹ̀ ń gbọ́ pé Ajisebi Ọ̀yọ́ làárí Ọ̀yọ́ ò ní ṣe bí babẹ́ nìkọ̀ọ̀kan. Ó wá wò pé sọ́yẹ́kọ̀yọ́ ọmọ ṣe bí babẹ́ nìkọ̀ọ̀kan. Ní tó mú èrò bá a ṣe dá Ajisebi Ọ̀yọ́ wá lẹ́nu. Ó wá wò pé kí ló wà ní kápá mi. Ìkúkú lówó tí mo fi lè dálé iṣẹ́ rédíò ńláàlẹ̀. Kí ló wà ní kápá mi tí mo lè ṣe o? Gbọ̀kan pẹ̀lú technology pẹ̀lú pé gbogbo àwọn stations tá a kúkú ń lò yìí náà. Àmọ́ platform tí wọ́n ń lò tí wọ́n fi ń ṣe kinní yìí. Mo ti ṣe research lọ́tún lọ́sì. Bí mo ṣe create rẹ̀ ó kúkú ti ní platform tí mo ti lè introduce rẹ̀ sáwọn èèyàn through Android application mi. Gbọ̀kan fi sínú rẹ̀ ni pé Ajisebi Ọ̀yọ́.

pẹ̀lú àánú Ọlọ́run àtìlẹ́yìn àwọn ọ̀pọ̀ èèyàn. A tún wá connection káàkiri iyùn ló sún mi tí mo fi dé inú kan ní Ọ̀yọ́ àtibá Unity Forum. Pé bóyá a rí connection níbẹ̀ láwọn tí àwọn náà tí kìíní tà ń se tí ó dùn mọ́ tí ó wú lórí tí wọ́n sọ ọ̀pọ̀ tí wá torí kìíní yóò ṣe. Pé bóyá tá a bá dénú kan ní Ọ̀yọ́ àtibá Unity Forum, bóyá ara àwọn àgbàlagbà ìlú Ọ̀yọ́ tí n tà ń se yóò wú lórí tí wọ́n sọ ọ̀pọ̀ tí wá, a ń wá connection káàkiri. Ẹ̀yin alátìlẹ́yìn wa, lẹ́sẹ̀ múmúláyà mi pọ̀, ẹ múmúláyà mi gan ni o, nítorí àwọn àgbàlagbà bọ̀, wọ́n ní àjùmọ̀ bí ò kan tàánù, ẹni Elédùà bá ránsí ni náà ní ràn ní lọ́wọ́ o, ó náà ní máa ń já láàánú ẹni. Pẹ̀lú fóònù tí mò ń lò ní ọdún náà lọ́hún, Infinix Hot 4 ni mo ń lò lọ́dún náà lọ́hún. 2GB ní RAM rẹ̀ àti 16GB internal memory. Ni mo bá bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Ẹni àkọ́kọ́ lọ́dún náà lọ́hún tí ọ̀kọ̀kọ́ appreciate ni pé ọmọ Ọ̀yọ́ ọ̀dàkínní ilẹ̀ ni bàbá pàtà ìlàmídì. Tí wọ́n jẹ́ ọmọ ìlú Ọ̀yọ́ wa ń bí ṣùgbọ́n ọ̀wọ̀ lóògbé stéètì náà ni wọ́n ń gbé o. Alọ́rọ̀ ni máa ń bá mo kómoro wá, ẹkún ni máa ń bá kún wá. Tí n bá bẹ̀rẹ̀ sí ní ṣàròyé, lẹ́bí ní àròyé mi pọ̀. Torí tí n bá bojú ẹ̀yìn tí n bá rẹ́ni mi, anínú mi máa ń dùn ní ara mi a sì máa gáyágíyágí. Ní ọjọ́ 24 oṣù kẹta ọdún 2022 yìí náà ni a pé ọdún méjì gérégé o. Tí n bá wá wo ẹ̀yìn wò, ṣe mọ̀ pé ẹ̀yìn àgbà náà lẹ sọ pé wọ́n mọ kékeré bá ṣubú àwòwájú, bàgbàlagbà bá ṣubú àwọ̀ ẹ̀yìn wò.

ẹ̀yìnlàyàn fẹ́ mi o. Torí yín mo lè ṣe báyìí dọ̀la o. Ẹ̀yìnlàyàn fẹ́ mi. Atẹ́rọ̀ ló yẹ ká ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n kò síná. Kò síná. Níṣe ni fóònù mi ti kú ráúrá. Wọ́n yẹ ẹ̀rọ ẹ̀ wọ́n yẹ epo tàn fi sínú jẹnẹrétọ̀ tá a fi chaàjì fóònù díẹ̀ ni pé a ti gbọ́ pé ní tá à ń ṣàjọ ọdún ọdún kejì iléeṣẹ́ wa la wà á ní wásọ̀ online wa ṣe live program kankan bẹ́ẹ̀ bẹ́ẹ̀.

0: àtìṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹnì kọọkan.
1: Má yín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò, lájí ṣe bí ọyọ online radio.
2: Mr. Yusuf, ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé làwọn náà. Ṣùgbọ́n kí n tó bọ́ sórí ọ̀rọ̀ tiwọn, Bàdàn fún mi Kẹ́mi, wọ́n ti fún wa lówó tí ì sẹ́ kan tí ì sẹ́ méjì táà náà ta ti sọ̀nà ọ́síà. Bẹ́ẹ̀ náà ni bàbá Bàtá Ìlàmídì, kì í sẹ́ kan, kì í sẹ́ méjì, kì í sẹ́ mẹ́ta ni wọ́n ti sọ̀ bọ́. Ní wọ́n ti fún wa lówó pé Dẹ́yìnká ìní dá ọ̀dá. Wọ́n tún ti sá àdéhùn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Kí tó ṣùgbọ́n tún fi parí àwọn òtún náwó síà. Bàbá dáadáa, Bàtá Ìlàmídì, ọmọ Ọ̀yọ́ aláàfin tá ń gbé lọ́wọ́ Londo State. Mo dúpẹ́ dúpẹ́ o, Madam Fúnmi Kẹ́mi ọmọ wọn nílùú Ìbàdàn. Mo dúpẹ́ dúpẹ́. Ẹ ṣeun o, ọpẹ́ olóore àdáǹdá tán ni o. Títí láíláí láì máa ṣe dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹyin tí a ní tòótọ́, ẹyin lẹ́ni bí ẹni ẹyin lè yàn bí èèyàn. A tó bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Àbíòdì wẹ́bsáìtì fúnfúnfún ara mi bí òdì wẹ́bsáìtì.
3: That's why my heart is beat
2: like. Fún àjíṣe bí ọ̀yọ́ rédíò. Àjíṣe bí ọ̀yọ́ rédíò www.ajisebiọyọradio.com. Ẹ ṣe ẹ̀ ń gbọ́ ìkànnì wa. Àti pé àjíṣe bí ọ̀yọ́.

ẹyin làyàn bẹ́ẹ̀ mi o ẹyin lẹni bí ẹ ní ẹyin lè yàn bí èèyàn o wàhálà ó lè torí yín rojọ́dọ̀ tún la mẹ́wàá. Mr. Yusuf tó ń ṣiṣẹ́ ọlọ́pàá bọ̀dẹ̀ hospital lọ́yọ̀ọ́ aláàfin wá ń bi ọmọ ìbàdàn nílé olúyọ̀lé ìlà àwọn náà àwọn ti ìbàdàn wọn fẹ́ràn mí pọ̀ fún èyí tó ṣe sọ ọmọ yìí àwọn ìbàdàn fẹ́ràn mí gan ni o. Mo dúpẹ́ o mo dúpẹ́ o. Tẹ̀mbá tó pàdé ẹ̀gbọ́n ìlójú ọ̀rọ̀ tí Mr. Yusuf ẹnu mọ̀ gbẹ àmọ̀ rówó ra dátà ayaya yóò ní sókàn mi wá aya gbàgbàgbà wọ́n sì máa ń nawọ́ sí wa lóore kóore mi. Àwọn gangan náà ná tún fún mi láìdí àgbẹ̀ kí n kọ lẹ́tà kí n fi ránṣẹ́ sí gbogbo àwọn tó lànà ìlàkà lọ́yọ̀ọ́ aláàfin. Madam fún mi kẹ́mi àwọn nọ́bà mi kọ lẹ́tà láìgbà tọ́rọ́ pẹ̀lú kọ́bọ̀ lọ́wọ́ mi. Tí n bá bẹ̀rẹ̀ sí ní ṣètò tí mò ń kí wọn tí mò ń kí wọn tí mò ń kí wọn tí mò ń kí wọn kẹ́ ẹ lè bá a mọ̀ pé nítorí bẹ́ẹ̀ yẹn bá dá a sí èèyàn a dá a sí padà a dá a sí ìrìn tọ́ọ̀nù ni.

0: Ajọ ọdún kejì tá a ti fi ìkànnì ajíṣẹ́ bí Ọ̀yọ́ lọ́lẹ̀, wọn náà láwà yóò. Àìmọye àwọn èèyàn láti bá wa dá sí torí gbogbo ayé ní ń bọ̀bọ̀ ń bímọ. Kí n mọ́ gbàgbé ọ̀rẹ́ mi yìí, Azeez Ibrahim Ọlálékan látàdúgbò à ń popo, òun ló ní òye.
1: First let me say to you, I
0: ó ní foundation. Nígbà tí mo ronú pé mo fẹ́ dá ìkànnì yìí lẹ̀, mo kàn póòsì ẹ̀ nínú gúrùpù yẹn, nígbà yẹn pé mo mọ̀ fáwọn ọmọ ọ̀dọ́ náà kàn ń bẹ̀. Àwọn èèyàn náà sì dìde, wọ́n súgbà wa nígbà náà, bó ṣe yẹ kó ti rẹ, ó ti padà rẹ àwọn èèyàn wa. Wọ́n fi àsìkò yìí kí gbogbo àwọn presenters náà ti gbóhùn sáfẹ́fẹ́ ní ààyè rí. Bí wọ́n ti ẹ̀ráyè máa bá wa ṣe mọ́ nìṣẹ́. Ìgbà ní tí wọ́n ti láwọn náà ti lo táìmù wọn, resources wọn, data wọn fò nù wọn, ó kí gbogbo yín o.

0: ikanni oyo atiba unity forum.
1: I can't wait to see you.
0: Awa network idodo awon na ni a network debe na ni o bi ba ya ara awon ti o tun kun ise yi na lowo ninu nbe a si ri won a ri o ka latori president wa ninu ikanni oyo atiba unity forum omo ba lati gbodogbo idini adekunle adupe dupe adupe pe okun baba mi daada evangelist Moses Akande Akintunde omo won nile ogun alaafin oke sokun nilu oyo alaafin wa ni ati nilu oyo ati ba baba daada nu tin ba si lo fa guru ti guru ba nfa gbo ni guru akesi won ni mani baba evangelist Akande o to ti se o o to ti fa guru guru tin fa gbo tori baba ma ko mo lagidi e ma so baba won ni mo ma ko lagidi so ma se se eleyi pele yi le ele yi le o se ma ngba wa mo ran atoro mo ran ati bi ka duro ti yan gbagbagba nigba ti mo fa gboro tawon amoteku to si si phone lowo mi ni jori ni ali alikwa phone ni phone phone ore mi ni phone ojo adejare adegbenga ni lawon amoteku gba lowo o di ojo meta ni bi si si phone lowo nigba ti phone o tepin lana to wa ku mi ni phone mi phone ti e nigba na Infinite Hotspot ti mo ni mo nlo nigba ola na ni ore mi wa fun mi ni phone ti e pe emi ni lo re do nlo ki n to rowo ra phone mi temi o ma lo phone o nlo o wa gba small phone mi
1: only for you it is
0: phone re lawon amoteku gba nibi mo ti n cover ona ti won se ti trailer ba je ojo meta gba ko ni phone mi lo nbe emi ati baba evangelist Moses Akande Akintunde lasan loru ni ati omo ba lati gbodogbo ideni adekunle adegoke Isiaka Abiodun mo rante yin na eseun o ati gbogbo awon ti an dide si a nigba na lohun àwọn àmì ọmọ ni àṣejù rẹ pọ ni bá a ṣe post ẹ àwọn àmì ò tí ẹ ṣe bí ipa wọn rí àṣejù rẹ pọ ni ìgbẹ kan tó gba fóònù lọwọ rẹ ìgbẹ káwọn àmọtẹkùn tó ààrẹ sí rẹ níta àwọn àmì ọmọ sọnù. Tẹ́bá wá ń worú àwọn negative comments báyìí yóò fẹ́ jẹ́ kí yóò fẹ́ bu omi tútù sí lọ́kàn nígbà míì mo wà ní Facebook láàárọ̀ yìí ọmọ yẹlé sòwò rẹ ọ wá ń post ó ń comment lórí ìwà àbúkù kan tí àwọn APC tán hù lẹ́kọ̀ọ́ Lagos State University ìgbà tí Babájídé Sanwó-Olú ó ń lọ síbi convocation wọn. Wọ́n wá post bánà presidential kíní campaign Bola Ahmed Tinubu. Wọ́n post ẹ̀ sínú nínú bí convocation àwọn ọmọ tán fẹ́ jáde. Ó wá ń sọ, ó wá ń post, ó wá ń comment pé irú nǹkan báyìí kò yẹ kí ó lè máa ṣẹlẹ̀ ní nílé ẹ̀kọ́. Nílé ẹ̀kọ́ pàápàá jùlọ níjọ́ tí wọ́n ń ṣe bí convocation. Bọ̀yẹ́ kí wọ́n tọ̀nù bẹ̀rẹ̀ di political ground. Nínú ọgbà iléèwé. Ẹ wá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń sọ̀rọ̀ ìkẹ́sì ọmọ yẹlé sọ̀rọ̀. Àwọn míì tiẹ̀ ti mú lálàsẹ̀ jù gan lórí ọ̀rọ̀ Nàìjíríà. Tẹ́ bá wá wo àwọn negative comment pẹ̀lú iṣẹ́ tèmi náà ń ṣe. Jẹ́tì ń bá lọ́pọ̀ gbòòrò tí wọ́n bá bá mi pa jàngbọ̀n nígboro. Àwọn ẹlòmíì á tún sọ̀rọ̀ wọ́n á sọ̀rọ̀ ìgẹ́sì àwa. Àwọn tí wọ́n hùwà àbàjẹ́ wọn ní sọ̀rọ̀ ìgẹ́sì wọn mọ́. Àwa tá a wá ń jẹ́ bíi lámìí tọ́ ni wọ́n wà máa gbójú aga sí. Ẹ wàá mérí yóò wá bẹ́ gbomi tútù sí yín lọ́kàn láti bẹ́ẹ̀ má ṣe mọ́. Ṣùgbọ́n tẹ̀ bá tún wá wo ogun lọ́gọ̀ àwọn èèyàn tí wọ́n ń sọ pọ̀ tí ara yóò tún wá gbá yágiyági bí ara akẹ́kọ̀ọ́ á sọ. Láti ẹ̀ pé èèyàn bá ṣe ti ò dá ẹ pé sákèsí ni kì í ṣe pé kẹ́ ẹ wá fẹnu àtẹ́ ba iṣẹ́ dáadáa tó gbé dání tó àbí èyí tó ti ṣe tẹ́lẹ̀ jẹ́. Kì í sì ṣe gbogbo èèyàn náà lọ́yẹ náà lè fẹ́ràn èèyàn tán ṣùgbọ́n tẹ́ ẹ bá rí tó jẹ́ òótọ́ ẹ máa sọ. Kí n má fọ̀rọ̀ ọ lẹ̀ sọ̀rọ̀ torí àwa dúpẹ́ ni lè ní o. Kíni ni a pé ọdún méjì péréje tá a fi ìkànnì ayíṣe bí ọ̀yọ́ lọ́lẹ̀. Àwọn àgbàlagbà wá ní okùn egbògun ògùn kó mọ̀ níbi tó ti gùn wá o. Ó wá bẹ̀rẹ̀ sí ní mú lẹ́sẹẹsẹ lọ́kọ̀ọ̀kan èjèèjì. Báwọn èèyàn ṣe ń ṣùgbà wa. Yóò tí wọ́n gba fóònù lọ́wọ́ mi. Bàbá mi Fatai Bandele Olúṣọlá àwọn náà kọ́mẹ̀ntì lọ́jọ́ náà. Wọ́n ní àwọn kírímìnà náà gba fóònù lọ́wọ́ rẹ̀ sá ti fún ọ. ati baba yi okiki ifa oyo ana ba wa pe ile ise awon amotekun mi baya phone wa baya be lo wa awon osisi olona ni won fun awon amotekun ni go ahead lati gba phone lowo wa lojo na lohun iyun ladun to koja.

0: Wọ́kà máa ń bùn á ló, kí èsè torí iṣẹ́ tá à ń ṣe é fún wọn. Èló ni làwọn èèyàn tá à máa ń bá ṣe Nàìjíríà gan máa ń fún wa. Táwọn wà fún wa ní owó tó tó, táwọn máa sọ pé bóyá sẹ́kàn tá a ṣe fún wọn. Wọ́n ń fún wa lówó, wọ́n ń bùn á lówó ni o. Ìfẹ́ ni wọ́n ní o, ó dúpẹ́ o.
1: I can finally kiss you, you know say everyday I dey pray for you.
0: Ojojúmọ́ àkílá ayé tí má ti rántí sàdúà fúnra mi ni mo máa ń sàdúà fún yìí o. Afẹ́fẹ́ ìwà afẹ́ kọ́ mọ́ kangi okola gbogbo yín láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé dúró débi títún ń lọ. Iná ò ní táwọn yín ẹ̀ ní ṣìṣe o, ẹ̀ ní ṣìjẹ́, ẹ̀ ní ṣìrìn, ẹ̀ ní ṣìlẹ̀tẹ̀, ẹ̀ ní taṣọ ọ̀kà mọ́lẹ̀, ẹ̀ ní taṣọ ọ̀kà mọ́lẹ̀ o. Ẹni tẹ́ ẹsẹ̀ tí ò ní gbẹ́bẹ̀ tí ò ní dáríjì Elédùà àtórí ìyá mi àtórí mi kò ní jẹ ẹsẹ̀ wọn o.
1: See, I may not give the word to you, but I'll give you what I have.
0: Láti ọ̀dọ̀ wọn náà ni mo ti dé ọ̀dọ̀ kí n kọ́kọ́ fò lọ sí United Kingdom náà kí n tó wá padà sí America again. Sunny success, Odúọlá, ọmọ Ògúndàre, ọmọ wọn nílùú Ìbàdàn. Nílé Olúyọ̀lé, Ibá Olúyọ̀lé, ìlú Ìbàdàn, ìlú Ògúnmọ́lá. Olódògo kẹ̀rí lójú ogun, ó sokoto kẹ̀mbẹ̀ rí bí ìjà. Wàhálà ìkéṣe ẹ̀kan, kéṣe ẹ̀mejì làwọn náà ti bùn á lówó láti United Kingdom lọ́hùn lóyún London lọ́hùn. Mo dúpẹ́ dúpẹ́ mo dúpẹ́ ẹ̀pẹ́ òkun o. Elédùà yóò máa bá wa ṣe àbùsí, àbùsí Èdùmàrè yóò máa bá wa bu owó fún yín, bu ọlá fún yín, bu àlàáfíà fún yín bí òkun. Yóò máa bu owó sọ́dọ̀ yín bí òkun alágbá. Network ni o, ẹ dákun ẹ má bínú. Elédùà yóò máa bá wa bu ọlá, bu ọ̀rọ̀ sọ́dọ̀ yín o. Yóò bú fún yín bí òkun, kẹ́yìn náà kẹ́ ẹ lè máa bú fún abí ọ̀sà tàbí kẹ́ ẹ tún lè máa bú fún abí odò kéékèèké torí ẹ̀sùn térétéré náà ní ń dibú. A dúpẹ́ lọ́wọ́ yín o, kí wọ́n padà sẹ́yìn sí ọ̀dọ̀ bàbá mi dáadáa Alhaji Adémọ́lá Ariwọlá lamẹ́ríkà lọ́hùn-ún bẹ́ hún. Bàbá mi dáadáa, a náà náwó sí a. Mo dúpẹ́ dúpẹ́ mo dúpẹ́ pé òkun bàbá tó sọ pé táwọn bá wá sí Nàìjíríà àwọn ò rí pa àríra, àwọn ò rí pa àwọn rí mi. Ẹ ṣeun bàbá mi dáadáa, mo dúpẹ́ dúpẹ́ mo dúpẹ́ pé òkun.

tí wọ́n fi iṣẹ́ wọn, iṣẹ́ sì sì wọ́n ràn wá lọ́wọ́. Bàbá fẹ́ ṣe iṣẹ́ furniture. Bàbá fẹ́ ṣe graphic design. Best Icon Furniture, mo kí ọ kí ọ̀rẹ́ mi dáadáa. Gbogbo àwọn àga furniture ló bá wa ṣe. Mo tún fi àsìkò yìí Guess Mount Construction. Wẹ́dà lọ̀rẹ́ mi, ara ẹlọ́mọ mi dáadáa, àbú mi ni. Ó máa ń jóre mọ́rin. Ó náà máa ń fi sẹ́tíǹsì ràn án lọ́wọ́. Àwọn graphic designer wà láti orí Abdulbasit Abdulrahman Abdulbasit. Ọmọ mi dáadáa, òun ló bá wa design logo wa. Mo tún fi àsìkò yìí kí Ọlánìkẹ́ ní T-Brand. Ọlánìkẹ́ obìnrin lòun náà, obìnrin lòun, graphic designer lòun náà, ó náà ti bá wa ṣe banner. Mo tún fi àsìkò yìí kí Rotí Image ẹ̀gbọ́n mi dáadáa. Tá a pàdé ní Trading Places. Ọmọ wa ní Ìlọrin Àkànjá ẹnu dùn juyọ̀ tó ń gbé ní òkè Ọya lọ́hùn. A dúpẹ́ o. Gbogbo àwọn tá máa ń gbọ́ wa náà, bàbá fi fọ́nrán wa ránṣẹ́ tá máa ń gbọ́ lórè kò rẹ̀. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Ó ń fi àsìkò yìí kí bàbá mi Lukman Fọlárin láti London náà làwọn náà ń gbé. Wọ́n ti àtijẹ́ta náà ti kọ́ọ̀lù mi.

0: kí mi fún ayẹyẹ ọjọ́ ìbí ajíṣẹ́gbé Ọ̀yọ́. Àwọn ọmọ pé ní ni. Wọ́n tún ní káàbùrọ̀ wọn kan tó ń gbẹ ní Nàìjíríà náà kó kọ̀ ló wá. Àna kọ̀ wọ́n ti ní táwọn bá wálé àwọn make sure pa ríra. Mo dúpẹ́ o. Mo tún fi àsìkò yìí kí Pastor Sina láti Ivory Coast. Bàbá wálé láti Germany. Tí ò bá wá sí ìhà yín. Gbogbo mo ti fẹ́ rìn ìpàdé gbogbo àwọn tí mò ń dákọ̀ yìí. Táàmù kò lò mí lọ́yọ̀ọ́. Ọpẹ́lọpẹ́ tálẹ̀ǹtì àti innovation lára wa. Gbogbo ayé ní ń bọ́bù ń bímọ. Bí wọ́n ṣe ń bá wàá dá sí lọ́kùn lóṣù. Kí ni mo ní? Gbogbo mo ti rówó. Gbogbo mo ti rówó táàmù kò lò mí lọ́yọ̀ọ́. Bá a ti rán àchìvù héèmù kan láti tún sẹ́ẹ̀tì objectives àti héèmù míì. Ó ń wo àwáànà láti sọ ìyá yìí di normal radio tí wọ́n máa gbọ́ nínú transistor radio àti tún sẹ́ẹ̀tì goal míì. Pẹ̀lú àtìlẹyìn ọlọ́run, pẹ̀lú àtìlẹyìn ẹ̀yìn èèyàn, a mọ̀ pé yóò wá sí ìmúṣẹ. Lọ́nà ọlọ́run ọba olódò Mari, ọba tó nìyí ayé.
1: That's why my heart is
0: there. Ẹ̀wọ̀n agbọ́, kí wọ́n láti gbèsè ní ààyín. Yàtọ̀ sí pé a ti ń ṣe studio wa wẹ́rẹ́wẹ́rẹ́. Àǹbà bá ti fún wa lówó ọ̀dà. A ti ní mixer, a ti ní microphone. A ti ní table. Àga àjòkó wa, ọ̀rẹ́ mi ò ti parí rẹ̀ yányán. Àga onípákó tí ó jẹ́ lẹ́dà bí ọ́fíìsì chair yẹn tó ń ṣe ní ìsìtì ìgbàlódé òun. Ń bẹ lọ́dọ̀ Best High Company Job gẹ̀dẹ̀ bá ń parí ẹ̀. A ti lọ́dà náà nílẹ̀. A ti rọ̀dà. Lára àwọn nǹkan tá a ti gbèsè náà ni a ti rẹ́gísà Ajíṣẹ́ bí Ọ̀yọ́ Radio. A ti rẹ́gísà orúkọ rẹ̀ pẹ̀lú CAC. CAC Current Affairs Commission Labuja. Owó yín tẹ̀lé ràn án lọ́wọ́ náà lábí ń ṣe ò. Pẹ̀lú àánú tẹ̀yìn ń ṣe àti àtìlẹ́yìn yín náà lábí ń ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí o. Ẹ jẹ́ wá sọ kí láti gbèsè nílùú Ọ̀yọ́ gan. Kí láti gbèsè pẹ̀lú bí a ṣe mọ̀ yìí bá àti sí ìjẹ́ nǹkan kan yìí. Pẹ̀lú àìjẹ́ nǹkan kan wà yìí kí láti gbèsè nílùú Ọ̀yọ́ gangan. Ní express ìdánṣe lọ́wọ́ ní ọ̀nà ìlọ́ra Emmett Emabiru ní ọ̀nà rẹ́pọ̀ níbẹ̀ o. Bàbá Evangelist Moses Akande Aketore àwọn ni wọ́n ṣàkíyèsí pé kànga kan ń bẹ tí wọ́n ti gbẹ́ sí àdúgbò ń tẹ́lẹ̀ nígbà tí express ò ti débẹ̀. Nígbà tí express ti wá débẹ̀ tó ti jẹ àwọn ilé ibẹ̀ tán kòtò yìí ó wá wà ń bẹ̀ wọ́n ti wákàṣe sí. Pẹ̀lú àpapọ̀ Ọ̀yọ́ àti Bá Unity Forum pẹ̀lú ilé-iṣẹ́ mi Ajíṣẹ́ bí Ọ̀yọ́ Radio ní ààyín a lọ rìkọ́ọ̀dù fídíò rẹ̀ èmi Adéyinka Ọlọ́ṣùkan mi Evangelist Moses Akande Aketore pẹ̀lú President wa nínú ìkànnì Ọ̀yọ́ àti Bá Unity Forum ọmọọba Ládìgbò Lùmú Ìdẹ́nì Adékúnlé a lọ bẹ̀ mo ṣe fídíò yẹn a bọ̀ sí ẹ̀ sí péjì wa a sì rẹ̀ káàkiri a tààjà àwọn tó wà ní ìjànú kiri yìí mọ́ wọ́n sì wá kájọ sí ká tó pọ̀ aláì wọ́n ti dín kòtò kànga yìí torí kó tó di pé wọ́n di àwọn èèyàn ń jábẹ̀ lọ́tún ló sì ni wọ́n aré bẹ̀ bójú bá ti rọ̀ bójú ti tún bẹ̀rẹ̀ yìí yóò ti lẹ́bù gbogbo ẹ̀ mọ́lẹ̀ àwọn èèyàn ò ní mọ̀ pé kòtò wà ń bẹ̀ atọ́lọ́kadà àtẹlẹ́sẹ̀ ni wọ́n ń jábẹ̀ lára wọn àṣeyọrí iléeṣẹ́ wa náà ni. A ti káàkiri àwọn ọ̀nà tí ò dá lọ́yọ́ nínú sẹ̀lẹ́ atọ́mọba Ládìgbò Lùmú Ìdẹ́nì Adékúnlé bó ti ẹ̀yẹ́ kan wọ́n ti wá nǹkan ṣe sí yún a lọ bẹ̀ a rìkọ́ọ̀dù rẹ̀ a pòsì rẹ̀. A ti lọ a ti ṣe fídíò láì mọye pẹ̀lú márosẹ̀ Ọ̀yọ́ Sógbómọ̀sọ tí wọ́n ṣe lọ́wọ́ náà. A tún ti ṣe ti Owóde sí Faraday pẹ̀lú bí wọ́n ṣe bá wa ṣe fire speed limit bump ni àbí pedestrian bridge sí ojú ọ̀nà náà pẹ̀lú àwọn ọmọ kéékèèké tí wọ́n sọdá mẹ́ pápá jùlọ gbogbo àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama tó wà ní òpópónà owó dé sí ìrẹ́pọ̀ bó ṣe wà nǹkan ṣe sí. Pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run. A ti ẹ tẹ́ bá ti ń fẹ̀ yín tẹ́ bá ti ń gbọ́ fọ́nrán iléeṣẹ́ wa ń bí dáadáa. Ẹ ti gbọ́ prógíráàmù kan tí mo pè ní Ọ̀yọ́ Mèsì ìdáhùn ni òfẹ́ mú wá. Tí mo fi sọ̀rọ̀ nípa development lọ́yọ̀ọ́. Mo sọ mo mẹ́nuba àwọn ọ̀nà kan tí mo ní wọn ọ̀dà pẹ́ẹ̀pẹ́ ní gbòòrò ayé. Tí mo fi sọ pé ọ̀nà tó lálàáfíà ní iyùn ní 2020 tá a bẹ̀rẹ̀ náà wípé tó lálàáfíà lọ́yọ̀ wọn tó márùn-ún. Tẹ́ ẹ bá rántí dáadáa, èyí tẹ́ ẹ ti mọ̀ ń gbọ́ wa dáadáa ní àyín. Tí mo fi sọ̀rọ̀ gẹ́dú sí òròjì, òròjì sí sábó, wọ́n sọ, mo tún sọ bíríìjì rẹ̀, mo tún sọ̀rọ̀ lórí ojú odò. Ẹ má bínú, nẹ́tíwọ̀kì ní já ni o. Mo tún fi sọ̀rọ̀ lójú odò odò kólóbó náà pé wọ́n àdá. Mo sọ̀rọ̀ lójú odò pẹ̀lú ojú odò sábó. Ó wá lè jẹ́ pé wà coincidence ni o. Ó sì lè jẹ́ pé bóyá tó yẹn náà ni wọ́n gbọ́ ni o. Wà láì gbogbo ọ̀nà yìí bí mo ṣe mẹ́nu bá láti ìrẹ́ ẹ̀gẹ́dú dé òròkí pẹ̀lú àwọn fíríjì tó wà ń bẹ̀ pẹ̀lú ojú odò kólóbó pẹ̀lú sábó pálá ìgbogbo ẹ̀ ni àwọn ìjọba tó wà lóde náà ti ṣe. Ó lè jẹ́ pé Ọlọ́run gbẹnu wa sọ̀rọ̀ ni ọlọ́dọ̀ wa náà ni wọ́n ti gbọ́ ni. Tí wọ́n fi mójú tó gbogbo kíni bóyá sì ṣe déédé ni bóyá sì ṣe kòǹgẹ́ ni bóyá ṣe ṣàdédé ni bóyá sábà bínú lásán náà ni. Ṣùgbọ́n a fi ṣètò pàláì ọ̀nà tí ń dágbinrin léni o. Ọlọ́run máa ń gbọ́ kódà wọ́n tún ṣe street light sí. A tún fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ìjọba Ṣèyí Mákindé. Torí Ṣèyí ló ṣe yún. Ṣèyí ló ṣe yìí o. Ṣùgbọ́n aṣọ ni àyín lára àwọn táwa náà táàmọ́ ká mọ́ àwọn achievement wa náà ni. Tọ́ra àti sọ kó tó di pé wọ́n ṣe. Tẹ̀bá tún máa ń gbọ́ yóò tún bọ́yá yóò torí ìpèjà rẹ̀ lẹ́nu. Mo pè tó ní Ọ̀yọ́ Mèsì ìdáhùn ni òfẹ́ mú wá. Tí mo fi ń sọ níjọ́ náà lọ pé tẹ̀bá fún ọmọ Ọ̀yọ́ láǹfààní. Wọ́n kì í tún méje tọ̀dẹ́ pa nínú oko. Wọ́n kì í tún méje tọ̀dẹ́ pa nínú igbó. Tí mo fi ń sọ pé ká mọ̀ nílé iṣẹ́ rédíò kankan lọ́yọ̀ ó bù wá kò ó kò dé ẹ̀ka àtó. Ẹni tó bá ti máa ń gbètò náà ni mo fi sọ̀rọ̀ àwọn ọ̀nà yìí o. Léni tilẹ̀ mọ́ yìí gbẹrin ni ọ̀nà yìí ń dán. Gbogbo àwọn bíríìjì tí mo mẹ́nuba àti ṣe o. Ara àwọn achievement wa nù. Ṣùgbọ́n Ọlọ́run ló mọ̀ bóyá ọ̀rọ̀ wa ni wọ́n gbọ́ bóyá ṣe sábàbí lásán ni ó yí Ọlọ́run. Níbi ọ̀nà yìí náà ni wọ́n ń ṣe lọ́wọ́ tá a tún mójú tó dáadáa tí wọ́n fi gba fóònù lọ́wọ́ wa. Tí wọ́n fi ní wàhálà wa pọ̀ tí wọ́n fi gba fóònù lọ́wọ́ wa. Ẹnìkan ti ẹ̀ ń bú mi níbẹ̀ lára àwọn aráàlú tá ń gbìjà. Mo ti lọ rìkọ́ọ̀dù fídíò lọ́jọ́ kan. Sọ pé wọ́n sì ń lẹ òkúta mọ́ mi níbi ojú odò òròjì. Odò táwa ti ń sọ̀rọ̀ rẹ̀ ká tó bẹ̀rẹ̀ wọ́n tiẹ̀ tó lálàá pàwọn oṣù ọ̀nà rárá táwa ti ń sọ̀rọ̀ rẹ̀. Wọ́n lẹ òkúta mọ́ mi níbẹ̀ àwọn òṣìṣẹ́ Ama Construction. Ojú ọ̀nà yìí náà tó ni a tún padà lọ́ lọ rìkọ́ọ̀dù. Wọ́n ti mú wa láláṣẹ jù ní ọ̀bí gba fóònù lọ́wọ́ wa. Nígbà wọn ṣiṣẹ́ tí wọ́n fẹ́ ṣiṣẹ́ àjàmbá kù iṣẹ́ tí ò dá. Tọ́yé ọ̀nà tí wọ́n dà tí èpí ìpéjọ́ mélòó kan tí tẹ́lẹ̀ là bàjẹ́.
2: A ti ṣe bí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
3: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari, Oyo ni se biba beni kokan. You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari, Oyo ni se biba beni kokan.

ọdún kejì tá a ti fi ìkànnì yìí lọ́lẹ̀ náà là ń sẹlẹ̀bírèètì. A wá ń evaluate ara wa, nǹkan tá a ti gbé sí, àwọn nǹkan tá a ti dánwò nínú ìlú. Bí n bá lọ, ẹni níjọ tí wọ́n gbà fóònù lọ́wọ́ mi. Ẹni tó ń sọ tó tọ́ wá bẹ̀ tó yẹ kó máa bá a pè mí up. Sọ pé bẹ́ẹ̀ náà ló ń ṣe lójú odò òrò kí níjọ òní tó ń bẹ́ sókè tó ń bẹ́ sódò. Láti ilé ègbó lẹ̀ gbọ́n mi ká ti pè mí pé akọ ọmọ yọ́kà para rẹ ni, yọ́kà para rẹ ni, yọ́kà para rẹ ni. Tá a bá wá pè tí síra àwọn eléyìí, iṣẹ́ yóò fẹ́ sú wa. Ṣùgbọ́n tá a bá tún wá wo ẹ̀yìn wò, tá a tún rí ẹ̀yìn alátìlẹ́yìn wa. Ẹ̀yin tẹ̀yìn gọ sẹ́yìn kankan. Ẹ̀yin tẹ̀yìn ṣàlábòsí tẹ̀ nítorí ń tẹ́jẹ, bá ń tẹ́ fẹ́ jẹ́jẹ́. Ara wa tún gbá yágiyágí bí ara akẹ́kọ̀ọ́ aṣọ. A dúpẹ́ ẹ̀pẹ́ òkun o. Wọ́n pé olóore àdáǹdátán ni o. Àìmọ́ òwì mi lè má jẹ mọ̀ ọ́ gbọ́. Ṣùgbọ́n tẹ́ ẹ bá la inú mi. Wàláì tẹ́ ẹ bá lanú mi, ẹ rí pé inú mi ṣe rí náà ni mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ yìí. Mo dúpẹ́ o, ẹ̀yin tẹ̀ ń fowó tì wá lẹ́yìn. Ẹ̀yin tẹ̀ ń fọ̀rọ̀ ẹnu tì wá lẹ́yìn. Ẹ̀yin tá a bá ṣe ẹ̀yin tọ́jọ́ pé tá a bá ṣe fídíò báyìí tá a bá pòsì ẹ̀ sí Facebook. Ẹ̀yin lẹ̀ máa bá wa ṣí ẹ rẹ̀ tẹ́ máa bá wa tàgbì àwọn tọ́ba le wá nǹkan ṣe sí nǹkan yìí sí. A dúpẹ́ o, Ọlọ́run ọba yóò máa wà pẹ̀lú ẹ̀yin náà. Iná ò ní táwọ yín o, gbogbo owó tẹ̀ fi ń ra dátà. Ọlọ́run ọba yóò máa tún ṣe àtìlẹyìn fún yín. Bóyá tí a bá rí èèyàn pè mí sórí ètò lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kí n tó máa lọ torí mo ti wà ní àyínà. Ó sì díẹ̀ orú sì mú bíi kà sí nǹkan ni. Kò sí náà o, kò sí náà o, kò sí náà orú mú bíi kà sí nǹkan.

0: àfà mi kan pè mí lẹ́ẹ̀kan láti ọ̀nà ọjà àkẹsàn wọ́n sì bí mo wà láìpù nígbà igbá ni mo ń ṣáàdì fóònù lọ́wọ́ áńkọ́ọ̀lù mi wọ́n sì bí mo ṣe mo ń wà láìpù ni wọ́n fẹ́ pè mí sórí ètò wàá fò ti lọ kírun báyìí àwọn ò ní sílọ̀ ńlá báyìí. Àfà mọ́síbáwù mo kí kí n o tẹ́ ẹ bá padà ń gbọ́ mo kí n o. 070-6887-4274 lẹ́lẹ̀ pé mi sí bẹ́ẹ̀ bá fẹ́ kí wa kó ti àjọ tó tà ń ṣe yìí ayájọ́ ọdún kejì ìkànnì ajíṣebí ọ̀yọ́ rédíò pẹ̀lú àtìlẹyìn yín náà láti ṣe débi pẹ̀lú àtìlẹyìn yín a mọ̀ bá tún máa tẹ̀ síwájú ọlọ́ọ̀ba yóò máa tẹ ẹ̀yìn náà síwájú ẹ̀ ní wá sẹ́yìn ẹ̀ ní dọ̀lá ń rẹ̀yìn ọlárẹ̀wájú lẹ̀ máa jẹ́ o gbogbo yín tẹ̀ ń tí àlẹ́yìn tí ìran ti dáàpọ̀ àtẹ́ni tí mo rán ti dáàpọ̀ àtẹ́ni tí ìran ti dáàpọ̀ ọlọ́run mọ gbogbo yín ọmọ nọ́mbà lè yí ọlọ́ọ̀ba yóò máa ṣe àtìlẹyìn fẹ́yìn náà kó ní dẹ́yìn náà dábùkátà yín torí pẹ̀ dáwà dákínní yìí o ọlọ́ọ̀bọ̀ ní dẹ́yìn náà dábùkátà yín. Mo fẹ́ràn yín bàjẹ́ bàjẹ́ ẹ tún lè tẹ àtẹ̀jíṣẹ́ ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn ní orí WhatsApp 070-6887-4274 kí n tẹ̀ rí èèyàn kan abẹ́ èèyàn méjì pè mí kí n tó máa lọ lórí ètò.
1: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo ni se biba bẹni kọ̀ọ̀kan.
2: Ajisebi Oyo online radio. Ajitigi araba. Ajisebi Oyo laari yóò ní ṣe bíbá bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan.
3: Ìkan fọwọ́sowọ́pọ̀ ìkan mọ̀lé. Àwọn èèyàn wọ́n fọwọ́sowọ́pọ̀ wọ́n máa kì í. Àsí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀ ni. Ọ̀yọ́ àti Bàálù ní Tìpòrọ̀ ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀ mọ̀ gbẹ́rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá. Ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀. Tó bá wá pu ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti Bàálù ní Tìpòrọ̀ ń wípé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o torí iyẹ̀ ní yẹyẹ lé yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ Adébá ìlú Ọ̀yọ́ lásìkò wà. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyínká Ọlọ́ṣùkànmí lè ní jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ti mọ̀ sí báàlẹ̀ ẹ̀pẹ̀. Tèmi náà ní látàrí kò ti sọ lórí ọ̀rọ̀ yìí náà. Ọ̀yọ́ àti Bàálù ní Tìpòrọ̀ ni ó rán mi níṣẹ́. Àánú àná ni mo máa lọgun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá káni lára ń là á dìkú ìjó àti wípé àjíṣebí ọ̀yọ́ làárí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

Giuseppe Oyola rí, ọyọ́ ò ní ṣe bí bàbá ẹni pọ̀gbọ́n. Giuseppe Oyola rí, ọyọ́ ò ní ṣe bí bàbá ẹni pọ̀gbọ́n.

Ayájọ́ pé àpé ọdún méjì ní ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ náà là ń sẹlẹ̀bírèètì lọ́wọ́lọ́wọ́ o. Ẹ lè pè sórí ètò kẹ́ẹ̀bí kí wa bóyá fẹ́ gbà wá lámọ̀ràn ni. Bóyá fẹ́ lù wá lọ́gọ ẹnu ni bẹ́ẹ̀ dẹ̀kan fẹ́ àpríṣíẹ́tì wa náà ni. 0706837-4274. Adéyinka Ọlásùnkàn mi ló kọ mi pàpín baálẹ̀ fìlà ìlọ́sà àròkò tí so lórí ọbẹ̀ nínú àwọn tangaran. A ti dúpẹ́ lọ́wọ́ àwọn alátìlẹ́yìn wa. A ti sọ̀rọ̀ nípa achievement wa lọ́tún lósì tọlọ́kan òjọ̀ kan. A tún ti set aims and objectives to me. Ta tún fẹ́ àchieve pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run pẹ̀lú ràn lọ́wọ́ àwọn èèyàn. A mọ̀ pé a ò ná wá sí múṣẹ́.

0: community.
1: Ori mi ma je yagbeje.

Ọlọ́run a dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ o. A dúpẹ́ torí pé wọ́n ló ń tì wá lẹ́yìn. Mo sì jẹ́ pé ọdún méjì kéré tó bẹ́ẹ̀ náà ló gùn lólórin gbégbégbé o. Torí pọ̀ òjò ló ti rọ̀ nínú rẹ̀ tilẹ̀ ti fi mú. A dúpẹ́ o, mo dúpẹ́ lórí ìgbésí ayé mi, ìdílé mi, àwọn agbóhùnsáfẹ́fẹ́ nílé iṣẹ́ mi, àti ìdílé wọn náà, àwọn alátìlẹ́yìn mi, àti ìdílé wọn. Mo jẹ́ pẹ̀dín, àgbọ́láburú síra wa. A dúpẹ́ o. Ọdún kejì rèé tábì ìkànnì ajíṣẹ́gbé Ọ̀yọ́ lọ́lẹ̀. Wàláì kẹrẹkẹrẹ. Ọmọdé àná ó ti dàgbà nù. Wàhálà ẹ̀ tọ́bọ́ ti pọ̀ mọ́ ní wọ́n bí nígbà náà, ọmọ ò ti máa rìn. Ọmọ ò ti fẹ́ tó wélé. Ara mi ò yé yín.

bó ṣe jẹ́ pé ọdún méjì péré náà lódì tá a ti bẹ̀rẹ̀, ṣáìnà ti rí gbogbo achievement wa pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run náà lábísẹ̀ eléyìí o, pẹ̀lú àtìlẹyìn ẹyin tẹ̀ ń support wa nílé lóko pẹ̀lẹ́yìn odi náà lábísẹ̀ eléyìí o. Tí kò tó gírí wo kànga tọ́lọ̀ ń lò wá ní sábà bí a wá pẹ̀lú ikanni Ọ̀yọ́ àtibá unity forum tó lò á sábà bí tí wọ́n fi dí kòtò náà torí kòtò yìí atọ́kádà àtẹ̀yàn ni wọ́n máa ń ré sínú rẹ̀. Ọlọ́run sì lò wá, ó lò wá ní sábà bí wọ́n sì fi dí lára àwọn achievement wa nu. A ti sọ̀rọ̀ lórí ọ̀nà pẹ̀lú bíríjì ọ̀nà gẹdú sòròkí òròkí sí sábó, sábó sí àṣìpa pẹ̀lú àwọn ojú odò ojú odò tó wà ńbẹ̀ pẹ̀lú kólóbó. A sọ̀rọ̀ náà fẹ́ bá tó máa ń gbọ́ wa ní àyín dáadáa, a máa ń plè fọ́nrán ètò tá a ṣeun tí mo pe àkọlé rẹ̀ ní Ọ̀yọ́ Mèsì ìdáhùn ni ò fẹ́ mú wá, tí mo fi sọ̀rọ̀ nípa development lọ́yọ̀ pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run pẹ̀lú àtìlẹyìn àwọn èèyàn. Ó lè jẹ́ kó ṣe sábà bí ni o, ṣùgbọ́n a sọ̀rọ̀ nígbà náà. Wọ́n ti ṣe ọ̀nà yìí o, kóróró kùlùlù ní ń yọ̀ hihihihi, gbogbo àwọn bíríjì yìí ni wọ́n ti tẹ́ a kà má achievement wa torí wọn àti ìṣe pẹ̀pẹ̀ wọn àti ìdá lálàá pé wọ́n dáwọ́ lé tá a fi sọ̀rọ̀ lórí rẹ̀ lára àwọn àṣeyọrí wa ni o. A tún lọ sínú ṣẹ̀lẹ́ níbi ojú odò ṣẹ̀lẹ́ níwọ̀n tí àti ìṣe léyìí tí bíríjì táwọn èyí ti já ó ti bẹ̀rẹ̀ tọdún mẹ́ta ní ìsìn wọn àti ìṣèyún, ṣùgbọ́n lára àwọn fídíò tá a ti ṣe nu pẹ́pẹ́ tó bá yẹ pẹ́ iná ń fọ́lò wa lórí Facebook page wa, àwọn fídíò yìí ń bẹ̀ ńbẹ̀. A tún ti lọ sí Ọ̀yọ́ Tòrò, bíríjì Ọ̀yọ́ Tòrò, a sọ̀rọ̀ lórí òun náà. A ti ṣe fídíò láìmọye ìgbà pẹ̀lú òpópónà mọ́rosẹ̀ Ọ̀yọ́ Sọ́gbọ́mọ̀sọ́ tí wọ́n ń ṣe lọ́wọ́ láìmọye ìgbà. A ti sọ̀rọ̀ nípa rẹ̀, a ti sọ̀rọ̀ lórí abẹ́ bíríjì ọ̀nà Second Gate níbí lọ́nà olóòrọ̀ táwọn ọmọ ẹ̀kọ́ ọmọ tẹ́ máa ń sọ sẹ́ńbẹ̀. A ní kí wọ́n ṣe gba street light kan ṣe síbẹ̀, wọn àti ìṣe yìí ṣùgbọ́n lára àwọn nǹkan tá a ti ṣe náà ni.

0: ti kiri káyẹ̀ ojú mi káyẹ̀ o. Aláròyé àti bà ní ọ́ sì máa ń sọ pé ajá ìlú Ọ̀yọ́ bí ò bá rẹran kó ọ́rá bá mi ẹ̀yàn ni o. Ayin ọ̀rọ̀ ìjẹ́nu oorun mo tún sùn tán ẹnu mi ń ṣe wúyẹ́ wúyẹ́ wúyẹ́ wúyẹ́ sí níbi károjọ́ yìí Ọlọ́run fi rọ̀ mí lọ́rùn ń pọ̀. Ọgbọ́n ìròrí àti ìmọ̀nú wa làwa fi ń wà lọ síwájú fún ìlú Ọ̀yọ́. Ọ̀nà òròkí gẹdúsọ òròkí òròkí sí sábó a ṣe fídíò lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn nǹkan a máa bu wa wọ́n ni a máa bẹ́ sókè a máa bẹ́ sódò a máa bẹ́ sínú kóso a máa bẹ́ sí gegele sọ fẹ́ para rẹ̀ ni ní pẹ̀lú ìlú Ọ̀yọ́ ìfẹ́ tá a ní sọ́yọ́ ni o wọ́n ti sọ̀pọ̀ mọ́ wa níbi tá a ti lọ ṣe fídíò wọ́n ti sísì fóònù lọ́wọ́ wa fọ́dìdì ọjọ́ mẹ́ta pẹ̀lú àwọn àmọ̀tẹ́kùn látàrí àǹfààní ìfẹ́ táwa fẹ́ ìlú Ọ̀yọ́ dénúdénú táwo ní lajú wálẹ̀ kí tàlùbọ́ kò wọ̀ láíláí torí báwo níbòmí ìta lè lọ ìlú ẹni nílùú ẹni o. Lára àwọn achievement wa ẹjọ́ tá a rìkọ́ọ̀dù ọ̀nà tí wọ́n ń ṣe tó hu tẹ́gbà fóònù lọ́wọ́ wa ojú wa náà ti rí tó hu. Mo tún lọ gba abẹ́rẹ́ COVID-19 ní health center kan tó wà ní ẹ̀yìn Ọ̀yọ́ West Local Government Fasola Health Center náà máa ń pè lẹ́yìn ìjọba àbílẹ̀ wọ́n kọ́ mára ìjọba àbílẹ̀ Ọ̀yọ́ West ni tẹ́ ẹ bá rí condition tó wà nígbà tá a bí lọ rìkọ́ọ̀dù fídíò bẹ̀. Àwọn òṣìṣẹ́ ibẹ̀ ń sọ pé àwọn ti kọ lẹ́tà àwọn ti sọ̀rọ̀ lórí rẹ̀ báwọn táwà níjanu kíni fẹ́ṣẹ́ fò ní dájọ́ náà ni wọ́n pọ̀ ládájọ́. Mo ní ẹ̀ mọ̀ wọ́ọ̀rì mo sọ fáwọn òṣìṣẹ́ ibẹ̀ lọ́jọ́ ní ọdún tó lọ yìí ní December tó lọ yìí mo ní ẹ̀ mọ̀ wọ́ọ̀rì àwọn fẹ ìdí wọn ta mo ṣe fídíò yìí mo gbé sí Facebook ìtò ń bẹ ń bẹ dọ̀la bẹ́ẹ̀ bá lọ wo àwọn fídíò wa ní orí Ajíṣebí Ọ̀yọ́ Radio TV ẹ̀ bá ń bẹ̀ ẹ̀yìn ní orí condition tí ẹsẹ̀ dàtà àwọn yìí wà tí mò ń sọ lọ́jọ́ náà pé wọ́n wá ń fi ẹ̀mí àwọn òṣìṣẹ́ ibẹ̀ wéwu
1: fún ọ ní ẹ̀mí tó fi wà láàyè.
0: Mo ṣe mo gé mo tún sẹ́ndì ẹ̀ sínú ìkànnì Ọ̀yọ́ àtibá Unity Forum ọmọ Baládìgbò lómi ìdíni Adékúnlé òun tarí ẹ̀ sí inú gbìmọ̀ inú OGF Ọ̀yọ́ Global Forum láti bẹ̀ mo sì take care of you. Ọlọ́run sá lò wá ní kúkúrú èdè ó lò wá ní sábà bí wàláì bẹ́ẹ̀ bá débẹ̀ ẹ̀sì ibẹ̀ mọ̀ wọn àti ìparí sẹ́ńbẹ̀ wọ́n sì ń ṣiṣẹ́ ńbẹ̀ lọ́wọ́ láti ìlú Àbújá ni wọ́n ti wá ṣiṣẹ́. Ọlọ́run bá ń gbọ́ àwọn old buildings wọ́n tún kàn wọ́n tún wá ń kọ́ àwọn new buildings tí wọ́n padà mo padà lọ bẹ̀ mo fẹ́ lọ ṣe fídíò rẹ̀ wọ́n jẹ́ ṣe fídíò rẹ̀ nígbà wọ́n padà bẹ̀rẹ̀ ẹsẹ̀ yẹn ṣùgbọ́n tí wọ́n padà commission rẹ̀ yín fi fídíò náà hàn yín yín wàá fi ìgbà tá a fi sọ̀rọ̀ náà yín tún fi hàn yín. Bẹ́ẹ̀ pẹ̀lú àtìlẹ́yìn àwọn
1: èèyàn
0: Ọlọ́run ti gba lò wá láti ṣe àwọn àtúnṣe sí àwọn ibìkan nílùú Ọ̀yọ́. Bá a ti ń gba àwọn èèyàn nímọ̀ràn bá tó ń sọ̀rọ̀ nípa òṣèlú a gba àwọn èèyàn nímọ̀ràn bá a ṣe ń rìn lọ́nà ẹ̀tọ́ bẹ́ẹ̀ náà la tó ń gba àwọn èèyàn nímọ̀ràn lórí ọ̀rọ̀ òṣèlú ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo àwọn nǹkan tá a ti pẹ̀kẹ́ lù ní àyínú. A tún jẹ́ kó yẹ àwọn èèyàn wa ká mọ̀ gbé Ọlọ́run níjà tó ráṣòro gbé níjà lọ́lọ́run àwọn tá a máa ń jìjà ẹ̀sìn a ti sọ̀rọ̀ a ti ṣètò lórí ẹ̀. Káwọn èèyàn kán mọ̀ ya ọ̀lẹ́ ti Ọlọ́run lọ́rùn torí pàdúrà mọ́ gbà ṣùgbọ́n a tún máa ń ṣiṣẹ́ ni torí àwọn bàbá wa bọ̀ wọ́n nídìí iṣẹ́ ni là á mọ̀ ni lọ́lẹ̀.
1: Ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láíláí fún òun nìkan tó ń ṣiṣẹ́ agbára.
0: Ẹ wá ìmájìn rẹ̀ pé tó bá jẹ́ pé àti di normal standard radio kẹ́tún wo àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a tún máa gbèsè ẹ kàn ìmájìn rẹ̀ ti ìmájìn online lásán la wà yìí o tá a ti ń dá eré yìí wò tá a ti ń dá àwọn ilẹ̀ yìí wò tábá wá padà di tẹ̀rẹ́ṣẹ́ radio tá ń gbọ́ ní gbòòrò ńkọ́. Mẹ́wàá ó tún tán mẹ́wàá o ṣùgbọ́n a ní ìgbàgbọ́ pé pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run àwa náà ilé iṣẹ́ yìí yóò padà di ilé iṣẹ́ rédíò ńlá.
1: Orin alẹ́ náà.
0: Torí kò sí nǹkan kan tẹ́ nìkan kan lè dáṣe lẹ́yìn àṣẹ Ọlọ́run pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run. A mọ̀ pé àyín ló di Normal FM Radio tí wọ́n mọ̀ gbọ́ nínú FM modulation. Target ta tún set ní ìsinú.
2: Orin alẹ́
0: a sì mọ̀ pé pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run a meet òun náà. Ayájọ́ ọdún kejì ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ online radio pẹ̀lú gbogbo àwọn nǹkan tá a ti gbéṣe pẹ̀lú àdídúpẹ́ lọ́wọ́ àwọn alátìlẹyìn wa náà là ń ṣètò tẹ̀nílé lórí. Mo ti wà ní àyín ó ṣe díẹ̀ o.
1: Gbogbo ẹyin tí ẹ ti ráàánú gbà ó yájẹ́ tí kò gbọ́yọ́. Orin eléyìí mo fẹ́ ṣẹ̀ṣẹ̀ kọ́ wa ni.

0: nọ ọlọrun pẹlú orí ọfẹ ẹ náà ló ń sọrọ láyé wa. A ti wà ní ààyè, ó ti ṣe díẹ̀. A wá dúpẹ́ nílé ní a sì ti dúpẹ́
1: dáadáa.
0: Kọ́lọ̀ ọba kó gba ọpẹ́ wa. A ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà, kílé dùà kó gba àdúrà wa. Ayin náà ní ti máa gé pété. Ayin tún padà wá lọ́wọ́ àjálẹ́. Ṣùgbọ́n mo fẹ́ gbàgbóró lọ. Ọ̀rọ̀ mi ò yé. A tún fẹ́ wá jíjẹ mú mo lọ.

0: aago mẹjọ ku ìṣẹ́jú mẹjọ láti òkèrò kílọ̀yọ̀ aláàfin wa ń gbé. Tọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ti ń bá mi gbọ́ látàárọ̀, ó ní ẹ̀ṣẹ́ ọlọ́bẹ̀ ẹ̀ṣẹ́ ọlọ́ka ṣe ò, gbogbo ẹ̀yin tẹ̀ bá wa fìfẹ́ jẹ́ ẹ̀pa ìbínú o. Àyájọ́ ti ọdún méjì tí a fi ìkànnì àjíṣe bí Ọ̀yọ́ Radio Online Radio lọ́lẹ̀ náà là ń celebrate. Ẹ ṣeun, a dúpẹ́ lọ́wọ́ yín o. Ilé ìdùnnú rẹ̀ yóò máa wà pẹ̀lú yín, kò ní dẹ̀yìn náà dábò káàdà yín.
1: Àwa mọ̀ pé wá.
0: Toro gíní la jẹ́ bọ̀ pé mọ́ àjọ máa lọ dáadáa, àjọ máa bọ̀ dáadáa, a nígbọ́ láburú síra wa.
1: Ìwọ nìkan ni Jehova.
0: Agbe mi setan fẹ ma lọ lu daro, aloko mi setan tun fẹ ma lọ lu kosun, leke leke mi setan mo fẹ ma lọ lu kẹfun.
1: To le ba opin ni be laila, you are the Lord and I.
0: A ma be tori obe ni nbe su atelese abena. Gbogbo ẹni to ba ni a mo bo ni gala ni de ba nle o, nitori baba ku dedede kojo kan ri orun aro wo. A je fun baba je ro mo jele, je kin laye ipin se ero wo, laye ipin se ile oluwa ri gbona. Inu ile tẹ ti ń gbọ́ mi, ọ̀dẹ̀ tẹ ti ń gbọ́ mi, ibiṣẹ́ tẹ ti ń gbọ́ mi, ilé yín ọ̀nà yín ọ̀dẹ̀ yín, ìgbésí ayé yín ò ní gbóná o. Kò ní dojúrú o, nítorí pé tútù tútù báyìí làárọ̀ dẹ́, tútù tútù náà làárọ̀ bàbà. Ó fà yín lé ọlọ́ọ̀bà lọ́wọ́ o, ó fi ọlọ́ọ̀bà sọ yín. Iṣẹ́ ọlọ́ọ̀bà ààbò rẹ̀ tó nípọn tó dájú tó ju ẹ̀wù rin lọ, kọ́ máa wà lórí ẹ̀mí pẹ̀lú dúkìá èmi àtẹ̀yìn. Títí dìgbà mi ìta tó máa pàdé Adéyinka Pẹ̀mbọ bí awo erin, mi ń fihìn ilẹ̀ sínú bànújẹ́. Mi nípa yín nínú bànújẹ́ o, ẹ̀ẹ́fì mí náà sínú bànújẹ́, ẹ̀ nípa mi nínú bànújẹ́. Ká tún rìnrìn àláyọ̀, ká pàdé ní rí, ká mọ̀ dólódì lẹ́yìn ara wa, ká mọ̀ gbọ́lá burú síra wa. Ìpàdé wa ó di wọ̀ bí ọjọ́rọ̀.

0: Ìkan fọwọ́sowọ́pọ̀ ìkan mọ̀lé. Àwọn èèyàn wọ́n fọwọ́sowọ́pọ̀, wọ́n máa dìyàn. Àsí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀rìn. Ọ̀yọ́ àti Ìbàdàn Unity Forum ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ̀ bẹ̀rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá, ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀. Tí ó bá wá pu ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti Ìbàdàn Unity Forum ń wípé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o, torí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ adé bá ìlú Ọ̀yọ́ lásìkò wa. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyinga Ọlásùnkànmí lèmi ń jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ti mọ̀ sí báàlẹ̀ ẹ̀fẹ̀. Tèmi náà ní Lásàrò kò ti sọ lórí ọ̀rọ̀ náà. Ọ̀yọ́ àti Ìbàdàn Unity Forum ni wọ́n rán mi níṣẹ́. Àwọn àná ni mọ́ ọ lọ́gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá káni lára làádìkú ìjó. Àti wípé àjíṣe bí ọ̀yọ́ làárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
1: You are currently listening to Ajise Bioyo online radio. Ajise Bioyo la ri, Ajise Bioyo la ri, Ajise Bioyo la ri, Ajise Bioyo la ri, Ajise Bioyo la ri, Ajise Bioyo la ri, Ajise Bioyo la ri, Ajise Bioyo la ri, Ajise Bioyo la ri, Ajise Bioyo la ri, Ajise Bioyo la ri, Ajise Bioyo la ri, Ajise Bioyo la ri, Ajise Bioyo la ri, Ajise Bioyo la ri, Ajise Bioyo la ri, Ajise Bioyo la ri, Ajise Bioyo la ri, Ajise Bioyo la ri, Ajise Bioyo la ri, Ajise Bioyo la ri, Ajise Bioyo la ri, Ajise Bioyo la ri, Ajise Bioyo la ri, Ajise Bioyo la ri, Ajise Bioyo la ri, Ajise Bioyo la ri, Ajise Bioyo la ri, Ajise Bioyo la ri, Ajise